ayé ò tó nǹkan kan lóòótọ́ ẹ̀yin ní ẹ̀sà kíìsì ẹ̀wọ̀ ẹ̀gbẹ́ yín ẹ rí pé àwọn tí a jọ sànà àwọn dá àwọn tá a jọ sí ni ó tún lè dọ̀la ká má rí wọn mọ́ ṣe rí pé àsanlàyé torí ìdí ìyíra gbọ́dọ̀ fi máa ṣe dáadáa lójoojúmọ́ tó di kó sẹni tó bẹni tí ó dọ̀la. Ẹkú àjẹrẹ sì káàbọ̀ sórí ètò àtìgbàdégbà ètò yín ni. Ẹkú ilé sàfojú yín sọ́nà ẹgbọ́n jẹjọ ọ̀rọ̀ ìlú náà ni ọlọ́wà kú gbàdúrà gbogbo wa gbogbo yín tẹ̀sí ká síwájú yín là kí ẹ ṣeun o. Ẹ ṣeun ẹkú ìfẹ́ ọlọ́run wá pẹ̀lú yín ọlọ́run sì wà pẹ̀lú àwa náà láṣẹ ẹlẹ́dùnmarè a máa ríra wa láyọ̀ láṣẹ ọlọ́run. Ẹ káàbọ̀ ẹkú àjì ẹkú àti gbàdégbà ẹkú ọjọ́ méjì ẹkú ọjọ́ mẹ́ta torí ta bá rí tó bá tọjọ́ mẹ́ta ẹkú àti làákìra ẹni. Ǹjẹ́ ìbá kábíyèsí ẹlẹ́dùnmarè wa ẹbẹ tó ti ń bẹ bí abẹ bá wa tó ti wà bẹ́ẹ̀ wà ó bá tó sì mú ọbẹ̀ nígbà tí bẹbẹ ọba sí mọ́ kábíyèsí ọlọ́run. Ìbá àwọn tọ́lọ́run gbélé ayé lé lọ́wọ́ àwọn àfáà àwọn wòlíì àtàwọn aláṣekù àṣemáyé o ẹ̀jẹ̀ ò jẹ́ wàá ṣe. A kí oyún ọnú a kì í ṣe bà ṣẹ́ ẹ̀bí a sì ṣe bẹ yín àtìgbàdégbà tẹ wà ń lẹ́yìn bàbá ẹ̀yìn ìyá wa tẹni káàbọ̀ máa ṣojú yín bíbẹ̀ gbogbo yín pátápátá la kí lápapọ̀ àlòlódì kan. Ǹjẹ́ ní orúkọ kábíyèsí ọba wa Muritadan Adébáyọ̀.

0: ránṣẹ́ Túndé Ọláwúwo àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn. Àwọn ní GM parapata àwọn GM kájú sí ìbá àwọn jẹ́ àwọn GM ṣalẹ̀ àwọn tí wọ́n sí ẹnu lóró fún wa.
1: Bẹ́ẹ̀ni.
0: Tá a fi wọlé ṣáájì sórí programu láàjì. A sì tún fi èyí kí ẹni tí ó jẹ́ kẹ́ máa gbó wa nílé. Àwọn jẹ́ captain wa ni.
1: Onibode Wambi
0: nù. Onibode Wambi Abimbola Sadiq Ọlọ́run máa bá ẹ ṣe o. Ọlọ́run ní ṣe ẹni wọn nìkan ó ṣe o. Orúkọ àwọn wọ̀nyí náà láàfin ń kí káàbọ̀ sí orí ètò àtìgbàdégbà láàjì tá a sì mọ̀ pé Ọlọ́run ọba wa ṣe bó ṣe máa ń bá wa ṣe tèmi ẹ̀sìn tó dùn tí gbogbo atọ́ kan sí gẹ́gẹ́ bí àwọn olólùkọ́ àwọn ẹni oko rẹ àkànpọ̀ oko rẹ ọ̀la àkànpọ̀ àti tìjẹ́jọ́ àti tèmi àjẹpọ̀ ni tèmi ètò wa dùn yóò tún fa láǹtà dání láṣẹ ìlédùn wa ẹ sábà bá wa ká lọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni.

0: ǹjẹ́ ní orúkọ ọ̀gá tiwa àkànmọ́ adéṣòye ọmọ tó sọ
1: yìí
0: ti wà onílé òbí ọmọ ní orúkọ sọ̀yà olúmọ́fíta onírúkọ ní orúkọ dr titus ale akim ọlálẹyìn ara wa ní orúkọ túnde òyìnwọ àti sàràfàdín ọláìtàn gbádébọ̀ ọláwọyìn àti àwọn ọmọdé tí wọ́n ń ṣe agùnbánirọ̀ mayowaoni àti àwọn ọmọdé tí ń bá wa ṣe agùnbánirọ̀ láàfin kí n káàbọ̀ sórí ètò àti gbàdégbà láàjì ọlọ́run sì bá wa ṣe bá ṣe máa ń nínú láàrin lábalábalá ní sẹ́mọ̀ pé lábalábalá lásọ egungun lábalábalá lásọ egunoko abala àbá ibi la fi sabala kọ̀kọ́ tá ti máa kàn síra wa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ la ṣe náà léni abala ayọ́ka láàfin gba ǹjì léni ẹni tá sì ṣe aláàrinà wa bá ṣe máa ṣe wò á wàá fi òwìlẹ̀ sí ọ̀rọ̀ á fi gba ǹjì pátápátá ẹ̀yìn bá ṣe rìn léni náà tó lọ́wọ́ sí bàbá rẹ̀ láṣẹ ìlédùmarè ǹjẹ́ ní orúkọ àwọn bàbá wa yìí mọ̀mọ́yọ́ bá ń gbọ́rọ̀ bàbá ayọ̀dẹ́lẹ̀ adédọ̀kun bàbá lẹ́dọ̀
1: bàbá wa ń bẹ̀bẹ̀ àbá
0: bàbá ayọ̀dẹ́lẹ̀ adédọ̀kun ti bàdàn ń kọ́
1: àwọn náà gbẹ̀yìn
0: ẹ̀kú ìwọ ọmọ bàbá àwọn ní láti kẹ̀yìn sí
1: ọkọ̀ ẹ̀ǹsọ̀rọ̀ tí ó lówó nú
0: tí ó bá ń gbọ́rọ̀ méjì ọmọ ìbílẹ̀
1: alájí ń bẹ́ ń bẹ̀ bí a bà
0: bàbá wa bàrúwá láti àkóbọ̀ nǹkan
1: àwọn náà
0: ti jọ mẹ́ta
1: ẹ̀yìn lójú òpó ni àwọn náà ń kánlẹ̀kùn
0: àwọn ìyá wa yìí ń kọ́ àwọn
1: ìyá àbàdàn bẹ́
0: ìyá wa yìí ti kàn sí wa ní àjìn náà ìyá fọlákẹ́ àrẹwà wa ìyá ti
1: gbàdégbà
0: àwọn ìyèjì nìyàn màmá tíṣà ń kọ́
1: alájàsánní náà gbẹ̀yìn hàn náà ti dúró te pọ́n
0: ìyá ayò ìyàwó nǹkan láti yọ̀yọ́
1: ìyá ayò ìyàwó gan ti wà ń bòde
0: tabasẹ̀ ní ká máa karúkọ yìí ní kọ̀ọ̀kan táfi ilé wọn tí lè fi ṣe tí lè fi mọ́ a sì wà lẹ́nu ẹ̀ náà ni ọlọ́run ajẹ́ ká wà ló wọlé tába ti ń kàn sí wa lábàá dárúkọ wa ń kọ̀ọ̀kan torí àsìkò wa tí ò tó nǹkan tọ́lọ́run wa sì bá wa ṣe láṣẹ ìlédùmarè rí tèmi ìyá tó dùn òtí gbogbo akán sí ó bó sì le gọ kó mọ́ mọ orúkọ ààrẹ dr tariq lèmi jẹ́ ọmọ tó sọ̀rọ̀ orúkọ bàbá tèmi ìkírun agùnbẹ́ onílé òbí ẹ káàbọ̀ sórí ètò àti gbàdégbà láàjì o pẹ̀lú mi lórí ètò.
1: Kọ̀sàwúsá lónìí.
0: Yaya kéde ọmọ ẹsẹ̀ díẹ̀ lẹ́ẹ̀kan yẹn kéde yaya kéde
1: ọmọ yaya bẹ́ẹ̀ṣì
0: abẹ́ẹ̀ṣì lóru àbí yaya bẹ́ẹ̀ṣì.
1: Bẹ́ẹ̀ṣì láyà lọ
0: tọ
1: náà bẹ́ẹ̀ṣì kù mú tani
0: gíga dúkà dúkà gbogbo lé ńkọ
1: dúkà dúkà yà gíga
0: náà awúsá ṣe wo awúsá pọ̀ mi fi bẹ́ẹ̀ gbọ́ yóò bá mọ awúsá
1: dákun
0: awúsá nìkan mo gbọ́
1: báyìí
0: kùfàdá
1: ẹ ṣeun gbogbo ara lé wọn ni ta bá ríra wa ẹni tó tó jọ méjìdán mẹta ẹkú àti ẹkú àmójúbà wa àti àmìtíbà wa ẹ tún gbádùn wa lónìí gẹgẹ bí taufik sì sọ tí gbogbo tó kàn sí orúkọ ti tèmi náà ni ọ̀nàrẹ́bù bọ́lá táírù ẹ mọ̀ bá wa kà lọ.
0: òfin wàásùkùn mọ́jẹ̀ bá ọjà ìyá wàásù
1: ẹ̀yìn lẹni wàásù.

0: frère.
1: Hello.
2: Eche
1: baba.
2: Bon, mais le premier si vous voyez là, si vous voyez là.
1: Baba ou.
2: Salut. Salut, mon bâton.
1: Béni.
2: Pourquoi le temps? Mais baba, voici le moment de l'arrivée. Oula. Si on va couper, on s'en va, il ne m'a pas vu. Et il m'a vu. Mais si il a son. Aïe, c'est le effort au moulin à bâton. Ah, bah, les rênes. Awa lo so ko da a to lo fi ja sugun lasiko se ko da bo du oku aro la o re re re so tori ko so wo ti we ra bayi so omo owo olowo da ko sa lo odun oyo lasi o
1: amen amen amen
2: amen amen amen amen amen amen amen amen amen
1: amen
3: amen amen amen amen
2: amen amen amen amen amen amen Ọjọ́ ògùn ọlọ́run, ó kò rí oko délé o.
1: Àmì, àmì, àmì.
2: Májí ní òbí jóná o.
1: Àmì, àmì.
2: Ẹ̀mí tẹnu gbogbo ọmọ.
1: Àmì.
2: Aláwọ̀ àti nílé Sìríkà jẹ̀yìn ńlá àti rí yóò lè tú o.
1: Àmì rẹ̀ yà lá.
2: Àwọn àwọn aláìsọ apá ilá ìyàrá ìrìn àti
3: ìrìn.
1: Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun. Hello.
4: Ẹ kú àgẹ̀.
1: Bàbí o.
4: Ẹ kúkú ní gbàmù.
1: Ìyá yóò ti su ẹran mọ́lẹ̀ tipẹ́.
4: Owó ń bẹ́ ń ta ẹran lọ wọn. Mo sọ fáwọn ọmọ mi ń jẹrin ẹran tó bá tóbi dáadáa ni mọ̀ọ́rá ń kiri náírà ń lẹ Haúsá 1977-76. Kí wàá lọ́rọ̀ àná ìsẹ̀ ogun mọ́tò tó wòrò.
1: Bẹ́ẹ̀ni.
4: Ṣẹ̀rí fọ́lọ́ sànù wà lórílẹ̀‐èdè wọ́n láàmú ọlọ́yin ọdún ni a ní lọ́dún ìbànújẹ́. Torí ẹlòmíì sókí ni ọlọ́run sówó bọ́ a.
1: Ami.
4: A ní dún gbèsè o. Ẹ kú ewu.
1: Ẹṣin bàbá ẹṣin. Hello.
5: A ti gbàdé gbà o.
1: Ètò gbogbo ayé o. Obìnrin àkọ́kọ́ tí ó ṣe àlọ́wọ́lé nínú.
5: Àṣàìṣó.
1: Ẹṣin bàbá.
5: Àti bala tó jẹ́ o.
3: Yẹ̀ṣẹ̀ ìyá mi, mo dúpẹ́ o.
5: Ọ̀pọ̀lọ yóò lè dà lóò.
3: Àmì olúwa.
5: Ẹ rí ṣàlẹ́ sí àṣàlẹ́ ìròyìn yìí. Ọgbọ̀gbọ̀n. Ọgbọ̀gbọ̀n dáadáa. Ẹ mọ̀ pé láyé ẹjọ́ o. Gbogbo ló ti mọ̀ ṣe bìtìbìtì
1: lédi
5: àsìkò yìí. Wọ́n ti mọ̀ epo ránṣẹ́ sílé. Wọ́n mọ̀ fi ẹyin gàrí ránṣẹ́ sílé. Wọ́n ti fi ẹ̀gbọ́n wọ́n mọ̀ fi ẹ̀ kókò ránṣẹ́ sílé. Ìgbà ní ìsìn, àárín oko gbé ìkókò jẹ.
3: Jẹ̀bi tí wọ́n fi ránṣẹ́ sílé.
5: Dédé ìwé. Ní wọ́n gbàdé bá wá kọ̀ láti wọ́n ó dé wọ́n ó dé wọ́n ó tó mọ̀ fún gbogbo ẹ̀bùn wà ní. Kò sí ìfẹ́ mi ìdí tóbi Nàìjíríà sí ìlú tó dánú. A sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Ní ayé ẹjọ́ òun rẹ̀ kò déédé èsì wọ́n ti mẹ́rin lọ́kàn. Àlàjì ò tilẹ̀ rẹ̀. Ayé mú òdòdó ẹ̀rọ mi o. Ẹ̀rọ aláàfin gbọ́.
1: Nígbà
5: bá tó wá fi dìbò lọ báyìí ta fi fojú tuntun fi dìbò lọ. Àwọn ẹ̀rọ owó ti mẹ́rin ọ̀dàgbọ́lé. Àwọn obìnrin náà sàrígbà ọ̀rọ̀ ìjọba ìjọba.
1: Ẹ ṣeun.
2: Hello.
1: Hello.
2: Àtìgbàrígbà o.
1: Ètò gbogbo wa ni o.
2: Ẹ̀rí fẹ́ mọ ẹ̀rí gbàgbé mọ.
1: Àmì Elédùmarè.
2: Olóyè Àròdé Adéjọ́kun látẹ̀lẹ̀.
1: Bàbá o.
2: Fẹ́ rí ètò yìí. Ó ti sọ ọkọ̀ àti ìgbà dé ìgbà. Àti ní ìgbà kan dé ní ìgbà kan. Ìgbéga tó wà yìí àbùkù náà ni. Ní ayé ìjọ ń tàwa kiri bí ta kiri àyà. Ó kúrò oṣù méjì náà ìyàwó ti máa kó igi ewé kòkó. Láti wà kó wálé tí wọ́n bá lè kó báwọn kò ní lè rí kó mọ́ èrò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ nílùú ló máa ṣiṣẹ́. Àwọn péńtà máa ṣiṣẹ́. Àwọn alágbàṣe ọmọ ṣiṣẹ́ láti máa ju àyíká lé. Tó ìgbà tó dé nìsín kọ́ ló ń là wá bẹ̀rẹ̀ o. Bó ṣe gbà ó bó ṣe lé bó ṣe rí bó ṣe kó rí bó ti lọ. Bó ṣe gbàgbé rúta rẹ̀ bó ṣe rí ajílọ́wọ́ àmì báyìí o. Kọ́ ló ń gbà wá lé o. Wẹ́ àwọn ìgbà ni ìgbà ò rọrùn mọ́. Ìbẹ̀rù owó ti ran lọ. Kò sówó. Gbogbo ẹ̀ lọ́rọ́ lura wọn. Kọ́ ló ń gbà wá lé o. Ọdún ọba aláyé o. Ẹ̀rí gbàgbé mọ́ o. Tàbí kú ọmọ ẹ ṣe o. Ẹ gbìyànjú ni bàbá ń bàjẹ́ Aziz happy war akumuro do
1: eshiu eshiu eshiu
2: oda bo
1: oda sir eshiu eshiu.

0: a si dupe emi a dupe alaafia eyi na to fodun emi mo ma ni emo enti ipa re ba ka nkan ko se enti ipa re o ba ka lodun yi se pe ko ni ka le mi mo ba se ni na se sa le ni e ajo wa o da mi enu ni tori idi yi olohun a bo wa lasiri olohun lo ni gugu nkan e mo je amu ni dada olohun na ti so oni ka gbara e ba wa ni ko ni pe dada ke ohun fe lo ti mo je gbese sodun olohun ba wa se to ba tori e pe ohun ma ko le mole esi mo je afan to wo wa o to to en to wo yin o ba to to ba fi gongo fa to ba ja le nton lori to oku o di wa e ke enu a kon doju de le awa na na ti dada pe mo ta wa ni kekeke egun baba ya baba mi ti se gbodo won wa baba mo so wo eran so iru asiko yi awa lo wa lo ko eran ta ti fe de ta ba de bela mo mo to eran na ale mo bo won so ale mo ba so yen le ra ki ta gbogbo eran tan mo nigba na aye roju nkan do ko si ko da elomi o fe le ran meta ti o mo pa to ba ti pa kan lojo do yo pa kan lojo keji yo pa kan lojo keta ṣùgbọ́n bá ní kò bá ń ṣe rí lásìkò yìí ó dàbí nǹkan ṣùgbọ́n ẹni tó lọ bá bò láṣìírí ẹ.
1: dókítà ẹjẹ ń sáré kékeré kan mọ yín lẹnu nílé tí a bá mi tábà pẹran ọjọ ọdún wọn wà á pa àpá mi ìjọ kẹta wọn wà á pa ti gbogbo àwọn ọmọ obìnrin àwọn tán ti gbà táwọ tiẹ̀ tí ìlọlé ọkọ àwọn tán ti lọ ilé ọkọ láwọn ẹgbẹ́ wọn wà pa ìwọ̀ kan fún wọn.
0: wọn wà á pè fún wọn tí wọn lọ ilé ọkọ wọn. ayé tá orí tá a ti fi ṣègbà náà là ń lò ní sin ayé tá a ń gbé gbà náà là ń gbé sin kí wọn ló dé ọlọ́run kú ṣàánú fún wa o ọlọ́run bá wa tó lu ọ̀ǹtò. kódà àwọn ọmọ kéékèèké ṣe gan àwọn ọmọ adùn tó wà nínú ẹ̀ mọ́ torí gbà náà ìdùnnú yẹn nìkan ti tó pé bàbá mi rẹran ó lọ fẹran kan ó lọ wòran náà lọ sí kankan kò wá sí gbogbo ìyẹn mọ báyìí ṣe ṣùgbọ́n tò ọlọ́run ọba ara ni yóò sì tún mú gbà tó dáa wá láṣìírí dùmarè.
2: kò máa

ẹ̀rí ẹjẹ́ máa fi léyìí ká máa fi fòkè fẹ̀rẹ̀ ká máa bọ́ sí abala yọ̀ká léyìí tí ọ̀nàrẹ́bù bọ́lá tọ̀yìn tó ṣe atọ́kùn abala abẹ́yẹ ẹ̀ máa bá wa ká lọ ẹ ṣeun.

ẹṣin gbogbo ara ilé ẹ káàbọ̀ sí abala ayọ́ka lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni ọ̀nàrẹ́bù bọ́lá taiwo ìwé tí à ń kà ní eegun aláré kí n tó tẹ̀síwájú ń ràn wá létí ibi tí a dé ní ìbàdàpàdé ní kẹmí àti kàdébi tí ìyàwó ọ̀jẹ̀ tó ti bímọ lẹ́yìn tó bímọ kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ kí tún ni àwọn nǹkan tí ó tún jẹ jáde nígbà yẹn torí nígbà tó yí ó bímọ tán ó tún lóun tún fẹ́ wá ọkọ ọ̀hún lọ ń wà gbé ní ibi tí ní ká fi ṣe yẹn ò ṣe mọ́ ìrántí nígbà tí ó sọ fún dá sọ fún jó wípé òun fẹ́ wọ́kọ ọ̀hún lọ báyìí sáà ní sádá sọ fún jó ń tọ́jú ìyàdùn ni tí ó sì mú ara rẹ̀ fúyẹ́ títí tí ó fi bímọ bẹ́ẹ̀ ni ọ̀jẹ̀ ọkọ obìnrin náà kò sì tíì ti àjòdé títí di ọjọ́ ìkómọ ọkọ rẹ̀ kò dé síbẹ̀ bẹ́ẹ̀ ni wọn kò sì mọ ibi tí ọ̀jẹ̀ lọ débi tí wọn yóò ránṣẹ́ sí pé ìyàwó rẹ̀ ti bímọ ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ ọ̀sọ́mọ lórúkọ pé àwọn ará ilé ọ̀jẹ̀ dìde pẹ̀lú dáṣọ fún jó ọ̀rẹ́ rẹ̀ wọ́n sì sọ ọmọ náà ní ọ̀jẹ̀ ládé nígbàtí wọn kó ọmọ náà tán àwọn ará ilé bàbá rẹ̀ gbé lọ sí ilé babaláwo láti lọ wo ẹsẹ̀ ntáyé rẹ̀ wò nígbàtí babaláwo dá ifá ọ̀sẹ̀ méjì ni odù tó yọ lójú ọpọ́n ni babaláwo bá ń kí ifá náà pé apárí olúwo ni abẹ̀wò olúwo ọ̀sán gangan làárọ̀ dẹ àfẹ̀rẹ̀mọ̀jò làárọ̀ bàbá kùtùkùtù làárọ̀ jẹ́ adífá fún olúgbémi sóyè ọ̀rọ̀gún àga tí yóò jí ní kùtùkùtù gorí oyè bàbá rẹ̀ ìláwá gun orí ebè oúnjó gérégéré awo àṣà ìgoróyè àgbàdo gorí ebè oúnjó gérégéré awo àṣà ìgoróyè nígbàtí babaláwo kifá náà tán ó fọ sí wẹ́wẹ́ fún wọn babaláwo sọ fún wọn pé irú iṣẹ́ tí bàbá ọmọ náà ń ṣe ni ọmọ tuntun náà yóò ṣe pẹ̀lú ọmọ náà yóò sì lókìkí púpọ̀ ju bàbá rẹ̀ lọ níbi iṣẹ́ náà babaláwo wá pín ẹbọ yìí fún wọn kí nǹkan náà lè dára délẹ̀ ẹyẹ ilé mẹ́rin àgbébọ̀ adìẹ mẹ́rin obì gidi mẹ́rin àti ọ̀pá aṣọ funfun mẹ́rin bí babaláwo ti pín ẹbọ náà fún wọn tán ni wọn lọ sí ilé tí wọn sì padà mú nǹkan ẹbọ náà wá fún babaláwo ọ̀rẹ́ tí ó sojú tí ń sẹ́yìn ní dáṣọ fún jó ń ṣe ó sà ń tọ́jú ìyàdùn ní ìyàwó rẹ̀ náà dáadáa ó sì dá lọ́kàn pé bẹ́ẹ̀ náà ni òun máa ń pẹ́ eegun aláré bí wọ́n bá lọ ṣáájò nítorí pé aré àti ìlú dé ìlú ni wọ́n máa ń ṣe é kiri eré àti ìlú dé ìlú ni wọ́n máa ń ṣe é kiri ṣùgbọ́n nígbà tí ó di ojú ọdún mẹ́wàá géré tí ọ̀jẹ̀ ti lọ sí àjò láì bójú wẹ̀yìn ni ara ìyàdùn ní ìyàwó rẹ̀ kò gbà mọ́ ó pinnu láti wá ọkọ rẹ̀ lọ.

pinnu láti wá ọkọ rẹ̀ lọ títí yóò fi rí. Ọmọ rẹ̀ Ọ̀yẹ́ládé jẹ́ ọmọ ọdún mẹ́sàn-án àti nǹkan bí oṣù méjì nígbà náà. Kí ni ìyádùn ni tó lọ? Ó sọ fún kí ìyádùn ni tó lọ? Ó sọ fún dáṣọ fún jó ọ̀rẹ́ ọkọ rẹ̀ pé òun ti ṣetán láti wá ọjẹ́ ọkọ òun lọ nítorí pé ọkọ ẹni kú yá ju ọkọ ẹni nù lọ. Nígbà tí dáṣọ fún jó gbọ́ ọ̀rọ̀ yìí ó rẹ̀ pẹ̀sẹ̀ ó sì gbìyànjú láti mú ọkùnrin náà kúrò lórí ìpinnu rẹ̀ ṣùgbọ́n òtú bá ń tẹ́ ni ó já sí títí obìnrin náà fi padà lọ sí ilé ní ọjọ́ náà. Ṣùgbọ́n bí ó ti lọ tán ni dáṣọ fún jó ti sọ̀rọ̀ náà fún ìyàwó rẹ̀. Àwọn méjèèjì sì tún gbéra lọ bá ìyàdùn nínú ilé láti yí lọ́kàn padà. Wọ́n ṣe oríṣiríṣi àkàwé fún wọ́n fi yé bí ó ṣe sòro tó láti wá ènìyàn lọ láì mọ ibi tí olúwa rẹ̀ wà tẹ́lẹ̀. Ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ fún ẹ̀yìn etí ni ó ń bọ́ sí. Ọ̀rọ̀ tí ó ń tẹnu mọ́ ni pé ẹ̀ṣẹ́ o ẹ̀ṣẹ́ púpọ̀ ẹ̀ṣẹ́ ẹ kú wàhálà mi ẹ̀ṣẹ́ Ọlọ́run kò ní yà wá ìrẹ̀lẹ̀ ò fi gbà o ẹ̀ṣẹ́ pọ̀. Peter sọ fún Jó ti ń béèrè pé ṣé òun kò tọ́jú rẹ̀ tó ni ó fà tí ó fi fẹ́ lọ ni. Èsì tí ìyàdùn ní fọ ni pé rárá o ẹ tilẹ̀ ṣe é pọ̀ gan-an ni bí baálé mi gan wà nílé kò kúkú lè ṣe ju bẹ́ẹ̀ tí ń ṣe yìí náà lọ. Ó kàn wá jẹ́ pé wòsàndèmí kò lè jó ní sọ ni bẹ́ẹ̀ lójú mẹ́wàá kò lè jọ ojú ẹni ẹ sáà jẹ́ kí n máa lọ ẹ ṣé o. Bó ti sọ báyìí ni ìyàwó dáṣọ fún jó béèrè pé o kì yóò ha jẹ́ kí Ọ̀yẹ́ládé ọmọ rẹ dúró pẹ̀lú wa nílé. Ṣùgbọ́n ìyàdùn ní fèsì padà pé ajá a máa lọ kí kolokolo rẹ̀ gbélẹ̀ òyìnbó a máa ràjò kó má mú ajá rẹ̀ lọ. Ibi mo bá ń lọ èmi tọmọ mi lájọ́ ń lọ tàbí mo a lè dọ́dọ̀ bàbá rẹ̀ tán kó béèrè ọmọ rẹ̀ kí n máa wọlé. Ẹ dákun ẹ foríjì mi àjọ ń lọ ni. Nígbà tí dáṣọ fún jó àti ìyàwó rẹ̀ rí pé ọkàn rẹ̀ ti nàrò tán pátápátá láti lọ wọ́n jọwọ́ rẹ̀ sí wọ́n sì bá ilé wọn lọ pẹ̀lú ìkáàánú lójú wọn. Bí ó ti di ìdáǹdàjẹ́ ọjọ́ kejì ni dáṣọ fún jó ń gbọ́ kokoko lẹ́yìn ilẹ̀kùn ilé rẹ̀. Bí ó ti sílẹ̀kùn ìyàdùn ni ó rí tí ó ti di gbádàgbọ̀n tí ó sì fa Ọ̀yẹ́ládé ọmọ rẹ̀ lọ́wọ́. Bí ìyàdùn náà ti rí ni ó sọ fún un pé òun lọ nù ú. Dáṣọ fún jó wò ó pẹ̀lú ọ̀dùn ọkàn ó sì fún ní owó pé kí ó ná lọ́nà àjò rẹ̀. Ó gbàdúrà fún òun àti ọmọ rẹ̀ ó sì tún rán níṣẹ́ sí ọkọ rẹ̀ pé kí ó kí fún òun dáadáa kí ó má sì pẹ́ tí yóò fi wá bẹ ilé wò nítorí pé ọkàn rẹ̀ ń fa òun. Ìyàdùn ní dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ ọkọ rẹ̀ ó sì ṣèlérí pé yóò jẹ́ iṣẹ́ tó rán òun ní àjẹpé fún ọkọ òun. Kí ìyàdùn ní tó kúrò ní ìlú ó pinnu láti lọ ìlú kan dé ìlú kan àti bẹ́ẹ̀ lọ títí yóò fi rí ọkọ rẹ̀ Ọ̀yẹ́ládé.

0: alẹ torí kẹyin náà le bẹnu fẹnu pẹkẹlu ibi ti a ti soro ni eni ni kini nkan ti o sele lẹyin ti won se yege fun oje lade tan ni ibi ti a ti mo bere lo nigba ti a ba tun pade lori ayoka
1: Hello, ati gbere wa.
0: Ito gbogbo wa ni.
1: Baba.
2: Baba.
1: Baba fi kan ko so.
2: Eseun.
1: Anarebu Bola Taiwo.
0: Eseun baba.
1: E ni gbagbe mo. Mhm. Ike ma ja te mi. E gba wusa. E gbo Yoruba. E gbo Yibo. E ni gbagbe mo.
0: Ami o.
1: E wu e ko ta ri fonu ayo pari. E wu ife ti so. Láàrin ọkọ àtìyàwó ẹ wò fẹ́ tó sọ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ inú ọ̀rẹ́ wò lè mí jẹ́ ìyàwó wò lè mí jẹ́ ẹ wù ìdáríjì níbẹ̀ látọ̀rẹ́ mi ni kò ní gbé padà mọ́ ẹ wù ìdáríjì ṣé mi ń dáríjì nígbà tí ẹ̀rẹ́ fẹ́ tó súnmọ́ mi tí mo súnmọ́ bá ṣe àṣìṣe kankan tó bá ṣe àṣìṣe kan tí mo ń dáríjì ẹ wá wo ìkọsẹ̀jáyé ìwádìí kí lọmọ ọjà lọjọ iwájú fẹǹdì ìyá kan wá bá wa nígbà yẹn tá a dúró ìyá yẹn mọ ẹ wo ìgbésẹ̀ tí mo lọ bí tó gbé láti mú ọmọ pé ẹwà wa kọsẹ so ẹkọ dá kọ́ mi yẹn pọ̀ gan-an tọ́lẹ̀ kà tó yé wa yékéyéké
0: orúkọ
1: máa mú fi ẹ̀mẹ́ rí o ẹ máa tẹ̀síwájú
0: o
1: ẹ̀mí gbàgbé mọ̀ olóyè ayọ̀dẹ̀lẹ̀ adídòkun láti mú ẹ̀jẹ̀ mọ̀ fún
2: àrògùn. Ẹ ṣeun bàbá ẹ ṣeun.

0: ètò gbogbo wa ni o. Ẹṣin.
1: Bọ́lá Tàìrì.
0: Ẹṣin ìyá wa.
1: Ọ̀làjà sọ yóò kọ́
0: ọ̀rọ̀ ìyá tíṣà.
2: Ẹṣin.
1: Èmi ni o. Ní ìta tí mo máa ń sọ fún yín pé.
0: Ẹ dákun, ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò. Ẹ kú lẹ́gbẹ̀ẹ́.
1: Ṣé ìdájú sí olùkọ́ náà ọ̀dọ̀ ẹni? Ṣé ìdájú

0: Hello.
1: Àti ìgbàdé gbà ọ́.
2: Ètò gbogbo wa ni.
1: Àyìn àti Bọ́lá Táírù.
2: Ẹ ṣe mà.
1: Àwọn ọmọ tó sọ.
0: Ẹ ṣe màmá.
1: Gbogbo yín pátá ọpọlọ ní òní dàrú o.
0: Àmì Olúwa.
1: Àmọ̀ yìí ra Babalá Fáró Ọlọ́dọ̀ Ayọ̀ Láádẹ̀ sí o.
2: Àmì Ọlọ́run.
1: Ṣé ẹ rí pé láyé ẹjọ́ ìfẹ́ wà?
2: Bẹ́ẹ̀ni.
1: Ṣé ẹwù fẹ́ sí ìyàwó náà? Lóòótọ́ náà tó mà tẹ́ ń bé kò yẹn lọ, ìmú jẹ́ rò mo ní inú ìkíní mi látọ̀ sí kíní ìkíní wa. Èèyàn mọ̀ ìrọ́kọ rẹ̀ láti rí ọjọ́ tó mélòó kan. Ẹ wá ní ó dúró, ìdúró ọ̀rọ̀ fẹ́ dúró. Nígbà tó wá lọ, ojú tiẹ̀ náà wá já, ó lọ bọ̀ ọ̀rọ̀kọ rẹ̀, ọ̀dà àríwá sí. Ọ̀rẹ́ ọ̀pọ̀ ìfún ìgbà tó wọ́ tẹsẹ̀. Ẹ pé ìfẹ́ ni. Ọlọ́run máa jẹ́ ọpọlọ yóò lè dàrú o.
2: Àmì máa ń ṣe.
1: Ẹ kú ètò àwájà sọ̀rọ̀ nínú ìyá títà.
2: Ẹ ṣe máa.

0: Tó, ẹ ṣeun gbogbo ara ilé. Inú ayọ̀ la máa fi sọ etí àwọn èèyàn ló sì máa ń gbọ́ lásán Elédùmarè. A tún fèyí rán wa létí náà ni pé ká máa ka ìwé ó máa ń ládùn púpọ̀. Àwọn kan fi sọ pé wọ́n ní tẹ bá fẹ́ fi nǹkan pamọ́ fún àwọn èèyàn dúdú ẹ̀ sá kan sínú ìwé wọn ni wọ́n rí gbogbo ní òòrùn sílẹ̀. Ṣùgbọ́n ká lè bá a mọ̀ pé adùn wà nínú ìwé lágbọ́n fi ń fi ayọ̀ kàyé lágbọ́n fi ń gbàǹdì. Ẹ sì rí pé tẹ́ ẹ bá ń gbọ́ lẹ́nu tó bá ń fọkàn bá lọ nígbà téèyàn bá ń wo bí ìran náà ni. Tọ́ honorable bá mi dágbére ní abala àyọkàlẹ́ ni pé ó dijọ́ mẹ́jọ tó lọ́wọ́ sí sọ̀rọ̀ jùgbà náà lọ.
1: Ẹ ṣeun gbogbo aráalé ẹ kú tẹ́tí sí wa a sọ àyọkàrọ̀ ní èní títí dijọ́ mẹ́jọ tí a tún rí kí níbi tá a fi ṣe kọ́ lọ́mọ pé ẹnì kọ̀ọ̀kan wà ní òkun. Orúkọ ti tèmi lẹ́ẹ̀kan sí ni honorable Bola Tairo. Ṣùgbọ́n kí n tó lọ màá fi àsìkò yìí sọ tẹ́ ẹ bá ní ìmọ̀ràn tàbí àkíyèsí tẹpẹ́ pè wá sí máa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nẹ̀. Tó bá sì ṣe wípé ẹ̀yìn ẹ ní ẹni tí wọ́n fẹ́ ra iṣu ilé àná àbí iṣu tó da àbẹ́ ni wọ́n fẹ́ lọ ìlú òyìnbó àwọn iṣu tó ṣe gbé travel ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07032617440 lẹ́ẹ̀kan sí 07032617440 ó dijọ́ mẹ́jọ ní abala àyọkà.
2: Ìwà pẹ̀lẹ́ ni kó yá lọ́dọ̀ mi ò sùúrù lóńdòǹgbò.

ṣe mọ. Bí etí kan ò yẹ orí. Torí ìdí èyí la fi máa mọ bala ìwà pé kó má ṣe yàn léyàn nìkan. Depression wà lóòótọ́ tó jẹ́ pé èèyàn sì rí. Ló sábà máa ń fà á ni pé kéèyàn máa dá wà kó máa dá ronú kó máa dá jẹun kó máa dá rìn kó má kó rí ó má rí èèyàn fọ̀rọ̀ lọ ni máa fa depression ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Kò sì sí ẹni tó bá ní depression kò sì tí ó lè dánwò ẹni tó lè nílé gbẹ̀mí ara ẹ lójijì bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n torí kó má bàa jẹ́ èèyàn nìkan làwa fi dé alárinà fún yín bẹ́ẹ̀ ni. Tó bá jẹ́ pé ọkùnrin nìwọ tó ti tẹ́ni aya tí ò wá sí aya lọ́dọ̀ rẹ àbí obìnrin nìwọ tó jẹ́ pé ó yẹ kó wà lábẹ́ orílẹ̀ ẹnìkan tí wọn nìkan wá ń dáwà tọ́jọ́ sì ti ń lọ tó lè fa ronú tó lè fa depression ẹ má dákẹ́ mọ́lẹ̀ ẹ pariwo síta bẹ́ẹ̀ ni. Torí ìdí yìí la fi jẹ́ alárinà yín a ní ká padà sí gbà àwáṣẹ̀ ni ẹ̀yìn ṣe mọ̀ pé ń bi ẹ̀ka alẹ́ náà ni ẹ̀ka àárọ̀ ń bọ̀ ẹ̀jẹ̀ á padà sí gbà àwáṣẹ̀ ẹ rí pé àwọn bàbá ìyá wa láyé ẹjọ́ tí wọ́n ní alárinà ẹ rí pé lé òun ló ń dúró látàárọ̀ dalẹ̀ ṣùgbọ́n àwọn àríra wa lẹ́gbẹ̀ẹ́ títí à ní ra mú káàkiri bíi kí wọ́n ṣe lọ́jọ́ kejì kí wọ́n ṣe kó bí ọjọ́ kẹta kí padà túká torí ìdí èyí làwa fi jẹ́ alárinà yìí tí wọ́n bá tó ẹni ọkọ tí yóò sí ó lè kàn sí wa àwa ó bá jẹ́ alárinà tí wọ́n náà bá sì tó ẹni aya tí yóò sí ó lè kàn sí wa àbọ̀ jẹ́ alárinà ṣùgbọ́n mo máa ń sọ ní gbogbo ìgbà lọ́pọ̀lọpọ̀ pé alárinà tiwa kò ń ṣe tere ẹni tó bá ní tó fẹ́ ṣe tó sì mọ tó ṣe ń la fẹ́ àfẹ́ playboy a sì fẹ́ play girl bẹ́ẹ̀ ni ẹni tó serious tó mọ tó ṣe ń la fẹ́ o. Ẹ sì mọ́ jẹ́ ká wò pé bí ìlú ṣe rí tí mo bá kìnní kan sí ìrànlọ́wọ́ tí máa fi tọ́jú rẹ̀ fòsì wọ̀ tún fọ̀túnwó sí lọ́wọ́ fi mọ́ torí olóògùn gan sọ fún ara ẹ̀gbà tó yọ ìfarahàn àdámọ̀ ó ní fún olùrànlọ́wọ́ ara wọn olùyọ wọn sí bẹ́ẹ̀ ni. Èyí tó jákòókò ń bẹ̀ ni pé kóbìnrin mọ̀ wò pé òun á jẹ́ liabilities ọkùnrin lọ́rùn kọkùnrin náà sì mọ̀ wò pé òun ó jẹ́ 419 tí ó mọ̀ yan obìnrin tó níṣẹ́ lọ́wọ́ jẹ́ torí ìdí èyí tá a bá ti ní ọkàn tó mọ́ tó mọ́ náà ni ọlọ́run ṣe fún wa. Gẹ́gẹ́ bó ṣe máa sọ wà kàn sọ bíi méjì mẹ́ta ẹni tó bá nífẹ̀ẹ́ sí ó lè kàn sí wa ẹni tó náà bá ń sì ń wá náà lè kàn sí wa ó lè jẹ́ lára àwọn tó ti wà ń lẹ̀ ó sì lè jẹ́ lára àwọn tó ṣẹ̀ṣẹ̀ máa wọlé ọlọ́run á gbàdúrà.

bẹ́ẹ̀ni adẹ̀rí obìnrin kan náà ẹni yìí náà a ti lé ní 50 ṣùgbọ́n nínú ọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ wọ́n jẹ́ kó yé wa pé àwọn ò tí ì lọ ilé ọkọ rí ṣùgbọ́n ṣe mọ̀ pé téèyàn bá ti ń dàgbà bẹ́ẹ̀ tó bá jẹ́ èèyàn nìkan oríṣiríṣi nǹkan ni yóò mọ ọ̀rọ̀ yóò sì fẹ́ lè dàrú irú ẹni tó bá nífẹ̀ẹ́ sí ìròyìn ẹ̀ náà náà lè kàn sí mi bẹ́ẹ̀ ni ọlọ́run sì gbàdúrà gbogbo wa. Bẹ́ẹ̀ ni a sì ní obìnrin kan náà tó náà ti ní ọmọ kan ṣùgbọ́n ọmọ kan tó ní ọ̀nà owó ọ̀yà rẹ̀ ló wà torí àwọn náà gbìyànjú ju méjìlélọ́wọ́ ọ̀yà ẹ̀ ṣùgbọ́n ìyá ẹ̀ ṣe bímọ nìyẹn ti ń gbé ọmọ káàkiri ẹni náà ó sì kó àlèpé ládélé bọ̀ bíi ṣíṣí lórí ẹ tó bá nífẹ̀ẹ́ sínú obìnrin bẹ́ẹ̀ náà òun náà lè kàn sí mi ẹ̀yìn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni o ẹ tó bá nífẹ̀ẹ́ sínú obìnrin bẹ́ẹ̀.

0: àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí àkókò wa so ẹni tó bá nífẹ̀ẹ́ sí irú àwọn tá a ti dákọ̀ ẹ̀ àbí ẹni tó bá jẹ́ pé òun jẹ́ obìnrin ó fẹ́ ọkùnrin tá a lè sọ ohun tí ó jẹ́ choice ẹ̀ òun náà lè kàn sí wa kó sọ ohun tó fẹ́ ó ṣeé ṣe kó wà nílẹ̀ ó ṣeé ṣe kó má sí nílẹ̀ ó sì jẹ́ ọkùnrin náà ni tó bá nífẹ̀ẹ́ sí obìnrin kan òun náà lè kàn sí wa kó sọ ohun tó bá fẹ́ ó ṣeé ṣe kó wà nílẹ̀ ó sì lè kó má sí nílẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká jẹ́ alárinà yín torí kéèyàn ó lè ní aláfisùn tó bá wọ́n gbé àwọn ìgbésẹ̀ tó yẹ à ń mọ ibi tí ẹni tó ń ti ṣe wá à ń mọ ìdílé wọn à ń mọ irú ìrìn àjò ẹ kó tó dé àsìkò yìí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó ṣe pàtàkì ni pé kí obìnrin ó ní iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ kí ọkùnrin náà sì ní iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ kò sẹ́ni tó fẹ́ fẹ́ liability o èyí jẹ́ nǹkan àkọ́kọ́ kọ́lọ́run kó gbàdúrà gbogbo wa.
1: wọ́n tún rí ilé kan lóòpẹ́
0: so tẹ́yìn bá wá nírú ìfẹ́ sínú nǹkan báyìí ẹ lè kàn sí wa lórí nọ́mbà tí mo mọ̀ fún yín náà ni ẹ lọ 08250302695 bó ti ẹ sẹ́ndì text message ni àbí kẹ́ sẹ́ndì voice message lórí whatsapp ọlọ́run á gbàdúrà gbogbo wa ẹ ṣeun.

kọmọ lédè Yorùbá. Ẹkú ọjọ́ méjì, ẹkú ọjọ́ mẹ́ta lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ yìí. Orí ta bá rí ẹni tó bá tọ́jọ́ mẹ́ta ikú àti làákìrà ẹni. Léni bá ṣe máa rin iná láàrin, á bára wa sọ̀rọ̀ nípa òwe àbí ìwọ̀ bẹ́ẹ̀ ni.

rí bí ọ̀làjú ṣe ń pọ̀ tó náà àwọn àṣà kan wà tó sì ń lọ tó jẹ́ pé àkàkún ìwọ̀ nílẹ̀ yóò gbà táwọn èèyàn sì ń tẹ̀lé dọ́là.

nínú àwọn ààyè àti èèwọ̀ tó wà nílẹ̀ Yorùbá ni pé tí èèyàn bá kú sí inú odò wọn ni wọn gbọdọ̀ gbókùn ẹ̀ tó ń lọ sílé wọn ni tí odò ni wọn á ṣe sí bẹ́ẹ̀ ni tó bá ṣe lè gbé kínní ìtòrí kínní wọn ni kó má ba fa àkúfà bẹ́ẹ̀ ni.

wọ́n tún sọ ní ìwò pé tí èèyàn bá kú sílé àná wọn ni wọn gbọdọ̀ gbé òkú ẹ̀ gba ojú ilé ojú wíńdò ni wọn gbà gbé jáde ṣùgbọ́n nínú ìwádìí wa a rí pé wọ dẹrù boko ikú rẹ ni níjànú lásán nílé torí nínú ìrìn àjò wa àti ìrí kí ló rẹ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni.

nínú ìwọ̀ wọn ní tí àrà tó bá sán tó bá fi pa èèyàn wọn ní àwọn onísàngó ni wọn wá gbé òkú Winton àṣírí pé wọn sì mú un lò bẹẹ di ọlá bẹẹ ni.

wọ́n tún sọ pé tí èèyàn bá finú fi dọ̀ tó pa okùn sófò ara ẹ̀ wọ́n ní wọn pé kò sí èèyàn gẹ́gẹ́ bí enítọ̀hún lè tú kúrò níbi tó pokùnso sí wọn ló ní ìwọ̀n ìgbésẹ̀ ìtútù tí wọ́n ó ṣe kí wọ́n tó lè yọ enítọ̀hún kúrò níbi tó pokùnso sí nínú ìwádìí wa àrí pé wọ́n sì mú un lò bẹ́ẹ̀ di ọ̀la.

κι εγώ αν ήμουν ρύθμιο φυσοελίγιο. Bí ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí ni wọ́n pè mí ní àjọ pé nǹkan kan ṣe ọmọdékùnrin kan pé ó pa ọkọ sọ fúnra rẹ̀. Bí wọ́n ṣe pè mí ìdájí yẹn tí mi fẹ́ máa lọ lójú bẹ̀rẹ̀ mo sì níbi kan tí mo fẹ́ lọ mo gbogbo mo ṣe rìn tó yẹ nọ́mbà tí máa fi débẹ̀ bí owó ọ̀sán mo sì bá ọmọdékùnrin lórí ibi tó pa ọkọ sọ sí. Mo wá béèrè pé sáwọn agbófinró ti wà ní wọn láti wá wọn ò gbé kí wọn gbé lọ ni wọn ní àwọn agbófinró ni pa wọn ò lè gbé. Àwọn ará àdúgbò báwọn àgbàlagbà ní wọn ní àwọn nǹkan tí wọn fẹ́ wá bá wọn yọ wọn ní láti kọ́kọ́ ṣe ètùtù kan kí wọn tó yọ ṣe pé bá dá bá ń sinmi yóò wojú náà. Ìdílé sì ní ìdílé onígbàgbọ́ pọ́nbélé tó jẹ́ pé ọmọdékùnrin tó ti para ẹ̀ gan bíbélì ti ń kà ó sì gbé lẹ̀ lọ́jọ́ náà. Sọ ni mo fi sọ pé àwọn èèwọ̀ kan wà tó jẹ́ pé à ń sì mú un lódọ̀la bóyá nítorí aburú tí wọn ló wà lẹ́yìn rẹ̀. Sọ nítorí ìdí èyí ìwọ́ wà ó tí wọn bá sì pè ní èèwọ̀ ẹ jẹ́ ká máa sá fún torí ti ń bi ni kó má bàa bi ni. Ẹ ṣeun.

ìyẹn gẹ́gẹ́ bí èèwọ̀ la sọ̀rọ̀ lé lórí lẹ́nì ohun tó bá sì dé èèwọ̀ ẹ jẹ́ ká sá fún un tí wọ́n bá pè ní èèwọ̀ ẹ jẹ́ ká sá fún un ọlọ́run gbàdúrà gbogbo wa ṣùgbọ́n lórí ètò ìgbésí ayé ara wa fúnra wa. Ọlọ́run má fàárẹ̀ ṣe wa o kọ́lọ́ má fàárẹ̀ ṣe nìkankan nínú wa bó sì di ogun wọn pọ̀ sẹ́wọ̀n pé a lè fi wé ẹni tí ò jẹ rárá ẹni tí nǹkan bá ṣe tárí ẹ bá yá ojú àpá òkè ń dojú ara bẹ́ẹ̀ ni torí ìdí èyí ẹ jẹ́ ká máa gbìyànjú ká máa ṣe àwọn àyẹ̀wò tó yẹ ká ṣe sẹ́mi bí ó máa sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé ìtọ́jú ara wa a lè yọ tolóyìnbó sẹ́yìn bẹ́ẹ̀ ni a sì lè yọ ti tàwọn bàbá wa náà sẹ́yìn mo sì sọ fún wa pé ẹ̀sán tó bá ti ní orúkọ yorùbá ẹ gbàgbé àwọn bàbá wa ṣe ṣiṣẹ́ lórí ẹ̀ kí wọn tó lọ ṣùgbọ́n ẹ kàn jẹ́ pé ibi tí ayé ẹ̀ bá rìn dé ènìyàn máa mọ̀ ni orí tí ó sì gbé ni ní máa sábà gbé aláwọ̀ orí kò ní bẹ́ẹ̀ ni. Pàápàá jùlọ téèyàn bá ti ní lọ́mọ ọgbọ̀n ọdún nírú àsìkò yẹn jẹ́ kó máa yẹ ìfúnpá rẹ̀ wò déédéé bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó máa yẹ ìfúnpá rẹ̀ wò déédéé torí tí èèyàn ò bá yẹ ìfúnpá wò tí ìfúnpá yẹn bá ga ẹ̀jẹ̀ ríru náà ń pè é èèyàn ṣàkíyèsí téèyàn bá po ẹlẹ́lòdò pọ̀ jìgìjìgì téèyàn bá sí ẹ wo bí ó ṣe ru tán tó bá wá ru tó bá ṣẹ́tù mọ̀ sẹ́mọ̀ pé ẹ̀kún òkè ń kẹ́kùn torí ìdí èyí la fi gbọ́dọ̀ máa yẹ ìfúnpá wa wò dáadáa ká máa rí i pé kò kọjá ibi tó yẹ kó dúró sí ẹ bá sì rí i pé ó bá ń kọjá ibẹ̀ díẹ̀díẹ̀ ẹ fún ara yín nísìnyí ẹ sì gbìyànjú kẹ wá nǹkan ìtọ́jú tó jẹ́ nǹkan egbògi àwọn bàbá wa kẹ wá lò bẹ́ẹ̀ ni yóò sì padà síbi tó yẹ kó wà ọlọ́run á ṣàánú fún wa o. Mo kí ẹ àmẹ́jì akẹ́wùmí ọ̀rẹ́ mi di mánìjà ó dẹ̀ kú ọjọ́ bí ìjẹjọ́ ẹ̀mí rẹ̀ gbọ́ nínú àlàáfíà ni ọlọ́run á sì wẹ̀ á wo àwọn ọmọ agbára ọlọ́run ìpẹ̀lẹ̀ ṣeun mo rí lórí agbágbé ẹ ṣeun. Mo sì kí ìyá wa Fọlákẹ́ Àrẹ̀wò náà mo rí àwọn náà lórí agbágbé káwọn náà kàn sí mi ọlọ́run á wá pẹ̀lú yín ẹ̀yin náà lè lọ sórí Facebook tá a fi kọ́mọ tó ṣọ ẹ máa rí mi bẹ́ẹ̀ mo sì ń bọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ ṣeun. Mo ní tá a bá sì tí ọlọ́run bá fún wa ní ìrànlọ́wọ́ ká máa gbìyànjú bóyá ẹ̀ẹ̀kan lóṣù ká máa ṣe general body test ìyẹn ni ó wo gbogbo àríkèríkè ara wa téèyàn ò fi mọ̀ ibi tó bá ní àyẹ́ èyí ni ò sí láyé ìjọ́hun tí wọ́n fi ń kọ̀dẹ́mu àwọn ìtọ́jú ilẹ̀ yorùbá torí nígbà tí wọ́n bá máa tó mú yàn wọ́n lè máa fi oògùn iná orí fífọ́ kí wọ́n fi máa wo onírìnnà ṣùgbọ́n tẹ́ bá ti lọ sí tẹ́ẹ̀sì tó lóyìnbó tó ti sọ pé nǹkan báyìí ló mú yín ẹ lọ sọ́rọ̀ bàbá wa onítọ́jú ìbílẹ̀ ó sọ fún pé nǹkan báyìí ni ẹ lò sí ọlọ́run á sì gbàdúrà wá sí máa bá ọlọ́run sì jẹ́ kó máa bá wa náà lára mu.

0: sábà máa pariwo tó sì fa sábà bí ni pé àwọn nǹkan tó ní kẹ́míkà púpọ̀ tá ń jẹ ara ò kí ń dàbí tìgbà kan mọ́ ẹlòmíì máa pariwo ara ríro ní gbogbo ìgbà èyí dídùn àti báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lòmíì ó sì máa sáré káàkiri tí yorùbá sì tètè múra sí i máa dá ẹlòmíì gúnlẹ̀ tí ò ní ní dìde mọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n báwo la ṣe fẹ́ múra sí àwọn yóò máa pariwo owó owó gbogbo ẹ̀ náà kọ́ lowó àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ mi wà tó yẹ kó wà lárọ̀ọ́wọ́tó wa táwa náà lè máa ṣe láti fi ṣètọ́jú ara wa tí ọlọ́run sì máa ń lò ní sábàbí torí níbẹ̀lẹ̀ pẹ̀pẹ́ ayé tọlọ́run dá ewé dá egbò dá omi dá nǹkan gbogbo tó sì dá àwa èèyàn gbogbo tó dá yìí ó dá fún àǹfààní ara wa ni lára àwọn tó jẹ́ nǹkan ọ̀gbìn àǹfààní ara wa pọ̀ ńbẹ̀ lára àwọn tó jẹ́ ẹyẹ tọlọ́run kọ́kọ́ dá àǹfààní lílò wa pọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ran torí àwa èèyàn ọlọ́run fi dá bẹ́ẹ̀ ni àwọn kiní national something yìí kì í wá kí ń pààyàn kì í pààyàn lára téèyàn bá lò lálójú ó lè ṣèpara díẹ̀ ni kò lè pààyàn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ pé bá ti ní kẹ́míkà nínú kódà béèyàn lò níwọ̀n ìmọ̀ para díẹ̀ díẹ̀ ni torí ìdí èyí ká sọ́ra fún nǹkan tó bá ti ní kẹ́míkà púpọ̀ nínú ni jíjẹ ọlọ́run ṣíṣàánú fún wa. ara ẹ̀ tó wá jẹ́ ẹ̀bùn mọ́dàrú mọ́jú lásán wa lénìí ni pé ẹnikẹ́ni tí ó bá ṣàkíyèsí pé ara ríro ẹ̀ náà ní gbogbo ìgbà tó bá na pákó ní ilé ìnà dáadáa bó ṣe ṣe kò ní ilé ìnà dáadáa kí ni tẹ́ máa bá mi ṣe ẹ bá ń wá koríko kan koríko ó máa ń pè ní gbẹ̀gì àbí nkankan ó máa ń pè ní gíráàsì koríko tán máa gbé sórí fídì yẹn tó máa lè lẹ̀ kí máa yí o ẹ wá koríko yẹn ẹ wá stubborn grass yẹn ẹ wá kó pọ̀ díẹ̀ ẹ wá fọ́nà dáadáa kó mọ́ ẹ wá wá kànáfùrù tí wọ́n kún ní ìbọn pè ní lọ́ọ̀fù yẹn ẹ wá náà kó pọ̀ díẹ̀ ẹ wá kó kànáfùrù ẹ̀kọ́ sísàlẹ̀ pọ́ọ̀tì ẹ̀kọ́ stubborn grass yìí koríko tó yí orí tí wọ́n fi ń sí fídì yẹn ẹ̀kọ́ ní lórí ẹ wá bomi sí ẹ ṣe é kó jiná dáadáa ẹ kàn máa mọ̀lájí kọ́ọ̀pù kan láàárọ̀ ẹ mọ̀ ní mọ̀lájí kọ́ọ̀pù kan lálẹ́ tẹ́ bá fẹ́ sùn láṣẹ elédùmarè gbogbo tó jẹ́ nǹkan rora lára èèyàn máa tọ́ dànù ni ó ṣe wà nù.
1: jọlá ọmọ alẹ́dẹ́gí kábílẹ̀ kẹsí jẹ́ ọmọ ẹlòmí.
0: ṣé ẹ mọ̀ pé mo láwọn bàbá wa ti ṣe àwọn aṣẹ́ yìí sílẹ̀ nítorí kákà wọn mójútó lásán ló kù àwọn òyìnbó tán sì fọ̀làjú bá wà lásà ibi tẹ́ ti ṣàkíyèsí ni pé nígbà tí wọ́n ń wá tí wọ́n ní pé àwọn ṣàtẹ̀yìnṣe yìí ò dáa àwọn kan báyìí tẹ̀yìnṣe ò dáa àwọn sì ń kó rọ́gbùrọ́gbù bá wọn fi wá ra tí wọ́n sọ pé kò dáa wọ́n sì ń kó lọ ìlú wọn àwọn ò sì rà kí wọ́n máa súnmọ́ lójú yín ẹ fi kó lọ ìlú wọn ibi tẹ́ ti ẹ̀kọ́ ti ṣe làákàyè nù.

ti ṣe ẹ̀sán tó wà tí ò ní tọ́jú tí yóò bá kó ní ọkọ̀ kan jẹ́ ká pàdé aláwòrẹ́ ni bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tẹ́ bá rí pé ó bá di pé ó bá fẹ́ stroke bá fẹ́ mú un lójijì bẹ́ẹ̀ ni kó tó di pé wọ́n mọ̀ ti abẹ́rẹ́ bọ̀ lára àbí wọ́n mọ̀ lo àwọn oògùn oríṣiríṣi ẹ kọ́kọ́ gbìyànjú nǹkan yorùbá ẹ kọ́kọ́ gbìyànjú ẹ wò ọlọ́run sì máa lò ní sábà bí lọ́pọ̀lọpọ̀ tí sì máa ń bára mu ṣùgbọ́n tó bá ti di pé wọ́n bá ti ń ka abẹ́rẹ́ bọ̀ wọ́n ṣe oríṣiríṣi nǹkan òun mọ̀ fi jẹ́ pé wọ́n á tọ́jú ẹlòmíì títí kó dàbá rẹ̀ báyá ẹ sì rí sọ̀rọ̀ pé kiní ti gbé ọ̀sálẹ̀ rí ẹ rí lára ẹ̀ kíni tẹ́ máa ṣe tẹ́ bá rí ẹni tí nǹkan bẹ́ẹ̀ bá mú lójijì ẹ̀yin kan wá ìgbín ńlá ìgbín apẹnu kan ẹ fi sínú omi ẹ jẹ́ kó ràn jáde ẹ wá mú ẹ wá rọra gédìí ẹ̀ ẹ jo omi tó bá jáde láti inú ìgbín yẹn lọ gan ẹ jò láti dínwó ẹ jò sínú kọ́ọ̀pù kan ẹ wá pa ìgbín yẹn ẹ fọ ọmọ sí máa fọ̀gbìn fọ álọ́mù fọ fi yò fọ ẹ wá gé wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ẹ wá ti gé wẹ́wẹ́ tán ẹ wá wá oyin gidi tó jẹ́ ojúdá oyin original ẹ wá da ìgbín tẹ́ ti gé wẹ́wẹ́ ẹ dà sínú oyin yẹn omi ìgbín tẹ́ yọ sílẹ̀ yẹn ẹ dà sí ẹ jẹ́ kí tán máa fi síbi jẹ nígbà tí ẹ bá ń jẹ bí pẹ́sù kò yé yín ẹ jẹ́ máa fi síbi kò jẹ bẹ́ẹ̀ kò jẹ tán lọ́jọ́ náà láṣẹ elédùnmarè tó bá jẹ́ pé ó bá ń mú bẹ́ẹ̀ lójijì nígbà tí ó bá fi lọ́jọ́ méjì jọ mẹ́ta láṣẹ elédùnmarè tán wá tún dìde àṣẹ elédùnmarè ni àṣírí sí ni ó ṣe wà nìyẹn o.

0: Hello.
1: Hello, sir.
0: Hello, Baba.
1: Ati ya gbogbo.
0: Eto gbogbo wa ni o.
1: Pẹ̀lú ẹni gbàgbé mi.
0: Àmì Elédùmarè.
1: Ẹ̀mí Faru.
0: Àmì Ọlọ́run.
1: A ti gbọ́dọ̀ wọlé fún sáyẹ̀nsì Yorùbá.
0: Ẹ ṣeun.
1: Pẹ̀lú ìwọ̀. Ẹni tó bá fẹ́, tó bá ní ìwọ̀ gbàgbé ní ìwọ̀. Tó bá gbé pásítọ̀. Tó gbé jẹun àbáṣíà. Ẹgbẹ́ tó wù. Tí àwọn ìbá ti lóyún. Ó ní ọgbọ́n gbága lórí ka akọ́lọ́gbọ́n jókòó lágọ́ kan ọ̀sán. Lọ́mọ ìwọ̀. Tó bá ti wá dé bẹ̀rẹ̀ tó bá ti wá ti bẹ̀rẹ̀ tó lágọ́ ọ̀sán. Ó ní ọlọ́mọ jókòó sí ju ìlà pa. Lọ́dún ìwọ̀ mọ̀. Wọ́n ó lé ọmọ inú rẹ̀ kú. Wọ́n ó di ilé ìpadà bẹ́ẹ̀. Ẹjọ́ ká ka ìwọ̀ fún. Ìwọ̀ náà ní àpè confusion.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ mọ̀ tẹ̀síwájú.
0: Àmì Elédùmarè.
1: Nípa ti gbogbo ìjọ ká n fún wa ń sá. Àgbàlagbà tí ń sun ọkùnrin tí ń sun wúrà fún ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ni àfẹsẹ̀ ní ìdè. Ẹ mọ̀ ló ní ẹ̀sán lọ́dọ̀. Ó máa fún ẹni tí ìdìbò sínú ìdè.
0: Àmì Ọlọ́run.
1: Ẹni tí ìdìbò sínú ìdè.
0: Àmì.
1: Ẹ mọ̀ tẹ̀síwájú ni.
0: Àmì.
1: Ìyàbá fẹ́ a ti gbàdé gbà.
0: Ètò gbogbo wa ni o.
1: Pẹ̀lú ògùn ọlọ́àdúrà tí wọ́n ṣe ní ọmọ ẹgbẹ́ ti.
0: Àmì Elédùmarè.
1: Bẹ́ẹ̀ni forí kòkò kòkò.
0: Àmì Ọlọ́run.
1: Àdúrà lọ́rọ́ yé jẹ mọ́. Ẹ kú ìwọ ọmọ bàbá àwọn láti kẹ̀yìndì ni.
0: Ẹ ṣeun. Ẹ̀sọ́rọ̀
1: tí ò lówó ni.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.
1: Ẹ máa máa ṣe o.
0: Àmì Ọlọ́run. Àmì.
1: Ẹni túbọ̀ náà lè ní ògùn ọlọ́run.
0: Àmì.
1: Àmọ̀ gbúrò ẹ̀gbọ́n mi ní Àtàbáríkà.
0: Ojú ọjọ́ ni
1: kò sí nǹkan kan. Ẹgbẹ́ ọlọ́run kankan ò ní rárá jù.
0: Àmì Elédùmarè.
1: Ẹ kú ìwé.
0: Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun.

0: ìbàdàn, kí ni so?
1: So so ni.
0: Kí lẹ fi jókòó?
1: Mo sì ń sí ẹ̀ ni.
0: Lagelu 96.7.

ọjọ́ Saturday òní rogun fẹ̀mí rẹ̀ mí lórí àwọn ọmọ rẹ o. Ìbàrá Olódùmarè ọba mi ajẹrẹ tí ò gbomi dúró. Ẹlẹ́gbàgbẹ́jì ohun ẹlẹ́gbàgbẹ́jì àṣẹ ẹlẹ́gbàgbẹ́jì ọ̀rọ̀ àtàbàtúbọ̀ Olódùmarè. Gbogbo ilé pariwo ògo ògo ògo ògo ògo. Pásọ Fọ́kẹ́yí Emmanuel Bàbá Lábíyámọ́ ni mò ń jẹ́. Ìṣí ọmọ rẹ yẹn gangan aṣojú rẹ ó ní fàṣọ yí ọmọ sí kòtò ọmọ wọn ò ní gbégun ẹlẹ́gùn ọmọ rẹ ọkùnrin ò ní ṣíléyà ọmọ rẹ obìnrin ò ní ṣọkọfẹ ọmọ rẹ ò ní fí ọ̀tá rẹ lọ́kọ o ọmọ rẹ obìnrin ò ní rógun ebi nílé ọkọ o ọmọ rẹ ọkùnrin yẹn kò ní fẹ́ ohun tó jù lọ ọmọ rẹ ò ní fí ọ̀dájú ọkùnrin o ọmọ rẹ ò ní fí ọ̀dájú obìnrin o ọmọ rẹ

0: ẹjọ́ sẹ́ra dọ́gọ́ lórúkọ jésù ẹ̀gán ọmọ rẹ máa dayọ̀ ẹ̀gán abraham ń dijó ọ̀rọ̀ rẹ máa dijó lórí ọmọ ìlérí jẹ lórí joseph ìlérí ayọ̀ máa ṣe lórí àwọn ọmọ rẹ ó ń ṣe kó bàjẹ́ ọlọ́run ò ní gbà fún wọn o ó ti ta kété ọ̀run dìde ìrànlọ́wọ́ sí ọ àlárere ọmọ rẹ máa ṣe ó ní bọ́ lọ́wọ́ rẹ o màmá ìmọ̀ àwọn ènìyàn bí ahitofeli kò ní ṣe lé ọ lórí olùwàṣẹ alárọ̀ká lọ́wọ́ iṣẹ́ o àṣírí alárọ̀ká abatẹnijẹ́ lórúkọ jésù ó máa tú o wọn ní gbọkọ lọ́wọ́ rẹ o wọn ní sọ di kòròfo wọn ní fi àyájọ́ bá ọmọ rẹ wí david borí ahitofeli ìmọ̀ tábàjẹ́ lórí rẹ o ẹbú eléni ni ò ní gbà lórí àwọn ọmọ rẹ sàmí eléyìí ò ní pàdánù ọmọ rẹ olúwa yóò ti ọ lẹ́yìn tọmọtọmọ lọ́jọ́ ìnáwó ọmọ rẹ wọn ní gbàṣe rẹ ṣe ó ní ṣe patí dára lọ́dún yìí o ajíṣe fẹ́fẹ́ kò ní kó bá ọmọ rẹ o ọmọ yín ò ní bá ìjákulẹ̀ pàdé kò ní dàrúmọ ọmọ rẹ lọ́wọ́ kò ní yíwọ́ o ọkọ rẹ máa tọ́jú bọ̀ inú ayélayé wà wọn ní fayé hàn tọmọtọmọ o ó ní pọ̀n rere kú ọ màmá èso ní jẹ́ irinṣẹ́ rẹ lórí ọmọ ariwo ẹkú kò ní sọnù lẹ́yìn ògìlámà ọmọ rẹ ò ní ṣàgbéjẹun ó bọ́ṣọ lára joseph ayé ò ní sọ sí o wọ́n tà á sọ́kọ ẹrú wọn ní ta ọmọ rẹ tógótógó wọ́n sọ joseph sínú kòtò wọn ní ju ọmọ rẹ sí kòtò wọ́n di rìkíjì sí orí rìkíjì nọ́ba wọn ò ní jáde lórí ọmọ rẹ oṣù kẹ́ẹ̀gún jábọ́ lórí ọmọ rẹ wọ́n ní ta ọmọ wa sí ọjà ayé o wọ́n ní túlẹ̀ kan ìṣòro tọmọtọmọ wọ́n ní tẹ́lẹ̀ wo sàré ọmọ o wọ́n ní sọ ọmọ rẹ dìdàkudà àyípadà sí búburú kò ní kàn ọ́ o èso ayọ̀ rẹ ò ní rẹ̀ dànù olúwa yóò fẹ̀mí kíkùn tẹ́ ọlọ́run ọwọ́ la fi ń dire mú wàá fọwọ́ rẹ gba ire lọ́wọ́ ọmọ rẹ ọmọ tó ṣẹjọ́ wọ lọ́wọ́ ní gbélé ọlọ́wọ́ o wọ́n ní rọ́gbìn pé pàjáwìrì lórí ọmọ ayé ò ní jèrè rọ̀ lára ọmọ rẹ ọmọ rẹ ò ní fọwọ́ tálẹ̀ lókùkù tábàtábà kò ní ta ọmọ rẹ lọ́fà samuel chapter 9 verse 19 olóore ọmọ rẹ yóò farahàn o ní fi olóògbé kó orúkọ ọmọ rẹ ayé ò ní fọmọ dá wa lóró àṣàyà 41 verse 30 owó tó lọ yóò gbé ọmọ rẹ ró àṣàyà 22:25 ayé èṣù àgbà tá a fi kan ayé ọmọ rẹ mọlẹ olúwa yóò gbé ọlẹ́kẹ̀ ìṣòro tọmọtọmọ ìgbà ayé ìwà tọmọ rẹ yóò dùn gbẹdẹmukẹ o ó ní dídàkudà sàmí ẹlẹ́yìí ò ní gbàlejò ọ̀ràn ó ní rí ìfàsẹ́yìn lórí ọmọ o ìyókù ọdún yìí kankan ò ní ṣe ọ́ tọmọtọmọ èrò ọmọ rẹ yóò padà já sí ayọ̀ lọ́wọ́ rẹ dúpọ́ mi ò ní ṣe lásán ẹ̀sọ́rọ̀ chapter 2 verse 4 ayé ò ní wọ ẹ̀sìn ọmọ rẹ o ẹ̀sọ́rọ̀ chapter 2 verse 5 ìrànlọ́wọ́ dìde sọ́mọ rẹ ọgbọ́n òdígí ọmọ rẹ ò ní gọ̀ asọ́fà post 17:9 ayé ò ní gbògo lọ́wọ́ ọmọ rẹ o ayé gbògo já sóní lórúkọ jésù gbọ́ ọmọ rẹ ò ní ra ògbó ò ní jábọ́ lára ọmọ rẹ orí ọmọ wọn ò ní gbàbọ̀dẹ̀ ìdílé yìí ò ní tọrọ jẹ o abínú orí ẹni kò ní gbẹ́rù ìbànújẹ́ lé ọ lórí tọmọtọmọ ò ní mọ lórí ọmọ o mọ́tò rírà àti ilé kíkọ́ lórúkọ jésù ó yá ìrọ̀rùn ni ó bá wọlé ó yá lọ pàdé olùrànlọ́wọ́ tí kì í sùn pàdé aláàánú tí kì í rẹ pàdé olóore tí kì í rojú àfẹ̀yìntì sàtánì kò ní mọ̀nà lé rẹ o ó lọ ṣèdájọ́ ahọ́n ayọnilẹ́nu lónìí ó yá gba ìrírẹ́rẹ́ ìgbàlá wọlé rẹ o ayọ̀rọ̀pẹ̀ ìbànújẹ́ ajé ti dópin wà á rówó ṣayé rẹ olúwa yóò dìde yóò gbẹ̀ níjà o kò sẹ́ni tó lè wú ọmọ orí olórí ò ní wọlé dè wá o ojú àbíyẹ mọ́rí tó wà gbádùn ọmọ rẹ o wàá fọ ọmọ fọkọ wàá fọ ọmọ fáya ògbó ilé bàbá ògbó ilé ìyàwó yà fi kọ ọmọ rẹ lọ́rùn lọ́jọ́ èyí ọmọ rẹ lórúkọ yẹ wàá rí gẹ̀lẹ́wé káì wàá rí fìlà gidide o wọ́n bá pe bàbá ọkọ wà á dẹ́hùn wọ́n bá pe ìyá ìyàwó wà á dẹ́hùn ọlọ́run ọ̀rọ̀ tú ọmọ rẹ sílẹ̀ ọ̀rọ̀ kò ní fọ ọmọ rẹ sí slow line ọ̀rọ̀ bí àdàbí bí èpè kò ní ran ọmọ wa o ọ̀rọ̀ bí ògèdè bí àṣàsí kò ní ran ọmọ wa sẹ́ ọ̀rọ̀ ò ní dá ọmọ wa dúró lórí ọmọ ò ní gbin sínú ọ̀rọ̀ tó jáde lẹ́nu abiyamọ sí ọmọ rẹ lọ́jọ́ ìbínú kò ní ṣe o àṣà ọ̀rọ̀ kò ní bà wọ́n ọmọ wa ọ̀rọ̀ ò ní dá testimony ọmọ rẹ dúró ọ̀rọ̀ ò ní dá ojú ayọ̀ ọmọ wa dúró ọ̀rọ̀ ò ní dá ojú ayọ̀ ọmọ rẹ rú oníṣẹ́ ibi kò ní jẹ́ fún ọ lórí ọmọ o ẹni wọ́n fi rán kò ní mọ̀nà ilé wa oníṣẹ́ ọ̀pọ̀ oníṣẹ́ ìbànújẹ́ kò ní mọ̀nà ilé rẹ o ohun tó ọ̀rá ò ní bá wọn sanwó rẹ lórí ọmọ ò ní kájọ ẹkú lórí ọmọ rẹ ẹni tí ò fayọ ọmọ lẹ́rẹ̀ kò ní fi ìbànújẹ́ ọmọ mọ́nú yàrá rẹ o abiyamọ sàmì ẹnu rẹ ò ní ròyìn ìbànújẹ́ lórí ọmọ rẹ etí rẹ ò ní gbọ́ ìròyìn ìbànújẹ́ lórí àkọ́bí rẹ ire lójú owó rí ojú rẹ máa rí ire ọmọ rẹ nílé aláàyè ọ̀dọ̀ nysc sísáyì lórúkọ yẹ ẹ̀rì sí ayọ̀ o màmá wà á dúró jẹun ọmọ o ẹ̀yin yúùtọ́pù ẹlọ́ṣàṣẹ yọrí o olóyún lọ bímọ láyọ̀ bàbá ọlọ́jà wàá tà lẹ́ni o ìyá ọlọ́jà wàá jèrè. béèrè. Gbogbo ẹnìjàgbèsè Ọlọ́run kó bá yín san o. Gbogbo aláìsàn ọ̀run mú yín lárada. Ó kéde gbogbo ẹmọ tí ń gbẹ́mí ní àgbáyé lọ ṣàṣẹ yọrí o. Màmá wà á jẹun ọmọ o. Jésù olúwa wa. Orí òkè ní ìfọ̀ láti ń gbọ́ ìrí yìí.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ìkùsẹ̀ tí a ṣe ní Abẹ́òkúta. Wọ́n ti kọ́kọ́ pè mí tẹ́lẹ̀ pé a ní mítìn ní family house wa. Ìgbà tí mo máa débẹ̀ fún ìyàlẹ́nu Ọlọ́run, mo ṣe mí tí ìtọ́ba ní a ti ń ṣì tiẹ̀ ọjọ́ ti pẹ́. Gbogbo àwọn ìtọ́ tó yẹ kó máa bọ́ sí ẹ lọ́wọ́ díẹ̀ díẹ̀ ni à ń fún ẹ. Ta bá ti fẹ́ ta ilẹ̀ nísìnyìí, owó tiẹ̀ máa pọ̀ ju ti àwọn ẹ̀gbọ́n ẹ lọ. Lọ́ọ̀yà dẹ̀ wà ní ẹ̀gbọ́n wọn, lọ́ọ̀yà family lọ́ọ̀yà wa. Lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni yẹn ṣe fídíò, ó kọ sílẹ̀, ó ní kí n sign. Wọ́n tún ní à òkè ilé dáàdì mi méjèèjì yẹn pé àwọn fún mi lórí ọ̀fẹ́ pé kí n gba gbogbo méjèèjì fún ọdún kan, gbogbo yàrá tó wà nbẹ̀.
2: Gbogbo owó ilé.
1: Kí n gba owó ilé yẹn fún.
2: Bílẹ̀ yẹn ṣe pọ̀ tó.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Méjèèjì àbẹ́yọ̀ kan.
1: Méjèèjì. Bọ̀dá mi ti wá sọ fún wa pé òun fẹ́ gbé fíríjì. Wọ́n wá ní èmi náà ni kí n tún lọ gbé fíríjì yẹn. Wọ́n sọ fún wọn pé fíríjì méjì ni mo nílé. Ẹ jẹ́ kó gbé wọn ní rárá sẹ̀. Ìwọ ló máa gbà.
2: Ogún ìbí yín ogún bàbá rẹ̀ tí ayé ti gbẹ́sẹ̀ lé Ọlọ́run àgbẹ̀tọ́ rẹ̀ fún ọ.
1: Ọpẹ́ mi kejì ni lórí ọmọ àǹtí mi, àmọ́ lórí ìkùsẹ̀dì yẹn náà ni ìyá ẹ̀ ti pè mí pé ìjọba mi fi sínú àdúrà pé wọ́n fẹ́ mú Solomon travel. Àmọ́ fún ìyàlẹ́nu Ọlọ́run ní àárọ̀ yìí mọ́mí ẹ pè mí pé Solomon ti fẹ́ travel, pé wọ́n ti lọ sí airport, wọ́n lọ Canada.
2: Ó ti lọ ìlú òyìnbó báyìí.
1: Wọ́n lọ Canada.
2: Ó ti lọ Canada. Ọmọ ta ló lọ Canada. Àbọ̀dé Abẹ́òkúta yìí dá o. Ó dùn gan o. Èsì ẹ̀ dá o.
0: Náà ilẹ̀kùn mẹ́ta ló fẹ́ sí ní ọjọ́ Sunday. Kọ́kọ́rọ́ kan ṣoṣo la dẹ̀ fẹ́ fi sí ní ọjọ́ Sunday. Tí í ṣe orúkọ Jésù Kristì. Nọ́mbà wọ́ọ̀nì ilẹ̀kùn oúnjẹ ọmọ. Ìkejì ilẹ̀kùn ìtẹ̀síwájú. Ìkẹta ni mo pè ní ilẹ̀kùn àánú. Náà tó bá mọ̀ wípé ní ẹ̀sẹ̀ kan tó là kọjá, má fi ìpàdé ọjọ́ Sunday yẹn ṣeré. Tó bá mọ̀ wípé àárín ìwà tọmọ rẹ Ògúnrégé, má fi ìpàdé ọjọ́ Sunday yẹn ṣeré. Tó bá mọ̀ wípé o ti nàgànàgà síbi ọwọ́ rẹ òtón tó fẹ́, má fi ìpàdé ọjọ́ Sunday yìí ṣeré. Tó bá wòye wípé ọjọ́ orí lòun kà ṣùgbọ́n àṣeyọrí ó kù díẹ̀ káàtó, má fi ìpàdé ọjọ́ Sunday yìí ṣeré. Èyí tó kẹ́yìn gbogbo àwọn tó jẹ gbèsè káàbí kejì, ẹ má fi ìpàdé ọjọ́ Sunday yìí ṣeré. Ó ní omi tí wọ́n ti ń gbàdúrà sílẹ̀gbẹ́ pẹpẹ báyìí. Wọ́n ní kí n máa fún gbogbo ènìyàn tó bá wá síbẹ̀ yẹn lọ́fẹ̀ẹ́ ni. Bọ́lẹ̀ ní Dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tà Lógún State. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Gbogbo ènìyàn jákèjádò ni ó da ọ̀rẹ́ lẹ́ni láti fi gbé ètò rédíò prógrààmù yìí lárugẹ. Kò wá sí iye tó lè fi ránṣẹ́ o. Ìbàjẹ́ 2000, ìbàjẹ́ 1000, ìbàjẹ́ 500 naira. Ẹ ti ọwọ́ síwájú. Ọwọ́ tó tẹ́ síwájú ìbùkún ńlá ló fi gbà o. Ọlọ́run bàbá alábìyamọ o.
3: Ààyè ló wà.
4: Hello, hello, prophet 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14. Lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
5: La la la la la gelu FM jagaba gogo retio.

0: òní ọjọ́ kẹrìndínlógún oṣù karùn-ún ọdún 2026 16th of May ọjọ́ Saturday.
1: Ẹ̀yin tẹ́ ẹ mọ rírì agbára rẹ̀, ẹ̀yin tí ẹ mọ ìṣe òfẹ́ rẹ̀ lórí ayé yìí, ẹ jẹ́ káyìn ní ọ̀nà tó yàtọ̀. Mo bẹ ọ bàbá, mo bẹ ọ màmá, ẹ jẹ́ àjọ yìí pé Olúwa dá sí wa. A fẹ́ kí hallelujah méje sí ẹni tó ní ayé àti ọ̀run. A fẹ́ kí hallelujah méje sí ológun àjọbọ. Bàbá jájọ kí hallelujah méje. 1 2 go.
2: Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah.

agbára ilé fipamọ́ sẹ́yìn, àwọn tí wọn ò jẹ́ kí wọ́n ṣe rere, àwọn tí wọn ò jẹ́ kí wọ́n lẹ́rìí. Olúwa ní ọmọ ẹgbàdúà sí omi tí àwọn ènìyàn pọn ní àárọ̀ kùtùkùtù. Màá bì ọ́, ìwọ náà gbé sí ibi rédíò ẹ báyìí, gbogbo ẹ̀yí tẹ́ bá ní orí ọ̀fẹ́ gbé síbi tó ti ń gbọ́ mi báyìí, ohun tó fi ń gbọ́ mi yẹn gbé súnmọ́ bẹ̀, ṣáà jẹ́ kémi ó sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí Olúwa ti rán mi. Ẹgbọ́ o, gbogbo ẹ̀yìn ọmọ Ọlọ́run, àsọtẹ́lẹ̀ àkọ́kọ́ lélẹ́yìí, agbára tí òkòkò ń lò láti yọ ayé rẹ lẹ́nu. Bíbélì sọ wípé sọ igi di rere, èso rẹ̀ yóò di rere. Mo sọ tẹ́lẹ̀, ẹ̀yin tí ẹ bá ṣàmí ní àárọ̀ yìí, agbára òkòkò, èyí tí ọ̀tá ń lò láti yọ ayé rẹ lẹ́nu, lónìí Olúwa sọ wọ́n di ìtẹ̀rì. Mo gbàdúà sí omi ọwọ́ rẹ láti òní lọ, má jẹ̀ mú pé kó kún lónìí kó fà lọ́la, má jẹ̀ mú pé kó gbé lónìí kó tún jábọ́ lọ́la, má jẹ̀ mú pé kú díẹ̀ kó mú kó tún jábọ́. Ẹ̀yin má jẹ̀ mú tí ẹ̀yìn jẹ́ kan lẹ́nu ọpẹ́, ẹ̀yin agbára tẹ́ ẹ̀yìn jẹ́ kan kí wọn kú oríire. Mo dúró nínú àṣẹ Olúwa, mo sọ tẹ́lẹ̀ sí ayé ọmọbìnrin yìí, sí ayé ọmọkùnrin yìí, lónìí bí omi àjípọn kì í bá kì í rú tí ó jẹ́ wípé dandan ni kó tòrò. Mo sọ tẹ́lẹ̀ láti òní lọ, ayé rẹ yóò bẹ̀rẹ̀ sí tòrò, ayé rẹ yóò bẹ̀rẹ̀ sí tòrò. Gbogbo májẹ̀mú tó ń domi ayé rẹ láàmú, gbogbo májẹ̀mú tó yọ iṣẹ́ rẹ lẹ́nu, gbogbo májẹ̀mú tó yọ ilé rẹ lẹ́nu, gbogbo májẹ̀mú tó yọ ayé rẹ lẹ́nu. Ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa, ẹ̀yin tí wọ́n nawọ́ sí iṣẹ́ yín tí wọ́n dẹ̀ da iṣẹ́ rú, ẹ̀yin tí wọ́n nawọ́ sí ayé yín tí wọ́n dẹ̀ da ayé yín láàmú, ọ̀rọ̀ jáde láàárọ̀ sí ayé rẹ pé lónìí ayé rẹ gba ìtúsílẹ̀, lónìí májẹ̀mú Olúwa tú ọ sílẹ̀, lónìí agbára Olúwa tú ọ sílẹ̀, lónìí ayé rẹ gba ìtura, lónìí ayé rẹ gba ìtura. Ó rí ìdádúró mọ́, ó ti rí bẹ́ẹ̀, kò yí padà. Jésù Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù. Gbé omi yẹn pamọ́, tó bá di àárọ̀ kùtùkùtù ní ọ̀la, màá ní o tún gbé wá, màá tún gbàdúà sí báyìí, màá wá sọ gẹ́gẹ́ bí Olúwa ti rán mi nípa omi yẹn ní àárọ̀ la. Ẹ̀yin kan wà ń bí tó jẹ́ pé ẹ̀ ń bá wa lọ nínú àwẹ̀, ó kù díẹ̀ báyìí kó parí. Ìwọ náà fi ìrìn àjò ìṣòro Ebenezer yìí, ìwọ náà fi sínú kàlẹ́ndà rẹ, rí pé ó wà ńbẹ̀. Ihun tó dáa jù ni pé bó o ti lọ nínú àwẹ̀ yẹn, kí ìwọ náà gba ìsúre tó parí ẹ̀. So ohun tó pọ̀ ni Olúwa rán mi ní òru ọjọ́ tí ìpàdé yẹn máa parí. Ẹ̀yin tí ẹ wà ní ìlú Ìbàdàn, May 29 ni ìṣòro tiyín fún ìpàdé 90 days èyí tí à ń bá a lọ. So ìpàdé Ebenezer, ẹ̀yin tí ẹ wà ní ìlú Abẹ́kúta, June 5 Friday àkọ́kọ́ nínú oṣù kẹfà, òun ni tiyín. So ó sì máa kún fún agbára. Ẹ̀bẹ̀ ni mo bì ọ́ pé gbogbo tí ìwọ náà bá lè ṣe, rí i dájú pé o ṣe kíni, ìwọ náà wà níbi ìṣòro yẹn, kó wo ohun tí bàbá mi lè ṣe. Mo bì ọ́ ni, ẹ̀yin kan wà ń bì, ẹ wá ọ̀nà, ẹ jẹ́ àjọ gbàdúà ní ọ̀la Sunday, toró máa kún fún agbára. Omi tó gbé dání yẹn, ló bá di ọ̀la, màá ní kó o da oyin díẹ̀ sí. Olúwa ní ọmọ ní kí wọ́n gbé wá sí iwájú mi, torí wípé àwọn kan bẹ láàrin àwọn tó ń gbàdúà fún yìí, tí mo fẹ́ sọ
ìrìn àjò wọn di tí wọ́n ń pè ní ayọ̀ àti ògo. So mo bẹ̀ ọ́ ìwọ náà wá gbogbo ọ̀nà jẹ́ àjọ gbàdúrà papọ̀ ní ọjọ́ Sunday. Ìpàdé Sunday máa kún fún agbára. Olúwa dìídì sọ fún mi ni wípé ẹ ní kí àwọn ènìyàn gba ara Olúwa ní ọjọ́ Sunday. Ẹ jẹ́ sọ fún yín pé àkókò yìí àkókò tẹ́ ẹ gbọ́dọ̀ kíyèsí ni àkókò tí àwọn alágbára wọ́n fẹ́ fi agbára wọ́n fẹ́ fi gba ibùjókòó. Ẹ sà, obi mi ò ní lè fi gbogbo ẹnu sọ fún ọ ṣùgbọ́n

mú kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Sátọ̀dé. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ dìde ńlẹ̀ ilẹ̀ tó ti mọ́. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ wà ní Osòdì pàápàá jùlọ ní Ewé Ńlá Primary School ẹ gbéra sọ. Mo kí yín tológun tológun, mo kí yín tẹlẹ́sọ̀ọ́ tẹlẹ́sọ̀ọ́. Mo kí yín lórúkọ Jésù, ẹni tó kú, ẹni tó jí, ẹni tó wà láàyè títí dọ̀la. Pastor Dékúnlé Epaphras, wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí Opposite Wema Bank, Tèmi Dire Market, Gbági Titun ní ìlú Ìbàdàn. Bó ti ẹ̀ jẹ́ pé mo ti wọlé sílùú Èkó kanlẹ̀ láìpẹ́ yìí, mo gba Ọlọ́run gbọ́ pé ayé rẹ bẹ̀rẹ̀ sí ṣe rere. Ẹ dìde ńlẹ̀ mọ́mì, ẹ dìde ńlẹ̀ dádì, wíkẹ̀ndì tó ti bẹ̀rẹ̀. Òní ni ọjọ́ Sátọ̀dé, ọjọ́ 16 oṣù ẹlẹ́ẹ̀karùn-ún ọdún 2026. Today is 16/05/2026. Mo kí yín tológun tológun. Ẹ dìde ẹ wá jókòó níbi pẹpẹ. Bọ̀ bẹ́ẹ̀ ṣe ń bọ̀, ẹ mú omi yín tó jẹ́ number 5, ẹ mú dání. A gbé omi yẹn jáde, ó tó di Sunday. Sunday látò ṣe bẹbẹ sí, torí pé iṣẹ́ tí a rán mi, ó ní màá jẹ́ sí omi yẹn ní agbára Ọlọ́run nínú service. Gbogbo service ni ó connect mọ́ Dékúnlé Epaphras. Ẹ dìde sá, ẹ dìde mà. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Facebook, ẹ kàn mọ́ tẹ̀ sí ojú Facebook yín, ẹ mọ́ tẹ̀ sórí YouTube. Jésù l'Olúwa. Èdè tó dáa tó láyé yóò sì, Jesus is the Lord. So ẹ mọ̀ bọ̀ níbi pẹpẹ, ẹ jẹ́ mọ̀ jókòó, kẹ́ẹ̀kan mọ̀ mìsọ̀tún, kẹ́ẹ̀ mọ̀ mìsọ̀sì, pé kò sálágbára mọ̀ àfi Kristi, ọba tí mọ̀ sọ ayé yẹn di ìyanu. Mi lè fogun ẹ̀fẹ́ lòmíì, kò sí mo wò sọ̀tún mo wò sósì, àní-àní kankan ò sí mbẹ̀. Engineer, ẹ bá mi tẹ̀ sójú ẹ̀ kí bàbá yẹn mọ̀ kọ lálà, àwa ò lè fogun ẹ̀fẹ́ lòmíì. Orí wọn ò gbé. Mo ti wọ̀lú Èkó dé báyìí. Léwé Ńlá Primary School. Ibẹ̀ ni mo ti fún àwọn èèyàn ní anointing oil. Lọ bẹ̀rẹ̀ bẹ̀ lónìí.

0: Ọlọ́run ìgbè! Ọlọ́run ayérayé! Ẹ̀rí àwọn wòlíì! Ọba tó ní gbogbo ọjọ́! Bàbá gbogbo àgbáyé! Òun nígbà ṣe bẹ́ẹ̀! Asọ̀rọ̀ mátàṣé! Ọlọ́run ìgbà gbogbo! Ògbó ni forúkọ mímọ̀ rẹ̀! Olúwa gba ọpẹ́ rẹ̀! Èmi! O tún wá farahàn fún wa! Olóhùn ṣe wá láàánú! Olóhùn gbìràn lọ́wọ́ dìde! Olóhùn jẹ́ ọ̀sẹ̀ yìí ó pé wa olówó jẹ́ ká jèrè oní gbogbo ìdààmú ọ̀sẹ̀ tó kọjá oní kò ní bá wọ ọ̀sẹ̀ yìí ògo ní forúkọ nínú ẹ̀rọ olúwa gba ọpẹ́ ara olúwa gba ọpẹ́ ara yìí káàkà bíi ẹ̀ka táàlì ẹ̀mí àwọn ohun wòlíì o olúwa gba ọpẹ́ ara ẹni yìí olúwa dẹ̀ ń bá mi sọ̀rọ̀ ẹ ṣèpàdé kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó owó tẹ́ ẹ sì ń sọ yìí àwọn àlùmọ̀kọ́rọ́ yìí kan wà nípa owó yẹn tàbí kí n sọ pé bí àwọn àìṣòdodo kan olúwa sọ wípé ẹ á rówó yẹn o ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yìn yóò padà lẹ́yìn mo sọ àní rà kò bá o ti fura sí ọ̀rọ̀ rẹ o òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà ó ṣẹ́jú ọ̀rẹ́ ẹ̀rọ tó ní ìnira nínú àrírí dààmú obìnrin tí o fẹ́ rọbí yìí tó ń rọbí lọ́wọ́ onímọ̀jàmú ni kí n gbẹ̀dúrà fẹ́ bíbélì kọ́ wípé káwọn ẹ̀yà àgbà tó jẹ́ ó ní ọmọbìnrin bẹ̀rù ẹ̀dẹ̀ sí máa ṣàbíyàmọ́ tó bá rí bẹ́ẹ̀ agbára ìbísí ìrọ̀rùn ó yá kó bàlẹ́ ọ̀ ní tìrí mo ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú ìrọ̀rùn ó yá bí ọmọ bí ọmọ yẹn ó bẹ gbẹ ẹrí rẹ ó yẹ bí ọmọ yẹn gbogbo tó ń jẹ lọwọ ẹmí mọ yanjú ẹ ẹrí ló máa jẹ in the name of Jesus pásítọ̀ yìí ọ̀rọ̀ olúwàtọ̀ ẹ wá o má dọ́gbọ́n sí débi ewúwo nítorí pé ọ̀la rẹ dára bíbélì kọ́ pé ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún wo bí ọlọ́run bá ń ṣe tán kò sẹ́ni tó lè dádúró bí ọlọ́run ò bá tí ì ṣe tán bọ́ ọba dọ́gbọ́n sí kọjá ọgbọ́n ẹ wo gbogbo ọgbọ́n yẹn máa padà bọ́ kẹ́yìn kù yóò mú lọ ìdààmú àti àbámọ̀ ni ó sì wá parí rẹ̀ àǹfààní kí ló jẹ́ fún èèyàn láti jèrè gbogbo ayé yìí o kó wá sọ ẹ̀mí ẹ̀ lágbájá ní 20,000 euro ẹnìkan ní 500 euro ẹnìkan ní ìró ní 1,000 bọ́lọ́run ṣe fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ bó ṣe fún ọ ní tiẹ̀ máa dúpẹ́ èmi náà mọ̀ ń dúpẹ́ tèmi bí ẹni tó bá mọ rírì ọlọ́run mo wàá fọ ààrẹ di èèyàn dúdú tó fẹ́ di òyìnbó lọ́jọ́ kan yóò padà léwu o lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó bóra ìgbẹ̀yìn náà máa ń jóná gbẹ̀yìn ìwà tèmi àní jóná o lọ fọpọlọ sí ìrìnàjò ibi tí ọlọ́run yẹn sí gan ìwọ lọ dúró síbẹ̀ ọlọ́run ń bọ̀ wá pàdé rẹ wárí pé ẹ̀rí ló máa já sí ìdàdé mọ̀ bíi àti tó máa bọ́rọ̀ nìṣó gbogbo ènìyàn pátápátá tí o ti lọ gbé omi yẹn síbi rédíò gbómi tó pọ̀ o tó máa tó ẹ wẹ̀ tó a lè fi lọ wọ́n ṣọ́ọ̀bù ẹ àǹdẹ̀ tó a lè fi gún ogo ilé ẹ gún ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí ìfọ̀kànbalẹ̀ ló máa lo àyípadà máa dé ìdàdé mọ̀ fi sílẹ̀ kí tó máa bọ́rọ̀ mi nìṣó gbogbo èèyàn pátápátá o fẹ́ kí n sọ tẹ́lẹ̀ sí ayé rẹ o fẹ́ o wù ọ bẹ́ẹ̀ o tí màá kàn sọ fẹ́ lọ múra kó lọ fọ́lọ̀ péjì ajínoore àtàmátàsí eyala ayé mọ̀ ti lu jara o ó ti lu jara o àsókè ẹ̀ ṣe é gbogbo jíjẹ́ pé ẹni tá a fẹ́ gbẹ̀dọ̀ fún yóò máa wù ádẹ́ máa wù ráwá báyìí oh my god àǹfààní yẹn ti wà tó jẹ́ pé màá lè ṣe káńsẹ́lì fún ọ kíkù láì ṣe pé o dọ́dọ̀ mi tí o bá wà àǹfààní yẹn ti wáyọ lọ fọ́lọ̀ péjì mi lórí ṣóṣíà mídà ajínoore àtàmátàsí pẹ̀yàlà lórí facebook lórí instagram ajínoore àtàmátàsí pẹ̀yàlà àtọ́rí facebook lọ fọ́lọ̀ mi mo ṣe ń sọ̀rọ̀ bàtà bàtà èkejì màá fún ẹ ní nọ́mbà yìí àfi méèkì whatsapp ni o má fi pè mí ẹ má fi pè kò sọ pé o fẹ́ fi join prayer group mi ẹ o fẹ́ fi join prayer group mi o yẹ kó kọ́ kọ́lẹ̀ báyìí 070-07-0-35-5-2-3 ònìlọ́fíjọ́ whatsapp group mi kó ló wàá kàn ní pé kí n hàjẹ́ síbi àdúrà mo ń sọ ilé ìfowópamọ́ tó ń béèrè bí o gbogbo lẹ́ẹ̀kan sí 070-35-233-14-17. Sọ fún fẹ́ fi join prayer group mi. Wà á kàn ní hajj mi, mà wá àdìẹ sí prayer group mi àti channel mi nípa ìyẹn. Wà á láǹfààní láti máa jòrò ọ̀fẹ́ àdúrà nígbàdébà. Gbọ́n nọ́mbà náà lẹ́kan 070-35-233-14-17. Òmò tó lẹ́ẹ̀kan náà social media handles mi. Ajílóore àtàmátàsí gbéyà láì ogun òníbo ní ọ̀bẹ́ a máa rán náà bẹ́ẹ̀ ìdè máa já ìdàníwẹ́wọ́ agbára ẹ̀ bó ṣe máa ń jẹ́wọ́ ní gbogbo ìgbà tí ogun dẹ̀ máa ń ṣe gbogbo ẹyin tẹ́ gbogbo dúró agbára ogun yìí dìṣẹ́ aṣẹ́ni ogun yìí dìṣẹ́ aṣẹ́ni ogun yìí dìṣẹ́ ẹ máa bọ́ gbogbo ìwọ tó tún gbọ́ mi lákòókò ẹ máa bọ́ ìdàníwọ́ gbogbo tá a ṣe ládòlà fún wọn màá dẹ̀ gbìyànjú kan o agbọ́ ọba tó la yàtọ̀ sunday gbogbo èèyàn ni kò tètè dé aago bíi mẹ́jọ ni kò dé àǹfààní wà fún ẹ láti rí mi lọ́la mo sẹ́yìn màá fàyè díẹ̀ sílẹ̀ lọ́la kí ni àtẹ̀lé sáwọn tó bá wà ìbàdàn ni màá wà lólúwo lọ́nà tó gé tẹgbẹ́dá o ibẹ̀ ni àtàmátàsé ni wóró ló ti máa wọkọ̀ olúwo bọ́ọ̀lẹ̀ ni olúwo junction ògòkè sókè kò ní àtàmátàsé ló lọ ọmọ ni àgbà sẹ́lẹ̀ ọba tó ń bẹ lẹ́yìn Ojú mẹ́ẹ̀ni yìí, ojú mẹ́ẹ̀ni yìí, mímọ ni olú ọlọrun mọ bóyá ó àṣẹ kí lè àtọjú pé ó ṣe lọ òun làwa ṣe ń kí ọ wípé ó ṣe o nítorí ọrọ rẹ àìkú títí láéláé ni mo ń sọ̀rọ̀ kan níjẹta mo tún ṣàlàyé díẹ̀ lánàá n tó máa ń tẹ̀lé ni ìdésẹ̀ kankan irú ìkórìta bá yẹn tí ọlọ́run bá fi dúró igbó ènìyàn tó gbọ́ ìkúndú ènìyàn ọlọ́run ọmọ àtẹ̀lẹ̀ orí ẹ̀ tẹ́tẹ́ẹ̀tẹ́ ìkéde ìwé ẹ̀kọ́ ni mo sọ ó ní olúwa wípé nítòótọ́ èmi ti rí ìkúndú àwọn ènìyàn mi àwọn ọjọ́ sẹ́kọ̀ọ̀tì ẹ̀ ó ní tí ó wà ní jìbìtì ó ní mo sì gbọ́ igbe wọn ẹ máa gbẹ́dẹ̀ yẹn orí ìkúndú àwọn ènìyàn rẹ̀ ó gbọ́ igbe ọlọ́run máa gbọ́ igbe wọn àìmọye ló ń bá ìpọ́njú pàdé ọlọ́run ò rí o kẹ́rì ìṣòro sọ́pọ̀lọpọ̀ ọ̀nà ọlọ́run ò bá rí ìyẹ̀yẹ̀ ò ní rí gbọ́sọ̀ yẹn náà lánàá ẹlòmíràn ni òun ní àwọn ẹ̀gbọ́n tó lè ràn lọ́wọ́ òun ní fámìlì òun ṣe kíní kan ìwọ lòún rí wọn òun á rí ẹni torí pé ọlọ́run ò rí ẹ mọ gbọ̀dọ̀ àlọ́sẹ̀ yìí olóore máa ní olóore kan tó lè ṣoore fún yàn kò sí olùrànlọ́wọ́ kan tó lè ràn yàn lọ́wọ́ kò sí alátìlẹyìn kan tó lè dá tọ́rọ èèyàn kò sí ẹni kan tó lè fa àyàn sókè kò sí ẹni tó lè dá sílẹ̀ àjò ènìyàn ó ti wù kó súnmọ́ èèyàn tó ẹgbẹ́ tí yorùbá pọ̀ òwe fẹ́ tó mọ bí kò kan tààrú ẹni tí ọlọ́run bá rán sí mi ló ń ṣe lórí wọn omi yẹn sára wọn omi yẹn sára wọn sára mo sọ ọ tó kọ́ sọ pé omi ni èmi ó yá olóore tó máa sàn wá báyìí lọ àti èmi bí omi olúwa kó ra wá wọbí ọ̀pọ̀lọpọ̀ ohun mohun tó ń ṣẹlẹ̀ ojú tọ́pọ̀lọpọ̀ fi ń mu ọ̀tọ̀ láni ẹ mi ò wá mọ kí ló ṣe bọ̀dá mi kò sí ẹ̀ dáhùn sọ́rọ̀ mi kò lè já sí tó rẹni tọ́lọ̀ ò bá dáhùn sọ́rọ̀ ẹ̀ kò sí èèyàn tó máa dáhùn sọ́rọ̀ ẹ̀ báwo tó bẹ ènìyàn tó o bá ń bẹ ènìyàn tó o bá bẹ ọlọ́run bí ìgbà tó o kàn ń lọ àbù lásán ìgbé rẹ àkàdà bí ìgbé gbígbó ajá yà á kò rí àkàsára ọlọ́run máa já sọ́rọ̀ wa mo ní ọjọ́ tó wà èdè tí ọlọ́run wá pè tẹ̀lé ṣàkóso wípé nítòótọ́ èmi ti rí ìpọ́njú àwọn ènìyàn mi ó ní mo sì gbọ́ igbe wọn nítorí àwọn akọniṣẹ́ wọn ó ní nítòótọ́ mo mọ ìbànújẹ́ wọn ibi tá a ti fẹ́ gbà tó gbé ọ̀sán rẹ àwọn tí ó mọ̀ ṣe sọ́ọ̀dì ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ o ò ní rẹ́ni tí ó rẹ̀ lọ́wọ́ rùn kẹ́rí ọ̀tọ̀ ni olùrànlọ́wọ́ ọ̀tọ̀ ni aláàánú ọ̀tọ̀ ni atinilẹ́yìn kẹ́rí àwọn kan wà tà wọ́n kàn wá ń bẹ̀ bó o bá ran wọ́ akáàánú wọ́n kàn máa káàánú rẹ̀ wọn ò ní ṣàánú rẹ̀ àfitọ́ ọlọ́run bá ṣe ibi tó ti kéré ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí Ẹ̀mí náà, ọlọ́run ọdún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ́dún lọ wa ri ni pe ogun orun ma so kale fun ije nija oluwa ni opolopo to n ba awon isoro to le to le pade kan ni ah so bi e se se iye awon to ba gbagbo na ni oniwo ba ti gbagbo yo ri ogun olo so mo ni pe ba ta na gba wi pe arakunrin lasaru le dide o di alaye pade ṣùgbọ́n nítorí pé jésù sọ̀kalẹ̀ wá síbẹ̀ àjẹsù márèjì tó ti dòkú iṣẹ́ tí dàmú ti wọ̀ ọ̀nà tó ti dà olúwa ní lọ tóde òun máa já sí olúwa dẹ̀ máa já sí ìdẹ̀nímọ̀ jíjẹ títí kò gbàgbọ́ kò sì gbọ́ràn títí kò gbàgbọ́ kò sì gbọ́ràn kò sì sí ọ̀rọ̀ ìrìn àjò ayé èwo àtẹni kọlọ́kùn ayé tí ò bá ti sí lábẹ́ àkóso ọlọ́run àkòsí ìsídàbí ẹ̀sọ́ lò abẹ́ àkóso èṣù ló wà bẹ́ẹ̀ sì ni àlè wà nínú ẹ̀ṣẹ̀ tani kò lọ́fẹ́ máa tọ́jú ni wọ́n ní kò kàn ronú pè wájà kò wá gbọ́ràn wọ́n wo bí ọlọ́run ṣe ń gbọ́ ẹ̀jọ́ lọ́sọ̀rọ̀ ní verse 19 ó ní bí ìrẹ́ bá fẹ́ tó o sì gbọ́ràn olúwa jèrè ilẹ̀ náà ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ẹjẹ́ gbọ́ ẹ̀rí àwọn èèyàn kan.
1: Ọlọ́run ṣe ìjànìkè ní ẹni tẹ́ mọ̀ ẹ̀ẹ́dìmọ́gbọ́n yẹn ṣe wá.

0: Ìwọ lẹ̀ rí rẹ̀ kan, ó máa lẹ́rìí, a máa ní ẹ̀rìn, ìyanu máa ṣẹlẹ̀, a ogún ní sàṣẹ̀, mo ti sọ́nà fọ́lọ̀ péjì ni, àjílóre, àtàmátà ṣe pé ya láì, lórí Facebook, lórí YouTube, lórí TikTok, lórí ogún ò ní jà wá, ẹjá lọ ṣe wò mí sàn máa sàn.
1: Máa fi ọwọ́ gbàbí tó lu ẹ̀, máa fọwọ́ gbàbí tó lu ẹ̀ báyìí. A máa polúkọ Jésù ní ẹ̀mẹ́ta, ẹ̀mí mímọ́ lẹ̀kan, ẹ̀jẹ̀ Jésù lẹ̀kan. Àjọ Ọlọ́run àtàmátà ṣe wò mí sàn máa sàn.

0: Ìwọ gan náà rẹ̀ rí kàn báyìí, mo fẹ́ gbẹ̀rí tiẹ̀ báyìí, àmọ́ kí n tó máa gbẹ̀rẹ̀ mú sọ pé òun fẹ́ sílẹ̀kùn ayálóore fún àwọn ènìyàn méje kan lénìí, ayálóore tí wọ́n bá pàdé rí ni, ayálóore tí ò ṣẹlẹ̀ rí ni, ayálu ìyanu tó jọjá òye ènìyàn, àwọn tó ti ń sọrẹ àtàwọn tó tún fẹ́ sọrẹ èmi ni. Olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọrẹ ìrúbọ ránṣẹ́ lénìí. Ìwé Jọ̀hánù orí karùn-ún ó ní ìgbà tí áńgẹ́lì bá dìgbà sí romi, ó ní ẹni tó bá kọ́kọ́ fèjì kà ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọrẹ ìrúbọ ránṣẹ́. Olúwa ní òun fẹ́ ṣe ìka àjálù ìyanu òjijì kan, àjálù oore ńlá kan, ìyanu tí ò ṣe é fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára. Àmú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn. Oh my God, ẹgbọ́ ilẹ̀kùn oore ṣí lórí o lè ṣe láàárọ̀ yìí. O
1: PC80
0: account number náà nìyẹn. Bó o ṣe ń dá sí bá ọ̀nà
1: ìṣẹ́
0: ogun rẹ̀ ṣe òrọ́nà ìdè
1: rẹ̀.
0: Ẹ gbọ́ gbogbo ènìyàn àǹfààní kí ló jẹ́ pé kí Nàìjíríà yẹ kó tó láyé àti ọ̀rọ̀ ìyẹn lọ́jọ́ Tuesday nìyẹn o. Tó máa di aago mẹ́jọ ni program abẹ̀rẹ̀. Àwọn tó bá fẹ́ ní bí wòlíì aago méje náà tó máa máa dé ká máa gba nọ́mbà. The statement lọ́jọ́
2: Wednesday
0: under Sabo Bridge
2: 1024
0: 77
2: 77
0: 50
2: 50
0: 80
2: 80
0: UBA 1024

0: tí ẹ fẹ́ ní ròyìn fẹ́tàn tó ní agbára ọmọ kan ti dúró lórí ọ̀rọ̀ wọn. Oh my God, ẹ gbọ́ ilẹ̀kùn oré ṣí lónìí. In the name of Jesus. Ó gbé èèyàn, o ò tí fi ọrẹ má jẹ̀mú èdìdí rẹ ránṣẹ́. Gbọ́ o lè ṣe láàárọ̀ yìí. O
1: PT80
0: aká nọmba náà nìyẹn. Bó o ṣe ń dá sí bá ọ̀nà ṣe. Ogun rẹ̀ ṣe. Òrọ̀ náà ìdè rẹ̀. Ẹ gbọ́ gbogbo ènìyàn. Àfààní kí ló jẹ́ pé kí Nàìjíríà yẹ kó tó láyé àti ọ̀rọ̀ ìyẹn lọ́jọ́ Tuesday nìyẹn o. Ọjọ́ Tuesday nìyẹn o. Tó máa di aago mẹ́jọ ni program abẹ̀rẹ̀. Àwọn tó bá fẹ́ bí wòlé aago méje náà tó máa dé. Ká máa gba nọ́mbà. The statement is lọ́jọ́ Wednesday. Under Sabo Bridge. 10 2 4 24 77 77 50 80 80 Wọ́n lè kàn sí UBA ni o. 1 0

0: Kèmé ń lolo làjù Lágelú 96.7 FM ọ̀gá ló jẹ́ fún gbogbo àwọn rédíò tó kù.
1: Devil.

pinu gbosele ona ngbalaja awo le le nle nbe won eku ojumo o

nìkan kì í jẹ́ kí lè ọ̀fẹ́ ẹ̀yin ó ṣẹ̀ṣẹ̀ ẹ̀yin dà ọ́ yá o ẹjọ́ jọ ṣe láàárọ̀ tòní olóyè àlàmú jẹ́ àyínfá ẹ̀ ń bari jẹ́ àyínfá ẹ̀ bá ń kí ó ṣèyàn àlàmú ṣèyàn àlàmú ṣèyàn olóyè àlàmú jẹ́ àyínfá bàbá alákòkòrò bàbá má gbẹ̀rẹ̀ rìn mo kì í yẹn káàárọ̀ ẹjọ́ jọ ṣe abala ti ń rèé àyínfá ńlá láti orílẹ̀ ìlú gùn músíbàù ọmọ ìlípẹ́dẹ́ mo kíọ ojú òní tí ó àwọn èèyàn rèé bẹ́ẹ̀ bá ń gbálà mú ṣe èèyàn ẹ máa pẹ́ músíbàù ṣe èèyàn gbogbo yín pátápátá ẹ jèrè ẹ fèrè ẹ jẹ̀kọ̀ abala tí ń ladé yìí ẹ jẹ́ àjọṣe kó lè bá a dá kò ní bàjẹ́ o ẹ máa pé àṣẹ ni àṣẹ.

0: lẹ nbe won e ka ara o ah o tu ti refeu ti refeu ah ogu ati ire o ami o ami
1: ah gbo lori radio an gbo lori phone
0: eh gbo lori radio
1: eh ni ka engineer oba wa sise lori e baun
0: eh oda se sa n gbo radio
1: o ma ja o ogu ati lati wo fun lowo mi o
0: e seun
1: e ma ti ni eyin agba okole
0: hm
1: gebe na ni enu ri oni kole pa oyaju o ma ni alu be fun
0: hm
1: oluko kopo we fun ama re ko si tuma re baun
0: hm
1: en ti o ba gbo ta ro yi o so fun ati o gbo
0: hm
1: ikilo ni a fi se o
0: hm
1: a ni tele loju o
0: ami
1: a ri mi gbo o
0: ami
1: oni koru lenu yen
0: ami
1: ogo ati lati wo fun epo eto
0: e seun e seun oju opo ku gbogbo e se wale wale hey bo lo se ri seyin gba wa daada nile se n gba wa kete kete oju oni ti wa o agba hey
2: olugbu lo da ni
0: e mo ka ro hey
2: bẹẹni
0: omo jo daddy fun re
2: o ba je fun ohun ra mo ba fa gigi la ba
0: bẹẹni bẹẹni
2: a gbo yin kete kete lori radio lori phone ti won ti pe yin lo bi so pa won gbo yin
0: oda oda
2: opolo yin ni doba nkan yin ni baje o
0: ti lori
2: ni gbona o
0: ami ami
2: a so dun ayo
0: ami
2: agba to ba omo te video to ba le agba okole
0: mm
2: enu ti o na won ni kole pa
0: e seun
2: eh won ni ojo okolo luwe ojo okolo omo ojo to mo de ba
0: bu o
2: ojo na ko luluwere se kini kan fun
0: ijo na ko luluwere opa
2: bẹẹni bẹẹni to di ba fun pe ka ma gba ka ma egbon legbon ka ma gbalagba
0: e seun
2: ka ma juba gba agba oju wa se o
0: ami
2: e ma fe pe to
0: o
2: ojo daddy
0: e seun e seun wale wale mari opo ko doctor lo wale
2: yi e gbe ri legbon
0: olugbo laburo bẹẹni bẹẹni
2: ọmọ ti pẹ
0: ami o ami o
2: ojú òsì mi ti
0: ami
2: ẹran nǹkan tẹ ń kó kí yìí àwọn èèyàn dáadáa nínú kú ló yẹn lágbà ọlọrun ojú òní ti gbó ni
0: ẹ
2: tún ṣe délé ègbó
0: ami ami
2: ọmọwé ayé labúgo láti ràn látẹlẹ
0: sọ
2: ẹ rí ẹná lẹnu àgbárùn ó mà ṣọra nítorí wá sọ kápá ọmọ kéèké ń gbọ ni wọn ò bá mọ àìtaṣọ àgbàmọlẹ àìtẹnu àgbárùn àìṣiṣẹ́ ọ̀ságbá àìpòṣe fúnmágbá gbogbo ẹ bá ń wá ṣùgbọ́n fún dáadáa ọlọ́mọdé kò yá máa tọ́jú àgbà o ẹ ń bá ṣàgbà báṣà báṣà òun náà ẹjọ́ iwájú ẹ̀dá kan ni o ìwájú ayé labogo láti làn látẹ.
0: ẹ ṣe àdúpẹ́ ẹ jẹ́ gba ìpè kan yìí ká sáré bọ́ sí abala àrùkàn fún tòní ẹ mọ̀mọ́ rọ́ra.
3: Ayé ò ní kí o pa.
0: Àmì o, ẹ kú ewu ọmọ bàbá àwo.
3: Ó jẹ èèyàn bí yàrá làájìde wí.
0: Àmì.
3: Ká gba ọlọ́run ó fi délùú èbò.
0: Àmì àmì.
3: Ká gba ọlọ́run ó ní ra aṣọ bọ̀bọ̀.
0: Àmì bàbá yìí.
3: Ẹ kú ewu bàbá àwo láti kẹ̀sí ni.
0: Ó ti mọ̀ pé wọ́n náà
3: ni. Ẹ̀yìn àgbà ṣe kínní kan ẹnu rẹ̀ náà ò ní kọlẹ̀ pa lóòótọ́.
0: Ọmọ èké tọ́ lẹ́yìn àgbà ọ̀kọlẹ̀.
3: Ẹ
0: seun.
3: Ẹ kú ewu ló bẹ̀rẹ̀ bàbá
0: òun. Pandra pandà láàárọ̀ kọ́. Kè nǹkan ṣe ju àgbọ̀ létílé ààrẹ ètílé gbọ́ wọn mú mára ni nǹkan bẹ̀. Àròkàn fún tòní ọlágbára púpọ̀ àmọ́ ẹ mọ́ gbàgbé gbogbo mọ̀ ń wọkọ̀ mọ̀ ń wáyà ẹ ń tọ́lọ́run ti ṣe fún ọlọ́run ní jọ́ bọ́ o ìwọ náà tó sì wà ń bẹ̀ mọ́ ṣe rándanràn dẹ́dẹ́ bíi pé yé ìbọn ọmọ ọlọ́ bẹ́ẹ̀ yàn bá bóde pò kí ilé ọkọ nísìnyí àti ríbòmí ìwọ̀ ó di dá ọkọ rẹ ní ọjẹ́ òun owó kinní oníkọ̀ sáàyè ẹ̀rín rẹ pa mí sóúnjẹ ni oúnjẹ ni ẹwọ ọgbọ́n tí ìyá àbejì ẹlẹ́gùsí wí ni wípé kò sí méjì tá ń lọ sí ilé ọkọ ntá kọ́ jókòó tìnú kọmọ tó bóde à ń pe wọn afọkàn ni wọn gbọwọ kú o ẹrín rẹ pa mí jọkọ rí ó bóde àti wọn náà tọjá pé agínigàn ènìyàn tọ́ lọ́kọ tọ́kọ tẹ́ ẹ̀ kulẹ̀ ẹ̀ nígbà kan tẹ́ ẹ̀ jọ bára yín sọ̀rọ̀ bí afọkàn ó pè wọn gbọwọ sọ ẹrín rẹ pa mí ntọ́ dàbí ìkísẹ̀ ẹlẹ́gbin lọ́dọ̀ tiẹ̀ góòlù mọ̀ ni lọ́dọ̀ ẹlòmíì àtọkọ àtìyàwó ẹ̀sìnra yín jẹ́jẹ́ o mọ̀ wọ́n ọkọ mọ̀ wọ́n aya bí ògo ti ń jẹ́ tọ́lọ́hun ẹn tí ò tí ì rí ó rí o ẹn tó sì ti rí má jẹ́ ọ̀bọ ọmọ ọlọ́ o ṣe pẹ̀lẹ́ o ọya.

0: nǹkan tí obìnrin yẹn máa ṣe ni pé hello.
1: À ń gbọ́.
0: Ní tóbi yẹn máa ṣe ni pé kó fi ẹjọ́ ẹ̀ ṣe ń gbọ́ ìgbà tí irú kékeré ṣe báyìí lórí tẹ́lẹ̀ tó ẹgbẹ́ tó ti dán bẹ́tẹ́ jọbẹ̀ yẹn lé yẹn olúwa ẹgbẹ́ ti tó fámìlì tẹ̀ náà lè fi ó ti ẹ́ báyẹn ìgbà tí òdiwá ti tó fámìlì rẹ̀ lè fi yẹn ó ti obìnrin yẹn gbọ́dọ̀ gbà ó ti torí obìnrin yẹn ló kó wọ́n nàkàtì kọ́ ilé yẹn akájẹ̀ kọ́kọ́ kọ́ ẹ̀ ló ti ẹ̀ ra ilẹ̀ obìnrin yẹn ló fìfẹ́ lọ́ọ̀pù lé yẹn ó ti ẹyí tí ọ̀nà tó fún yẹn bá mọ̀ fún òun lè gbà ó ti ẹyí tí àfi ní gbà nímọ̀ lọ́wọ́ olùkọ́bìnrin yẹn mọ̀ ó ti ẹyí báyẹn orúkọ tèmi lọ lábìlẹ̀ ìgbà kò jẹ́ látàgbé olórí àbájọ ọfẹ́ bí àjọ obìnrin yẹn ni.
1: Olúṣọlá Matthew láti rèé fí mo rí ọ́ ń bẹ̀.
2: Bàbá àgbàlagbà ló gbúrò.
1: Ẹ mọ̀ káàárọ̀.
2: Àlàáfíà fún
1: mi. Ọmọ ọba Gbẹ̀ngà gbajúmọ̀ rèé.
2: Aṣíwájú pátápátá láti di ààrẹ Ìbàdàn. Káàfà ẹ̀kú iṣẹ́ pẹ̀lú ẹ̀mọ̀ àmọ́ṣe. Ṣé rí ó mà ṣe o. Ègbè dákòókò. Ẹ ní kí ni mo ti sọ bẹ́ẹ̀.
1: Ẹ jẹ́ àgbọ̀.
2: Ṣé rí pápẹ́ ìgbà tí wọ́n ń tolé ìjọ gbogbo nǹkan tí wọ́n ń rà gẹ́gẹ́ sìmẹ́ntì kankan bó ṣe ń gba rìsíìtì ẹ̀ ló ń kọ́ bẹ̀ pé tọkọtaya ìyẹn gẹ́gẹ́ bíi pé ẹ̀rí pé àwọn ọ̀nàjọ́ ń ra nǹkan tó ń ṣe kọ́lé mi ó lè má jẹ́kọ̀ọ́ fún gbogbo wa ṣùgbọ́n kò sọ pé tó fẹ́ dá sí i bó lo òkun bó lo ọ̀sà yóò fi lé lẹ̀ ni o
1: torí pé yóò bá fi lé lẹ̀
2: yóò bá fi lé lẹ̀ yóò fàyè lẹ̀ ẹ kú mọ ọrọ àwọn èèyàn táwọn èèyàn gbà àwọn èèyàn wa bá yẹn jẹ
1: àmọ wàá bà dójú ẹ ní ayé yóò
2: gbogbo ọ̀nà wọn gbà tí èèyàn fi lé nílẹ̀ tó bá kọ̀ tí ò fi lé lẹ̀ wọn jù ú fàyè lẹ̀ wọn fàyè sùn kó wá fi gbẹ̀ lọ́lọ́ lọ́wọ́ torí pé nǹkan tẹ́nibọ̀dì bá ṣe yóò bẹ̀rù rẹ̀ ń bòdì bóde mọ̀lẹ́bí kọ́ bóde òde ọ̀run ni.
1: Olúwarótìmí
3: àríṣe àrí aláṣà àpáta ìbàdàn nígbà tí ò tí bó ṣe tọ́ láti lẹ̀ yẹn àfi kó fi lélẹ̀ fáwọn ọmọ o ẹ̀kọ́ ni lóye jẹ́ fún gbogbo wa tábà tí jọ ń ṣe nǹkan papọ̀ pẹ̀lú ọkùnrin tàbí máa lákọọ́lẹ̀ o ẹ̀kún tó.
1: Òkú ní jẹ̀bi bọ́lá kọ́lẹ̀ ẹ̀ wọn ò lè ti kówé wọn ó ti kó dànù.
4: Ẹ
1: mọ̀ káàárọ̀ ẹyí rédíò lẹ̀ ẹyí rédíò yín lẹ̀.
4: Ọ̀la ẹ̀yìn ni ìwé àti ọgbà ìyá
1: alágbóńbírì.
4: Obìnrin nǹkan rọra ní sùúrù kò gbà fọlọ́ ni o. Kí ẹ̀ ọ́ jẹ́kọ̀ọ́ fún gbogbo ayé. Lẹ́yìn tá ti fẹ́ bá obìnrin àtọkùnrin tí wọ́n bá ti fẹ́ da nǹkan pọ̀. Ó jẹ́ ọmọ àlóòkọ ti ẹgbẹ́. Téèyàn ọmọ lò fi àlòjù. Ìfẹ́ àlòjù ń ló kó bá o. Ọ̀sọ̀ tó lè dá sí o. Oore tó sì jù mọ́ lọ tọ́ba náà sùúrù sì gbé ayé rẹ̀ ọlọ́run lè padà sí í fún o.
1: Àwọn ọmọ tí ò àmọ́ tí ọ̀yọ́jú láti gbà yìí.
4: Nígbà àwọn ọ̀yọ́jú náà sìn wọ́n ní ká tó fi mú rẹ̀ nígbà ọ̀jọ́ pé bàbá wọn ní. Tọ́bìnrin wò sí bí nǹkan kan fún.
1: Kò bí nǹkan kan.
4: Kò sí ní tí ó ṣe sí
1: o. Àfọ̀làáfíà.
4: Ìyàpọ̀ tó lè pé wọ́n ṣáàdì ìyàkọ̀ náà àtàwọn ọmọ kan ti pàdé àpòpọ̀. Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ ń rere. Ó ní sùúrù gbogbo bí ere rẹ̀ bá wà ní ètò lọ. Bóyá bọ̀ ọlọ́run fẹ́ fi ṣe eré kan fún un ni nǹkan ṣẹlẹ̀ ń fi ṣẹlẹ̀. Ó gbà fọlọ́run o. Ẹ̀kú ètò ọ̀pọ̀lọ yóò lè gbọ́ba ẹ̀ máa mọ̀ sí o.
1: Iléeṣẹ́ rédíò ti lágelú lélẹ́yìí 96.7 FM òkè gajòkè. Ọmọ Ògúnyẹmí Ológùrú ọmọ bàbá tí ń bẹ lélẹ́rú ọgbọ́n ọlọ́gbọ́n ni èyí á pé àgbà ń wèrè. Ẹ káàárọ̀.
5: Ẹ káàárọ̀ Ológùrú.
1: Ẹ mọ̀ káàárọ̀.
5: Mi ni Yadé Àgàlá ti yẹ dẹ́dá.
1: Mò ń gbọ́ yín.
5: Ọ̀rọ̀ yìí àwọn obìnrin ló kọ́ lọ́gbọ́n jù. Gbogbo ohun tí yàn láyé yìí tó bá ti ń fi tọ́lọ́run ṣáájú tó bá fẹ́ pé kí Ọlọ́run fi rí ẹ jẹ́ kéèyàn náà rí ẹ o.
1: Bọ́ ọba lọ́rọ̀ rí ọ jẹ́ èèyàn ò rí ọ.
5: Tó bá máa ṣiṣẹ́ yẹn kó pe ìyá ọkọ kó ṣàlàyé tàbí kó ti pè ní ọmọ fámìlì ẹ̀ kó ti ṣe ìwé gẹ́gẹ́ bí wọn tó sọ̀rọ̀ síwájú ti síwájú.
1: Ṣé ìjẹ́ èèyàn rán ti gbogbo èèyàn
5: mọ́. Òní rí báyìí o. Àwọn obìnrin tó kù tó ń bọ̀ lẹ́yìn ni o. Gbogbo wa lórúkọ Jésù àní ṣiṣẹ́ lẹ̀ fàyè ìdẹ̀wò.
1: Àmì
5: kí ọba kú òǹbẹ̀ aláwọn òní jó lọ ọ̀run àpàpà
1: òní tó kò ní kú bàbá bọ́bọ́ ọkọ̀ bá tiẹ̀ rí fọ́ọ̀tì mú.
2: Ẹ káàárọ̀ o.
1: Ẹ mọ̀ káàárọ̀.
2: Ológbòrò.
1: Kò ń kí yín o.
2: Ẹ kò jùlọ. Galileo Afish Latoya Aláàfin.
1: Ìyọ́mọ̀ Aláàfin òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́ di ọmọ àtìbá.
2: bẹẹni baba oju oni ki se ni bi oro se ri yen
1: bẹẹni
2: to ba je pe yo oko e fe si dada okay awon family oko ton ba fe si dada okay e fe njo divide e fun won ni ko yo kun meta meta gbe ko dile meta
1: omo labala ko kan
2: omo labala ko kan so ngbo je pe igba ti oko gbogbo ti won se awon mo ri ba won de sin bo I be mo and then ife afẹ ju oloko ba uma yen in tobirin mi fi ma wo ran ni nkan ba ri batan tell me fi ma wo ran kọlọ o saanu ti o ba ti le se be ti o ba ti le se be kọlọ o saanu re ore to jele lo ọlọrun se fun
1: ko gba kamu
2: ko ah ti o ba ti le se o ya ko divide e fun won ni
1: ti o gba kadaro gba ko mu
2: ta ko no mu ta bo ti o ba ti le se be lo gba kamu ni o
1: a ma lo nle gbale kini kan gbale baba re lo won oni le gbale ese o ah wara wara wara ti kan jele ba ku logun odun baba enikan o le gbe nisin ah baba oni demola baba ndemo demo oju oni ti agbere di o se ti bi n ba ti n lo ndaji ni o ti mo pe lo re ebo re o aye yin oni baja o la se lowo olodumare gbogbo eyin ololufe wa patapata ona la dagbere ja mo lo
6: oni ese olobe se ogbo yin te ba gbadun etoto ni gbogbo yin na la ki na ta ki la se lowo olorun oba aburo aye oni ba wa olodo ile to ti ya na nu gbogbo alase nko e wo titi ojo mejo ta tu pade lori akotun eto ogbon ologbon ile oni le wo nu nina wa aburo aye ko ni get mi teyin o de ojo mejo
1: ke ma fi asiko ki eyan mi olupo oni olupo oju oni ti o na so ojo bi re lana bo ti je pe ori afefe na lati gbo ko jamo boya boya o ro po kele wa to bi ni ojo so fun a igbadun adun kan o pe bi mo pe se npe n o si gbodo gbagbe mo kikiki ope na o na so jo bi aye re oni ta lase lowo olohun gbogbo awon omo me mo ki wa o ato ti bere o su ti ana re gbogbo yin papata a ni ri npe sonu bi o se bi omo ibi kan o ni sele sia lase lowo olodumare number temi re 08033703728 oni number mi olusola matthew morio oju oni ti o alesin loye nko pelu israel eso gbogbo yin papata a ni ri ngbe sonu bi o se bi omo ya o ilajibola aye re oni ta mo ki wo na o 08033703728 ya le ni isele to sele sin te fe ka won mo adamo gbo e ti bombia be ti e ti bo ka fi ko awon eyan logbon tori pe ogbon ologbon la peto yin eja ajoso ka awon eyan o si gbo oju oni ti wa o la se lowo olohun titi ojo mejo ta pade femi ogun yemi re en ti gbogbo aye npe ni ologburu omo baba ti nbe leleru jumi jumi wa na oku pale mo ti bo ti je pe omo mi olaide blessing o nti se ti e koja emi na temi na nbo lona e gba oporo adua ni e ma ro le lori pe ki ma fodun eleyi sase mo gbogbo eyin na e ni fodun eyi sase mo titi ojo mejo femi ogun yemi re en ti gbogbo aye npe ni ologuru omo baba ti me leleru ipade wa bi adun bi oyin ha titi ojo mejo boni abuki ai abimbim bimbim abimbolo omo sadiq ileya gbogbo eyin loga loga wa papata oju oni ti yin o e ni si adari o ile ise yo si ni jona okila mo lo kabiyesi o mo ki ba mi e kaaro
7: La Gelu FM Jagaba Gogo Radio Maro Wanzo
8: Oya ni we dey go do
1: Ogo ni fun Olorun loke orun
8: Oya ni we dey go do
1: Ogo ni fun Olorun loke orun
9: Hallelujah
10: Je ki agbadura
1: Oruko Jesu
9: Amen
1: Baye raye omo aladi alafia mo ma fi gbogbo ogo ati ola fun yin fun anu ta ri gba ta fi nlo ninu osu karun osu ti mo wonu aye kabiyesi gba opo ewa
9: amen
1: mo dupe bi aye awon eyan se nwonu ire ti ire na nwonu aye awon eyan kabiyesi gba opo ewa
9: amen
1: awon kan so wi pe baba ase kikiro ki lo de teyin o le salaye mo dupe ah ti n ba dupe mo daran mo gbe mo gbodo dupe ni mo gbodo mo riri oga ogo mo mo riri olorun oro to n fun mi loro so gbogbo eyin ti o gboro agbara yi e gboro ase yi loruko jesu laye eni kokan ise agbara ko se
9: amen
1: nipa gbigboro aye oni wa bakan
9: mo amen jesu
1: oluwa wa
9: ah
10: emi ranse olorun tin fi gbogbo ogo fọlọrun lori ara mi ati eni kokan ni woli ati ajinre jo adeoye omo jesu baba ase kiki oro oro kiki ase papa authority authority with god oku ori re pe o ba ise iranse ipade ko number isile 08063490593 again 08063490593 sori number ti mo pe fun eyen e sori phone ko wa fi agbaroro ko fi save e latori whatsapp ko wa text message sibe pe please add me abi ko ni mo fe ma gbo adara fun yin adura yin o si gba e je atesiwaju inu ise iranse ti a nse ade okorita to ni agbara ajinde ni o gbe awon ti aye ti fi aisan ati arun dagunle kuro lori akete bo ni aisan ti nse o bo ni aisan ti nse omo re gbogbo bi to ti je alaisan agbara ajinde kristi balogun oko gbala mi oluwosan aye atorun o lo n fe wu osan inu mi dun mo ni opopolopo awon omo olorun tan je doctor ni bi giga ti olorun ran lowo gidi gan won ma n so kini kan pe papa authority awon sise itoju ni olorun lo n wo san olorun lo ma n wo ni san doctor kan sise itoju ni ni olodi si keyan toju are iwe mark 2 verse 3 11 to 12
11: won si wa sodo re o gbe enikan ti o le gba to wa eni ti eni merin gbe
10: e wa sere nla to tun wa bi eni o ni aisan won ti dagunle awon eyan kan wa pinu pe awon ma je iranlowo fun pe awon o gbe to jesu lo egbo won ni eyan merin lo gbe lati gbe to jesu lo je ki n so tele si o iranlowo taye re nilo olorun iranlowo gbogbo eda ko ran oluranlowo si
11: ami jesu christ
10: okunrin alarun egba e ko lagbara mo o leyan ko mo nti o se mo o ti gba kamu o ti reti iku ṣùgbọ́n ọlọ́run fi sí ọkàn àwọn èèyàn mẹ́rin pé kan gbé láti lọ gbé tọ jésù lọ lórúkọ jésù olóore ayé rẹ aláàánú ayé rẹ olóore ayé ọmọ rẹ lórúkọ jésù kọ́lọ́run fi sí wọn lọ́kàn yẹ fún ọ ní ẹ̀rí kan mọ̀mọ́ kan aládùúrà ni gbogbo àwọn èèyàn gbọ́ ẹ̀rí ẹ̀ ó máa ń gbàdúrà ó sì gbọ́rọ̀ ọlọ́run ó sì gbọ́ ọlọ́run gbọ́ wọ́n wá mú ọmọ ẹ̀ sí private university kan tó ní agbára gbàtọ́mọ yẹn lọ wò ló bá rí pé wọ́n mú òun ló bá bú sẹ́kún bàbá kan tó mú ọmọ tí ẹ wá láti wá wò tọ́rí pọ́n ọmọ ẹ̀ bàbá yẹn wá wò pé ó yẹ kínú ẹ dùn ni kí ló bú sẹ́kún fún ó ní mọ́mì mi ò léèyàn ibi tá ti mú òun ò lè ṣeé ṣe wọ́n mú òun ni òun ṣe dáadáa wọ́n mú òun ni ṣùgbọ́n bàbá ìbá ní kó lọ pe ìyá ẹ̀ wá ìgbà tó pe ìyá ẹ̀ ni bàbá yẹn wá sọ mò ń sọ nípa olùrànlọ́wọ́ bàbá yẹn wá sọ fún mọ̀mọ́ yẹn pé pẹ̀lú agbára ọlọ́run ọlọ́run fún mi ó fi sí mi lọ́kàn ó sì fún mi ṣe pé mi ò mọ̀ yín o ọmọ yín ni mo bá pàdé bí n bá ti ń rán ọmọ mi léèwé ni màmá rán ọmọ tí náà níléèwé mọ̀mọ́ yẹn nígbà tó ń jẹ́rìí ó bẹ̀rẹ̀ sí yíra mo wá fi gbàdúrà fún wọn náà ọmọ rẹ kó lọ bólúrànlọ́wọ́ padà.
11: Àmì Jésù Kristì.
10: Aláàánú olóore tí kì í ṣèrègún olóore aláàánú tí ò fẹ́ mẹyẹ tó ṣu ọmọ rẹ àbí ìwọ ó yá agbẹ́dìde sí
11: ọ. Àmì.
10: Ní oṣù tí mo wọnú ayé wáyé olùrànlọ́wọ́ wọnú ayé ẹ̀ wá.
11: Àmì.
10: Bí ọ̀rọ̀ ẹni ṣe káwọn èèyàn mẹ́rin lára ẹ tó wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó bá ka ẹsẹ̀ bíbélì yẹn síwájú nígbà tí wọ́n dọ́dọ̀ jésù èrò pọ̀ wọ́n lè rí kò sọ́nà bọ́n ṣe dọ́dọ̀ jésù wọ́n sì gbé wọ́n gbé lọ sórí òrùlé wọ́n dá òrùlé ru wọ́n torí ilé náà ń pè ní aláransí olóore wọ́n dá òrùlé ru látorí òrùlé náà ti wá sọ kalẹ̀ síwájú jésù mo gbàdúrà fún ara mi àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ yìí lórúkọ jésù kristi ti nasareti olóore táyé rẹ nílò láìmọ iye ọdún ó yá kó dé fáyé rẹ.
11: Àmì.
10: Ẹ já wo ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yes.
11: Mo wí fún ọ dìde gbé àkété rẹ kí o sì máa lọ ilé rẹ o sì dìde lójú kan náà o sì gbé àkété rẹ o sì jáde lé ojú gbogbo wọn tó bẹ̀ẹ̀ tí ẹnu fi ya gbogbo wọn wọ́n sì ń yan ọlọ́run lógo wípé a kò rí irú èyí rí.
10: Nínú ayé rẹ̀ ààyè ọlọ́run lógo.
11: Àmì Jésù.
10: Pé ohun rere tí ò ṣẹlẹ̀ rí ó ṣẹlẹ̀.
11: Àmì.
10: Ẹ tó ń gbọ́ mi tẹ́ ẹ bá ṣetán ẹ ka ìwé Mark orí kejì ẹ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹta kẹ́ẹ̀ka lọ títí dé ẹsẹ̀ kejìlá ọlọ́run fẹ́ bá yín pàdé ńbẹ̀. Ẹ já tún gbọ́ ohun tí ìwé Jòhánù orí karùn-ún ẹsẹ̀ karùn-ún sí ìkẹsàn-án wí.
11: Ọkùnrin kan sì wà níbẹ̀ ẹni tó ní àìlera rẹ̀ lé ọdún 18 ìjẹ́sì ti rí ní ìdìbúlẹ̀ tó sì mọ̀ pé ó pẹ́ tí ó ti wà bẹ́ẹ̀ ó wí fún un pé iwo fe ka mu lara da bi abirin na da da lohun wi pe ogbe ni emi ko le en ti ba gbe mi sinu adagun nigba ti a ba ru omi na bi omi ba tin bo wa elemi na so kale sinu re siwaju mi
10: o to mu ki okunrin pe le ti adagun ni pe iran lowo eniyan lo nreti o to olorun ma nlo eniyan fun eniyan igbekele eniyan asan ni iwo wo we marku ti mo leyin kaka yen enikan ni eniyan merin dide lati gbe tori oluranlowo enikan lo nki gbe pe won ori oluranlowo ni bi gbogbo taye e o ti ri oluranlowo loni opin deba ogun
11: ni ame jesu christi
10: olorin david ni emi o gbe oju mi sori oke won ni o ni bo ni iranlowo mi o ti wa o ni iranlowo mi o towo oluwa wa eni to da orun ataye iranlowo latodo olorun iranlowo afi jise fe ni kokan
11: ame jesu christi
10: okunrin akoko yi won gbe ohun to jesu lo okunrin keji jesu fun re lo to wa loruko jesu iranlowo latodo olorun iranlowo ko to emi ati e wa
11: ame jesu christi
10: ogbo eyin omo e riranlowo gba
11: ame jesu christi
10: lori eko yin lori project yin e riranlowo gba
11: ame jesu christi
10: Hey, mama, wa ariyan lowo gba.
11: Ami Jesu Christi.
10: Baba, wa ariyan lowo gba.
11: Ami Jesu Christi.
10: Gbogbo eyin iranse Olorun, e riran lowo gba.
11: Ami Jesu Christi.
10: Emi na o riran lowo gba.
11: Ami Jesu Christi.
10: Gbogbo eyin to n gbo mi latori radio, e riran lowo gba.
11: Ami Jesu Christi.
10: Oh, gbogbo eyin to wa n studio, gbogbo eyin to wa n lese radio, e riran lowo gba.
11: Ami Jesu Christi.
10: Wonu o si soro eyin.
11: Ami Jesu.
10: A si bo yin Olorun logo.
11: Ami
10: Jesu, Oluwa wa. Koko adura o ni olorun iran lowo gbogbo agbaye mo gbagbo pe e le ran mi lowo e ran iran lowo si mi e ran mi lowo lori aye mi lori idile mi ati lori ise mi wa ri iran lowo gba aye o si bo yin lohun logo ya pade ni wakati igbenija laaro yi laago mejo si aago mesan bakan na ninu ojo isinmi sunday lola bakan na awon to ba fe ri mi fun counseling lati ba jesu pade ninu aye mi ojo monday ni wa ti de kago mewa to lu bakan na isoru ina tagbara eh ta tin di eru ayo ti ago awon eyan tin kun akun wo sile ta tin mu iran iku ala iku asotele iku kuro ta si ra iye fun awon eyan nipa agbara jide ati iye ojo thursday niyan wa ti de ki ago mesan to lu mi fe ko fororun wa si ni ibapade gbo phone number gbo en ti phone yin ba ni whatsapp mo fe ke ko number e sile 08063490593
12: tabi ke pe baba ase kijoro sori number yi 08034005204 08034005204
13: Ano sude de yo ron wi bi ojo ni be wo keji be ni wo ibe wa to wa ojo aje to kayo su kanu
14: May 25 2026
13: o la na ni owo yo ni julo Jehovah El Shaddai to ko papa authority baba sheki kero to fi association sa re lo so ha bi ro to si gbaragada gbaragada yo to se je aro te dago meta o ni agbara jinde ni with God bus stop express challenge si woro le ni epo soka ti jo ni lubada ni wo to su kanu yi saroto ibe wa nu le olo fe fa nu bi owo ko ba le wa ati le yin o be le yin wole aje re je wa de jp authority ura nuba ni pemi wo to sukaro yi
14: May 25 2026 showroom lenu ma ti agbara yan tele pemi wo
15: ojo ru Wednesday ojo bo Thursday atojo ti Friday
14: May 29
15: se bi bi ti o ba dare o ni lanu olowo ere ti o fi adagba ase ranse o wa mokuta na me ri ro si ibe ni baba ase kiki oro authority ti bere si ni babo mo gbo kan to wi pe eyi ni aya fi o ma mi je wa de o jp eni ti ase ni belenu e mabo wa fori kore ti lodo re so ni with god bus stop ni waju le pebe yi eyi le pebe yi gaga ni with god kale si babi ni challenge wo re expressway
7: Nile pada. Ayago,
0: ejan koja,
7: mo ti lo be nuwo. La la la la gelu FM, jagaba gogo retio.

0: Kako lati le Ibadan to fi de ipinle Oyo ti o si fi je wi pe le Nigeria yika gbogbo atere ti ateti o fe yika gbanla aye te tin gbo wa laaro yi
1: okay
0: e do ki iroyin to nkile fa fa la fales in la tun kode loni konko luko fun ti oni o ba se ti ma ka iroyin ohun si yin leti e farabale lati gbo wa laaro yi tori pe awon nkan tin waye gan leka eto oselu eka eto oraje ati awon eto gbogbo tokan wa gbangban nile yi e ma gbo ti eyin lakoko ti a ba ti daarin gbogbo re sugbon ka to gbero on gbogbo
1: saaju on gbogbo
0: se won ari bi kola de special
1: ina njo giri osa
0: njo giri osa na gori
1: ina gori ile feju toto
0: e ka aro Hello, you
1: are lying. Nlawa gbe wa.
0: Oya, gbe bo se ko gbe.
1: Kin ti e?
0: Ti any bomb bomb.
1: Bimbo biri lo bimbo
0: omo. Any bimbo ni.
1: Omo pe dada.
0: Any bimbo.
1: Bimbo mo pe dada. Ida o da.
0: Oya ja ka.
1: Biri lo bimbo pe fun dada.
0: Ja karo.
1: To e ja kira wa pe atuko amoju bara wa lekan si. Lagelu won pe bi oke gajoke. Ile funfun la kale si ni felele ni lu Ibadan. Awa na si ko Olorun oba lo ni ori be e ku amoju ba ara wa le kan si e ka bo si gbagede edo ki iroyin fun ta aro teni e mo wi pe teun mo si bi o le kan o mo ni se se kini e kan ti yo mo pim pim pim lo e mo
0: akabi
1: e mo din display
0: all over ni o all over
1: ni o display o
0: oluwa ni olusu
1: e ti mo pe aya mi pe e ti display o e ka bo o jeun si gbagede edo ki iroyin fun ta aro teni be ba wo ate o nka ojo e ri pe ni o tun lu ojo 16 osu karun odun 2026 where the where osu yin re koja Where the where odun na nre koja awa se ladura wi pe e ta ti lo seyin ara re la fi lo e to tun ku ta tun lo loke pe inu alafia to nti ifokan bale o na la tun ti lo ami atami akanji ko yin re eyin ju olodumare ti o se fi gigun o kon joseph ajo ko bi en tin fe na lo ko temi nje o oni gba ta mo pe
0: ke sasiko yi
1: o
0: lawo tori pe ohun te gbo la ro toni
1: oni gba mo pe o ke se asiko yi o e mo wi pe e mo to ba ti loju opo nle irufe e mo be ki se re sa o e ti mo wi pe baba ti de awon koko eyi to suyo ninu iwe iroyin ojojumo le wa on la mo lanfani lati sika re si eti gbo yin koto di wipe a pada wa fun yin ni ketepere oye je amu ni eni tere ejitere ti omode nkayo akoko ti won lanfani ati muwa gege bi koko o na ni ojabo ninu iwe iroyin daily post gege bi won ti se kowe re wipe ajo olominira to nri si eto odibo nile yi ta mo si independent national electoral commission iyun ajo INEC ni won ti fi otele ti won si ti fi oro lede o wi pe apapo egbe oselu mejile ni ogun 22 registered political parties òun náà ni wọ́n ti fi ìwé ìjẹ́ ọmọ ẹgbẹ́ sílẹ̀ ṣe tígbọ́ àkàtà àjọ náà ìyún membership register form wọ́n ni wọ́n ti gbé lẹ̀ o membership register wọ́n ti gbé lẹ̀ ń wájú àjọ náà ṣáájú ti ètò ìdìbò gbogbogbò fún tọdún 2027 ní àbámu pẹ̀lú ìlàkalẹ̀ ìṣe ètò ìdìbò ọdún 2026 ìyún electoral act 2026.
0: nípínlẹ̀ ti rivers lọ́hùn-ún àkọ́kọ́ ilé ìta àkọ́kọ́ tẹ̀sí yẹn la fún ti àárọ̀ tòní tó sì jẹ́ pé láṣẹ lọ́wọ́ ọlọ́run lódùmarè yọ́ọ̀bá yín láàmú wọ́n ní fùbárà ìní ẹni tí ó jẹ́ adarí fún ẹgbẹ́ òṣèlú ti apc nípínlẹ̀ ti rivers ẹni tí ó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún mọ́kà ni lọ́ṣàlàyé bẹ́ẹ̀ yéé ṣe tó fi wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bòde ńgbà tá a bá dáàrin gbùngbùn ẹ̀dọ̀ kí ìròyìn fún ti àárọ̀ tòní ẹ gbọ́ wìrìnwìrìn.
1: ókè ẹ gbọ́ wìrìnwìrìn gẹ́gẹ́ bí a ti wà ń bí láti mọ ṣíkà rẹ̀ sí etí gbọ́yìn omi ló tún jẹ jáde o gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch bó ti ṣe punch ìròyìn ọ̀hún síta o eléyìí tó ń yọjú ọ̀rọ̀ síta wípé inú fu àyàfu òun ló gbọ̀n gbòde kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ní ọjọ́ ẹtì friday àná òde yìí wọ́n ni látàrí ìkọlù ààtò coordinated attack eléyìí tí ó wáyé láwọn ilé ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìjọba ìbílẹ̀ oríire tó wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ látàrí bí àwọn agbésùmọ̀mí adìhámọ́ra agbésùmọ̀mí bí wọ́n ti ṣekú pa olùrànlọ́wọ́ ọ̀gá ilé ẹ̀kọ́ ìyún assistant headmaster bẹ́ẹ̀ sì rèé wọn ni wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn jí wọn gbé wọ́n ní èyí ńlọ jẹ́ kí àwọn agbègbè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ kọjá pé inú fu àyàfu náà ni wọ́n wà o mẹ́bí wọ́n ní àwọn agbésùmọ̀mí ò sí ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ àmọ́ tó dé ibi wọn tún ti gbà wọlé o òhun ẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ kọ́ lọ́hún ọ̀sánú fún wa o.
0: ẹnìkan tó jẹ́ òjìnì nípa àwòye ẹ̀ka ètò òṣèlú àti bí nǹkan ṣe ń lọ
1: ni
0: ló ti wípé kìí ṣe pé Mákindé fẹ́ẹ́ díje fúnpọ̀ ààrẹ ọ̀tọ̀ ni nǹkan tó fẹ́ẹ́ díje fún ọkọ̀kọ̀ fìyìn òun ṣe ó fi ṣe èké ńlọ́kọ̀kọ̀ fi ṣe síwájú kí ni nǹkan tí Mákindé fẹ́ díje fún gangan nígbà tá a bá dáàrin gbogbo ẹ̀dọ̀ kí ìròyìn fún ti àárọ̀ tòní gẹ́gẹ́ bí àlàyé tí chibu sọ ò kéréńké bó ṣe ṣàlàyé ẹ gbọ́ wìrìnwìrìn o.
1: ókè ẹ gbọ́ wìrìnwìrìn lénìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe yọjú ọ̀rọ̀ síta o wípé ní ìpínlẹ̀ sokoto wọ́n ní ààrẹ trump lọ́mọ ti fi ọ̀rọ̀ síta o pé ikọ̀ ti iléeṣẹ́ ológun ilẹ̀ amẹ́ríkà àti torílẹ̀-èdè nàìjíríà wọ́n ti gbẹ̀mí lẹ́nu apàṣẹ wà ikọ̀ isis ìyún isis ní ìpínlẹ̀ sokoto wọ́n ti kọ ìwé ìròyìn ọ̀hún ó sì kún kẹ́kẹ́ sínú ìwé ìròyìn the guardian àmọ́ ẹ jẹ́ ìtajú kan mọ́ kí n mú ti ń bẹ́nu ìwé ìròyìn daily post gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ̀rọ̀ lórí ti ọdún 2027 ìta àti ìdébẹ̀ yìí àwọn kan ti ń lò lọ́wọ́lọ́wọ́ wọ́n ní peter obi kwankwanso ni wọ́n mọ̀ ju ẹgbẹ́ òṣèlú adc sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ ń síta ẹni kínìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tambuwa ń lò yọjú ọ̀rọ̀ síta o wípé mẹ́bí wọ́n fẹ́ mọ bí wọ́n ṣe tó láàyè ara tiwọn gangan ni ń lọ ṣokùnfà dí tí wọ́n fi dágbére fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún o.
0: ká tún mú un lẹ́ẹ̀kan sí i lápá ti bí torí pé ọtí ọ̀tán àlejò olóhùn òtí stand up ni o. ààrẹ tinubu ńlẹ nàìjíríà ló ní ẹ̀yìn ọmọ nàìjíríà o wọ́n dáhùn wọ́n ní òó wọ́n ni sáà kọ́kọ́ ilé ìtẹ́ rí un kí láti pè é ná wọ́n ní díẹ̀ lẹ rí ní sáà kọ́kọ́ o nígbà bá ní sáà ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ bá tún dìbò tẹ́ ẹ tún gbòhùn wọlé ńlẹ̀ nàìjíríà wọ́n ní gudugudu méje òun yàyà mẹ́fà kọ́kọ́ nǹkan tẹ́ ẹ lé fẹ́nu ròyìn ní dáadáa níbàámu pẹ̀lú bóun ṣe ń ṣe bọ̀ ńlẹ́rìí sáà kejì o wọ́n ní tinubu ló dì kílí à ọ́kéde bẹ́ẹ̀ pé sáà ẹlẹ́ẹ̀kejì yìí ẹ mà gbádùn pọ̀ o.
1: ókè ó dì kílí à sáà ẹ̀kejì yìí ìgbádùn ń bẹnu ẹ̀
0: ọlágbà
1: ọlágbà pọ̀ o.
0: ìbádùn wọn wà times two. Níbi pé omi ẹ̀rọ nu yàrá yín yóò máa yọ yìí
1: ni. Ẹ̀rọ ni o.
0: Iná ọba láti bí ọ̀sẹ̀ kan báyìí nìyẹn. Bóyá band.
1: Tẹ̀lé.
0: Bóyá band M.
1: Band. Bẹ́ẹ̀ bá wà ń
0: band. Bóyá band M ni.
1: Ó sì súnmọ́.
0: Ó súnmọ́ tó. Ládùúgbò tí wọ́n wà ní.
1: Ṣé àdúgbò yín?
0: Odidi ọ̀sẹ̀ kankan tẹ̀ máa sọ pé ẹgbà 10 minutes.
1: Ìbọ̀ náà ti ń tiẹ̀ da.
0: O ṣe díẹ̀.
1: Ọ̀nà yín ṣe díẹ̀.
0: Ọ̀nà mọ́
1: kí ló gbọ́. Ẹ gbọ́ èyí jẹ méjìlá bá àlàdé.
0: Ẹ lò. Ọ̀nà máa jẹ sunkún tó.
1: Ẹ lò ọ̀nà. Bẹ́ẹ̀ bá lọ́nà tó da ilé yín ó jìn bíi ti ọ̀nà. Yóò jìnà bíi ti títí.
0: Ẹlòmíì lè gbé sọ́kẹ́tì rù lórí.
1: Oh my my.
0: Fóònù
1: pàápàá sí. Oh my my. Sọ̀rọ̀
0: dọ̀. Mo ti lọ mọ́sì kẹ́yìn nísìnyí.
1: Sori.
0: Wọ́n yà sọ báyìí ní ìsìn.
1: Báyìí.
0: Ẹ rò pé àfá àkágidi ni.
1: Sori.
0: Ó bá wọ jàlábíà. Ní lọ sí mọ́sálásí.
1: Báńkó báńkó.
0: Ó kó báàgì sẹ́fẹ̀ẹ́. Ẹ mú kí n bẹnu báàgì.
1: Sori.
0: Sọ́kẹ́ẹ̀dì ni extension ni àti chájà. Ìfọ̀ bá pèrú tán yóò ló ń bẹ́ tú. Òun bẹ́ tẹ̀lé wà ládé.
1: Yọ ni ọlọ́ni. Òyìn olóyìn. Ọmọ ọlọ́mọ yà gbọ́. Ìgbódú ti
0: ayun
1: arákùnrin ndọ́dà lẹ́kọ́ lọ́wọ́ jẹ́ kí
0: kọ́
1: lọ́wọ́ jẹ́ kí
0: ọ̀rọ̀ tó bá ti kọ́ jẹ́ ọkùnrin là fi ń rìn
1: sọ́rí sọ́rọ́ àdúgbò ti wà bọ́ọ̀bá jẹ ẹ̀gẹ̀ kí ewo lè yan mọ́ jẹ ná bọ́yọ̀ bá jẹ ráìsì ọ̀jẹ̀ ráìsì funfun tí wọ́n bá ní ó sì jẹ kọ́bí ojú náà wọ́n sá ò jẹ ráìsì tán ńgbọ̀n bá ti jẹ ráìsì tán ó lè ṣẹ̀ṣẹ̀ wá mu ọbẹ̀
0: ó
1: mu ọbẹ̀
0: sí
1: torí ìgbà tó bá fi dé láti ilé tó bá fi jáde sí tasca
0: oúnjẹ ó ti
1: wọ́n ti pọ̀
0: kìrẹ́sì
1: ó ti pọ̀ rẹ̀ pọ̀ mọ́ bẹ̀ nù. Oh my my, ó di ẹ̀tọ́ na ayégún ọ̀lẹ́ yọ ọlọ́run lọ́mọ àbí bí ìgbà tẹ́ bá ń ṣe.
0: Ìbọn ti ń dabẹ̀.
1: Karòyìn. Ṣé Tesco tí wọ́n lò ní. Àbí wo àbí bí ìgbèyàn bá ń sọ̀ ní Èkó sáyégún. Èkó sí Ìbàdàn. Ọmọ iye ọdún.
0: Ìwọ lọ
1: dá.
0: Ìwọ lọ dá kíní ìlú Akásùfẹ̀ ló kọ òkun. Abagilé.
1: Lóòkù èmi àti ẹ̀ sọ́mọ̀ pé fámìlì kan náà lèmi àti ẹ̀.
0: Ẹyìn tó jẹ́ ìyàwó ààrẹ ilẹ̀ Nàìjíríà.
1: Bàrá bàrí
0: ọkùnrin. Inú ti wí pé kò sọ́mọ obìnrin kankan. Tó gbọ́dọ̀ pàdánù àti lọ sílé ẹ̀kọ́.
1: Ogè.
0: Látàrí pé kò wá ní nǹkan tí wọ́n fi ń kó. Ẹyìn àlejò oṣooṣù. Ìyàwó ààrẹ ní òun ó pèsè gbogbo ẹ̀. Tó jẹ́ wípé àwọn ọmọbìnrin ńlẹ̀ yìí wọ́n mọ̀ pé ẹnìkan bẹ tí ń jẹ́ olúrẹ̀mí Tinubu tó sì jẹ́ ìyàwó ààrẹ ńlẹ̀ yìí bó ni sókílẹ̀ àmì
1: ọ̀. Ṣé o tún ti fẹ́ mú mi sí?
0: Sókílẹ̀ àmì ọ̀.
1: Ọ̀dà ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu lọ́mọ̀ ti fi ọ̀rọ̀ síta o. Kí ni tí o fi síta? Ọyọ̀jú ọ̀rọ̀ síta wípé lórí yíyọwó ìrànwọ́ orí epo wípé kò sí ìgékajẹ lórí ìgbésí ọ̀hún o. Ṣùgbọ́n ó fi ọ̀rọ̀ léde ó ní àtúntò a máa mú ìrora dání ṣùgbọ́n ó ṣe pàtàkì. Ìwé ìròyìn Saturday Tribune òun ló mọ̀ ti ìròyìn ọ̀hún síta ọ̀dà o Àtíkù ń ló ti béèrè ọ̀rọ̀ wípé bẹ́ẹ̀ ti ṣe mú El-Rufai sí agodo àsìkò ti tó ẹ yọ̀ǹda rẹ̀ o kó tó di pé a ṣe pọ̀pọ̀ sìnṣin ọdún eléyìí tó ń bọ̀ ní iwájú wa yìí.
0: Ká tún mú un lápá bí Pàtẹ ni ló ti ṣàlàyé fún àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn tí wọ́n ní àjọ EFCC lọ́lọ́rèé. Wọ́n lọ rí halẹ̀ mọ́ wọn ìhalẹ̀ wọn á kọjá kà sí nǹkan o. Wọ́n ní ẹ padà sẹ́nu iṣẹ́ wọ́n lájọ EFCC ló ti ní ẹ má bínú nẹ́tíwọ́ọ̀kì lọ jáàmù papọ̀ ọ̀dọ̀ yín kọ́ la fẹ́ wá.
1: Ókè kó tó di pé a sáré lọ polówó ọjà. Ẹ tún gba eléyìí kẹyẹ wò wọn ni ẹgbẹ́ òṣèlú ADC ni wọ́n mọ̀ ti fi ọ̀rọ̀ léde o wípé ká tu ẹ̀sìn mẹ́ta papọ̀ kí ẹ wá máa sáré ìje wípé àwọn ẹ̀sìn wọ̀nyí wọn ó fi ẹ̀yìn Tinubu wọn ó fi janlẹ̀ torí pé bí àwọn bá ní káwọn jọ tẹ́ pẹpẹ rẹ̀ Tinubu kò lè dá wọn mú. Ẹgbẹ́ òṣèlú ADC ń lọ fọ́nu fatafata bẹ́ẹ̀. Ìwé ìròyìn Saturday Tribune on lo ti iroyin ohun ta be si re won ni fun ti ajo odun 2026 orilede Nigeria o je iroyin ti odun mo ninu won ni ani akosile awon eyan merin ti won gbe mimi
2: ni ilu kini
1: lohun ko lohun o saanu o ya
2: e ja lo seka ipolowo oja lohun ki bi nbo gbe oja lori ko wa kiri lo nbo ba ti eye ka ipolowo oja de ari gbogbo idan ti iroyin labale si laaro ojo ni elembe on
3: edoki iroyin
4: aya mi abeke olowo sibi ewo njije lasiko yi
5: olowo ri mi alani o sa mo pe mi abeke ade ki foro je wa sere
4: benti eri
5: asiko mazavita ti to
4: alani ore mi o de lo nje olokele mazavita ni yi

0: òkú olówó, ogún ọdún, òkú òtòsí oṣù mẹ́fà, òkú ọlọ́mọ àti ìṣetánni.
1: Lónìí ló pé ọdún 37 years tí bàbá wa pa Samuel Ọláníyì Ògúnkáyọdé ti láṣẹ ìjẹsà fi ayé òsì ẹ̀ṣẹ̀ yìí sílẹ̀. Bàbá onínú rere oníwà tútù bí àdàbà pa Samuel Ọláníyì Ògúnkáyọdé lótìtọ́ ni wípé o sùn láyé olùgbàlà ṣùgbọ́n gbogbo sẹ́ rẹ ń fọ̀n síbẹ̀ ojú rẹ dára bẹ́ẹ̀ ni ẹ̀yìn rẹ kò bàjẹ́. Pa Samuel Ọláníyì Ògúnkáyọdé ó fẹ́ràn gbogbo ọmọ rẹ̀ dé góńgó ìrántí ọdún 37 rẹ rèé bí àná gbogbo ọmọ ọmọ ọmọ ará ọ̀rẹ́ gbogbo ẹbí Ògúnkáyọdé lápapọ̀ títí láí láàmọ̀ sèrántí rẹ. Samuel Ọláníyì Ògúnkáyọdé ìwọ lọmọ ọjọ́ kan òjò tó borí ẹgbà ọ̀dá ọmọ Ìkémọdé Òró Ògúnṣe ọmọ Ṣàrò Òkìtàn tìlú Láṣẹ Ìjẹsà ọmọ Amúrere Bọ̀pọ̀nrí ẹ̀ ọmọ Òmúgbá Rọjà Fetíkólawálé Sunre o. Fọlákẹ́ Adéòtí àti Ajíbálá Ògúnkáyọdé ló ń kéde fún gbogbo ẹbí.
2: Ẹ káàbọ̀ padà, ẹ dọ́kí ìròyìn, ó ṣetán tí ó gbìnà yá. Ó yá ẹ̀jẹ̀ amù gẹ́gẹ́ bá ti ṣe fún yín ní àwọn kókó inú rẹ̀. Àkọ́kọ́ ètí wọ́n láǹfààní láti mú wà gẹ́gẹ́ bí òwe Yorùbá bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ léde o, wípé òkìlẹ̀ àkọ́bù kì í ráhùn ọbẹ̀. Òun náà ni mo nawọ́ gan láti inú ìwé ìròyìn Daily Post, èyí tí ó yanjú ọ̀rọ̀ síta pé àjọ olómìnira tó ń rí sí ètò ìdìbò nílẹ̀ yìí tá a mọ̀ sí Independent National Electoral Commission, ìyún àjọ INEC, ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ tí wọ́n sì fi òǹtẹ̀ lé wọ́n lù ú lóǹtẹ̀ pé àpapọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n forúkọ sílẹ̀ tí wọ́n jẹ́ 22 ni wọ́n ti fi ìwé ìjẹ́ ọmọ ẹgbẹ́ wọn, ìyún membership registers, ni wọ́n ti fi ṣọwọ́ sí àjọ olómìnira ọ̀hún ṣáájú ní ìbámu pẹ̀lú ìṣe ètò ìdìbò 2026 ìyún electoral act 2026. Nínú àtẹ̀jáde tó lù síta ní ọjọ́ ẹtì Friday tó sì ní ìbuwọ́lù Muhammad Kudu Haruna, ẹni tí í ṣe alága fún afíntónilétí àlàyé ìyún fún ìgbìmọ̀ tó ń rí sí afíntónilétí àlàyé tó ń ti ìlanilọ́yẹ̀ àwọn olùdìbò Information and Voter Education Committee. Wọ́n ní o àtẹ̀jáde ọ̀hún náà ni ó yọjú ọ̀rọ̀ síta o, wípé ṣáájú bí n ló yọjú ọ̀rọ̀ ọ̀hún síta ẹnu mi ago wípé ní ìbámu pẹ̀lú bí wọ́n ti ṣe fẹ́ gbèdéke ìfi ìwé ọ̀hún ṣọwọ́ bí wọ́n ti ṣe fẹ́ síwájú sí i, òun náà ni ó mú kí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú yìí ke wọ́n lè kójú òṣùwọ̀n àti fi ìwé ìforúkọsílẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ wọn ṣọwọ́. Wọ́n ní ìdí tí wọ́n fi fẹ àsìkò ọ̀hún lójú òun náà ló ní ṣe látàrí bí àwọn ẹgbẹ́ òṣèlú bí wọ́n ti ṣe kọminú lásìkò ìpàdé èyí tí wọ́n ṣe ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday lórí gbèdéke èyí tí wọ́n kọ́kọ́ fi léde tẹ́lẹ̀ èyí tí wọ́n jí odì mímọ̀ tó wà nínú àyẹ̀wò àtẹ ètò eléyìí tí ó ní ṣe pẹ̀lú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 ìyún revised timetable and schedule of activities for the 2027 general election. Wọ́n ní àtẹ̀jáde ọ̀hún lọ yọjú ọ̀rọ̀ síta pé inú àjọ olómìnira tó ń rí sí ètò ìdìbò nílẹ̀ yìí ló dùn láti jábọ̀ pé gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú òun náà ni wọ́n fi ìwé ìforúkọsílẹ̀ ọmọ ẹgbẹ́ ìyún membership registers ni wọ́n fi ṣọwọ́ ní ọjọ́ kẹjọ oṣù karùn-ún ọdún 2026 eléyìí tí ṣe pé gbèdéke tí wọ́n fún wọn ku ọjọ́ méjì kó tó tẹnubodò. Wọ́n ní àfikún nígbà tó ń ṣe àfọ̀mọ́ rẹ̀ lẹ́yìn ìjíròrò pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú àjọ náà ló fi àtẹ̀jáde oníròyìn síta ní ọjọ́ 25 oṣù kẹta ọdún 2026 eléyìí tó ní ṣe pẹ̀lú àyẹ̀wò gbèdéke ìyún revised deadline fún ìforúkọsílẹ̀ ọ̀hún ìyún tá a mọ̀ sí submission of party registers eléyìí tí ó yẹ kí wọ́n ṣe láti ọjọ́ 29 ọjọ́ 20 oṣù kẹrin sí ọjọ́ 10 oṣù karùn-ún ọdún 2026 nígbà tí wọ́n fi fẹ ọgbèdéke ọ̀hún lójú sí i. Nígbà tí wọ́n yọjú ọ̀rọ̀ síta ó ní àtúntò ọ̀hún ló wà ní ìbámu pẹ̀lú section 77 subsection 4 ti ìṣe ètò ìdìbò ọdún 2026 eléyìí tó sì jẹ́ wípé gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú òun náà ni wọ́n sì jọ̀hẹn sí ọ̀rọ̀ náà lẹ́yìn eléyìí tí wọ́n ti gbé ìgbésẹ̀ tó yẹ. Wọ́n ní àjọ náà ló ṣe àtúnyẹ̀ ìfarajìn rẹ̀ láti rí dájú pé ètò ìdìbò tí ó wáyé lórílẹ̀-èdè Nàìjíríà náà ni ó lọ nílànà àparò kan ò ga jù kan lọ bẹ́ẹ̀ sì rèé wọn ní gbóúnjẹ lẹ́nu ọmọ kan kí wọ́n fi bọ́ ọmọ míì tó sì jẹ́ pé gbogbo àwọn èèyàn tí wọ́n kójú òṣùwọ̀n láti dìbò tàbí kí wọ́n dìbò fún wọn náà ni wọ́n kópa nínú ètò ìdìbò ọ̀hún ìwé ìròyìn daily post òun ló kọ́ ó di ẹ̀dọ̀kí fún tààrọ̀ tèní.
3: Ẹgbẹ́ òṣèlú ti APC nípínlẹ̀ ti Rivers lọ́hùn-ún ni wọ́n ti ṣàlàyé wípé tó ẹni tó wà lórí àpèrè gẹ́gẹ́ bíi gómìnà gómìnà nípínlẹ̀ ọ̀hún Yun Fubara òun náà ni adarí ẹgbẹ́ òṣèlú ti APC nípínlẹ̀ náà ẹni tí ó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún Muka ni ó wí ọ̀rọ̀ ọ̀hún bóde ńlọ́wọ́ ń béèrè lọ́wọ́ aráàlú pé òun wíire àbóhun ò wíire bí wọ́n ló wíire nígbà tí ó ń pa bí ìyá bí dún ọ̀rọ̀ rẹ̀ ó ní inú ẹgbẹ́ òṣèlú ti APC ìgbìmọ̀ olùṣiṣẹ́ àpapọ̀ inú ẹgbẹ́ ọ̀hún nìkan ló ní àṣẹ àti ṣètò ìdìbò nípínlẹ̀ inú ẹgbẹ́ ọ̀hún nígbà tí ó tún sọ̀rọ̀ síwájú lákòókò tí ó ń kópa nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan nílé-iṣẹ́ ti móhùnmáwòrán ńlẹ̀ nàìjíríà lápá bí ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àkókò ti pọ̀ pọ̀ ṣìṣì ẹ̀ka ètò òṣèlú ńlá wàyé tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àhesọ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú gbọ́ yìí sọ yìí nkankan ni a bẹ̀rẹ̀ sí ní máa sọ káàkiri ó ní kí àwọn èèyàn yàgò gédégédé fún ìròyìn òfegè eléyìí tí ó lè dá họ̀wọ́ ò sílẹ̀ ó ní bẹ́ẹ̀ sì ni nínú ẹ̀ka ètò òṣèlú pàápàá jùlọ nínú ẹgbẹ́ òṣèlú ti APC nípínlẹ̀ ti Rivers ó ní gómìnà fún ìpínlẹ̀ ọ̀hún Siminala Ifubara òun ni ẹni tí ó jẹ́ adarí fún ẹgbẹ́ òṣèlú ti APC nípínlẹ̀ náà inú ọ̀rọ̀ tó tún tẹ̀síwájú ó ní níbàámu pẹ̀lú àlàyé àti àlàkalẹ̀ òfin tó gbé ẹgbẹ́ òṣèlú ti APC ró ó ní gómìnà kankan ò ní àṣẹ àti ṣètò ìdìbò lábẹ́lé inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún bí ó jẹ́ wípé àgbáríjọpọ̀ ìgbìmọ̀ tí olùṣiṣẹ́ àpapọ̀ nìkan ló ní àṣẹ àti àǹfààní láti ṣètò ìdìbò nínú ẹgbẹ́ òṣèlú náà à ń sọ nípa ètò ìdìbò ní abẹ́lé ìyún primaries ó ní àlàkalẹ̀ òfin àti ìlànà à á tẹ̀lé eléyìí tí ẹgbẹ́ òṣèlú ti Rivers ti ó ń tẹ̀lé ni wípé ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Rivers tó ń tẹ̀lé òun ni pé gómìnà láǹfààní àsọ pé àkókò báyìí nǹkan báyìí ṣùgbọ́n kò ní àṣẹ àti jọ̀bọ̀jọ̀bọ̀ rẹ̀ láti ṣètò ìdìbò lábẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú ti APC o.
2: ok inú fu àyàfu òun náà ni ó gbòde kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ àmọ́ kó tó di pé a gbé sí etí gbọ́yìn lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé lánàá òde yìí ọya ẹjẹ́ àpòlówó ọjà.
0: Kasa bẹ́ẹ̀yàn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto bala fíọ́ básíkọ̀ dà àbí sọ́wá dá ni àìrórunsùn ara títa ságun ságun kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá tẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá kórè ọ́ máa hóye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìsétọ̀ katalẹsẹ̀ wọn máa kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sìn yẹn kọ́ Aroma gbẹgbẹgbẹ aroma legun igbese kaman kia ni pataki kata de gbegbese ni kiakia keda wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gbalode nbe faye o lati ma bi arun sapa masi kan si toni toni aba etkia egbe le baba lam adesina gomina pile oyo tele ni felele nbadan eka le ise mo join lola complete iworo ri badan telephone 08033715988 08033715988 enter tajware lama toni toni

0: Kúrò díjọ́ Ìbàdàn. A Golden Jubilee la kórí ẹ̀. Ó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ Friday, May 15 ọdún yìí. Nílé ìwé wa ló díjọ́ Ìbàdàn tá a ti máa ṣẹ̀fẹ̀ lọ́lẹ̀ iná sólà yìí kanú ọgbà ilé ìwé. Tó bá wá di ọjọ́ Saturday, May 16 ọdún yìí, la máa ṣe Grand Finale ní Jogo Center Liberty Road Ìbàdàn. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀. Gbogbo olóko-olóko ọ̀tọ̀kùnrin jàkọ̀ jàǹkàn ló máa wà ńbẹ̀. Alága wa lọ́jọ́ yẹn ni Chief Barrister Suleiman Ajeniya Jewole, Ààrẹ Atúnṣe of Ìbàdàn Land, and President General Central Council of Ìbàdàn Indigenes. Gbogbo àwọn tá a jọ kẹ́kọ̀ọ́ jáde lọ́dún 1976, 50 years ago, ní Muslim Grammar School Odijo Ìbàdàn lájọ máa péjú pẹ́sẹ̀ ṣe lábẹ́ alága wa Alhaji Rashid Atanda, PRO, Mr. Lukman Balogun ló ń kéde. A ó máa retí yín o.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀líjà ni. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìṣẹ̀bẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
6: Ìrìnàjò Umrah láti ṣàlékún Imani. Kálíbà jèrè ayé jèrè àlìkìyàmọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé-iṣẹ́ Aljanna Travels fún gbogbo Mùsùlùmí tí kìí fi Umrah ṣeré láti wá bá a ṣe Umrah oṣù keje. Ta lọ ní July 21, ta padà ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ Umrah Maulud lẹ́fẹ́ bá wa ṣe, èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní Umrah December, èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road, Eleure Bus Stop, Ìbàdàn. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ni Aláwùmbáwá tò tó gúnrégé ní Aljanna Travels. Èyíkéyìí Umrah tẹ́ fẹ́ bá wa

0: tún jẹun wọn ni tí wọn sì ń wo góńgóri imú rẹ yìí wọn lẹ àsìkò tí wọn ń fi ìbọn tí wọn fi ń pitú ọwọ wọn òun náà ni ọlọkadà yìí ń lóde agbègbè náà wọn ní ìbọn ọkọ náà lẹjà wọn ni bẹẹ àwọn akọlù ni yìí ni wọn tẹ ẹ wájú láti jí ẹni tí ṣe àgá àgbà àwọn olùkọ tá a mọ sí principal ti community grammar school abilékọ rachel alamu wọn jí gbé wọn ní bẹẹ kẹdẹrẹ àwọn akẹkọọ márùnún míì wọn ni wọn tún jí àwọn náà gbé wọn ni ọpọlọpọ àwọn tí wọn jí olùkọ ni wọn jí wọn gbé wọn ní ẹwẹ gẹgẹ bí àwọn èèyàn ti ṣe ń yọjú ọrọ síta fún ìwé ìròyìn punch wọn ní agbègbè yìí ni wọn yọjú ọrọ síta o pé àwọn agbésùmọ̀mí yìí òun náà ni wọn ti yàrá akẹkọọ kan bọ sí yàrá akẹkọọ míì tí wọn sì ń wá iye àwọn akẹkọọ tí wọn fẹ gbé di bí wọn ti ṣe kó ìròyìn yìí jọ wọn àti ìmọ̀ǹka iye àwọn akẹkọọ eléyìí tí wọn jí gbé lásìkò ìgbà tí wọn fi ń to ìròyìn yìí papọ̀ ṣùgbọ́n jẹ́ ń tó dunni jọjọ pé láwọn àsìkò kan náà wọn sì kọlu ilé ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Ìgbìmọ̀ babalọ́jà pátápátá nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti la gbogbo ìkìlọ̀ fún àwọn
0: pé
1: igun méjìlá kan tí wọ́n ní wọ́n ti túká kí wọ́n yéé pera wọn ní apàṣẹ wàá mọ́ nínú ọjà tàbí yíká ohun tó ní í ṣe pẹ̀lú ọjà nípínlẹ̀ Ọ̀yọ́. Ìlàgógó ìkìlọ̀ náà lọ wáyé lẹ́yìn tí wọ́n ní ẹnìkan tó fira rẹ̀ pé babalọ́jà ti ọjà abódìjà Alhaji Smaila Jimọ̀ àti ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ abilékọ ọdún Ayọ̀ Danjúmọ̀ àtàwọn míì tí wọ́n ní wọ́n fi ìròyìn kan bọ́ ta lánàá òde yìí tí wọ́n sì buwọ́ lù ú kàṣàgbà. Wọ́n ní nígbà tí ìgbìmọ̀ ti babalọ́jà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣàlàyé ẹ̀ wọ́n ní àwọn igun méjìlá náà ni wọ́n ti túká tí agbára ò sì sí lọ́wọ́ wọn mọ́ láti ọdún 2024 tí ìgbìmọ̀ ọ̀hún ṣàlàyé wípé ẹnìkan ṣoṣo tí àwọn mọ̀ gẹ́gẹ́ bí adarí àwọn ọlọ́jà tó lókoòwò nípínlẹ̀ Ọ̀yọ́ òun ni aṣíwájú Yekin Abbas. Ìgbìmọ̀ náà ni wọ́n ṣàlàyé pé látìgbà tí Alhaji YK Abbas tó ti wọlé sọ gẹ́gẹ́ bí babalọ́jà general fún gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní ẹnìkan torúkọ rẹ̀ ń jẹ́ Alhaji Smaila Jimọ̀ àti ọdún Ayọ̀ Danjúmọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé gbẹ́rẹ́gi ìjàkáná pẹ̀lú gbọ́mísí omi òtò lórí ọ̀rọ̀ náà. Wọ́n ní ìgbìmọ̀ ti babalọ́jà àpapọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n wá ṣàlàyé wípé ẹnikẹ́ni tí bá ń fira rẹ̀ pé nǹkan tí ò jẹ́ ni kó tètè yàgò kúrò ńbẹ̀ bó ti jẹ́ wípé ẹjọ́ nísìnyí bẹ́ẹ̀ ńlé ẹjọ́ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti Alhaji S.A. Jimọ̀ ni wọ́n ní gbogbo ohun tí ń fira rẹ̀ pè lákòókò yìí ẹni ó tún dànù kì í ṣe pé òun lọ jẹ́ bẹ́ẹ̀ mọ́. Ẹni tí ó jẹ́ babalọ́jà general yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ni Alhaji YK Abbas nígbà tí gbìmọ̀ ọ̀hún ń tọ̀rọ̀ bóde tí wọ́n ṣàlàyé wọ́n ní ìròyìn tí àwọn ìgbìmọ̀ méjìlá tí wọ́n ti túká náà tí wọ́n ti bọ́ ta ńlọ jẹ́ eléyìí tí ò lẹ́sẹ̀ tí ò rí ẹsẹ̀ múlẹ̀ tó sì jẹ́ pé ìrọ́gbu ńlọ wà ńbẹ̀. ọ́fíìsì babalọ́jà general nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n wá rọ Alhaji S.A. Jimọ̀ kọ́ má ṣe jẹ́ kí abilékọ ọdún Ayọ̀ Danjúmọ̀ kó ti òun lọ́gbọ̀n pọ̀n pẹ̀lú àwọn ìwà tí wọ́n ti mọ arábìnrin ọ̀hún sí sẹ́yìn wípé bí ìgbà tí ìwà rẹ̀ ó nílò àti máa béèrè béèrè lọ́pọ̀lọpọ̀ pé ìwọ́ ṣe wá ṣe báyìí ìwọ́ ṣe wá ṣe báyìí. Ìgbìmọ̀ babalọ́jà in general wọ́n ṣe àfikún rẹ̀ wípé abilékọ ọdún Ayọ̀ Danjúmọ̀ ni kọ́ padà sí ìpínlẹ̀ bàbá rẹ̀ eléyìí tí ó ti kọ́ wá kó sì má jẹ́ kí ọ̀wọ́ òwú tàbí kí nǹkan kan kí ó ṣẹlẹ̀ nú ọjà torí pé ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo ọjà tí ń bẹ ní ìpínlẹ̀ yìí pátápátá ni ọjà ọjà tí ó ní àlàáfíà tí omi àlàáfíà bẹ̀ tó sì ń tòrò. Wọ́n ní àwọn ọ̀rọ̀ tó bọ́ ta láti ọ́fíìsì ti babalọ́jà in general ọ̀hún ni ó ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ti kéré ti kèrè àwọn olókoòwò àti àwọn ọlọ́jà nípínlẹ̀ Ọ̀yọ́ ìnìkan máa ṣiṣẹ́ wọn láì fòyà láì sì bẹ̀rù bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ọ̀hún ni ó tún jẹ́ wípé wọ́n gbé ìgbésẹ̀ láti jẹ́ kí wọ́n pe abilékọ ọdún ayọ̀ danjúmọ̀ sí ìpàdé àlàáfíà pé wá o já ṣe ìpàdé àlàáfíà wọ́n ni kò dáhùn wọ́n ni kò sọ pé òun tiẹ̀ fẹ́ jókòó báyìí pé kí ìpàdé àlàáfíà náà kí ó wá jẹ́ eléyìí tí ó sèsoore ìgbìmọ̀ ti bàbálọ́jà nípínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n nígbà tí wọ́n tún ṣe àbẹ̀wò sí àwọn igun méjèèje eléyìí tí wọ́n ní wọ́n ti wà níbi ìdàgbàsókè ọ̀tún pẹ̀lú ìjọba ti ìpínlẹ̀ tí wọ́n sì ń gbé ìgbésẹ̀ àti jẹ́ kí wọ́n pèsè àwọn nǹkan tí ọjà tó nílò fún àwọn ọlọ́jà àti àwọn olókoòwò wọ́n ní àlàyé ọ̀hún ni ìgbìmọ̀ ti bàbálọ́jà ni wọ́n wá ṣàlàyé wípé tó bàbálọ́jà in general ti ìpínlẹ̀ ọ̀yọ́ ti ń bẹ lóde báyìí bí ọkọ̀ noah ni ni wọ́n fi ṣe àpèjúwe rẹ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n sì ń ké sí gbogbo èèyàn tí ọ̀rọ̀ kàn pé tó ẹ máa bọ̀ sínú ọkọ̀ noah ẹ já ṣe ìpàdé àlàáfíà kí á sì jẹ́ kí gbogbo nǹkan eléyìí ti ń bẹ nílẹ̀ yìí kí ìdàgbàsókè ọ̀tún kọ́ máa dé bá ẹ̀lẹ́ o.
0: omi ìtún rèé eléyìí tó yọjú ọ̀rọ̀ síta o wípé inú fu àyà fún lọ́mọ̀gbòde kan láwùjọ káràkátà ní ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́jọ́bọ Thursday léyìí tó jẹ́ bí kẹ́hìndé ìròyìn tọ kàtán ọ̀hún wọ́n ní látàrí bí àwọn adarí tí wọ́n jẹ́ èèkàn nídìí káràkátà ìyún ọjà àti ẹgbẹ́lẹ́gbẹ́ tó ní ṣe pẹ̀lú káràkátà ní ìpínlẹ̀ ọ̀yọ́ bí wọ́n ti bọ́ sí gbàgede ìta wálíà tí wọ́n sì yọjú ọ̀rọ̀ síta wípé àwọn kọ́ o àgbékalẹ̀ ìgbìmọ̀ bàbálọ́jà in council eléyìí ti kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ káràkátà tó ń ti ìdókòwò ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìyún commissioner for trade and investment ọ̀gbẹ́ni adébísí adéníyì tó gbé kalẹ̀ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lásìkò àpérò ìròyìn àgbáyé eléyìí tó wáyé ní parliamentary building ní olú ilé ìjọba tó wà ní ìbàdàn wọ́n ní àwọn adarí wọ̀nyí ni wọ́n ṣe àpèjúwe ìgbìmọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí ò sì bá òfin mu rárárá wọ́n ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé ó kùnà láti ní àtìlẹ́yìn òfin wọ́n fàáké kọ́rí wípé special ìwọ rèé kò ṣeé ṣe kéèyàn ọmọ tó bíríkì lórí òfurufú olúwa ẹ fẹ́ kí bíríkì wó pa òun ni wọ́n wá sọ ọ́ wọ́n fè bó sí i wọ́n ní something cannot be placed on nothing a lè gbé nǹkan sórí n tí ò sí gẹ́gẹ́ bí àgbáríjọpọ̀ ẹgbẹ́ ọ̀hún bí wọ́n ti ṣe ń fi ọ̀rọ̀ síta tí wọ́n jẹ́ àwọn adarí ní ọjà market leaders nínú èyí tí a ti rí àwọn ìgbìmọ̀ ìṣàkóso ní ìpínlẹ̀ lẹ́kùn àti ní ìjọba ìbílẹ̀ wọ́n bu ẹnu àtẹ́ lu àgbékalẹ̀ bàbálọ́jà in council ọ̀hún eléyìí tí wọ́n lọ wáyé ní ọjọ́ kọkànlá oṣù karùn-ún ọdún 2026 lọ́fíìsì kọmíṣánná wọ́n di odi mímọ̀ wípé kìí ṣe ohun tó bófin mu o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbé ìgbìmọ̀ ń kalẹ̀ pé ìgbìmọ̀ kan eléyìí tí ó bófin mu eléyìí tí ó sì wà ńlẹ̀ òun náà ni èyí tó wà tí a mọ̀ sí Ọ̀yọ́ State Market Leaders Council pé léyìí gangan nìkan lọ bófin mu tó sì wà ńlẹ̀ báyìí tó sì ní àtìlẹ́yìn ṣe ẹ̀ka ìṣàkóso legislative edict eléyìí tó jẹ́ pé òun gangan ní ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba àti àwọn ẹgbẹ́ lọ́jà ìyún government and traders wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ bí irú ṣe ń báyìí wọ́n ní àwọn ẹgbẹ́ ọ̀hún àwọn adarí náà ni wọ́n jiyàn rẹ̀ tí wọ́n sì fìdí rẹ̀ gúnlẹ̀ síbì kan pé ipò bàbálọ́jà general ipò ìbú ọlá fún lásán mọ̀ ni pé a kàn fi dáni lọ́lá pé honorary post lásán ni kìí ṣe ipò eléyìí tí òfin tó fi lélẹ̀ tá a mọ̀ sí statutory institution wọ́n ní ebi ipò táwọn kan wò wípé kí láti fi mọ̀ pé ṣeun pọ̀ o ṣùgbọ́n ká fi mọ ṣeun èyí tá à ń bá wí òun gan la ṣe fi special kún ṣeun ti tiẹ̀ ebi ṣeun ni ṣeun jẹ́ pé wọ́n wá tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé ìjókòó òfin lórí ipò ti ọ́fíìsì bàbálọ́jà general ó sì ń bẹ́ ń wájú òfin tí ọ̀rọ̀ náà sì ń bẹ́ ń lé ẹjọ́ pé nítorí ìdí eléyìí pé kọ̀ wá yẹ́ o kí wọ́n wá gbé ìgbìmọ̀ míì kí wọ́n wá gbé kalẹ̀ pé a wá ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ míì nígbà tí ìkan sì ń bẹ́ ń lé ẹjọ́ tí wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ lórí rẹ̀ àbí kán wá ní afẹjú rẹ sí iwájú sí pé ìyàn òbófin mu wọn ní àgbáríjọpọ̀ ẹgbẹ́ ọ̀hún tá a mọ̀ sí coalition ni wọn yọjú ọ̀rọ̀ síta o wípé ìgbésẹ̀ tí wọ́n gbé yìí òun náà ni kò bá ìtakùn ìdarí àwọn lọ́jà ìyàn market leadership structure pé kò bá mu torí pé ìkan sì ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ níwọ̀n ìgbà tí kan sì ń bẹ ńlẹ̀ wọn ní bọ́ba kan ò bá wájà ìmí ò le jẹ ó ní ọ̀rọ̀ náà ń lọ́jẹ̀ wọ́n wá tẹ̀ wájú fẹsùn kàn wípé bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé ìṣàkóso ti babalọ́jà general eléyìí tó jẹ́ pé alhaji wike abbas ló léwájú rẹ̀ wọ́n ní ọ̀sán ìṣàkóso ọ̀hún gan kò so dídùn fún ẹgbẹ́ mu wọ́n ní kí ni tó mú wá ìyapa disunity náà ló mú wá wọ́n ní kí tún ni tó mú wá wọ́n ní rúkèrúdò òun náà ni tó mú wá bá ìtakùn ọjà ní ìpínlẹ̀ yìí àwọn adarí ọ̀hún ni wọ́n wá yọjú ọ̀rọ̀ síta lásìkò ìpàdé àwọn èèkàn eléyìí tó wáyé ní ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún 2026 wípé ńgbà náà lọ́hùn-ún ńlá wọn dìbò ìbò táwọn sì dì ní pé a ní ìgboyà mọ́ nínú wike abbas pé ìbò náà ìlànà alápòǹpọ̀ ìyún unanimous ó ní àwọn di ìbò náà tí àwọn sì ń béèrè pé sẹ́ ẹ yọ babalọ́jà wike abbas ẹ yọ kúrò ní ipò babalọ́jà general wọ́n ní àpérò oníròyìn ọ̀hún lọ́wọ́ wá sí òpin pẹ̀lú ìkìlọ̀ alágbára sí etí gbọ́ àjọ lájọ tọ́jẹ́ ti ìjọba àwọn lájọ tọ́jẹ́ ti orí adé ọ̀run lẹ̀kẹ̀ àti kó wá wípé tó fi mọ́ àwùjọ àwọn èèyàn general public pé ẹ dẹ̀yìn láti mọ́ bá alhaji wike abbas mọ́ ní nǹkan kan ṣe o ló kọ pé babalọ́jà ńlá fẹ́ bá sọ̀rọ̀ babalọ́jà ńlá fẹ́ bá sọ̀rọ̀ wọ́n ní ẹ mọ́ ṣe bẹ́ẹ̀ o wọ́n ní ńgbà wọn wá yẹ̀ wò pé àwọn wo ni wọ́n buwọ́pọ̀ ni wọ́n pawọ́pọ̀ buwọ́ lu àtẹ̀jáde ọ̀hún síta wọ́n ní lára wọn láti rí alhaji olóyè ẹsẹ̀ jimọ̀ abilékọ ọdúnọlá danjuma abilékọ olóyè chief missus inú o jt rahimi alhaji yisao kọlawọlé abilékọ olóyè chief missus ìtúnú labake patience lawal alhaji chief afusat adébíyí alhaji najim amọ̀lé aziz tó fi mọ́ saudatu owolabi ni wọ́n pawọ́pọ̀ buwọ́lu àtẹ̀jáde eléyìí tí wọ́n fi síta nínú èyí tí wọ́n ti ń fi ọ̀rọ̀ léde kọ̀ wá ní ju ibi lọ ti àwọ̀ ti òkòtó ti wa ti ọ́ ti mọ́ ta àtadé tá a mọ̀ ti bẹ́ẹ̀ padà wá sí ilé ẹ̀ mọ́ gbàgbé pé eré gbogbo tún di aago méje sí mẹ́jọ ọ̀la lórí ẹ̀dọ̀ kí ìròyìn àmọ́ aago mẹ́rin lèmi àti ńlá tún pàdé lórí ètò tá a mọ̀ sí àgbẹ̀ lọ́ba ọba làgbẹ̀ ẹ gbọ́ ti àyè àjẹjọ tá a ní kẹ́ lọ forúkọ sílẹ̀ yẹn àgbẹ̀ alágbàdo ṣe ẹ ti ṣe tòní ń kọ́ bó látúnṣe rìn ẹ ti ṣe.
1: ká tó máa lọ jẹ́ ń fàkókò yìí kí mrs ayọ̀adé tó lọ pẹ́ precious mrs ayọ̀adé precious tolulọpẹ kú ọjọ bí igba ọdún
0: kan àṣẹ ìsàmù ọdún
1: òjòjò oníṣòwò kọ má lè náà
0: kàí gàìgàì
1: kò lára ọtá lè
0: mọ pé láyìn délẹ
1: ẹyin tẹ ẹ sọ ọdún òní
0: tẹ ẹ tún ṣe mí
1: ṣọpọlọpọ sí
0: o àmì àdàmú
1: abilékọ ayáde precious tolulọpẹ happy birthday to you
0: ẹjọ
1: longer life and prosperity ẹjẹ ayé lọ.
0: akànjí ìkọyín rèé ẹyinjú olódùmarè tí ò ṣeé fi gígún okon joseph ajo kọ bí ẹni tí ń fẹ́ ná ndo ko temi
1: se wa ri be call the special one e se
0: o fi na njo giri osa si ina ve ji le to
2: la gelu efe jagaba gogo radio ma run one
3: safara oyin safara dani osai mo pe afara oyin lo tun ju gbogbo afara lo eleyi lo de fa fun le ise alpha travels limited ile ise to ti o gbon tarige ninu ka bani to were na lo si ile okere anfani nla leleyi fun iwo to ba fe lo si ile america lona rorun lai san owo kankan titi iwe irina visa yo fi jade ma bo tarata si ile ise ti ko ni jani kule alpha travels limited
4: ẹkú dédé wòyín bí gbogbo tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wà lásìkò yìí àkànṣe ètò eléyìí ti iléeṣẹ́ arifa travels limited ti onígbọ̀wọ́ ẹ̀ ó náà ni ó ń dé sí etí gbọ̀nyín báyìí so gẹgẹ bi eyo ba se ma npa lowo yi pe enu nikan bayi o na ni ati gbopon Raymond Adewale Adeyinka to je alase ati oludari Arifa Travels Limited eleyi to wa ni Oyerogun Shopping Complex opposite Gate 3 Adamasigba Fajui Road Ibadan won be nile agbara pelu mi lasiko yi edakun e ba nki awon ara ni
5: e ku dede wo yi o se dada la bayi emi ni ogbeni Raymond Adeyinka Adewale
4: edakun ile ise yin ari pe to rinan le nba won se nbe bo le se nse nbe o salaye ni won ba fawon yan
5: a nba won se eto rinan lo si ilu okere a nse ti Canada a nse le ti won mo si London ti ogbe won mo ni United Kingdom a tun se ti Schengen na won Europe a nse Australia ati be lo
4: se ti bi Dubai ni
5: a nse Dubai akọrin pe ero to nlo sibe ko dabi awon to nlo si ile Europe abi Canada abi America
4: awon anfani wo lo wa fun awon eyan to ma wa le ise yin pe ke ba won seto rina
5: anfani to wa fun won polopolopo koda gan ohun to mu wa ni akanse eto eta ni lọwọlọwọ ta nse bayi si ile America a n se yen lori pe a gba owo kankan lowo won eti a mo si zero deposit ki visa jade ke to sanwo e foju ri visa yin ke to sanwo kankan fun ile ise wa
4: nigbati visa ba wa jade tan gbo sowo goboi ko won pada san ba
5: won ma sanwo bo ko se goboi nitori pe gbogbo alamo bi ilu isere nitori bi ilu isere naa la se gbe akanse eto ati lo si ile America zero deposit sile baba ti se fun won won ma san die die
4: awon eto wo gan ni abi awon eyan wo ohun gangan ni eto rin te se lowo bayi lo wa fun
5: a ko se nti o wa fun a kan fun awon omo kekeke lati omo odun 12 wa sile ni ori ofe lati gba visa won lai sanwo
4: lai sanwo
5: kan kan jade ko so won nikan awon akande eyan na ta mo si left privileged people ton ba wa si odo wa a kan lo so visa fees won ni then ti visa ba jade won ni won lati san fun wa
4: won ni owo kankan lati san
5: a kan se na lati ri pe awa na contribute si orile ede wa
4: fun idagbasoke
5: orile
4: lati ran won yen lowo
5: lo rogbon gbe ti ri ba kankan
4: lo je ka ma se be
5: o ni je ka ma se
4: ta ba wa bi ni ta ba beere o todun melo te ti wa lenu ise igan
5: odun ni mi nse amonuko gbogbo àwọn tó ń ṣe travel agency ṣàṣàní tí ò mọ̀ mí wọ́n dẹ̀ mọ̀ mí ní ilẹ̀ nàìjíríà náà káàkiri káàkiri ohun tó bí ogún ọdún sẹ́yìn tá a ti bẹ̀rẹ̀ tá a bá ń káàkà ní mí ní
4: ogún ọdún sẹ́yìn
5: ogún ọdún sẹ́yìn ló
4: bá tó ti bá wa ní pé kẹ́ ẹ ṣe àkójọpọ̀ orúkọ àwọn tẹ́ ẹ ti ṣètò ìrìnà fún tí wọ́n ti lọ sílẹ̀ òkèèrè ní orílẹ̀-èdè America àti àwọn orílẹ̀-èdè tẹ́ ẹ ti dárúkọ yẹn wọ́n tó mélòó
5: òṣèkà
4: ọ̀dà fáǹfààní àwọn èèyàn tó bá tiẹ̀ wá fẹ́ pè yín fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ fi nọ́mbà yín ta.
5: Nọ́mbà iléeṣẹ́ wa ni 08032621
4: òní nọ́mbà yín kò jẹ́ bí o ṣe lóhun ó jẹ́ ìyẹn lórí àkànṣe ètò eléyìí ti iléeṣẹ́ Arifa Travels Limited tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ìyẹn eléyìí tó wà ní Oyerogun Shopping Complex ní opposite Gate 3 Adamasigba Fajui Road Ibadan fún ẹ̀yin tẹ̀ ń wá ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti ẹnu Mr. Raymond Adeyinka Adewale lórí ọ̀nà àti rìnrìn àjò lọ sí ilẹ̀ òkèèrè pẹ̀lú àwọn àlàyé tí wọ́n ti ṣe ẹ lè pè wọ́n sí orí nọ́mbà yìí 08038262191 ẹ sì tún lè kàn sí iléeṣẹ́ wọn tó wà ní Oyerogun Shopping Complex opposite Gate 3 Adamasigba Fajui Road Ibadan ẹ ṣe púpọ̀.
3: Gbọ́n safara òyìn safara tani ọ̀sà ìmọ̀ wípé afárá òyìn ló tún ju gbogbo afárá lọ. Eléyìí ló dé fà fún iléeṣẹ́ Alpha Travels Limited. Iléeṣẹ́ tó jẹ́ ògbóǹtarìgì nínú kábánitòwé ìrìnà lọ sílé òkèèrè. Àǹfààní ńlá leléyìí fún ìwọ tó bá fẹ́ lọ sí ilẹ̀ Amẹ́ríkà lọ́nà ìrọ̀rùn láì san owó kankan títí tí ìwé ìrìnà visa yóò fi jáde. Máa bọ̀ tààràtà sí iléeṣẹ́ tí kò ní jáni kulẹ̀ Alpha Travels Limited.
2: La la la la gelu FM, Jagaba Gbogbo Radio.

pẹ̀rẹ̀ o ẹgbẹ́ mọ́gàjí ilẹ̀ ìbàdàn ẹ̀ka ìbàdàn north west lábẹ́ alága ọ̀nàrẹ́bù ẹ̀sọ́ àkànbí àkànlábí mọ́gàjí ilé ládi méjì kí mọ́gàjí abdulateef adétòkunbọ̀ ìbíkúnlé ààrẹ àgọ́ balógun tilẹ̀ ìbàdàn àti gbogbo ọmọ bíbí ilé balógun ìbíkúnlé fún ti ayẹyẹ ọdún kọkànlélọ́gọ́jọ 161 years ti balógun ogunbíyí ìbíkúnlé jáde láyé tí ó wáyé ní saturday 16/5/2026 nílé balógun ìbíkúnlé ayẹyẹ ìbàdàn ilé balógun ìbíkúnlé kò ní bàjẹ́ o olùkéde ẹgbẹ́ mọ́gàjí ilẹ̀ ìbàdàn ẹ̀ka ìbàdàn north west.

ọjọ́ ló máa ń pẹ́ ìpàdé kì í jìnà ẹ kú ojú máa láyọ̀ ẹ kú ọ̀yẹ̀ tó tún là pérégede káàkiri àgbáyé tọwọ́ já àkànni lágelu fm òkè tó ga jòkè tó ń fẹ́ dé lóòrọ̀ òní àwa ti ju àná lọ ọ̀làjù wa lọ ìjà àgbàlá wa tòní ń jà torí kò sí ọ̀mọ̀ràn kan tí mo yóò gbé nù kara wọn tó lè mọ tí ó ṣẹlẹ̀ látàárọ̀ ta ló fi lẹ́ àwa ń tọrọ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ aláwòrán bí ọba tẹ́nilẹ́gẹ́lẹ́gẹ́ ṣàgbéjì ara pé kó jẹ́ àjò ní ká sì ju ọ̀la lọ ká pẹ́ láyé ká pọ̀ láàrọ̀ ẹ kú ojúmọ́ o ẹ káàbọ̀ síkà ètò yín ètò wa bó ṣe ń lọ ní ìkànnì lágelu fm òkè tó ga jòkè nìbàdàn ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ lákẹ̀tẹ̀ fẹ̀sítẹ̀ tí ń gbọ́ wa mo kí to lórí tẹlẹ́mù tọ́ba tí ìjòyè mo ṣe yín pẹ̀lẹ́ gbogbo ẹ̀yìn ìkàn ìkànlú ìṣọkùnrin ìṣobìnrin lọ́mọdé lágbàlagbà mo wárí fún yín o pé ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ lákọ̀tún ètò yín ètò wa bó ṣe ń lọ gorí àgbàgbé ètò òṣèlú lẹ́tọ̀ bó ṣe ń lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ àmọ́ ìràwọ̀ ọ̀sán tó àpérò fún ọmọ irin wo kòṣòro kòṣòro àwọn yorùbá bọ̀ wọ́n pé mọ̀lẹ̀ ìfìlà mọ̀lẹ́ ó kù pẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò nàìjíríà ó ti di ìràwọ̀ ọ̀sán tó sì tú àpérò fún ọmọ irin wo ó tọ́ kí á pàrọ̀ ká pe ọ̀dọ̀fin káwọn tó jẹ́ adarí kí wọ́n sunru mẹ́ta tí àwọn àgbà sùn láti wá ojútùú gbé tán sí ìpèníjà ètò ààbò nàìjíríà nítorí wípé ọ̀rọ̀ ọ̀hún ti fẹ́ di mọ̀kànmọ̀kàn tó yè mọ́kàn wọ́n ní oyè tó bá kan ará wó kò ní pẹ́ tí ó fi kara ẹdẹ lánàá òde yìí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹfà 2020 oṣù karùn 2025 2026 jàre ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn 2026 lánàá friday ariwo ta ẹ̀sùn ìjínigbé tuntun wáyé ní ilé ẹ̀kọ́ àwọn ilé ẹ̀kọ́ tó wà ní ìjọba àbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀yọ́ ń bí àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá fi ta ó jẹ́ odi mímọ̀ wípé ìwádìí táwọn ṣe ó fi hàn pé ọ̀kadà ni àwọn oníkúpani ẹ̀dá àwọn agbébọn náà ni wọ́n gbé lọ sí àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n kọlù léta tri baptist nursery and primary school tó wà ní yàwótà bákan náà ni wọ́n kọlu la primary school èsì èlè wọ́n gbé àwọn akẹ́kọ̀ọ́ kan bẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama wọ́n pé wọ́n tún gbé àwọn òṣìṣẹ́ ń bẹ̀ tó jẹ́ olùkọ́ tẹ mọ igbákejì ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà vice principal abilékọ alamu fọláwẹ̀ wọ́n ṣàfọ̀mọ́ pé lákòókò tí wọ́n ń kóró yìí jọ o pé kò sí akẹ́kọ̀ọ́ kankan létí àwọn agbébọn yìí gbẹ̀mí ẹ̀ tí wọ́n pa ṣùgbọ́n tó bani lọ́kàn jẹ́ ni wípé assistant headmaster tó kọ rẹ̀ ń jẹ́ mr adéṣiyan wọ́n gbẹ̀mí ẹ̀ níbi ìkọlù náà wọ́n pe ọlọ́kadà kan tí òun náà ń gbégbésẹ̀ láti lagídí mọ́ ọ lọ́wọ́ nítorí pé wọ́n fẹ́ gba ọ̀kadà ẹ̀
won yibon pa o je isele to gba omije loju eni peru e le sele ni ipinle oyo mo ba eni to je agbenuso ile ise olopa ni ipinle oyo soro dsp ayanlade olayinka leti o je pe asiko ta n soro na ibudo tisele tisele ni won wa ipe eje egun le awon atejade ta ti fita yen ni ojia lori ofi ati ba soro taratara lori eto bo se nlo laaro ni sugba o ye ki ayin ile ise olopa logo enu tori pe yin yin ni keni o le se mi nipase commissioner Abimbola Ayodeji Olugbenga pe won gbegbese kan monkia ana moju ara won debe be ba lo sori facebook wa e ri ko mogun iko olopa jare le ti won du wa mu wa mu ngba won lo si ibe te ba lo wo lori facebook lagelu 96.7 fm oke to gajoke ni badan le ti ngbo wa temi tayo ye ladun aboro lo ko mi oro jiji awon akeko gbe ni nigeria ta ba ni ka wo latin wa afẹ le pe 2014 o ni ara otoru e bere lawujo wa ni nigeria ipinle bonu on lo ti bere pelu jiji awon akeko chibok gbe lohun bi mo ba si awon akeko ti won gbe ngba na to bi irinwo 400 leyin igba ye won lo si dapchi won tun gbe awon akeko na ti won to bi 300 bo se nsun bo ri ni odun ta wa won ti gbe awon akeko ni ipinle Kwara o ti nsun re o o de ipinle Oyo nitori wi pe oni paale kini paale keji bi oju o ba fo o le di rabaraba o ni oro to wa nile yi oro iji ni gbe iyen ni awon ile eko oro eto abo o ti dabi n ta n fa bi eni gbagba oti opo awon gomina won bere fun idasile olopa ipinle ijoba apapo lati pase ile ise are be ba gbagbe lasiko itunu awe to koja lasiko ti awe n lo lowo gan awon ti won ji asofin joko jeun isinu papo pelu are ibe ni are gan ti pan lase pe kan lo re pese atofin iyi ti yo le se agbekale olopa ipinle iyen legal framework le ti eto abo nigeria ofim damuse si nibi ta wa bade yi nile ibadan ti solulu ipinle oyo be ba foye gbe n to nlo ninu odun ta wa ni ijoba abile oluyole awon ajinigbe won ji awon agbe onikoko gbe iyen ni ijoba abile oluyole looto latari aisimi aika are ile ise olopa iko amotekun awon ode ibile won du la awon eyan ti won ji gbe iyen ni ile eko ti won ti nko nipa nkan ogbin to je mo koko to wa nijoba abile oluyole o tumo si pe akoko yi agbodo wa ogbon alumokan yi lati daabobo awon ile eko awon ile ise to je ti ijoba ati awon ibudo kanrin kanrin lawujo wa alaga ajo subeb ni ipinle Oyo soro kini won wi eje apolowo oja na nigba ta ba de leka ipolowo oja wa eto yin eto wa bo se lo kan ni yi o nte si waju temi tayo oye ladun aboro in lo ko mi awon to je onwoye awujo ati jo wa lori eto comrade Alaba Adebisi comrade Gbenga Agoyi comrade Amola Akanbi ajo wa lori eto laaro eni eku ojuma alayo nbe won o e seun te ngbo wa lagiliwa fa

0: gbogbo ẹlẹgbẹjẹgbẹ tó fẹ ma sọ fóde àríyá
1: tààràtà moriwo pastor shop
0: ní gbagi
1: pastor shop
0: alásọra yìí wọ̀nyí
1: mú yìí lò yìí
0: bí ẹyọ kín
1: pastor shop
0: abida corporate services limited
1: báwo ló ṣe fẹ́ sí
0: senator materials
1: cashmere
0: german wool
1: damask materials
0: swiss lace
1: swiss cord
0: guinea brocade
1: swiss foil
0: transas materials
1: italian swiss wool
0: voile and organza materials
1: gbogbo ìlú jìlú kárí south west ń lọ ma pastor shop
0: kálukú ló lóko tiẹ̀
1: tó sì lóko léṣẹ́ tiẹ̀ lábẹ́ ìjọba
0: aláwo ma ti ń pèrò sọ́fíìsì rẹ̀ lórúkọ pastor shop ní gbagi tuntun
1: má fẹ́ rúgbàbù kún kọ̀ da
0: èyàn ní bàrà náà ẹ bèrè ọ̀nà dé pastor shop
1: kẹ́ ẹ tó raṣọ
0: kẹ́ ẹ sì rí dájú pé
1: signboard wa wà níbẹ̀ gbagbagbangba
0: gbàngàn ọjà ńlá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀
1: ńlọkún fọ́fọ́ fasọ
0: takoro wọ̀ yìí tó bá wù ọ́
1: ó má sọ̀rọ̀ ní pastor shop
0: ní nọmba sí 136 128 and 140
1: green block
0: pastor shop gbagi tuntun
1: ẹ nọmba bọ́ raṣọ
0: 08034756248
1: àti 08052023076
0: ní pastor shop
1: raṣọ
0: sanwó ẹ
1: gbé nǹkan ẹ
0: ọlọ́run tá a fi ṣe gbẹ́kẹ̀lé
1: àìtà ìwò wọ́mọ́jà
0: ló mú wa gòkè àgbà.
2: Olóore lọ kò má pọn mi ò kẹrù tòdò olóore lọ.
3: Òkú olówó òkú ọdún òkú òtòsí oṣù mẹ́fà òkú ọlọ́mọ àti ètétánì.
4: Lónìí ló pe ọdún mẹ́tàdínlógójì 37 years tí bàbá wa pa Samuel Ọláníyì Ògúnkáyẹdé ti láṣẹ ìjẹsà fi ayé òsì ẹ̀ṣẹ̀ yìí sílẹ̀. Bàbá onínú rere oníwà tútù bí àdàbà pa Samuel Ọláníyì Ògúnkáyẹdé lótìtọ́ ni wípé o sùn láyé olùgbàlà ṣùgbọ́n gbogbo sẹ́rẹ̀ ń fọ̀n síbẹ̀ ojú rẹ dára bẹ́ẹ̀ ni ẹ̀yìn rẹ kò bàjẹ́. Pa Samuel Ọláníyì Ògúnkáyẹdé ó fẹ́ràn gbogbo ọmọ rẹ̀ dé góńgó ìrántí ọdún mẹ́tàdínlógójì rẹ rèé bí àná gbogbo ọmọ ọmọ ọmọ ará ọ̀rẹ́ gbogbo ẹbí Ògúnkáyẹdé lápapọ̀ títí láí láàmọ̀ sèrántí rẹ. Samuel Ọláníyì Ògúnkáyẹdé ìwọ lọmọ ọjọ́ kan òjò tó borí ẹgbà ọ̀dá ọmọ ìkémọdé òró ògùnṣe ọmọ ṣàrò òkìtàn tìlú láṣẹ ìjẹsà ọmọ amúrere bọ̀pọ̀nrí ẹ ọmọ òmúgbá lọjà fetíkóláwọlé sunre o.
5: Fọlákẹ́ Adéòtí àti Ajíbọ́lá Ògúnkáyẹdé ló ń kéde fún gbogbo ẹbí.
6: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
7: Ẹyin tèmi báwo ni o ṣe wà.
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
10: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
6: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 08071124000 08071124000.
6: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
12: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
13: S-E-L-A-R-R-I-E.
12: Sálárì. Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
14: T-U-R-M-E-R-I-C turmeric.
12: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
15: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

gbàdúrà wa tá jọlọ nínú ìrìn àjò àwẹ àdọrùn ọjọ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rì tá a pàkó rí ẹni ìjókòó mi ààyè mi my seat and my space olúwa tí wọ́n wòlíì rẹ̀ wòlíì tèmi tó pa ẹ̀jẹ̀ yéṣu láti fi ìpàdé àdúrà yìí gbà padà gbogbo kan tí ayé gbà bùjókòó wọn ààyè wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní friday may 29 ọdún yìí tẹ́ bá ti dé public filling station ní wọ́ọ̀rọ̀dù

0: kìlọ́ tọwọ́ wòlí. Ẹkùnrin rí àlàyé nọ́mbà yìí ni kẹ́gbẹ́ 09021202427. Ọlọ́run kankan retí rẹ jájọ pàdé níbẹ̀.
1: Wájú FM 96.7.
2: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: ẹ ṣe tẹ ń gbọ́ wa yíká àgbáyé ètò yín ètò wa bó ṣe ń lọ tẹ iwájú ìkànnì lágelu fm òkè tó ga jókè ó ní ẹ̀ ń gbọ́ lọ́wọ́ báyìí bẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ lọ gbójú wa live and direct lórí facebook pẹ̀lú lágelu 96.7 fm òkè tó ga jókè ńbàdàn ibi abaroko ti si ibẹ ni a fa bọ si ọrọ ijinigbe ikọlu si ile ẹkọ to waye ni ijọba ibile orire lawọn ile ẹkọ mẹta lasiko kan na lana ode yi o la fi nside eto bo se nlo fun to ro yi comrade araba adebisi ẹkọ ojumẹ ki awọn to ngbo wale
1: pe aku ojumo mo de ki gbogbo awon ta jo wa ninu kuru aku isimi eni isimi alaye ololuwa je ko je fun wa a ri ti wa se o la se le
0: do komre gbe nga go yi
2: mo ki gbogbo eyan ara le o ajinde aro ma je o mo si ki atokun ati gbogbo awon ta jo wa nibi
3: aku ojumo gbogbo mo nigeria lapapo papa julo mo nibi ipinle oyo be la de fin ki awon lolufe wa pe aku adupe lowo won fun gbogbo igba se se darapo mo wa
0: se se on ti wa lori eto laaro yi oro ijinigbe to sele lana oro ijinigbe yi ki se akoko e
1: nbe
0: ni nigeria e ti o si wa je pabambari e ti o fi o je ki nwo pe o to nkan ti eyan menu ba lori eto ni pe o dabi e pe awon agbeban ajinigbe fe doju so awon ile eko to je ti ijoba lati mo gbe awon akeko te ba si wo oro eto abo wa oro ajinigbe oro awon agbesumo mi o je ile ti a ti n pariwo lori e fun ojo pipe sugbe je awo kini ona abayo nitori pe ita lati n guru e tele lawon ipinle mi ṣùgbọ́n dàbí epo ti ń súnmọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ tó ló ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ wa ń bì kí ni tí ó jẹ́ ọ̀nà àbáyọ ìgbésẹ̀ wo ló yẹ kí ìjọba ó gbé àwọn aráàlú ń kọ́.
1: ẹ ṣe atọ́kùn mo kí gbogbo ara lé lẹ́ẹ̀kan sí tí a bá ní ká wo ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò a rí pé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò ó dàbí ìgbà tẹ́ pé ẹgbìnrin ọ̀tẹ̀ ní bá ṣe ń pà kan ni ìkan ń wú tí àbágbàgbé ní last year ó dàbí pé january náà ni àwọn darandaran náà ya lu hostel lautech tí wọ́n ṣe àwọn ọmọ ilé ẹ̀kọ́ ńbẹ yẹn tán ṣe mọ́ báṣubàṣu àtúrò gbọ́ pé èèyàn méjì ni ó pàdánù ẹ̀mí wọn nínú ìkọlù yẹn inú ọdún yìí lásán mi ìwà mọ nǹkan tí àwọn agbésùnmọ̀ mi rí ní local government à ń pè ní oríire ó ti di ẹlẹ́ẹ̀kejì báyìí tá a bá gbàgbé ní january náà nu ọdún yìí náà ni àwọn márùn ní old national park ni àwọn agbésùnmọ̀ mi kọlù wọn tí wọ́n dẹ̀ pa wọ́n àti ó jẹ́ nǹkan tí ó jẹ́ pé a dúpẹ́ fọ́lọ́n pé wọ́n padà rí wọn mú tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ bó tiẹ̀ jẹ́ pé nǹkan tó dùn yàn jù kò sí pé owó kan wọ̀ ti ẹ̀mí èèyàn torí fámìlì tó kàn ni wọ́n mọ nǹkan tó bọ́ lára wọn a padà gbọ́ pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fún ẹbí ènìyàn kọ̀ọ̀kan ní 5 million naira bó tiẹ̀ jẹ́ pé kò tó kò sí owó tí kò tó ra ẹ̀mí so oni ti tá a bá dẹ̀ tún wá gbàgbé náà ní ogun makin náà ní ọ̀yọ́ state náà ni o ni wọ́n pọlọ́pàá kan tán jí ara indian kan gbé kó tó di pé ti tàná ẹ̀ tó ṣẹlẹ̀ tí ó dẹ̀ mú omijé wá sí ojú èèyàn ìyẹn ń pè fún pé o n pe fun apero o n pe fun kijoba gbogbo awon eleto abo ni ipinle Oyo ki won pada se drawing board ori eto yi ati so lopolopo gba po oro to ni se pelu oro eto
0: abo
1: abo abudo mu pelu bo se ye ka mu ni ko se nkan ti a fe fi ta abudo ma fi owo ran lati ma mu kidney de ta fi so be ni pe aso na lori eto yi pe oke ogun ti won ti di ni lithium nkan alumoni to je pe ko si nkan phone ni computer ni ko si nkan ta lo fun gbogbo side irawo nkan kan ni oke ogun ti olodun ni ki won ni nkan alumoni gbogbo nkan ti
0: fiki
1: e be ni gbogbo nkan ti awon agbesunmo mi pelu awon ti ara won obaye je kan na lati mi fe daruko awon ilu tan ti wa lati awon ilu oke to je pe awon ni supply awon agbesunmo mi pelu weapons ti awon de nwa nkan awon alumoni in exchange orisirisi lati ri bo se nsele ni Zamfara atawon lumi long na lo tun ti fe bere yi a de nsoro Kwara State bi odun kan odun meji seyin odun meta seyin Kwara State ori bayi iru nkan to nsele die die mo ranti bi odun bi mefa seyin won pelu kan ni oru ago ni Kwara State mo wa lara awon to tele general kan lo sibe tori wo awon gbesunmo mi awon ta npe ni awon Fulani daran daran won le baale ilu yen won le kuro tan patapata ni oru ago be ni a wa lara awon ti won lo si a se wa petu si won dokan ta yanju awo yen mi fe so awon igbese mi tori ko se so lori afefe ta gbe ti eni yen fi pada te ba si debe na leni te ba e ka awon Fulani e fe le ka bi mewa ke to le ka awon mo ilu gan marun ibi tan po de nbe so on tumo si pe ko se nkan ti o se nsele bo tori pe opopolopo awon to won wa ni in charge security awon gomina ni in to ye kan fi security bo tan gba to won gba to ye kan fi se won fi se because they bad ni ka wo dada okay sure okay ba se nkigbe bo se nkigbe na Kwara State ngba ko to wa di pe nkan to ti wa di pe ko apara ijoba o ka mo ijoba ipinle Oyo under governor Seyi Makinde won gbudo je ki Oyo State di another Kwara State too. Won gbudo gbe igbese oro pe ewo oro pe a fe ra kina npe aeroplane ti emi personally so ngba yen pe oro aeroplane ko ni nkan ta need at this particular moment awon drones wa ta le lo

0: tuntun tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Ilẹ̀yà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Ilẹ̀yà nínú oṣù mẹ́ yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Ká ṣe fún un lórí ire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Ilẹ̀yà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Ilé-yá ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ilé-yà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier? Mo ti Cashier.
1: Àlàyé lọ̀rọ̀ ó yá ká sọ kó yẹra wa yékè. Níwọ̀n ìgbà táwọn adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti pàṣẹ pé ìlànà ìdìbò abẹ́nú gbangba làṣà ta láò fífa gbogbo olùdíje kalẹ̀ pàápàá ní Akinyẹlé Lagelu Federal Constituency. Èyí ni Honorable Sulaiman Abdulhamidu Salawu Ajibade fi ń sọ yanya sétí gbogbo adarí àtọmọ ẹgbẹ́ òṣèlú APC lẹ́kùn ìdìbò àpapọ̀ Akinyẹlé àti Lagelu pé òun ò juwọ́ sílẹ̀ tàbí step down fún ẹnikẹ́ni nínú àwọn táwọn jọ fìfẹ́ hàn láti díje lẹ́kùn ìdìbò náà. Honorable Sulaiman Abdulhamidu Salawu Ajibade wa n sọ di mímọ̀ pé Akinyẹlé ló kàn láti fa olùdíje kalẹ̀ báyìí. Ìdí ni pé Lagelu ló wà ńbẹ̀ lásìkò yóò. Ó wá pè fún àtìlẹyìn gbogbo ọmọ ẹgbẹ́ APC Lakinyẹlé àti Lagelu lásìkò ìdìbò abẹ́nu APC tí wọ́n fi gbé olùdíje tí ó sojú ẹkùn ìdìbò Akinyẹlé àti Lagelu nílé aṣòfin àgbà kejì House of Representatives kalẹ̀. Àwa ló kàn APC Progress.

0: Shapolo.
1: Kai kai kai akara wo palu kapa e kogiri
2: Dr. Wenger pelu Jason lo kapa akara ole
1: ko ye karau ma fa jo bi ojo aro seyin ni Dr. Wenger lura ekun oko oke ara le adurugbo e
2: lo Dr. Wenger pelu Jason
1: kaju e o tun ma nsise agbara fun okunrin kara ole koko o da fun obirin ko se abi amu e ni rorun pelu ase ati onti ajo Nafdac ni se Jesse Pharmaceutical Company Limited lo se o fi alagbata kaakiri Nigeria e pe 0806 646 6115.
0: Dr. Wenger la fe smell smell si le ron ron. Dr. Wenger idon ko si rin di gbe body ni le ma shapolo.
2: Dr. Wenger pelu Jason idon gangan.
3: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
4: S E L E R I E
3: salary ah boda mi espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
5: T U R M E R I C turmeric
3: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
6: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
7: Maulaya
3: Ìrìn àjò umra láti ṣàlékún Imani kálẹ̀bá jẹ́ ayéjìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje tá lọ ní July 21 tá padà ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umra maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umra December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ní aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels ìrọ̀rùn ni visa umra pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ.
8: Ohun agbábọ́ọ̀lù ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ìlú ayọ̀ àti fèrè. Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
9: Leandro Trossard attacked in by Bukayo Saka, history makers.
8: Ní ìhà kejì àwọn defending champions lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or Ousmane Dembélé.
9: Dembélé!
8: Àṣekágbá UEFA Champions League ti gbogbo ayé ń retí rèé o láti ìlú Budapest ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbangba nílùú Ìbàdàn Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹfẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ́. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM ìyẹn ní MOF 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026 All Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn.

0: ojúṣe ẹgbẹ́ òṣèlú ni láti fa olùdíje tó dáńtọ́ kalẹ̀ kí lọ síwájú lè báwùjọ wa. Ìdí pàtàkì táwọn olóṣèlú kì í fi gbádùn àwọn tó dipò òṣèlú mú ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú a máa gbàgbé àti máa ṣe bọ̀ àwọn olùdíje lásìkò tó máa fẹ́ mú ọmọ yìí tí ó ṣojú wọn. Ẹ̀wẹ̀ àti máa ṣe bọ̀ ọmọnìyàn ní ṣàfihàn ohun tẹ́ dóògbé sí lọ́jọ́ iwájú. Ẹ̀jẹ̀ á pàdé ọ̀rẹ́ dà kí yóò dà túgún kọ́ bí ó dà tún ṣe. Ẹni tó ṣe fọkàn tán ni ọ̀mọ̀wé Fọlákin Ọ̀ṣun oníwà ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ní ìrírí ẹlẹ́yinjú àánú sì ni pẹ̀lú. Ọ̀mọ̀wé Fọlákin Ọ̀ṣun wá ran gbogbo ẹ̀yin àgbà ẹgbẹ́ àti ọmọ ẹgbẹ́ òṣèlú APC níjọba àbílẹ̀ Ìbàdàn North East South East Federal Constituency láti gbárùkù tí òun láti lè gba tíkẹ́ẹ̀tì àti díje sójú ẹkùn òdìbò rẹ̀ Ìbàdàn North East South East Federal Constituency ní ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ kejì Làbújá. Ẹ ṣàtìlẹ́yìn fún ọ̀mọ̀wé Fọlákin Ọ̀ṣun gẹ́gẹ́ bí ẹni tí gbogbo ẹgbẹ́ ń fà kalẹ̀ bí olùdíje lẹ́kùn òdìbò Ìbàdàn North East South East Federal Constituency láti sojú wa lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC. Ọmọake gbà síbẹ̀ ọmọake ìfọkànbalẹ̀.
1: Olóore lọ kò máa pọn mi ò kẹrù tòdò olóore lọ.
2: Òkú olówó ogún ọdún òkú òtòṣì oṣù mẹ́fà òkú ọlọ́mọ àti ètétán ni.
3: Lónìí ló pé ọdún mẹ́tàdínlógójì 37 years tí bàbá wa pa Samuel Ọláníyì Ògúnkáyẹdé ti láṣẹ ìjẹsà fi ayé òsì ẹ̀ṣẹ̀ yìí sílẹ̀. Bàbá onínú rere oníwà tútù bí àdàbà pa Samuel Ọláníyì Ògúnkáyẹdé lótìtọ́ ni wípé o sùn láyé olùgbàlà ṣùgbọ́n gbogbo sẹ́rẹ̀ ń fọ̀n síbẹ̀ ojú rẹ̀ dára bẹ́ẹ̀ ni ẹ̀yìn rẹ̀ kò bàjẹ́. Pa Samuel Ọláníyì Ògúnkáyẹdé ó fẹ́ràn gbogbo ọmọ rẹ̀ dé góńgó. Ìrántí ọdún mẹ́tàdínlógójì rẹ̀ rèé bí àná gbogbo ọmọ ọmọ ọmọ ará ọ̀rẹ́ gbogbo ẹbí Ògúnkáyẹdé lápapọ̀ títí láí láàmọ̀ sèrántí rẹ̀. Samuel Ọláníyì Ògúnkáyẹdé ìwọ lọmọ ọjọ́ kan òjò tó borí ẹgbàá ọ̀dá ọmọ Ìkémọdé Òró Ògúnṣe ọmọ Ṣàrò Òkìtàn tìlú Láṣẹ Ìjẹsà ọmọ Amúrere Bọ̀pọ̀nrí ẹ̀ ọmọ Òmúgbá Rọjà Fetíkóláwálé Sunre o.
4: Fọlákẹ́ Adéòtí àti Ajíbálá Ògúnkáyẹdé ló ń kéde fún gbogbo ẹbí.
5: Hallelujah! Bẹ̀rẹ̀ láti Monday May 18 sí Sunday May 24 ni ẹ̀mí àwọn wòlíì yóò ti máa dábìrà nínú ọ̀sẹ̀ àjọ̀dún wòlíì wì ìjọ Celestial Church of Christ Àpáta Iye Parish Àpáta Ìbàdàn. Monday May 18 ni ìdánilẹ́kọ̀ọ́ láago márùn ìrọ̀lẹ́ pẹ̀lú àkòrí Power of Tongue tó ń ti ṣọ́nà bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́. Wednesday May 20 ni Revival láago márùn ìrọ̀lẹ́. Friday May 22 ni Prophetic Night láago mẹ́wàá àṣálẹ́. Àwọn tọ́lọ́run yóò máa lò lọ́sẹ̀ àjọ̀dún wòlíì ọdún yìí ni Prophet Bukuyi Ojo JP, Prophetess Abimbola Kilanko, Prophet Adetayo Yusuf, Evangelist Ademola Dada, Leader Yoshubule, Prophet Maxwell Olayemi, Prophet Gbenga Akiola, Pinnacle Choir, Adesa Maestro, Tonti Evangelist Kayode ni o ma fun yemi for one lorun sokale. Sunday May 24, Lasho bi ajodun laago mewo owuro. Venerable Spray Evangelist Akikilanko JP lorugbalejo. Baba wa Most Spray Evangelist Dr. JD Nunoyo, CCC International Representative and Oyo State Head. Ninu gbagbe Jesus Celestial Church of Christ, Apata Iye Parish. Suwe mi mo lay out Apata Ibadan. Emi awon woli re ti yo.
6: Àlàyé lọ̀rọ̀ ó yá ká sọ kó yẹra wa yékè. Níwọ̀n ìgbà táwọn adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti pàṣẹ pé ìlànà ìdìbò abẹ́nú gbangba làṣáta láò fífa gbogbo olùdíje kalẹ̀ pàápàá ní Akinyẹlé Lagelu Federal Constituency. Èyí ni Honorable Sulaiman Abdulhamidu Salawu Ajibade fi ń sọ yanya sétí gbogbo adarí àtọmọ ẹgbẹ́ òṣèlú APC lẹ́kùn ìdìbò àpapọ̀ Akinyẹlé àti Lagelu pé òun ò juwọ́ sílẹ̀ tàbí step down fún ẹnikẹ́ni nínú àwọn táwọn jọ fìfẹ́ hàn láti díje lẹ́kùn ìdìbò náà. Honorable Sulaiman Abdulhamidu Salawu Ajibade wa n sọ di mímọ̀ pé Akinyẹlé lọ́kàn láti fa olùdíje kalẹ̀ báyìí. Ìdí ni pé Lagelu ló wà ńbẹ̀ lásìkò yóò. Ó wá pè fún àtìlẹyìn gbogbo ọmọ ẹgbẹ́ APC Lakinyẹlé àti Lagelu lásìkò ìdìbò abẹ́nu APC tí wọ́n fi gbé olùdíje tí ó sojú ẹkùn ìdìbò Akinyẹlé àti Lagelu nílé aṣòfin àgbà kejì House of Representatives kalẹ̀. Àwa lọ́kàn APC Progress.
7: Ìpàdé ìparí àbẹ̀rẹ̀ 90 days pẹ̀lú ìṣòro alágbára ńlá máa wáyé.
8: Ìjọba ìjọ lọ́run kankan káàkiri àgbáńlá ayé. Pàápàá jùlọ àwọn àtàjọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aláàdọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìta àpàkòrí ẹ̀mí. Ìjókò mi, ayé mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀jẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gbà ibùjókòó wọn, ayé wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday, May 29 ọdún yìí. Lẹ́pàtí dé Poplax filling station ní Wall Road ládojú kọjá Jọ̀nkú. Ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ o ti yà. Ẹ bèrè church Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ lábẹ́rẹ̀ dàfẹ́ mọ ní ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé láṣàlẹ̀ ọjọ́ yẹn. Yóò gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlí. Ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹgbẹ́ 09025202427. Ọlọ́run kankan retí ìrẹ́jájọ pàdé níbẹ̀.

0: ṣe lójú iná léwu àwọn ohun àgbẹdọ ibakíba kan ò tó fọwọ́ sọ̀yà níwájú datmal ds jẹ́nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú atẹ́mítà àti lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọdọ̀ gbénu ọkọ̀ kan ìwọ̀ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà ó ń fi alágbàtà káàkiri nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ọ̀dá alágọ̀ ara kí ló fẹ́ di olówó láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o.
1: Ọ̀rọ̀ ẹ̀kọ́ ti kọjá bẹ́ẹ̀ ní sànmọ́ ní ta wàyí bẹ́ẹ̀ yẹn lóhun ní interest nínú education ó fi nǹkan ṣe sẹ̀mí rẹ̀. Bó bá wá ronú àti kàwé tó tún ronú jàǹbù mọ́wulẹ̀ jérò ló di méjì Lovett College of Advanced Studies lọ́nà Àbáyọ̀ tí ń gba òbí àtàkẹ́kọ̀ọ́ lọ́wọ́ ṣégé jàǹbù. Tètè wá rẹ́gísítà kó o lóṣù mẹ́sàn-án péré lọ́dọ̀ wa lẹ́yìn náà ló wọlé sí 200 level ṣé èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tọ́kàn rẹ bá ń fẹ́ Nàìjíríà tó bá ti ní kírẹ́dìtì 5 tàbí awaiting result ọ̀rọ̀ rẹ ti gbọ́ o ó yá lọ rẹ́gísítà báyìí online tó ráyè òkú fáìlì káàkiri mọ́ www.lovettcollege.com owó wa ò fani lápò ya bẹ́ẹ̀ ni Lovett ti lo kọrin lẹ̀ yọjọ́ ti pẹ́. Conducive learning environment hostel facility iná ló rẹjú kalẹ̀ yìí pẹ̀lú omi ẹ̀rọ tí ń yayin Lovett College of Advanced Studies opposite Cambridge College Oni and Son Hospital Street Ring Road Ibadan 0814-878-1627 0814-878-1627 Lovett College of Advanced Studies ẹ mọ wulẹ̀ sẹ́jú sẹ́rò àtúbí àtàwọn ọmọ wọn ti mọ̀ náà báyọ̀.
2: Lagilu FM 96.7
3: Bó ṣe ń lọ pẹ̀lú tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: ọdẹ àmàkọ àmójúbà o alhaji adébáyò àpènàyà fọlọrun wọlú adúpẹ
1: akú araya ojàre akú oríire alhaji adébáyò àpènàyà fọlọrun you are welcome alhaji gbogbo ẹyin tẹ fẹ ní dẹni fọlá dọlà lọjọ sí nígbà tá alhaji dákan wálé wọn lọ tán kéèyàn mi ò tó mọ pé wọn ti ẹ wá nígbà náà lọhùnún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti òsàn tẹdùmàrè gbọ wá alhaji àyà fọlọrun ṣe làwọn aláwọ funfun pàápàá ń jàǹfààní wọn àrùn àbá ìsìnlẹ̀ ń wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn ọ̀nà tó dílé fẹ́ kó là kéyìí tó là ó má tún dímọ́ ẹ máa bọ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra alhaji lọ́jọ́ sí tán tọlọ́run sì gbàdúà alhaji àyà fọlọ́run ti dé báyìí o nọ́mbà wọn nìyí 08033277347 08033277347
0: alhaji àyà fọlọ́run ó dé

0: FM 96.7. Ejago.
1: Ojumo iroyin ni soke lo nde se ti gboye lati kanin lagelo 96.7 FM oke gajoke le takale sile funfun ba lo felele ninu ibadan seun aribikola loko me ni bayi egbe iroyin na lekun rere ajo to nseto idibo nile ye lo ti fidi e mule wipe awon egbe oselu meje leni ogun ni ile ye ni won ti fi oko won sile pelu ajo na nibamu pelu alakale eka eto ofin idibo inu atejade eleyi ti won ni eni ti o je alaga fun eto royin ati itaniji leka ti olidibo Muhammad Haruna fun ajo lo ti bota be lo ti nsalaye to si nfidi e mule wipe igbesi awon ni won gbe ni bamu pelu bi ajo na se fe ojo gbedeke na siwaju ife ojo won siwaju lo waye nigba to je wipe awon egbe oselu lojo isegun ni won soro bode wipe alakale ojo na ni bamu pelu bi eto idibo odun 2027 yo se lo eni ko won se ilana to to si ani to je akowe apapo fun egbe oselu ti All Progressives Congress APC Felix Muka lo ti kede wipe gomina Siminala Efubara ni o je adari egbe oselu ohun ni ipele ti Rivers inu alaye oro ile ti eni to je agbenuso fun egbe ohun to so nigba to n kopa ninu eto ile ise mu mawuran kan Muka ni o pa bi yabidun wipe bo ti le je wipe igbimo olusise apapo egbe oselu ohun ni o ni ase lati seto idibo labele yika ipele lati ile okere lohun ile America lo ti kede wipe awon ti gbemi lenu enikan ti oruko re nje Abu Bilal Al-Muniko ile ti won sapeju e gege bi apase keje ninu eko ti se okoko ti alakatakiti ile ti won ni o nfe ile agbaye lape inu alaye oro ti won se won ni ifowosowopo eka ile ise omo ologun ti ile Nigeria ni igbesi ohun lo fi waye atejade ẹni tó jẹ ààrẹ fúnlẹ amẹríkà Donald Trump lọ ṣàlàyé wípé ilé iṣẹ ọmọ ológun tilẹ amẹríkà pẹlú ilé iṣẹ ọmọ ológun ní nàìjíríà ni wọn gbé ìgbésẹ akin ọhún tí wọn sì ṣe iṣẹ takuntakun níbàámu àti jẹ kí ẹni tí ó jẹ adarí fún alákatakítí ti ẹlẹsìn islam ọhún kí ẹmí bọ lẹnu ẹ níbàámu pẹlú ààrẹ Trump Al-Muniko ni wọn ni ó ti ń ṣe ṣaka nílẹ adúláwọ ti won si gbe sori osun pe won gan lo je oguna gbongbo ti nfin orilede agbaye lape labala ti are daraya iko agbabolo ti Chelsea ni won ti ni ipade papo pelu eni ti o je to ti figba kan reja agbabolo laarin gbogbo fun ile ti Spain Xabi Alonso gege bi eni ti yo gba ipo bi akoni mo gba fun iko agbabolo na Alonso ni won ni won woye po gan ni bàtà ọ̀hún ni ó ṣe déédéé ẹsẹ̀ rẹ̀ àwọn míì tí wọ́n tún wò lójú lebelebe ni akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Bournemouth Anthony Raola àti ẹni tí ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Crystal Palace Oliver Glasner níbàámu pẹ̀lú àlàyé ìròyìn ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ni wọ́n ń wòye àti gbé akọ́nimọ̀ọ́gbá míì kó tó di wípé ife ẹ̀yẹ àgbáyé ni ó gbìnàyá ní apá ti àríwá ilẹ̀ Amẹ́ríkà lóṣù tó ń bọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù ni àmì oní àwọ̀ ti ojú ọ̀run ọ̀hún ni wọ́n ṣàlàyé wípé àwọn ń gbìyànjú àti jẹ́ kí gbogbo ètò kí ó tó kó tó di wípé ife ẹ̀yẹ àgbáyé ni yóò gbìnàyá. Kò ní jù báyìí lọ lórí ìròyìn ní ṣókí fún ti àárọ̀ tòní bí n bá ti dìde ni ètò tiwa lòṣèlú pẹ̀lú Shina Alayo yóò gorí àgbàgbé lẹ́ẹ̀kan sí ṣeun Aribikọla ló ti ń ròyìn ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o a kú ìgbádùn òpin ọ̀sẹ̀ òní ó sanwó sí rẹ̀.

0: tàbí.
1: Nínú àlàáfíà òun là ń pètò ọ̀rọ̀. Àìbalẹ̀ àyà lọ́mọnìyàn fi gbé níbi tí rìgbòrì ẹ̀ bá wà.
2: Òun
1: ló jẹ́ pé irú ipò tàbí ohunkóhun yòówù tá a bá ń lé nínú ayé ẹ̀jẹ̀ ario wípé a mú ọ̀rọ̀ àlàáfíà ní bàádà. Ìgbà tí ìlú bá tòrò lọ́ba yóò ṣe ipò adarí ẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe yẹ níjòyè náà yóò lè rìn lógù tọ́ ọ̀nà tó fi wá jẹ́ pé àwọn gan tẹ́ ẹ fẹ́ ṣe ìṣàkóso lé lórí wọn ò ní gbé nínú pa he. Gbogbo ń tá a bá ń rò nínú ìrìn àjò òṣèlú nínú ìrìn àjò ìṣèlú àti ààtò ìlú lápapọ̀ ẹjẹ́ a máa ronú àlàáfíà mọ́ o ká mọ́ dúró lórí bó o bá o pa bó o bá kò bù ú lẹ́sẹ̀.
2: Tí bá sọ̀rọ̀ yìí bówó ẹni kan kó fi ṣe bínú.
1: Ó dá mi lójú pé ọlọ́gbọ́n dirí ẹja mú èèyàn ní gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń tẹ́tí gbọ́ wà káàkiri orílẹ̀-èdè àgbáyé láàárọ̀ yìí èyí náà la fi ń kira wa káàbọ̀ sórí ètò tiwa lòṣèlú níkànnì àmì òjijìn lágelú 96.7 òkè tó ga jókè onílé àtúnbodè ká tó wọlé àgọ́ ala wa tún bóde oṣù bájẹ́ òṣùpá ṣe é bòde fún ọlọ́run ọba ẹ kú ilé ẹ káàbọ̀ sórí ètò yìí akíládéládé akílóye lóye akí gbogbo ọkùnrin ilé elégbèje àdó gbogbo ẹ̀yìn obìnrin ilé elégbèje ìjìgbara ẹlẹ́kẹ̀ àṣeyín pẹ̀lẹ́ láàárọ̀ yìí ẹ káàbọ̀ sórí àkọ̀tun ètò yìí lórúkọ olóòtú ètò yìí Túnde Ọ̀làwúwo tó ń ti ọlọ́wọ́ bọ́tìnì ti sáà yìí Adémọ́lá Azeez Àsìzó pẹ̀lú gbogbo àwọn ikọ̀ ètò yìí eléyìí tí àjọṣe tí ó tún fi dùn tí gbọngbọn yóò fi kan sí ẹ̀jẹ̀ máa kíyìn lórúkọ àwọn tí àwọn náà ń wò ó wọ́n ń wo iṣẹ́ yìí lójúlójú wọ́n ń kọ bí ṣe ń lọ Adéọlá ó wà ń bẹ̀ Rọ̀fíà ó náà ń bẹ̀ nínú ilé àgbàgbé pẹ̀lú wa láàárọ̀ yìí lẹ́ka ti social media Ayọ̀mídé Lọ́sìn àti Ṣéun Ọbálànà ni wọ́n jẹ́ kẹ́ rí wa wò ketekete lórí Facebook Lágelú Lágelú FM 96.7 ní kẹ́yìn náà ó ṣàwárí lórí Facebook ẹ like ẹ ẹ share lógúnlógún lọ́gbọ̀n lọ́gbọ̀n ẹ fi èrò yín sọwọ́ sí wa bí ètò yìí bí ṣe ń lọ lọ́wọ́ lórúkọ gbogbo àwọn èèyàn tí àjọ wa dọ́gbọ́n pọ̀ da ọpọlọ àti ìmọ̀pọ̀ wọ̀nyí Olúwa Ṣínà Aláyọ̀ ògo èdè ọ̀fọ́ máa lè sọ fan lórúkọ tí èmi ń jẹ́ mo kíyìn o wípé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí láàárọ̀ yìí a yà sí ibi tó ṣe kókó agbo òṣèlú orílẹ̀-èdè nàìjíríà nǹkan ti yí padà bí rí níbẹ̀ tẹ ẹ bá sì wo ọ̀sẹ̀ tá a lò tán yìí láti ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní nǹkan ti ló ti pààrọ̀ ara yàtọ̀ sí bí nǹkan ti ṣe ń rí tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà èyí tó mú kí ìdíje du ipò ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà kó tún dàbí ẹni pé ó tún fẹ́ ju kẹ̀kẹ́ sí i kí ni tó ṣẹlẹ̀ gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́jọ́bọ̀ Thursday nínú ọ̀sẹ̀ eléyìí tí a lò tó fẹ́ tẹnubọdù yìí òun náà ó ní òun àti àwọn alátìlẹyìn ẹ̀ wọ́n bọ́ síta ní yanya ní gbàgede gbọ̀ngàn mọ̀pó nìbàdàn níbi tí wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ méjì ṣankò-ṣankò eléyìí tó jẹ́ pé ó tún mú àpẹẹrẹ nǹkan míì jáde lágbo òṣèlú ilẹ̀ nàìjíríà títí ìpínlẹ̀ ọ̀yọ́ àkọ́kọ́ ni pé wọ́n kéde àjọṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement táwọn èèyàn mọ̀ sí APM tó jẹ́ pé ìdánimọ̀ wọn ò ní ẹ̀gẹ́ àbí pákí eléyìí tí wọ́n fi síbẹ̀ gẹ́gẹ́ bí àmì ìdánimọ̀ wọn. Bẹ́ẹ̀ ó ní wọ́n pe àjọṣepọ̀ láàrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM ó bẹ̀rẹ̀ lọ́jọ́ náà bo ti e je pe opo eyan ni nbere pe iru ajosepo yi kini ojo kini kawon fokan te lori e pe nsele gan ni ojulowo bakan na ninu eto ohun oni gomina ipinle oyo seyi makinde ti kede yanya se ti gbogbo awon orilede nigeria ni tibutoro ile ye ati awujo agbaye pe lagbara lowo olohun olodumare ninu eto edibo apapo odun 2027 ohun na ti jade gege bi oludije dupo are labi ase egbe oselu apm eleyi ti o je pe ohun na ti wa lara awon ti won lokiti pe pelu are ile yi bola hamed tinubu ti egbe oselu all progressives congress apc eyi to ntuko ase orilede nigeria lasiko yi bi gomina seyi makinde se kede e ni opopolopo awon woye oselu ni won ti bere si ma tuwo lotun tuwo losi pe kini nsele oni wa nwi eleyin nwi ko wa nso ti e ba won kan se npe n to sele ni mo po won oye awon to be ni awon kan pe n to fe jori lati wa mo je ko je wi pe n to sele gan oni ye awon eyan tan tawon eyan o ma soro ti o wa dabi ahiso eleyun lo mu ka koja lo sinu egbe oselu pdp ipinle oyo igun ti gomina seyi makinde nibi ti a ti mo ba eni to je agbenuso egbe oselu ohun ni ipinle oyo ogbeni michael ogunsina pdp publicity secretary ni ipinle oyo soro ngba ti won ba de won se alaye boya awon nkan teyin eyan nreti te fe mo bo ba se lo gan ni tara won salaye e fun wa awon ibi ti afojusi wipe o dabi en pe awon nkan kan ti ta koko ni imura sile fun eto edibo apapo 2027 gbogbo e o na layewu bo ti se kan oludije dupo gomina ti egbe oselu apm eyi ti won ti kede lati igun gomina seyi makinde bi won se gbe gbogbo e kale toro oni pada wa di wipe ekuru re yo wa tun teyin yo mo ni fanfa tori pe amo ona ti awon ti won ma yo ti oselu ta ti won ma gba lati ta yo oselu won se bi okere nla wa ti nwoye bi nkan ti se nlo awon ti an be ni die won se alaye ni ekunrere fun wa gege gan bi eto ohun bo ti se ri ati awon ohun to ye ki ara ilu mo laaro yi lori eto ti wa loselu e je ki agberapa ka loju oja na ka mu awon ikede ati ipolowo oja ku nbe nigba ta ba pada de atawa ati awon alejo wa ni lori eto ti wa loselu laaro yi e ku kale ti wa loselu nte siwaju ikani lagelu fm letin teti gbo wa
0: ti wa loselu lori lagelu 96.7 fm pelu sina layo
3: emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo magic chicken flavor si oya espelli celery
4: s e l e r I e salary
3: ah boda mi espelli espelli no di salary oya no pin gbiyanju espelli turmeric
5: t u r m e r I c turmeric
3: e kare pali ohun se be magic chicken flavor kan fun yin
6: ohun se be magic chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
7: Kasa beyan lowo loro bi kon koyokoto bala fi o basiko da abi so wa da ni airorunsun ara tita sagun sagun keyan me dagba pupo ko ma rin koge koge keyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o sesin bo lesin yan ko ma mo ko ti bo keyan ma ru ma gbe opo lo ti lori si risi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje pajapaja ya jijaje dijeli aile mi dada idakole ko ma kun o ma le se
8: dede ara ma gbepepepe aro mo legun igbese kan man kia ni pataki ka tete gbe igbese ni kia kia keda wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin da lamu ero gba lo le nbe faye o lati ma be arun sapa ma si kan si toni toni aba etia egbe le baba lam additional gomina pinle oyo tele ni felele nbadan e ka le ise mo join lo la complete iworo ri badan telephone 08033715988 08033715988 enta tajua le lo ma toni toni
9: Kokoro aseyori ti yan fi le bonu se atosi Vitalex lo nje ona abayo kan ti yan fi le bori kosikosi ojojumo Vitalex International ni Vitalex International biro ni lagbara lile sewogbe didaduro digbi lairogbo kule joba ise ti won niyan awon ero lorisirisi lo ti wa ni Vitalex International lopo ko yoku lowo ti o gajara nipase e ka le ise wa Martin Tech Industries awon ero bi palm oil mixer and digester pure water machine ice block machines gari processing machines popcorn and palm oil machines chalk mold and nylon machines Vitalex International asiri oko owo aje yiyoni ninu ise ohun osi be bara won tan tayo laarin egbe Vitalex International ni won rogbo kule awon gaga la asiri ati rowo ti bonu gbobu kata laisan ni ara tokunrin to birin to mode tagba Vitalex ni won ko bere fun iwo lo se kan si Vitalex International loni Vitalex International lo fe gbe kegbe pelu GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan o ekurere alaye 08056046055 email ademola.1@gmail.com Vitalex International ona bayo ko nu ise ohun osi to daju
10: Kosiayo to dabi odun ileya bi ore ojulumo se ni ibapade pelu ara won ti won tun ni ibasepo pelu awon eyan won tan ti ri ti pe bi ati njeran ileya pelu idaraya lorisirisi be ni ayo ati idunu gba okan wa kan bi ileya se wole de ka se na bonarayo na bonarayo
11: ibe àwọn ọ̀tá tó ń gbèrè o.
10: Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn-ín músẹ́. Káṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ilagelu 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
12: Sẹ́ni tolúwa oníṣẹ́rẹ́ fún ojú wa ló fẹ́ sí.
13: Ìyẹn fẹ́ni tó bá máa ti ń sẹ ni o. Bí kan bá lè kọ́lé láyé, tálákùn ojú sikẹ́lẹ́bẹ̀ lọ tó sì nílé tẹ̀ lókè èèpẹ̀. Ẹ̀dá tó wó bá rogún sí lọ́wọ́ tó jogún fàájì àti sekárí ni. Wọ́n mọ̀ gbàgbé pé bíríkì méjì ìgò kan ni o. Àbẹ́ẹ̀mọ̀ owó tí ń bá fàájì lọ òkèrè.
14: Oní tèmi, 1 million naira tó promise mi lánàá kọ.
15: Bèbí mi, mo ti dílẹ̀ fún ẹ. Ẹrù rè é.
13: Pẹ̀lú atọ́ tó nù mí sí ọ. 1 million naira owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Ìní wọ́n fẹ́ fi ṣe bàdé fóbìnrin. Àìláka sí ẹsẹ̀ ìgbésí ayé rẹ o.
15: Ìgbésí ayé rí mi lọ́la ni mò ń gbé. Àsórí mi ò pé.
13: Orí rẹ pé o lóní mọ̀nà gidi ni. Níbi tá ayé lajúdé. Tóní kálukú ti ń ra éka éka ilẹ̀. Dáko kọ́lé iṣẹ́. Àròyé kò sóúnjẹ lílù. Oúnjẹ wọn ni Bọ̀sún King. Lóró débẹ̀ ti fi ń talẹ̀ léka léka. Fún gbogbo ẹni fẹ́ fi dáko. Fẹ́ fi kọ́lé iṣẹ́. Fẹ́ fi sódò ẹja sin nǹkan sìn. Bẹ̀rẹ̀ láti orí plot plot. 1,000 acres, 2,000 acres, 3,000 acres, 4,000 acres, 5,000 acres, 6,000 acres, 7,000 acres, 8,000 acres, 10,000 acres àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóní lu jìlú lóní lẹ̀ sí káríkárí. Ẹ̀wẹ̀ bọ́ọ̀lẹ̀ bótalẹ̀ bóralétalé. Kàsùn wọn ní Crispo Building, Mobi Bus Store, Odoana Apata Nìbàdàn. Tẹlifọ̀n 070-6281-7806 tàbí 070-7103-6974. Kàn sí Bọ̀sún King kò dọ̀nílẹ̀ bọ̀nílẹ̀ jaburata.
10: Ogunlógún èèyàn ló máa ríire ìdáǹdè ìtúsílẹ̀ gbà látọ̀dọ̀ Jésù Kristì Olúwa lórí àkànṣe ètò àkókò ìtúsílẹ̀ lórí ìkànnì yìí Lágelu 96.7 FM. Ta ni ẹni náà tó ní òmí rónà lọ tó ní okùnbi tó gbégbà darapọ̀ mọ́ wa lórí ètò àkókò ìtúsílẹ̀ ní déédé àgógó méje kọjá àṣẹjú 15:00 7:15 PM títí di àgógó méje àbọ̀ 7:30 ní gbogbo ọjọ́ Monday. Prophet Isaiah Olúrántí ni Ọlọ́run yóò máa lò aka Abami Wòlíì láti inú ìjọ Temple of God Prayer Ministry Christian Church aka Orí Òkè Àánú lẹ́yìn ètò àkókò àkókò ìtúsílẹ̀ ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí lórí ìkànnì Lagelu 96.7 FM tí mi kò ní ṣòro ṣe àmì lórúkọ Jésù.
3: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí-jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: S-E-L-E-R-R-I-E. Sálárì.
3: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
5: T-U-R-M-E-R-I-C turmeric.
3: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
6: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.
16: Oh,

0: eka abo pada ti wa lo se lu leto nikani lagelu 96.7 ni felele mbadan koto di pa lo joja ninu ifara mi mo se lalaye wipe igbese eleyi ti egbe oselu PDP igun ti gomina se Makinde ti won gbe lati se asepo pelu egbe oselu People Allied People's Movement APM oni afẹ yewo ton ti ikede lati dije dupo are eleyi ti gomina Seyi Makinde ti ipinle Oyo ti won fi lede ni ojo kan na ti igbese ohun waye ibere ti awon onwoye oselu ti won fi lede ni wipe nje ohun to sele ni mopo yi so si nso wipe ko si egbe oselu PDP mo ni ipinle Oyo ni abi egbe oselu PDP si wa be ni awon mi npe se ka wi pe egbe oselu PDP ati egbe oselu APM ti jo parapo di okan ni eleyi ta mo si meja se nti alliance ti won so njo na se n to tumo si re abi pe egbe oselu mejeji kan jo nse ajosepo lasan be ni awon eyan mi na ti won je onwoye ni won wo wipe se awon alatileyin ati awon ti won je oludije ti won fe jade du ipo kan abo mi ninu igun ti gomina Seyi Makinde ni won jade lo sinu egbe oselu APM lati lo re dije nbe ni abi gomina Seyi Makinde na ti ku o ninu egbe oselu PDP to ti lo si APM gbogbo won pe eyi dabi en pe oruju die laarin awon ibere won yi oni ooto oti yo tori pe opo eyan ni won wo nkan ti mo sele lagbo oselu pe kini o je ifaya bale fun awon eyan ti won lo sinu egbe oselu APM lati nu egbe oselu PDP unje iforuko sile togun mo ti wa se oruko won koni yo ninu egbe oselu PDP gege bi omo egbe se ko tun ni yo ninu egbe oselu APM gege bi omo egbe beyi ba sele se ko tun ti di isoro mi eleyi ti amo si double registration abi membership to je wipe o tun je iwa eleyi to lodi si ofin lorileede Nigeria to ba je meja pe egbe oselu meje parapo won di okan ehn eleyun tumo si pe gbogbo nti nje awon omo egbe ninu igun kini igun keji won parapo won di eyokan o se se kiru eleyi ta wiun oni double registration ko ma si nbe sugbon alliance to tumo si pe won jo fe se ajosepo ninu ere ajo oselu 2027 se ko le laaye awon apa bi ti opolopo awon eyan ti won wo re be o na lawon kan pe se egbe oselu PDP si wasa ni ipinle Oyo nitori wipe awon egun ti minister to se ko kari ibujoko ijoba apapo ile yi nilu Abuja Yesom Wike awon na fi oro lede ni kete ti ipinu ti gomina Seyi Makinde se ni gbogan mopo to waye tan nibi ta awon na ti pe ohun to sele lojo na jibiti gba ohun lo je tori pe egbe oselu PDP ko lo re se ajosepo pelu egbe oselu APM sugbon ni ipinle Oyo gbogbo aye mo wipe gomina Seyi Makinde ati awon egun re omo egbe oselu PDP ni won saaju ko to di pe won gbe igbese ti won gbe sugbon egun ti Yesom Wike eleyi to je pe ni ipinle Oyo won wa ni abẹ igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ rí ọlọ́lájúlọ azeem gbọ́lárùmí àwọn náà ń pé kò sí ntọ́jọ́ pdp ò ṣe àjọṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú míì ní ìpínlẹ̀ ọ̀yọ́ àbí níbikíbi lórílẹ̀‐èdè nàìjíríà àwọn àlàyé yìí ó ní ọ̀pọ̀ ọmọ nàìjíríà pàápàá jùlọ àwọn èèyàn tí ọ̀rọ̀ òṣèlú tó gbèrú ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n fẹ́ mọ̀ láti lè jẹ́ kí ó jẹ́ èyí tí ó yé wọn lójú náà àti mọ ìbò ni àwọn fẹ́ gbà nínú ọ̀rọ̀ òṣèlú 2027 torí pé aráàlú gan nílò ẹ̀ àìbá mọ ibi tí wọ́n lè fẹ́ di ìbò wọn sí bákan náà ó ní ọjẹ́ wípé àwọn èèyàn ń fojú wo ìgbésẹ̀ gómìnà ṣèyí mákindé láti díje du ipò ààrẹ àwọn kan pé níbi tí nǹkan dé dúró yìí ó ti fojú hàn wípé gómìnà ṣèyí mákindé yóò yanyọ nínú ìdìbò ààrẹ bẹ́ẹ̀ làwọn kan pé ìfigagbága òun yóò mọ̀ ṣe bí ẹni pé àtọ́ ó to iyọ̀ ó dùn ún torí pé kò ní rọrùn bẹ́ẹ̀ láti jẹ́ kí gómìnà ṣèyí mákindé ó kàn yọ sí bọ́ńbọ́ kó jáde bẹ́ẹ̀ kó sì dìbò kó sì wọlé nǹkan wá pé ẹ̀ ìjáde tí gómìnà ṣèyí mákindé jáde ìjáde pé kàkà kí n bọ màá búnlẹ̀ ni pé níṣe òun ni gómìnà fẹ́ ta ayò kan tí wọ́n pè ní spoiler game fún ààrẹ Bọ́lá Tinubu ní ilẹ̀ káàrọ̀ òjìrè láti lè bu ìbò rẹ̀ dànù níbí kó lè jẹ́ pé ibi tí ó ṣeéṣe kó jẹ́ ibi tó fi ara tì sí tó lérò pé òun ó ti rí ìbò bàbá ìbò ó di èyí ti àdínkù tó débà torí pé gómìnà gbàgbọ́ pé òun ló kọ tó dáa ní ilẹ̀ káàrọ̀ òjìrè àti àwọn apá ibì kan lórílẹ̀‐èdè nàìjíríà kó tó wá di pé àlejò wa yóò wọlé sórí ètò ohun tá a làálẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ yìí àwọn èèyàn tọrọ òṣèlú yé nìkan tí kìí ṣe ẹni tó fẹ́ ṣègbè fún ẹgbẹ́ òṣèlú kan tàbómíì láàfún láyè láti bá wa sọ̀rọ̀ ìṣẹ́jú kọ̀ọ̀kan fún èèyàn kan lórí abala yìí kó tó di pa kọjú sí àlejò wa lórí ètò láàárọ̀ yìí kí kó wá kó lè kọ́kọ́ mọ kí ni èrò ẹ̀yìn èèyàn ti ń gbọ́ wa nílé lórí nta tẹ̀ síta sì yín létí yìí bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ 09123708675 09123708675 o ni ẹ lè fi pè wá tàbí +234 8142 491006 ẹ jẹ́ akọ́ gbọ́ ìròyìn hello.
1: hello ẹ káàárọ̀
0: ẹ kú ojúmọ́ o.
1: ẹ kú ètò orúkọ tèmi taofik láti lómi o.
0: ẹ ṣeun.
1: ẹ lórí èròǹgbà gómìnà ṣèyí mákindé. èmi yóò pé látìgbà tá a fi ń ṣèṣèlú ní ìbàdàn wíwáì gbogbo ṣèyí mákindé ní ẹlẹ́kejì tó jáde kó gbọ́sẹ̀ president lẹ́yìn ẹ̀rí àkànjì lẹ́lẹ́kejì. so ní bí gbọ́nà tó yẹ bí gbọ́nà tó ọmọ ojú mi ṣèyí mákindé ọmọ ìbàdàn kùtì ẹ̀jẹ̀ pride fún wa nìbàdàn àti gbárùkù sí.
0: ẹ ṣe.
1: so ní orí tó ń gbàgbé òdà.
0: ẹ ṣeun fún èrò tiyín.
1: ọ̀rọ̀ náà ń kì í lẹ́yìn.
0: ẹ ṣeun ẹ̀jẹ̀ á tún gbọ́ tẹ ẹlòmíì. 09123708675 tàbí +234.
2: ẹ káàárọ̀.
0: hello ẹ kú ojúmọ́.
2: ìyá àgbẹ̀lẹ̀ ó wà ló ń sọ̀rọ̀.
0: ẹ ṣeun.
2: ẹ̀mí bàjẹ́ kún ní ọwọ́ nílẹ̀ ti gbẹ̀tọ́ yín lágẹ̀lú èmi bá kò ní dàrú. ṣé rí nígbà tí wàhálà wà ní ṣèyí mákindé ń jáde kúrò. dandan ọlọ́run á gbà kó ṣe yóò tì lẹ́yìn wọ́n kò tí ń gẹ̀tọ̀ ọlọ́run yóò wọlé president lọ́yọ̀ ṣe. ìyá àgbẹ̀lẹ̀ ó wà ló ń sọ̀rọ̀.
0: àmì ẹ ṣeun ẹ ṣeun ẹ jẹ́ kí n mú ẹyọ kan yìí kí n kọjú sí àlejò wa.
3: hello.
0: ẹ kú ojúmọ orúkọ yín.
3: taiwa alade láti anamọ́kù ọlọ́run ní jákó bàjẹ́.
0: àmì.
3: iléeṣẹ́ iná ò ní jóná adúgbò lọ́dọ̀ ọlọ́run. ní orí ètò ẹbẹ̀rẹ̀ yìí sẹ́rí kàkà ń jẹ bùkàkà mú ọmọ abúlé yẹn a lè sọ pé ẹnìkan kan ò lulẹ̀. ṣùgbọ́n bó ti wulẹ̀ kò rí aba keke ki baba fi jomo lo Seyi Makinde eyan wa ni nipele Oyo ebe je bin sorry Olorun o je ka jona lo apo ti mo bi ti ma lo Olorun ni je ko ba je
0: atun se siwaju e seun fun iroyin e je ki nge pe te meun ngba te aba tun be to debi kan a te siwaju lori ipe lori eto ti wa lo selu e je ki nkoju si ogbeni Michael Ogunsina ti won je akowe fun ipolongo ninu egbe oselu PDP ni ipinle Oyo abi o ti di APM bayi
4: well PDP
0: PDP
4: PDP
0: PDP bayi
4: PDP
0: oda eh mo ranti pe nigba te wa si ori eto igbeyin ai ibi ti ajo foro ko nigba na tan mo orilede Nigeria ti won gbo wa ti an ni a pada biyin le lori e oni oro kan te so wi pe gomina Seyi Makinde oni fi egbe oselu PDP sile ko lo sinu egbe oselu kankan bi ti wu ko mo eh nje le se alaye orin kini win lori n to sele ni mopo se egbe oselu PDP se o darapo mo APM di okan ta mo si meji ni abi ajosepo ti won pe ni alliance yen na lo mo gege bi won ti se kede ni mopo njo na ko le ye gbogbo awon ara ile lapapo.
4: Okay, aje ki so fun wa lai denu pẹnu.
0: Mm.
4: Be un to sele ta so o sele ni bonpo njo Thursday. Ni igbeyawo to laarin, basepo to damaran ati ifosowopo to ni itumo. Laarin egbe oselu elege.
0: Mm.
4: Onigbaguda ati egbe oselu Laburada.
0: Mm.
4: Ni Nigeria. To le ki se kuna yo ni kan. Anijo yin dibe enjo yin eri awon yon wala ti ponle ogun, ponle enugu, ponle ebon yi ati awon ponle bina salawa ati awon ponle kakiri Nigeria nwa wa lati she witness lati eleri si ibi ya wuto la rin she de ribi ya woyi ibi to se lagbara ni pe abi ya bache kwa yi ibi to se lagbara ni pe ni a aro ojo Thursday gi ati lo jolo kowo bwa iwe nan kwen in terms of agreement
0: iwe adeun
4: iwe adeun pe awon eyan ti wa o won o dibo ninu egbe oselu APM tori pe bayi ko se nti mo pe egbe PDP to je egbe ti o ta nife si ti okan wa de wa mo mo pa egbe enu opolopo

Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ V2 fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083

0: Peter Dirun. Ile iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ̀ rírà níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yin gè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn. Ìlàlẹ̀ àmọ́ inshallah.
1: Lagelu apata maja pato jamakuta. Lagelu FM akaba faratile faratile. Agun badu po makamuso. Lagelu FM kakaki ile se agun safefe tin farere idunnu fun gbogbo roja to nta. Imule ogugun ni so wonyan wonyan secret midungbe. Owo fun gbogbo en to loye to damo sibe yin na ngbo sibe en rise re ni gboro afa ibawon dowo ko lai ro buru kawo
2: owo ni kon lo le se o
1: ma doubt e Lagelu FM 97 gbagbo gbaju gbaja gbage oko won ti gba yera bata nle yi lawujo le se to npun safefe to mo jase kulu oja ti o ta gbera nle darapo koja wa gbogbo ara Lagelu FM 97 iki walahi ya lubarika kulu oja nbe kerin opo eke
3: Bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làpò ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
5: Lagelu FM 96.7.
6: Tiwa loṣelu. Tiwa loṣelu lori Lagelu 96.7 FM. Pẹlu Shina Layo.

0: Plaza Vita, oúnjẹ olókèlè ta fojúlówó iyẹ̀ fún àgbàdoṣe, ó kún fún ojúlówó èròjà Viber, vitamins àti minerals tó fi mọ́ èròjà lysine, ó fẹ́lẹ́ lọ́wọ́, kò ní gluten nínú, ó wà ní 1kg, 5kg tó fi mọ́ 10kg, àṣẹ láti iléeṣẹ́ Mass Foods Industries Limited.
1: Ẹ tún lè rí ra ní Emma Flow Shop ní Grace Building, opposite AP Filling Station, Jagun Bus Stop, tàbí kẹ́ ẹ pé 08062512086 àti Alhaji 1010 Shop ní Akeremi Jagaban Ultra Modern Shop, Bodija Ibadan. Telephone number 081309-42495.
0: Oúnjẹ olókèlè Mazda Vita, ayò gbogbo ilé.
2: Ilé agbádẹ ọdún dé.
3: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn lẹ́ máa ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yin igi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLKEmpire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn, ìlàlẹ̀ àmọ́ insha Allah.
4: Mo ti ṣètò kan bí báyìí rí tí mo ṣàlàyé fún yín pé n tó fa wàhálà láàrin Ṣẹ́gun Adéwálé àti Prince

0: this.
1: Lagilu FM 96.7.
2: Tiwa Loshilu. Tiwa Loshilu. Lori Lagilu 96.7 FM. Pelushina Layo.
3: Niko koko, eje kinki awon eyan wa wepe o tin kan yin bo die die amo eje ka pada sodo alagbaraji Adebayo lati fi ero won lori nta son lede te ba si wo mo fe ke moro de bi ti awon eyan ti wo pe bi igba to je pe igbese kaka kin bunle ni gomina Seyi Makinde ni won fe gbe pe bi spoiler game ni fun Are Bola Tinubu tori pe ile karo ojire nbi ni o je ibi tawon mejeje ti won ti jo ni agbara lati ri ibo to po ninu eto idibo ohun
4: ese olotu nipa iwoye temi emi a ri wi pe oro yen o dabi oro spoiler game nkan ti emi ni woye temi ni pe se pe ninu gbogbo wahala to wa ninu egbe PDP to je ki awon to fe DJ ninu egbe PDP ton fi lo sinu egbe tuntun APM ti gomina fi so pe awon fe DJ du ipo are nibe se ri emi ro pe gomina o fe se iranlowo fun awon omo egbe won to fe DJ dupo ninu egbe na ni nitori pe ti egbe kan ba wa ti o ba ni en to fe DJ du ipo are o ma ni ipa ti o da lara awon to fe DJ du irupo senator house of rep tori jo ti won ba fe dibo are ni won mo di iru e na so to ba se pe iru egbe yen ta ba de wo dada looto na ta ba wo ru ipinle Oyo yi gomina Makinde o ni oruko as gomina ni ipinle Oyo so iru oruko yen o sese dada lati ran awon omo egbe won to fe DJ dupo ninu APM lowo nitori pe ti won ba ni are o ma buru die so tawon eyan ba ti wo pe a gomina Makinde o fe DJ du ipo are ninu egbe yi be na ni won mo wo awon to wa leyin won na pe awon na won fe du jedupo boya senator ni o house of rep ni o so oruko Seyi governor Seyi ninu egbe tuntun yi a le ran awon yen na lowo
3: won le te gbogbo e papo
4: be ni se to asi pe won wa ni are rara kini yen ma o ma affect awon to je omo egbe won to fe dijedupo ninu egbe APM yen le mi ro pe o mu are pe to mu gomina so pe a ibi ta joba de to ni won jo nba bo lati le idide bi to fi se pe PDP pada di pe ko se wulo lati DJ ti are ki gomina wa so pe ohun wa fe fi won sile ki won koju boya ko won koju yoku lo ninu igbo ti se pe ko si ibi ti gomina o se eleketa mo elekeji tan wa re ka o ko da je nte wa fi awon eleyi le kan mo ba ara won fa bi tan ba le bade iyen ni mo ro pe gomina o fe se tan fi so pe a ija iku wa ajoku ni awe wa na ajogba iyi ni mo fi ro pe o mu gomina lati so pe o da o emi na fe DJ du ipo are ninu egbe APM ta ba tun afe soro nipa boya alliance to wa pelu APM ati PDP ko ki se ta ba wo igba ti gomina Makinde ti won fi di ipo gomina ti won fi wole ta ba gba se pe a ri pe alliance boya bi egbe marun abi merin ni won jo so pe o da o awa ta fe se gomina yoku yi o awa na ju owo ole eje a sise pelu oluduje nigba na ninu egbe PDP to je gomina Makinde leni so ti APM ati PDP na ti won ba na fe se alliance fun egbe kan emi o ro pe nkan to buru wa nbe ki de se ni lati ri alliance and lati le won awon kan to pe ton ba si duro ninu PDP to won a le sise fun awon APM won ton fe du iru e na lo nsele ni Osun igba ti gomina nbe ton lo sinu egbe akodu awon to ku ton duro sinu egbe PDP gbogbo won na so jade pe lóòótọ́ àwa sì wà nínú ẹgbẹ́ PDP o ṣùgbọ́n ẹgbẹ́ àkọ́ọ̀dù ti gómìnà la ṣiṣẹ́ fún so náà ni relé tó wà nípínlẹ̀ ọ̀sùn pé àwọn tó sì wà nínú PDP àwọn náà láwọn fẹ́ ṣiṣẹ́ fún ẹgbẹ́ APM so èmi ò rò pé nǹkan tó burú wà nínú àjọṣepọ̀ bẹ́ẹ̀.
3: ẹ ṣeun ẹ já gba ìpè péréte látọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n gbọ́ wa nílé 0912370 8675 àti plus 2348142491006 o ni ẹ lè pè wá sí láti fi ìròyìn ṣọwọ́ láàrin ìṣẹ́jú kan òun náà ni fún ẹnìkan. ẹ jẹ́ kí n mú eléyìí.
0: Hello. Agbára náà làákà yìí hàn ní báyìí.
3: Àmì.
0: Alájú Ọ̀mọ̀wé Ayéládégbé.
3: Ẹ ṣeun.
0: Láti Àmìlápẹ̀. Èmi kọ́ gbóríyìn fún Ṣèyí Mákindé o. Àwọn gómìnà míì kan bá lo táàmù méjì. Ṣé méjì sì ni wọ́n máa sáré kí. Ẹ̀rọ tí ń ṣẹlẹ̀ ní Ògùn Ṣèyí. Gómìnà tó ti ṣe lẹ́ẹ̀mejì sí mẹ́tọ̀ ni wọ́n máa ń gbà sí. Ṣùgbọ́n ń le jáde tó láyà báyẹn pé kò ń rò tó ẹ̀ṣà rẹ̀. Ọlọ́run ògbó ṣe ṣe.
3: Àmì ẹ̀ṣẹ́ ẹ jẹ́ kí n mú èyí. Hello, ẹ ti wà ń bẹ̀ o.
5: Hello, ẹ káàárọ̀ sà.
3: Yes, sà.
5: Ẹ kú ojúmọ́.
3: Yes, sà.
5: Orúkọ mi ni Olóyè Rotimi Fàdójú.
3: Ẹ ṣeun bàbá.
5: Ẹ jọ mo fẹ́ sọ̀rọ̀ láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹgbẹ́ kankan. Àwọn nǹkan kan máa ń pa mí lẹ́kún nípa àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà yìí. Alákọ̀ọ́kọ́ ni wípé mò ń máa ń béèrè lọ́wọ́ ara mi ní òòrèkóòrè wípé democracy tá à ń pariwo tá à ń sọ wípé à ń ṣe ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí. Mo máa ń béèrè ṣé ègún ni tàbí blessing, is it a blessing or a curse? Mo sì fẹ́ bẹ̀rẹ̀ láti ọdún 1999. Is it a blessing to all Nigerians? Àbí it is a curse? Màá kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ọmọ mi tó wà níbẹ̀ yẹn, he's my son. A ti jọ wà lórí rédíò program yín rí many times. Democracy yìí, ọmọ mi yẹn wà níbẹ̀ mi sì ó ń defend Ṣèyí Mákindé. Ẹ má jẹ́ kí n kúrọ̀ fún yín níwájú Ọlọ́run àti èèyàn. The last election I voted for Ṣèyí Mákindé. Ṣùgbọ́n nísìnyí mo lè sọ lójú ẹ̀ wípé ìdí tó fi ń defend Ṣèyí Mákindé it is for his own political ambition. Títorí ambition tiẹ̀ tí Ṣèyí Mákindé which is entitled to, ó ní ẹ̀tọ́ sí o, tí Ṣèyí Mákindé bá di ààrẹ lọ́la definitely òun náà máa wà lókè, òun náà máa jẹun lókè. Ẹ jọ̀wọ́ ìyẹn ni ní ọdún but ó wà ní orí studio wa nísìnyí àti n tó jẹ́ òótọ́ àti èyí tí kì í ṣe òótọ́ ó ń sọ jáde bí pàtàkì bá sọ wípé yes bó ṣe rí nìyẹn. I want to bring him back torí àwa Yorùbá bọ̀ wọ́n ní bí ọmọdé Yorùbá gbọ́ ìtàn á gbọ́ àròbá. Ní ọdún 1966 òun ni bàbá wa Victor Ọláìyá òun ló ṣe rẹ́kọ́ọ̀dù àwo kan jáde 1966 sí àkókò tá a wà yìí 1960 years tí bàbá Victor Ọláìyá ṣe rẹ́kọ̀dì wípé ìlú lé kò sówó lóde 60 years ago. Now àbúrò mi yẹn jókòó sí studio nísì ó sọ wípé there are over 140-something million Nigerians tó jẹ́ wípé they are in poverty. Ṣe ni wà in poverty nígbà tó jẹ́ wípé àwọn ohun tó yẹ ká ṣe ẹ̀wọ̀n olóṣèlú yìí náà ni wọ́n ń tàn wá láti ìgbà tẹ́mi ti gbójú ojú mi ni wọ́n ṣe ja ogun ní Nàìjíríà o 1960-1966 war ojú mi ni wọ́n ṣe jà. Ní ọdún 1979 I was an electoral officer ní Ondo State nígbà tí wọ́n di ìbò between UPN and MPN. So mi ò kì í ṣọmọdé. I know what I am talking about. Now láti ìgbà 1966 yẹn mi ò tí ì rí
3: àwọn. Ẹ ṣeun bàbá wa ó dùn mí ọjọ́ ti lọ gan lórí ètò láàárọ̀ yìí a sì ní lè gbé ìpè àbí gba ìpè yẹn síwájú sí i. Ẹ má bínú sí wa kì í ṣe wípé a fi ṣe àfojúdi bí ti wùkọ mọ̀ ṣùgbọ́n a nílò láti dìde torí pé ètò míì ó tún ti fẹ́ gun orí agbágbé. Ọpẹ́ pàtàkì lọ gbogbo àwọn èèyàn tá a jọ ṣètò lónìí bí ó ṣe mọ̀ ó nu ọ̀gbẹ́ni Michael Ogunṣina láti inú ẹgbẹ́ òṣèlú PDP agbẹnusọ wọn PDAPM gẹ́gẹ́ bí wọ́n ti sọ ẹ ṣe pa pé yín pé ẹ sì jẹ́ wa láàárọ̀ yìí alàgbàra jẹ́ Adébáyọ̀ ẹ ṣe àdúpẹ́ pé ẹ wà pẹ̀lú wa lórí ètò
4: ẹ ṣeun olóòtú
3: ẹ ṣeun tó ọpẹ́ lọ́wọ́ Adémọ́lá Azeez tá a jọ ṣètò àti gbogbo àwọn èèyàn tó jẹ́ kán rí wa wò káàkiri orílẹ̀-èdè àgbáyé lẹ́ka social media wa Olúwaṣínà Aláyọ̀ Ogo Èdè ọ̀fọ̀ máa lè sọ fa lórúkọ tèmi tẹ́ bá lóhunkóhun tẹ́ fẹ́ bá mi sọ 08059483093 08059483093 lẹ́ lè fi pè mí ẹ̀yin tẹ́ ń pè tá a lè gbé ẹ má bínú àfojúdi kọ́ títí ọjọ́ mẹ́jọ nínú eré àtayọ̀ láti pàdé o ó dìgbà.
6: La la la la gelu FM jagaba gogo retio

0: gbàdúrà wa tá jọlọ nínú ìrìn àjò àwẹ aládọrùn ọjọ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rí ìta pàkó rí ẹ̀mí ìjókòó mi ààyè mi my seat and my space olúwa tí wọ́n wòlíì rẹ̀ wòlíì tèmi tó gba ẹ̀jẹ̀ jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà gbogbo kan tí ayé gbà bùjókòó wọn ààyè wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní friday may 29 ọdún yìí tẹ́gbàtìdé poplax filling station ní wọ́ọ̀rọ̀dù ládojúkọ jájọǹkú ẹgbẹ́ ilé ipò yẹn gangan lẹ́wọ̀tìyà ẹbẹ̀rẹ̀ church ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì ẹgbẹ̀rún kẹyìn tó bá kọ́dé láṣàlẹ̀ ọjọ́ yẹn tó gba ẹmu pàtàkì látọwọ́ wòlíì fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ní kẹ́pẹ́ 09025202427 ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.
1: Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratile faratile Adun badu opo makamuso Lagelu FM kakaki ile shagun safefe tin farere idunu fun gbogbo loja to nta imule gugu ni so wonyan wonyan secret midunbe owo fun gbogbo en to loye to damo sebe yin na ngbo sebe en rise re ni gboro afa ibawon dowo ko lai ro guru kawo Mad out there, Lagelu FM is a 7. Bagbo gbaju gbaja gbagi oko. Won ti gba yara bata nle yi. Bawujo le se to npun safefe. To maja se kulu oja ti o ta. Gbera nle, darapo koja wa. Gbogbo ara Lagelu FM is a 7. Iki wa lahiya lubarika. Kulu oja nbe, kerin ope ke.

0: láyé tálákọ̀jú sikẹ́lẹ́bẹ̀ lọ tó sì nílé tẹ̀ lókè pẹ̀ ẹ̀dá tó wọ́n bá rogún sí lọ́wọ́ tó jogun fàájì àti sẹ́kárí mi kọ́mọ́ gbàgbé pé bíríkì méjì ìgòkan ni o àbẹ́ẹ̀ mọ̀ owó tí ń bá fàájì lọ òkèrè.
1: Oní tèmi, 1,000,000 naira tó promise mi lánàá ń kọ́.
2: Bèbí mi, mo ti dílẹ̀ fún ẹ. Ẹrù re.
0: Pẹ̀lú atọ́tọ́nu mi sí ọ, 1,000,000 naira owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kí ni wọ́n fẹ́ fi ṣe bàdé fóbìnrin? Àìlákàṣe ẹsẹ̀ ìgbésí ayé rẹ o.
2: Ìgbésí ayé arí mi lọ́la ni mò ń gbé. Àsọ̀rí mi ò pé.
0: Orí rẹ pé o lóní màrà gidi ni. Ní mìtá yẹ lajúdé, sọ́ni kálukú ti ń ra éka éka ilẹ̀. Dákun kọ́ lé iṣẹ́, àròyé kò sóúnjẹ lílù, oúnjẹ wọn ni Bọ̀sún King. Lóró débẹ̀ ti fi ń talẹ̀ léka léka. Fún gbogbo ẹni fẹ́ fi dáko, fẹ́ fi kọ́ lé iṣẹ́, fẹ́ fi sódò ẹja sìn kan sìn. Bẹ̀rẹ̀ látòrí plot 0706 tàbí 0071036974 kàn sí Bọ̀sún King kò dọ̀nílẹ̀ bọ̀nílẹ̀ jaburata.

0: ìjọ gbọdọ̀ fight calling for all souls ministries ń pè yí sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé authority that leads the whole world èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026 ìpàdé yìí yóò máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ ibi ìpàdé ní ilé ìwé ọba Akinyele Memorial High School Alubua Bashonuro ìdí àpẹ Ìbàdàn Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Odedoyin Olaumi Ezekiel ti ṣetán láti pa gbogbo ọkàn pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí arọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Odedoyin Olaumi Ezekiel ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé owó sí ibi ìpàdé láti ìwòrò mọ́kànlá challenge ọjọ́ ẹgbẹ́ra brewery ìgbà rẹ ti dé wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367 ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Odedoyin Olaumi Ezekiel má ṣe padà sẹ́yìn Ọlọ́run dúró dì ọ́.
1: Aya mi abeke olowo sibi ewo njije lasiko yi
2: olowo ri mi alani o sha mo pe mi abeke ade ki forun je wa sere
1: bent eri
2: asiko maza vita

ṣe nítorí náà nǹkan ohun tí mo ń sọ ni wípé tó bá jẹ́ ọkọ ni ó fẹ́ fún ẹ ní ẹni tí ó mọ ṣe é bí ẹyin ni tó bá jẹ́ ìyàwó ni ó fẹ́ fún ẹ lẹ́ni tó máa fi ìkúnlẹ̀ gbóúnjẹ fún ẹni tó bá jẹ́ wípé iṣẹ́ ni ó fẹ́ fún ẹ níṣẹ́ tó dára jù ni o ò tí ì rẹ́ni tó jẹ́ wípé nígbà tó máa gbaṣẹ́ báyìí ṣe ni wọ́n kọ́kọ́ sọ ṣàdédé sọ di general manager náà ṣàdédé sọ di aṣojú ilé iṣẹ́ pé ìwọ sá máa mójútó èmi ó máa ṣe tèmi lẹ́gbẹ́ kan gbogbo bó bá ti ṣe bẹ́ẹ̀ náà ni kí ló dé tó wá rántí gbogbo ìgbà tó ti wà nísàlẹ̀ tọ́lọ́run wá ṣàdédé ju ẹ̀ tó sọ máa sọ ti ẹ sí òkè torí ibi gíga tó ń lọ òun ló ṣe dàbí ẹni ojú ẹni máa là yóò kọ̀kọ́ rí ẹni tó bá máa ga ẹsẹ̀ rẹ̀ máa gun gbọ́mísẹ̀ àní koríko tó dọ̀tí omi tó dọ̀tí kò ní kí koríko rẹ̀ ó mọ́ dàgbà ó kàn wá bẹ́ẹ̀ ni yóò padà lọ má ṣera ẹ léṣe orí ìwọ mú pẹ́ńsù kó kan sí méjì by the time lójú tiẹ̀ yóò dàbí pé kò lè kọ̀ nǹkan kan but by the time you sharpen the pẹ́ńsù tó gbẹ́ pẹ́ńsù yẹn pẹ̀lú àgbẹ̀ pẹ́ńsù yóò tún kan tí tuntun lè kọ bẹ́ẹ̀ ni gbogbo ibi tó rún sí gbogbo ibi tó dàrú sí gbogbo ibi tó túká sí gbogbo ibi tí ò yẹ mọ́ sí òun ló máa tó ní yóò sọ ibi wíwọ́ di títọ́ pálapálá ò di títẹ́ jù èyí tó jàjù ń bẹ̀ ni pé gbogbo ohun tó bá máa là kọjá padà sọ́dọ̀ ọlọ́run òun nìkan ló lè fún ọ ní abala titun ìbẹ̀rẹ̀ titun ọgbọ́n titun òye titun ìmọ̀ titun tí yóò fi ṣe òun ló sì lè fún ọ ní a new beginning yóò wá dàbí pé báwo ló ti rí bó ló ti bẹ̀rẹ̀ ibo ló ti ṣe kí ló ta ló bá ṣe bẹ́ẹ̀ ni ó ṣe rí torí náà nǹkan fọkàn rẹ balẹ̀ relax your mind God is coming yóò wá dàbí àlásán 126 ó wípé nígbà tọ́lọ́run dà ìkó lọ sí òní padà ó dàbí pé wọ́n ń làlá ó forí sí wọn lẹ́nu ẹni sí wọn ní ahán ó láwọn kì í fi rí wá rí pọ́lọ́run ṣó ńlá bí ó ti jọ àwọn tó fi ọ́ ṣe yẹ̀yẹ́ àwọn tó pẹ́ gan rẹ àwọn tó sọ pé ó ti tán bó ṣe máa jọ wọ́n lójú nìyẹn kò sẹ́ni tó bi tí ò ní rí sọ lọ́dún díẹ̀ sẹ́yìn lọ́pọ̀ tó ti jìnnà díẹ̀ nígbà kan mo ti fi omi mo ti fi iyọ̀ sínú ẹ̀ tí mo fi jẹ bàárí o gbọ́ mi yé tó o bá ti rántí tó ṣẹlẹ̀ lánàá o ní máa ronú tòní ọlọ́run tó mú ọ ní kúrò nípele tàná yóò tún tó ṣe nípele tòní bẹ́ẹ̀ ni ó ṣe rí gbọ́ tiẹ̀ wá wò tó o bá ṣe gbọ́ olárò jinlẹ̀ àwọn kan láa jọ sùn kí ṣe pé mo fi ń yọ̀ wọ́n á mọ̀ wọn ò sí láyé mọ́ lénìí ẹnìkan ló rìnrìn àjò láàárọ̀ bí ò bá rówó mọ́tò yóò bínú sọ́lọ́run pé kò sì pèsè owó mọ́tò kò ní mọ̀ wípé torí kóun mọ̀ bá pàdé tóun pàdé tí ò dáa ó ní ò ṣe pèsè owó mọ́tò so fún gbogbo ìdádúró rẹ ìdíwọ́ rẹ ìdènà rẹ nítorí ògo àti nítorí ìtura àti nítorí ìgbéga ìmúgbòòrò rẹ fún àǹfààní ara rẹ olọ́run ṣe bẹ́ẹ̀ ìwọ sá padà síwájú ọlọ́run kò sì dímú létí aṣọ dáadáa ohun tí ò tó padà sí arákùnrin kan pè mí lọ́sẹ̀ tó kọjá bóyá ó ṣeéṣe kí wọn ó rí bí wọlé lọ́sẹ̀ wọ́n ní pé àwọn ti ń retí ìgbéga tipẹ́ ṣùgbọ́n ní kété táwọn ṣe nǹkan tí mo ní káwọn ó ṣe nígbà táwọn ó débi iṣẹ́ láàárọ̀ ọjọ́ kejì ní wọ́n bá lẹ orúkọ àwọn mọ́ àwọn tí wọ́n gbéga bó bá yẹ tán pé wọ́n bá rí bí wọlé àwọn náà sọ testimony wọn àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ló ṣe máa ń rí kò ní yẹ bó ṣe máa ṣẹlẹ̀ kò ní yẹ bó ṣe máa tó kò ní yẹ bó ṣe máa kọ̀ náà tiẹ̀ ṣùgbọ́n èyí tó jà jù ni pé dira rẹ mú surrender your life to Christ ó nìkan ni insurance tí ìjáyàn kulẹ̀ gbalólùwà àtolùgbàlàgbègbè ayé mímọ́ Psalm 24 verse 3 to 6 wípé ta ní ògorí òkè olúwa lọ tàbí ta ní yóò dúró ní ìbímọ rẹ ń tó ní ọwọ́ mímọ́ àti àyà fífún ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀ tàn òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlà tó bá ti ń dúpẹ́ ntọ́ ọlọ́run ṣe dandan ni kó o tún gba ìmíì ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà yìí tí ò ṣe la máa ń rò a kì í ro èyí tí ò ṣe tí ò ṣe é fowó rà torí náà palẹ̀ ọkàn rẹ mọ́ gbà lólúwa tó lùgbàlà yọ̀ǹda ayé rẹ fún gbégbé ayé mímọ́ appreciate ore tó bá ṣe fún ọ eléyìí tọ́ ọlọ́run ṣe àtẹlẹ́yìí tí ẹ̀dá ènìyàn ṣe ohun tí ò tó rẹ yóò sì padà wá sẹ́kù lórúkọ Jésù mo gbàdúrà fún gbogbo tí tó ń gbọ́ mi ìbànújẹ́ rẹ máa dayọ̀ ẹkún rẹ máa dẹ̀rín ohun tí ò tó rẹ ó dẹ̀ máa sẹ́kù lórúkọ Jésù bí ìlérí ọlọ́run ti ń bẹ tẹ́mi rẹ̀ sì wà láàyè wàárà ànúgbà ògo ọlọ́run ó farahàn ìlérí ó sì ṣe Jésù Olúwa.

0: 107.7.
1: Service PR Eye Care Foundation lo nlogun tatatan wi pe tin yin me lo gbogbo eyan badan ta bebe e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni sugbon nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugbon ninu gbogbo eya ara o oju lo bara idi pataki re ti ajo Charity PR Foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PR Eye Care Foundation anfani la gba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese la yewo oju Reading glasses lofe fun gbogbo en ba nilo e ani se ofe la yewu fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju fun rorun gbogbo olukopa to ni pe nija oju la se sagbe kale Charity PR Eye Care Foundation nigba to tun wa gba bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fini o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite Unity Bank Charity Cross Building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iworo de ibadan lojo oju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 090544 8444 oju lo bara oni dindo mo wa lagbari
2: Crash FM Media Academy. Nibe lawon eniyan ti fi igba bu mi eko eto iroyin sori. Atamba gidigba soke tente ninu igbo safefe pelu ikose mose ati iwo mo luabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́
2: tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ nọ́mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 08071124000
2: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

Jess Globin, oògùn àpilẹ̀ṣẹ̀ olómi tó ń ṣe àlékún ìlera pẹ̀lú àwọn èlò hemoglobin, vitamin B12 àtàwọn amára jí mi. Kára ó jí pépé kára jọ̀lọ̀. Jess

0: Globin ó wà ní 200 ml. Jess Globin Plus tún fàkọyọ ìmọ̀ ìjìnlẹ̀ tó gbé pẹ́lí fún ìlera mọ̀lẹ́bí. Àjọ NAFDAC fòǹtẹ̀lú ilé-iṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Ó ń fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Má fi àlàáfíà rẹ tàfàlà. Bí Jess Globin lura lọ́wọ́ kan, kára ó pọ̀ sípò.
1: Ọkọ̀ yìí wúlò púpọ̀ púpọ̀ fara ìrẹ́dẹ.
2: Ilé-iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kátà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra nílẹ̀ṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ nílẹ̀ṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ó yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLKEmpire, TikTok JLK8294. Ilé-iṣẹ́ JLK Empire ò ní ìròyìn ìlàlẹ̀ àmọ́ ìṣá àlá.
3: Bọ́ọ̀lù ìlú ayò àti fèrè
4: ní bá bí rí ìdárayá
3: alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
5: Leandro Trossard attacked in by Bukayo Saka, history makers.
3: Ní ìhà kejì àwọn defending champion lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or Ousmane Dembélé.
5: Dembélé
3: àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbàǹgbà nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹfẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM ìyẹn ní MOF 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026 All Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn.

0: prophet Sam Oluwalo Yowo Ilu Ibadan ni ojo kedilogun pelu ojo ketadilogun, that is Saturday ati Sunday la gbara Olorun. Ojo Saturday ni oru igbenija, nigba ti ojo Sunday yo je owuro anu. Oru igbenija pelu owuro anu o yo ni agbara o. Ibo ni o ti ma waye? The Land Event Center Sango Eleyele Gbaremu Market ni ago mejo Ashale, when it is on your Saturday 16/5/2026. CAC Grace Assembly Radio House at Darimogo FM, Mokola or Emeji, Ibadan. Nini on your Sunday, you near Barak Pupo, Pupo.
1: Baba Woli, Unuwalo, Umbe, Nilia Barak Pelumi, Baba, Esi Ororo.
2: Ayer, Ayer, Yer, Yer, Bada, Bao, Pe, Waki, Jesu. Golo, Mwa, Kokori, Ogun, Ti, O, Shefu, Awanti, Ejo, Dag, Baba, Po. Nile, Baba, Nile, Ya, Ogun, Ya, Shefu,
3: Wan, Jesu.
2: Oro, Keji, Ogun, Tofi, jo iya tabi baba tabi jo awon egbon re loruko Jesu Oluwa ogun yen se fun o e wa gbogbo lohun keta iran lowo ojiji to ofin ni lo lofo ninu odun orin iran lowo ojiji yo se fun o
3: Jesu
2: Oluwa wa e je ka lo sinu bibeli iwe Johanu ni ori kerin afeka ese mefa ni kia kia John chapter 4 verse 7 to 10 John chapter 4 verse 15 to 18. Yes.
4: Obimi kan ara Samaria si wa lati fa omi. Jesus si wi fun pe.
2: Yes.
4: Fun mi mu.
2: Fun mi mu.
4: Nitori awon omo eyin re ti lo si ilu.
2: Yes.
4: Lo ra onje.
2: Yes.
4: Nibe na ni obimi na ara Samaria wi fun pe.
2: Yes.
4: 83. Iwo tin se ju. Fin bere ohun mi mu lowo mi.
2: Yes.
4: Emi eni tin se obi ara Samaria. Nitori ti awon ju ki n ba awon ara Samaria lopo.
2: Yes.
4: Jesus dahun.
2: Jesus dahun.
4: O si wi fun pe.
2: O wi pe
4: iba se pe iwo mo ebun Olorun.
2: O mo ebun Olorun ni. Yes.
4: Ateni ti o wi fun ope.
2: Ateni to wi fun ope.
4: Fun mi mu.
2: Fun mi mu.
4: Iwo iba si ti bere lowo re.
2: Yes.
4: Ohun iba ti fi omi iye fun o.
2: E je ka lo sese kan dogun. Ma so gbogbo e papo nitori akoko ati seju wa. Yes.
4: Obirin na si wi fun pe. Ogbeni
2: seri n to fi Jesu we. Mi fe gbagbe be yen ni o kilo n fi Jesu we. Kilo n fi woli gan we lakoko yi. Yes.
4: Fun mi ni omi yi. Ki orun ga ki o ma se gbani.
2: Yes.
4: Ki emi ki o ma si wa si fa omi ni Jesu si wi fun pe.
2: Yes.
4: Lo yi pe oko re ki o si wa si yin. Obirin na dahun o si wi fun pe emi ko ni oko
2: mi o loko se o n to olugbala. Yes.
4: Jesu wi fun pe.
2: Jesu wi pe
4: iwo wi re
2: o wi rere o. Yes.
4: Emi ko ni oko.
2: Yes.
4: Nitori ti iwo ti ni oko marun
2: o ti ni oko marun ibi ta lo lade yo. Yes.
4: Eni ti iwo si ni nisisiyi
2: eni to ni nisisiyi o je number 6
4: ki n se oko re
2: o tun se oko re o. Yes.
4: O so ti ni eyi ni
2: o so ti to ni eyi ni. Yes.
4: Obirin na si wi fun pe.
2: Yes.
4: Ogbeni.
2: Yes.
4: Mo woye pe.
2: Mo woye pe
4: woli ni iwo n se.
2: Woli ni iwo n se otito. Now kini kan ti a fe soro ni lori. One ni mo pe ni ogun amu ire bo ikeji ogun agbara kaka sori awon ogun meji ko gudo tele o ogun yen gudo se fun o ninu osu yi ogun amu ire bo loja omobirin yi sugbon o nkan kan wa ti o je kogun iko tete se fun. Number 1 o fi ara re se abe igbekun asa apere Nigeria pe Hausa ni mi o ki se Yoruba Igbo ni mi o ki se Hausa asa e ki pe ni asa o wa ni abe igbekun yen ire n jabo lowo re ikeji o tun wa ni abe doctrine iyen ni pe iru ijoba yi ni mo n se ijoba yi ni temi se mo pe yen na ko ni Nigeria loni to ba ti gbo un woli pe awon woli yen re o iketa ni wi pe eni ipe ko jo loju oju re fo si nkan ti imole oju re fo si ti Christ Jesu ohun re ohun Jesu to n gbo eti re DC opolopo lorile ede yi loni eti won DC ohun emi ikeji won wa ni abe igbekun esin iyen ni wi pe won wa ninu ogun ojo ti pe ninu ijo won a ma gbo oro to ni se pelu ogun to ja aye won sugbon tori pe won ti bo sinu igbekun esin won o ni le jade kuro ni bibe lati le lo sibi ti oro won yo ti dayo o ti kawe ise ma n bo lowo re ni o peju ni bi ise ni ko losu mefa nti ere ka sa sele ise yan boda ni won lowo o de lo church o n gbon yi bayi lowo lowo o se driver ni o nigba to ba ti se ise yen bi osu mejo osu meta won a da kokoro mo ti kuro lowo re bo dadari nigba ti o ba ti fe fun ni promotion kan ni bi ise logun ka dide si o ogun onilara tabi ogun alatako adide ise yen abomo lowo ton ba ti fe fun ni promotion tabi ton fe fun ni appointment gidi lorile ede yi igba yen logun ka dide si o tori emi amurebo ti o wa ninu aye re o ti wa nile oko oyun ma n baje mo lara amúrebọ ni ìyẹn ni wípé oníyà oṣù méjì oṣù mẹta wa ti fẹ lọmọ ra nǹkan ọmọ lójijì oyún yẹn yóò bàjẹ ìkejì tó fẹ ṣẹlẹ lórí ni mo pè wípé ogun agbára káká bíbélì wípé pétérù ó ti wà létí odò yẹn fún ó ní gbogbo òru làwa ti fi ṣiṣẹ àwọn ò rí ohunkóhun mú níbẹ ọpọlọpọ orí nǹkan kan tọka sí agbára káká ló fi ń ṣe agbára káká ló fi ń rówó ilé san ló fi ń rówó ilé ìwé san gẹgẹ bí kọmpìnì kan tó dálẹ agbára káká ló fi ń rí owó ibẹ san tí iṣẹ kan ò bá fẹ tán pátápátá ìmíràn kò ní dé kíyè sára arán mi sí ọ ni o ogun yìí gbúdọ̀ ṣe fún ọ ogun agbára káká pẹ̀lú ogun amúirebọ ṣùgbọ́n ní ọjọ́ tí ọmọbìnrin yìí tí ó gbóhùn jésù yẹn tó tí jésù sọ pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí ọ bọ̀dá yẹn náà ń gbọ́ mi àǹtí yẹn náà ń gbọ́ mi o lórí ọkọ o lórí aya bọ̀dá gbogbo ìgbà náà máa ń fi nǹkan rere dárúkọ rẹ ṣùgbọ́n kì í wá símúṣẹ irú ohun tó fọ̀n sí etí ọmọbìnrin yẹn mọ̀ ní eléyìí lójú ẹsẹ̀ ó yí ohun padà pé ẹni tí mò ń pè lọ́bẹ̀ẹ́ ni tẹ́lẹ̀ ni eléyìí ṣùgbọ́n ó pe jésù padà ní wòlíì torí wípé àṣírí ogun ayé rẹ agbé fáìlì rẹ wá gbọ́ ni o ọjọ́ tí o bá ti pàdé wòlíì tí a rán sí ọ ọjọ́ náà la ó gbé fáìlì rẹ tọ wòlíì yẹn wá tó o bá ti pàdé wòlíì rẹ lọ́jọ́ yẹn wàá jèrè wòlíì ìyẹn ni pé nípasẹ̀ wòlíì èrè wà ńbẹ when there is profit there is profit ìyẹn ni pé tó o bá ti rí wòlíì èrè wà ọ̀pọ̀lọpọ̀ àwọn pásọ̀ tẹ́ ń bá pàdé kí kúkú ṣe pé kò sẹ́ni ìpè nínú wọn ẹni ìpè ti bá pàdé ṣùgbọ́n àwọn nǹkan mẹ́ta tí mo sọ yìí kò jẹ́ kó o ní èrè níwájú wọn nítorí wípé o fi ara rẹ sí abẹ́ ìgbèkùn àṣà o fi ara rẹ sí abẹ́ ìgbèkùn ẹ̀sìn o fi ara rẹ sí abẹ́ ìgbèkùn kí iyè rẹ kó mọ̀ sí nǹkan ti ẹ̀mí o ti wò pé o ti dé ọ̀dọ̀ gbogbo pásọ̀ o ti dé ọ̀dọ̀ gbogbo wòlíì tèmi ni wípé mọ̀ bá ogun parí ọdún yìí ra ò títọ́ mọ̀ ṣe tà ò ń gbégbé ayé agbára kákà ò ń gbégbé ayé àmúbù àti àṣejì kí àjọ pàdé ní ọ̀sẹ̀ yìí gangan nínú ìpàdé àdúrà yìí ta ló fi jésù pé ṣé jésù tí ò ń gbọ́ rẹ̀ láti pasẹ̀ wa yìí ṣé ọ̀gbẹ́ni ni lójú tiẹ̀ ohun wòlíì tó ń gbọ́ yìí ṣé irú ohun tó àkọlé tó fún ohun tèmi náà ni wípé bí àwọn wòlíì gbogbo ìwọ̀n yẹn ṣùgbọ́n ṣe ń sọ̀rọ̀ náà ni àwọn èyí ṣe ń sọ̀rọ̀ ṣé ohun tó tún fi ohun ọlọ́run tó gbọ́ nípasẹ̀ mi tó ohun tó tún fi wé nìyẹn yí padà gbàgbọ́ pé ọlọ́run yìí dáhùn àdúrà gbàgbọ́ nínú orúkọ rẹ̀ mo máa ń sọ fún gbogbo ènìyàn ọ̀rọ̀ tèmi kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn tí o wà tó o bá ṣe àgbàgbọ́ pé ọlọ́run wà dénú ìpàdé àdúrà yẹn àwa ò fi ọlọ́run ọ̀ wàá dẹ̀ mọ̀ wípé ohun gbogbo ni ṣíṣe lọ́dọ̀ rẹ̀ ayé rẹ̀ gbúdọ̀ kúrò ní ojú kan gba jésù lolúwa tó lùgbàlà gbogbo ibi tó bá ti lò kọjá lójú ayé ló tún máa ń padà bá ara rẹ̀ níbẹ̀ máa bọ̀ nú ìpàdé àdúrà yìí ibi tí àwọn èèyàn bá ti rìn owó aláìtakùn ayé ló ń fojú gbé bẹ̀ ó jẹ́ máa bọ̀ nú ìpàdé àdúrà yìí owó kì í bówó lọ́wọ́ rẹ̀ máa bọ̀ àwọn àmì tó a máa rí mà nìwọ̀n yìí olóore o kì í pẹ́ lọ́wọ́ wọn máa bọ̀ nínú ìpàdé àdúrà yìí a fẹ́ bí ayé rẹ̀ wò a fẹ́ tú ìṣẹ̀dá rẹ̀ sílẹ̀ ibi tí ìpàdé àdúrà yìí tó ti wáyé Dayland Event Center ẹ jẹ́ kí ọ̀gá tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹ jẹ́ kí ó pe address ibi tí ìpàdé àdúrà yìí ti wáyé níwájú Gbaremu Market nílùú Ìbàdàn.
3: Dayland Event Center láti ọ̀dọ̀ tẹ bá ń bọ̀ ẹ wọkọ̀ tó ń lọ sí Sango láti dé Sango ní ìyànà poli ìbẹ̀lẹ̀ ti máa bọ́lẹ̀ ẹ wọkọ̀ tó ń lọ ẹlẹ́yẹlé ẹ bọ́lẹ̀ ní Gbaremu Market directly opposite Gbaremu Market ibẹ̀ yẹn ni Dayland Event Center.
5: Tó bá jẹ́ pé láti challenge lẹ ti ń bọ̀ ẹ wọkọ̀ tó ń lọ tààrà sí Dùgbẹ̀ láti Dùgbẹ̀ ẹwọ ẹlẹyẹlé ẹlẹyẹlé rẹ ti máa wọkọ̀ tó ń lọ Gbaremu or tó ń lọ Sango ẹbọlẹ̀ ní Gbaremu Market opposite Gbaremu Market ibẹ̀ náà ni Dayland Event Center wa.
2: Kò jìnà púpọ̀ ibẹ̀ ni pàdé àdúrà yẹn ibẹ̀ ló ti máa wáyé máa gbé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó máa bá a pèlè lórí bó ṣe dé ibi bẹ̀ ní orí ọ̀fẹ́ dẹ̀ máa wà fún ọ láti rí wòlíì one on one counseling ó máa wà aago méje ní àárọ̀ sí aago méjì lọ́sàn lẹ́yìn rẹ̀ ni wọ́n àti wòlíì rẹ̀ ìyẹn counseling forúkọsílẹ̀ fún counseling ọ̀fẹ́ ní forúkọsílẹ̀ tí ó ṣe dé Dayland Event Center ní opposite Gbaremu Market nílùú Ìbàdàn yóò dára fún yín sórí nọ́mbà yìí 0703673-9432 0703673-9432 0803408-7407 0803408-7407 ó dẹ̀lé lọ láìkì péjì wa lórí Facebook at Prophet Sam Olú alọ́ lórí Facebook kó fọ́lọ̀ wa wà á lè mọ irú wòlíì tí ó ń bọ́ ọ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ irú ogun wo ló ń jà máa bọ̀ ó wojú ọlọ́run fún ọmọ fún ọkọ fún iṣẹ́ ó wojú ọlọ́run fún appointment gidi ó jẹ́ wá gba ìtọ́ni lọ́dọ̀ àwọn wòlíì kí ọ̀rọ̀ rẹ kó lè di ayọ̀ inú ìgbéyàwó rẹ ìbànújẹ́ ló wà bẹ́ẹ̀ máa bọ̀ nínú ìpàdé àdúrà yìí ká gbàdúrà fún ọ ká dẹ̀ tọ́ ọ sọ́nà kí ogun kó ṣẹ́ nínú ayé rẹ ta ló ń fi jésù náà wé ta ló ń fi wòlíì tó ń gbọ́ òun rẹ̀ yìí ta ló tún fi wé náà lónìí ronú lónìí mọ́ fi ara rẹ̀ sí abẹ́ ìgbèkùn ẹ̀sìn mọ́ fi sí abẹ́ ìgbèkùn àṣà wípé osi woli tabi wipe o le lo elomira ni ejo sa ibi ti mo wa o jina ni o mi o ni le wa e gbadua fun mi lori phone o logun to ba logun ibi to wa ko ni jina o ni wa ara re bi ara samaria si ju wa yi pada si oluwa
6: Bayland event center ni waju gbaremu market ni lu ibadan o ma lagbara pupo mura lati pade olorun
7: e je ki yin tun fun yin ni ero ibanisoro yi o ye mi ko ti mo fi nse be o 7036739432 baba woli oluwa lo mo kiyin pupo pupo eku ise oluwa oru igbenija na la mura lowo lowo ni ilu ibadan grace of mercy prayer mountain na lo solugbo we igbenija lati gba ile oba ago mesan le na laajijo wa nbe titi di ojumo toju ba de tumo na ago mefa na ni owuro anu yo gbera so kile ni so ka to ma lo
2: o fi ara re si abe igbekun asa o fi ara re si abe igbekun esin o fi ara re si abe igbekun ki iye re ko ma se si nkan ti emi o ti wo pe o ti di odo gbogbo pastor o ti di odo gbogbo woli temi ni wipe ra o titọ mo se ta o n gbegbe aye agbara ta ko n gbegbe aye amubu ati aseti tajo pade ninu ipade adura ye ta lo fi jesu re se jesu ti o n gbo re lati pase wa ye se ogbe ni ni loju ti e ohun woli to n gbeye se iru ohun to akole to fun ohun temi na ni wipe bi awon woli gbogbo yan ye bo se soro na ni awe se soro se ohun to tun fi ohun olorun to gbo nipa se ni to ohun to tun fi we ni yen yi pada gbagbo pe olorun yi dawun adua gbagbo ninu oruko re mo ma so fun gbogbo eniyan oro temi ko ni se pelu esin ti o wa to ba se agbagbo pe olorun wa denu ipade adua yen awa o fi olorun o wa de mo wipe ohun gbogbo ni sise lodo re aye re gudo ko ni oju kan gba jesu loluwa to olugbala yi pada ko ninu ese ti o wa ninu e gba jesu loluwa to olugbala si gba itoni lodo awon woli mo rete eyin sori ise o mu ire jabo ma bo ninu program yi contract ma n bo lowo re ni o ma n se interview gbogbo e ma jabo mo lowo ni won ma foruko nkan rere peruko re sugbon kin bo si ma bo ninu ipade adua yi agbara kaka lo fin se nkan lo fin gbe ninu aye ma bo ninu ipade adua yi gbogbo ibi to ba ti lo koja loju aye lo tun ma pada bara e nibe ma bo ninu ipade adua yi ibi ti awon eyan ba ti rin owo alatakun aye lo n foju gbe be o je ma bo ninu ipade adua yi owo kin bowo lowo re ma bo awon ami to a ma ri ma ni wonyi olore o kin pe lowo won ma bo ninu ipade adua yi a fe be aye re wo a fe tu iseda re sile fi omo ma jemu to ra anugba ewo idaduro rara re ko gbina sonu ije alajobi niwaju e o ya ko lana wa de ra anugba je ka jo pade ni ose yi gangan thank you god bless you
8: Oluwa tun fa nawo anugbe aye enikan wo labe majemu ipeto daju sakati o lamunu mala ti oluwa fi pe iranse re prophet sam oluwa lo baba dami mogun worldwide ninu isowuru ipenija ati owuru anu eleyi to ma waye ninu ibadan lo se ta waye ni saturday odun 16 osu karun odun 2026 ni de diago mejo asale gbogbo eyan ma korajo lati gbadua sunday odun 17 osu karun odun 2026 cac grace assembly to wa ni adami mogun radio house chopande Street or meji mokola ibadan ni gbogbo eniyan yo ti parapo fun adura owuro anu ni dede ago meji owuro ti woli tori anugba won si ma base fun gbogbo ogun yo si ma wonu le be awon olori emi ni kemi robot ati o ma dani waye ogun ma se ide ma da iwo ni ko gbianju lati wa be e ma gbagbe saturday ati sunday ose yi ni o anu oluwa ma yanju oro e

0: aji kelele titi da go merin role ko le dan rara abala ma fi para la fi si deto ka to wa gbeyin debe lori omi gboro titi lori ere daraya abala keta ni papa china gan ni o ti wa tanran nu lori ere daraya Kọ́rọ̀ òṣèlú ó tó wá fọná sójú kẹkẹkẹ lábala kẹrin etí ẹ mélòó àtọgbọ́n bẹ́ẹ̀ náà ò gbẹ́yìn lórí ètò.
1: Àdúrà àgbà
0: owó lẹ̀ àwọn. Óyá àgbà ló tóró lọ ọba ló tẹ́yìn erin fọ́n fẹ́ràn mi babalọ́lá óyá gbé ọ̀tún abayé.
2: Lóde láago méjì sí mẹ́rin ọ̀sán lọ́jọ́ Sátidé lórí ìkànnì Lágerú FM bẹ́sẹ̀ kó tèṣùmọ́lẹ̀ fẹ́ràn mi ló ń bọ́ lọ́wọ́.

dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run tuntun fún wa láǹfààní láti tún pàdé lónìí. Ọjọ́ kẹrìndínlógún nínú oṣù karùn-ún ọdún 2026. Ọdún táwọn olóṣèlú ń wò bí ìgbà pé kò ní exist, ó dẹ̀ ti fẹ́ tán. Lágbára Ọlọ́run nínú ọdún yìí àtèmi àti ẹ̀yin á rí ti wá ṣe. Ọdún yìí ò ní ṣe kíni kò ní gbé wa mi. Àwa ní bí a bá aláyé fọwọ́ tì í bí ti hù kọ mọ̀. A jẹ́ pé gbogbo èyìn gbogbo ògo fún Ọlọ́run tó dá mi sí tó dá ẹ̀yin náà sí. Ọlọ́run tí ò jẹ́ kán fẹ́ lòmíì ṣe wá. Eré ni àwàdà ni àwọn ará bí wọ́n mà ti ń wọ wá láàrin. Ikú tó sì ń pa ojúgbà ẹniṣẹ́ mọ̀ pòwé ní pa ló ń pa fún ni. Wọ́n ní lórí ire ní ìlú ògbómọ̀ṣọ́. Wọ́n sì pa tíṣà, wọ́n pa bóyá kílẹ̀ ń pè èkejì principal. Vice principal. Wọ́n kó àwọn ọmọ lọ. Kódà àfàìmọ̀ ni wọn gbé principal gan lọ pàápàá. Èyí tó tún wá wà ńbẹ̀ ni wípé wọ́n lọ́kadà wọn gbé wá. Bá a ṣe láàgbọ́n ṣáṣá tó nílẹ̀ Yorùbá. Láì ṣe inú aginjù. Wọ́n dẹ̀ fi tatakùkù kó àwọn ọmọ lọ. Kò sẹ́ni tí ó dá wọn dúró ṣẹ́ri pó lágbára díẹ̀. Ọ̀rọ̀ ètò ààbò lójoojúmọ́ gbọmọ. Èmi ti rò pé tóṣèlú bá ti bẹ̀rẹ̀ kíní yẹn máa ń wa wọ́lẹ̀. A kì í fi bẹ́ẹ̀ gbúrú ẹ̀ bí òṣèlú bá ti bẹ̀rẹ̀ tán campaign. Bá a bá ní ká wá wò yẹn kí ló dé gan-an láti kíní yẹn ò kí fi ń gbilẹ̀ nígbà tó bá ń campaign. Tó bá tún ti campaign tó bá wọ́n á tún bẹ̀rẹ̀ iṣẹ́. Ṣé ká sọ pé wọ́n ń kan wọ́n ni àbí kíni? Àbí wọ́n mọra wọn gan wọ́n kàn ń tan àwa jẹ ni. Ààrẹ Goodluck Jonathan nígbà tó ń ṣèjọba ó ní láàrin àwọn táwọn wà níbi ó ná wà ńbẹ. Ó dẹ̀ dákẹ́ wọ́n dẹ̀ pé ẹni sí ìǹsì. Ẹbí wọ́n ní pátápátá báyìí là á fọ́jú kùnàkùnà là á dẹ́tẹ̀ pé ojú àfọ́ ọ̀fọ́tọ́ ìjà ni ń dálẹ̀. Àkúkú ìjòyè wọ́n sì pé ó sọ̀jẹ́nu mi ò kálù lọ. If you know you don't know it, please don't move near it at all. Oye lásán lẹ́lòmíì fẹ́ jẹ pé kán fi kíní ìpè mí kán fi pè mí wọ́n fi ń pè ọ́ òwúlò. Wọ́n ń forúkọ yẹn pè ẹ́ ò dá nǹkan kan mọ̀. Ẹbí wọ́n dẹ̀ ti sọ wípé wọn ò lè wá kú kan ní ìjòyè ilé bàbá ẹ̀. Ó ti jòyè ilé bàbá rẹ̀ o sì fẹ́ kú àbí. Àwọn ọmọ ọlọ́mọ ni kán máa kú àwọn ẹni ẹlẹ́ni ẹ̀yìn náà wo tíṣà mo rí bọ̀bọ́ yẹn. Ó wọ kíní NUT Ankara kan báyìí mi náà nírú Ankara yẹn ń gbà Ankara yẹn. Ó dẹ̀ sùn sílẹ̀ ilé báyìí wọ́n gbé wọn sùn sílẹ̀ ilé. Nílùú wa. Níbi tí GSM wà. Kí làwọn agbófinró wá ń ṣe gbogbo àmọ̀tẹ́kùn àwọn ọdẹ ìbílẹ̀ nkankan. Àwọn ìjọba ìbílẹ̀ kan náà wà nílẹ̀ Ìbàdàn yìí tó jẹ́ pé igbó yí wọn ká ni. Ṣáwọn ọdẹ ṣé wọ́n ń ṣọ́bẹ̀ ṣá ṣé wọ́n ń lọ bẹ̀bẹ̀ wò. Ní gómìnà ra àwọn helicopter kan surveillance helicopters kíná fi ń ṣe. Èló wọ́n ń ta drones. Iyekíye tí wọ́n bá ti ẹ̀rí kan tà kí làwọn yẹn ń ṣe ṣá mọ́nítọ̀ rárá. Àwọn òyìnbó ń bẹ lọ́hùn.

láti kàn ní lágelú 96.7 FM òkè gájòkè èyí tó kalẹ̀ sí ilé funfun báláú nífẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tìní là mú wa fún yín okun joseph ẹni dọ́bọ̀n ló kọ́ tèmi ṣáájú ẹgbẹ́ àwọn kókó èyí tó súyọ nínú ìròyìn náà ààrẹ tinubu ló ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ikọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti ti ilẹ̀ amẹ́ríkà ni wọ́n ti gbẹ̀mí lẹ́nu apàṣẹ wàá fún ikọ̀ agbésùmọ̀mí isis ìyún abu manok àjọ inec ni wọ́n ti yọjú ọ̀rọ̀ síta pé gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú ni wọ́n ti fi àtẹ orúkọ ọmọ ẹgbẹ́ wọn lélẹ̀ ní iwájú àjọ náà pàdé àgbàyàn poblio ni yóò ṣe àbẹ̀wò sí unesco ní oṣù kẹsàn-án nínú ìrìn rẹ̀ lọ sí orílẹ̀-èdè faransé ikọ̀ agbábọ́ọ̀lù manchester united ni wọ́n ti fi orí okòó sàn ọdún lórí àdéhùn pẹ̀lú gary gẹ́gẹ́ bí alábòjútó ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́

0: adájọ́ kẹni ilé olóyè ọ̀dẹ́ ń bí 96.7 sani sani fíkọ ẹsì tí tiwa o ẹsì tẹ ń bọ wá.
1: Kálímọ̀dé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágélú FM 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: àṣeyọrí tí yẹn fi lè bọ́nù sí àtòṣì Gitales ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Gitales International ni Gitales International ríro ní lágbára lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrògbọ̀ kó lè jọba iṣẹ́ tí wọ́n nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Gitales International lọ́pọ̀ kó yọkù lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Machine Tech Industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines chalk mold and nylon machines Gitales International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́ Gitales International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Gitales ni wọ́n ń kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kàn sí Gitales International lónìí Gitales International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com Gitales International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
1: La la la la gelu FM jagaba gogo retio

0: jókè.
1: Ẹ káàbọ̀ sí orí ètò wa, oyè fẹ́ fún ìyípadà. Ẹ má gbàgbé, orúkọ mi ni Adéríyì Adédáyọ̀ láti ní ìjọ New Manor Baptist Church, Old Bodija, Ìbàdàn. Bẹ́ẹ̀ ń gbádùn ètò wa, tàbí ẹ ní ẹ̀bẹ̀ àdúrà, tàbí ìbéèrè lórí nínú bíbélì, ẹ pè wá sórí nọ́mbà wọ̀nyí 070-65-83-27-42 ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún ẹ̀fẹ́ àtànà yín lẹ́nu gbọ́pẹ́ wa. Olúwa ìwàásù tèmi, Olúwa ẹ darapọ̀ mọ́ wa, ẹ ràn wá lọ́wọ́, ẹ ṣe mí lórí ìsùn ìbùkún, ẹ ṣe mí lórí ìsùn ìbùkún fún àwọn olùgbọ́ mi, Jésù Kristì Olúwa wa, àmì. Ní ọ̀sẹ̀ tó kọjá, mo bá wa sọ̀rọ̀ lórí àkọlé tí mo pè ní àwọn nǹkan tí ẹ̀ ká fọwọ́ yẹpẹrẹ mú, àwọn nǹkan tí ẹ̀ ká fi ọwọ́ yẹpẹrẹ mú. A gba ìpè lórí ẹ̀, ẹ ṣe. Apá kejì ìwàásù yẹn náà ni màmú wa ní òní àwọn nǹkan tí ẹ̀ ká fi ọwọ́ yẹpẹrẹ mú. Òun náà ni pé nínú ẹsẹ̀ bíbélì ìwé ọba orí kẹrin ẹsẹ̀ 21, òun náà ni pé ó lọ sí òkè, ó sì tẹ ọmọ náà lórí ibùsùn ènìyàn Ọlọ́run, ó sì tilẹ̀kùn, ó jáde lọ. Apá kejì ìwàásù náà ni pé àwọn nǹkan tí ẹ̀ ká fi ọwọ́ yẹpẹrẹ mú, òun ni ìwà wa. Àkọ́kọ́ tèmi ni ìwà wa. Àwọn kò lè ká fọwọ́ yẹpẹrẹ mú lè ní pé ìwà wa. A ní ó sọ wà nù, olóòlù orí ọkọ. Ìwà rẹ ṣe kókó gẹ́gẹ́ bí onígbàgbọ́. Tọ́ba wọn ẹ tó níwà tó dáa jù, onígbàgbọ́ lè kó jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin oníkara ni, bó ṣe ń kara mọ́mọ, wọ́n kara mọ́yàwó. Àwọn ọmọ wa dàgbà tó tán. A ní mọ́mì wọn nìkan náà ní ká máa wá sílùú òyìnbó láti máa ṣe lọ́jọ́jọ́ ọmọ. Bóyá oníkara ni wọ́. Gbogbo nǹkan tó ń ṣe àwọn èèyàn wọ̀. Bóyá nǹkan tí wọ́n kan tó ń ṣe tí ìlọ́kọ nìṣe ni pé o nílò láti tún ara ẹ. Ọkọ tó máa gbà mímọ ṣe ni mo wá o, àbí àwọn tó máa gbà mímọ ṣe fẹ́ irán o, o lè yí padà. O lè tún ìwà rẹ ṣe. Gbogbo wà pálapàla ìwà játijàti tó wà lọ́wọ́ rẹ, o lè tún ṣe. Má fọwọ́ yẹpẹrẹ mú tó bá níwà tó dáa. Kí ló fẹ́ jẹ́ káwọn ìwà wo gan ló fẹ́ jẹ́ káwọn ọmọ jogun lọ́wọ́ rẹ? Gbogbo ara lé ló ti bá jà tán, gbogbo ara àdúgbò ló ti bá jà tán, gbogbo ara ibiṣẹ́ ló ti bú. O jẹ́ lọ tún ìwà rẹ ṣe. Ọ̀rọ̀ nífẹ̀ẹ́ mi níbi iṣẹ́ mi o, ṣé ìwà tiẹ̀ gan dà? Nígbà tẹ pé mo ra ibiṣẹ́, odidi àwọn méje ló ti bá jà. O jẹ́ jẹ ara rẹ wò. Àkọ́kọ́ ni pé ká má fọwọ́ yẹpẹrẹ mú ìwà wa. Ẹ̀kejì o ní pé ká má fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ Ọlọ́run. Àìlèka ọ̀rọ̀ Ọlọ́run ló máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì tó tàn jẹ. Oríṣiríṣi láti gbọ́ pé ó ní ogun tó wà nínú ayé òun tóun bá bá aláṣepọ̀ kò lè ṣe. Ibo ló wà nínú bíbélì bẹ́ẹ̀? Báwo lọkùnrin á ṣe máa ṣe rí odò fún obìnrin? Ó wá dípò àbẹ̀ sí ń fẹ́ra wa. Àbíwọ̀ gan oníṣekúṣe ni ọ́, ó tún lọ bá pásítọ̀ oníṣekúṣe pàdé. Wò ó, má fọwọ́ yẹpẹrẹ mú bíbélì. Tó o bá ti mọ bíbélì rẹ, ọ̀n tàn jẹ púpọ̀. Tó o bá ti mọ bíbélì, ẹ̀kọ́ òdì ọ̀tún káwọn ọmọ rẹ. Ẹ̀kọ́ òdì kan nígbà tí mo wà ní ọ̀dọ́langba, ọkọ mi pé tí n bá lè fèdè fọ̀, mi ń dẹni ìbàlà. Tí n bá lè fèdè fọ̀, mi lè kún fágbára mi mọ́. Ẹ̀kọ́ òdì ni. O lè má fèdè fọ̀ kó dẹni ìbàlà. O lè má fèdè fọ̀ kó kún fágbára mi mọ́. O lè má fèdè fọ̀ kọ́ lọ ń lo ẹ̀ dáadáa. Oríṣiríṣi modern day tongue ló ṣẹ̀ wá. Àwọn Charles Spurgeon, àwọn DMD, àwọn Reverend Jack Hyde, àwọn John and Charles Wesley, àwọn John R. Rice, àwọn Miss Lesser tó jẹ́ ká máa pa àwọn ìbejì mọ́ lórílẹ̀-èdè on fede fo olorun si lo won daada e ja won ni ko di be to ba ti fi bibeli re sere to mo bibeli re o ton je pupo to bibeli to ba won kan to lujo yin lo be le so pe oran lo lujo yin lo to ba won wa imole aye bibeli imole wa me to ba wa ikan irin to le fu apata bibeli ni to ba wa ida to le ge gbogbo daada kuro da laare bibeli ni to ba wa onje onje ni fun emi ah ma fi bibeli ya sere ma fe wo yepere mu bibeli re awon bowen to wa daba ijoba fisile e ma fi difo olorun de lu won daada eketa loni o na ni pe orin se mo pe ta ba n gbadu a ma n ya enu wa lati gbadu a ma so nkan to da fa wa se mo pe agbara iku ati aye o wa lori ara wa awon odo ma se mi na n fo pe orin bi epe ni o ma n ko elomi le pe e lan ko emi so pe mi o se kini kan to la mi na kan fo gimo o ma so pe o ma ko yin pe ojo bukun yo si ro o ma jo so yin pe oluwa jo gbe mi soke o ma so yin pe olorun jo lana fun mi o wa ma o mo pe nkan ta n so sira wa o se koko nkan ta n fe nu wa so jade o se koko awon orin bi ofo awon bi egede o se pe ara e lo nigbagbo lẹ́yìn jẹ́ mẹ́ta táwọn olóyìn tẹ̀sán sọ pé ẹlẹ́sìn àbáláyé làwọn wọ́n sì ń kọ owó orin bẹ́ẹ̀ tí ó ń gbàgbọ́ ní ìwọ yìí má fi ṣeré o ìwà rẹ bíbélì orin kíkọ ẹlẹ́ẹ̀kẹrin lẹ́nì tó gbọ́dọ̀ fi ṣeré ní ìwàásù nígbà tá a bá ń wàásù fẹ́lómi nílé ìjọsìn nígbà yẹn ni ó máa sùn nígbà tẹ́lómi bá ń ka bíbélì ni ó máa sùn nígbà tó bá di táìmù ijó kò ní sùn má gbàgbé pé ìwàásù ló ṣe kókó jíjó lọ jọsìn ìwàásù ló ṣe kókó jùlọ àbí nípa ijó sẹ́nìkan lè dẹni ìgbàlà ìwàásù ẹ má fi ṣeré táwọn ọmọ rẹ bá ń tẹ fóònù gbà lọ́wọ́ wọn ọṣà tó gba fóònù lọ́wọ́ ẹlòmí yóò tún fojú kọ́ sàmọ́lẹ̀ àwọn aṣọ náà tó bá gba fóònù lọ́wọ́ ẹlòmí yóò tún fojú kọ́ mọ́lẹ̀ ẹ má fi ìwàásù ọ̀rọ̀ náà ṣeré ó ṣe kókó ohun ló lè tún ayé ṣe ohun ló lè yá ayé padà ohun lèèyàn lè gbọ́ téèyàn lè fi dẹni ìgbàlà ó wà lára nǹkan téèyàn nílò téèyàn lè fi dẹni ẹ̀mí kí ni àwọn nǹkan téèyàn ká fọwọ́ yẹpẹrẹ mú ojúṣe rẹ ọ̀pọ̀lọpọ̀ bàbá ló ti ṣe ojúṣe nu ọ̀pọ̀lọpọ̀ ìyá ló ti ṣe ojúṣe nu gẹ́gẹ́ bí ìyá ó máa bọ́ ọmọ tó wà níléèwé girama pa ihò tí ẹni boyfriend ní gbogbo nǹkan náà máa bèrè lọ́wọ́ mi ayé mi o ṣojúṣe rẹ ni gẹ́gẹ́ bí ìyá tó bá tiẹ̀ níṣẹ́ kó tún wá máa sọ̀sọ́ kùsọ bàbá o ti ṣojúṣe rẹ nu ìwọ náà gẹ́gẹ́ bí ọmọ tó tọ́jú àwọn òbí rẹ o ti ṣojúṣe rẹ nu nínú ìjọ ṣé wọ́n kàn jókòó ń dìde ni ò lè gbálẹ̀ ò lè nu aga ìwé orin ò lè kó tó bá rọmọ kan bóyá fẹ́ máa dọ́gbọ́n náà ìwé sọ pé ìwọ̀n yóò dá ó yá gba 1000 mo fi gẹ̀ mádùúrà báyìí lọ́jọ́ sunday o olóhùn mo rọmọ kan ò ṣàdúrà sàmí kò sí yà ń ṣọ́ọ̀ṣì ṣojúṣe gẹ́gẹ́ bí ìyá ṣojúṣe gẹ́gẹ́ bí bàbá ṣojúṣe gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì nínú ìjọ ṣojúṣe rẹ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè dáadáa lórílẹ̀ nàìjíríà nàìjíríà yóò tiẹ̀ lè dá mọ́ ìwọ náà ò ṣe jẹ́ ká jọ àwọn amẹ́ríkà tí o máa ní god bless nàìjíríà kò ní ẹni nǹkan kan o ẹni tó fi sọ pé nàìjíríà ò lè dá mọ́ ẹni náà tó sọ pé ọ̀nà pẹ́pà gbogbo wa tán tó bá fi sọ pé god bless nàìjíríà nǹkan kan náà ó máa yàtọ̀ ju pé kó máa gbé nàìjíríà ṣe pé lọ olórí wa kan ò ní pẹ́ kú olórí wa kan yóò irọ́ o ẹ má ṣe pé ẹ jẹ́ ká máa gbàdúrà fún jerusalem títí wa tí ṣe nàìjíríà ogun ọ̀dà tógun bá dé èmi gan tí mò ń wà sórí afẹ́fẹ́ lè mì ń lè wá síbẹ̀ ẹ ṣe ojúṣe yín gẹ́gẹ́ bí onígbàgbọ́ ẹ ṣe ojúṣe yín gẹ́gẹ́ bí òbí ẹ ṣe ojúṣe yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ẹ ṣe ojúṣe yín gẹ́gẹ́ bí àbúrò torí tá a bá fọwọ́ yẹpẹrẹ mú àwọn kan yìí èrè ń bẹ fún tá a bá fọwọ́ yẹpẹrẹ mú àwọn kan yìí èrè ńlá wà pẹ̀lú rẹ̀ àmọ́ tá a bá fọwọ́ yẹpẹrẹ mú kò sí ọjọ́ ọ̀la o tá a bá fọwọ́ yẹpẹrẹ mú gbogbo nǹkan tó yẹ ká jẹ́ nílé ayé ó ṣeṣe ká má jẹ má gbàgbé má fọwọ́ yẹpẹrẹ mú àwọn nǹkan tó yẹ kó mú lọ́kùnkún dùn mú lọ́kùnkún dùn ni mo gbàdúrà pé ọlọ́run yóò ràn wá lọ́wọ́ bóyá wàásù tẹ̀mí ìwọ ní ìbéèrè tàbí ó fẹ́ jẹ́ ká gbàdúrà fún ọ o lè pè wá sórí nọ́mbà wọ̀nyí 070-65-83-27-42 070-65-83-27-42 0700-55-30-7492. Ẹ̀ṣẹ́.
0: Lágelú FM, Jagaba Gbogbo Rétíò, máa rán wọn jù.
2: A kí ẹ̀yin olùgbọ́ wa kú dédé àsìkò yìí, a sì tún kí wa káàbọ̀ sí ètò Bíbélì gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run. Ètò yìí wá sí etí gbọ́yí láti ìjọ Kristi tó ń pè ní ẹ̀bá ilé iṣẹ́ ọlọ́pàá tó wà ní Ológun Ẹrú ní ìlú Ìbàdàn. Ètò yìí dá lórí mímọ Bíbélì àti ìlànà Ọlọ́run fún ọmọnìyàn. Orúkọ mi ni Fakunda Shina Olúfẹ́mi, olùtukọ̀ ètò yìí. Bákan náà pẹ̀lú mi, ó ní arákùnrin Gbenga Fábùnmi tí ó máa jẹ́ olùkọ́ wa. Ní ọ̀sẹ̀ tó kọjá, a bẹ̀rẹ̀ kọ́ lórí kíni Bíbélì jẹ́ àti pé ṣé ó ṣe gbáralé nínú ìjọsìn lónìí. A ó máa tẹ̀síwájú lórí ẹ̀kọ́ yìí kan náà. Ẹ bá wa tẹ̀síwájú olùkọ́ wa.
3: Bíbélì gẹ́gẹ́ bá ṣe bẹ̀rẹ̀ rẹ̀ fún wa, a ní wọ́n jẹ́ àkójọpọ̀ àwọn ìwé tó ní ìmísí, ìmísí Ọlọ́run. Ibì kan náà láti kà pé àwọn ìwé wọ̀nyí wọ́n ní iṣẹ́ tí Ọlọ́run fẹ́ kí wọ́n máa ṣe. Timoteo 2:3-17. Ní 17, ibẹ̀ láti kà pé èrèdí ẹ̀ tí Ọlọ́run fi fún wa ní Bíbélì òun náà ni kí ènìyàn tí yóò jẹ́ ènìyàn Ọlọ́run kó ba lè pé pérépéré gẹ́gẹ́ bí Ọlọ́run ti ń fẹ́. Ó ní kí ènìyàn Ọlọ́run kó lè pé ẹni tá a ti múra sílẹ̀ fún iṣẹ́ rere gbogbo. Èrèdí ẹ̀ tá a fi fún wa ní Bíbélì nìyẹn, láti mọ kọ, láti mọ kà á, àti láti mọ ṣe àwọn nǹkan èyí tá a kọ sínú rẹ̀. Bákan náà, Bíbélì ó tún yàtọ̀ ní gbogbo ọ̀nà sí àwọn ìwé yòókù, nítorí pé májẹ̀mú méjì ló ń bẹ nínú Bíbélì tẹ́ ń wò yẹn o. Májẹ̀mú láéláé, májẹ̀mú titun.
2: Sẹ́yìn lẹ́pin bẹ́ẹ̀.
3: Èmi báwo, Ọlọ́run ló pín nǹkan rẹ̀ nínú ìwé wòlíì Jeremiah ní 21:1, ní 22-27. Ó ní ọjọ́ ń bọ̀ lolúwa wí. Olúwa ló sọ bẹ́ẹ̀ o, ọjọ́ ń bọ̀ lolúwa wí. Nígbà tí èmi ó ba ilé Júdà àti ilé Ísírẹ́lì dá májẹ̀mú titun. Ìyẹn ni olùkọ́wé Hebrew ló ń tọ́ka sí ní ìwé Hebrew ní 7:8. Májẹ̀mú méjì tẹ́ ń wò ní Bíbélì yẹn o, kìí ṣe iṣẹ́ ọwọ́ mi ènìyàn o. Ọlọ́run ti ká lára rẹ̀, òun ló pè bẹ́ẹ̀ o. Ó pè kan ní láéláé, ó pè kejì ní májẹ̀mú titun. Ọlọ́run sì ní ìdí fún àwọn májẹ̀mú méjèèjì, torí kìí ṣe ìgbà kan ṣoṣo ní bẹ nínú májẹ̀mú méjèèjì. A ní onírúurú ìgbà mẹ́ta èyí tá a lè tọ́ka sí.
2: Tó wà nínú Bíbélì.
3: Tó ń bẹ nínú Bíbélì. Nínú ìwé àwọn ará Hebrew ní 1:1-2, ó ní Ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní onírúurú ọ̀nà ó ti pàṣẹ àwọn wòlíì bá àwọn bàbá sọ̀rọ̀ ní ìgbà àná, ṣùgbọ́n ní kẹyìn ọjọ́ wọ̀nyí ó ti pàṣẹ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀. Ẹ ti rí mẹ́yẹn sìn, ní ìgbà àwọn bàbá Ọlọ́run bá àwọn ènìyàn sọ̀rọ̀, ó lo ìlànà kan láti bá wọn sọ̀rọ̀. À tó ń tọ́ka sí ìgbà kan pé ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí Ọlọ́run ti pàṣẹ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀.
2: Ìgbà wo ni ìgbà ìkẹyìn?
3: Ìgbà ìkẹyìn gẹ́gẹ́ bá ṣe rí náà Ọlọ́run, ó ní ìgbà èyí tó bẹ̀rẹ̀ ní kété tí ìgbà ti májẹ̀mú láéláé tá a mú wá sópin nípasẹ̀ Jésù Kristì gbà tá a kàn mọ́ àgbélébó. Bó la ṣe mọ eléyìí? Nínú ìwé Iṣẹ́ Àwọn Àpọ́stélì ní 2, Pétérù àti àwọn àpọ́stélì ẹlẹgbẹ́ rẹ̀ ní ọjọ́ Pentecost àkọ́kọ́ lẹ́yìn ìgòkèrè ọ̀run Kristì, wọ́n ń tọ́ka sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ ní ọjọ́ yẹn. Wọ́n wá ń pe àkíyèsí àwọn Júù sí ohun tí wòlíì Jọ́ẹ̀lì ti sọ nínú ìwé Jọ́ẹ̀lì 2:28. Ẹ̀gbọ́n tí Jọ́ẹ̀lì sọ o, mò ń ka ìwé Iṣẹ́ Àwọn Àpọ́stélì 2:16. Ṣùgbọ́n èyí ni ọ̀rọ̀ tí a ti sọ láti ẹnu wòlíì Jọ́ẹ̀lì wá pé Ọlọ́run wípé yóò sì ṣe ní ìkẹyìn ọjọ́. Ní ìkẹyìn ọjọ́ èmi ó tú ẹ̀mí mi jáde sára ènìyàn gbogbo, àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin yóò máa sọtẹ́lẹ̀, àwọn ọmọ ọdọ yín ọkùnrin yóò sì máa ríran, àwọn arúgbó yín yóò sì máa lá àlá. Bí ta fẹ́ lò ń bẹ̀ yẹn, òun ni tí Pétérù sọ ní ọjọ́ Pentecost. Ìṣẹ̀lẹ̀ṣẹ̀ ẹ̀mí mọ́ Ọlọ́run bà lé àwọn àpọ́stélì, wọ́n sọ ní irú èdè ẹni ya gbogbo awọn eniyan gbogbo awọn olugbe Jerusalem won wo pe awọn won yi ti mu ti yoni ah pe teru ni rara o eyin e wa ago e wo akoko ko se n to mu ti laaro kutukutu aro la wa yi n te ri to sele yi ki se pe awọn yi mu ti yo ki de se pe won se were n se ni imuse lo n de ba ohun ti a ti ti enu okan na awọn woli olorun so ta ni woli yi woli joeli woli joeli olorun ti fi si lenu lati so ni igba ni pe ni ikeyin ojo o tu emi o jade sara we ni o
2: se ni gba ye kristi jesu kristi lo ti so ni abi gba wo lo so gan ni pato
3: iye ti wa saye lati abe majemo lailai gba ta nlo akoko ti mose ta nlo ofe lati dari awon eniyan ne woli joeli lo ti je okan ninu awon ti olorun lo lati so ife re fun awon eniyan keyin ojo o bere lati ojo pentecost akoko leyin gokere orun jesu kristi nigbati o mu ileri re se lori awon apostle re o tu emi mimo jade sori won eyi fun won ni anfani lati le ma so ni ruru ede won so iyanu olorun won wa si ire kristi ni oniru ede ti awon eniyan to nbe ni aye ti won le gbo ti won fi gba olorun gbo nta ba debe yen mo ja gbagbe o ani igba meta ni nbe ninu bibeli
2: ben
3: ani majemu meji majemu lailai majemu titun ninu majemu mejeji lati ri oniruru igba meta igba awon baba igba ati mose nigba ti olorun to fi ofin fun awon israeli e le ri eleyi ka ninu iwe mimo pelu mose nso fun awon eniyan pe awa ti awa bi loni ni olorun ba da majemu yi lo n ba soro yi ko ba awon baba wa so oro yi o awa ta nbe ni ahin loni ninu iwe numeri ni ori ikarun ninu iwe Deuteronomy ni ori ikarun ibe ni mose lo ti pe akiyesi awon eniyan si ohun ti a mu wa si waju yi wa waju wa yi e wo lati ese ikini oni mose si pe gbogbo israeli o si wi fun won pe israeli gbo ilana ati idajo ti emi o so ni eti yin loni ki e ki o le ko won ki e si ma pa won mo lati ma se won ese keji oluwa olorun wa ba wa da majemu ni orebu oluwa ko ba awon baba wa da majemu yi bi ko se awa ani awa ti gbogbo an be laaye ne loni eri pe mose lo ti ko je ka mo pe awon kan wa ta n pe ni awon baba o wa n je ko dimo fa won omo israeli pe awa ta n be laaye loni ni olorun ba da majemu eleyi o ko ba awon baba wa da majemu awa ni majemu ati lana yi lo wa fun igba awon baba o fi pe o sise de aye kan nibi ti olorun ti mu yi pada de nigba to gbe mose dide gege bi asaju fun awon israeli eyi na ni won lo lo titi to fi di igba ti jesu kristi eyi ti o bere ojo ikeyin igba meta tari bilini igba meteta ni olorun si ni ona eyi to ngba ba awon eniyan lo ninu aye
2: e se olukọ wa inu awon igba meta ti e ti menu bayi igba wo gangan ni o san fun awa ta de kristeni loni
3: ninu we awon ara iberu ita ti toka wa si ibe lati ri down fun ibere yen iwe iberu ori kini e ti kaka kari nti oro olorun so lati ese ikini de ese ikeji ohun lo fi eleyi han wa iberu ori kini ese kini ati ikeji olorun eni ni igba pupo ati ni oniruru ona ti o ti pa awon woli ba awon baba soro nigba ni ni ikeyin ojo won yi o ti pase omo re ba wa soro eni to ti fi se ajogun ohun gbogbo nipase ni ti o da awon aye pelu jesu kristi ni a n fi han wa nibi gege bi ori laarin gbogbo awon iranse olorun awon ti olorun fi oro fun lati so fun araye oun ni olorun lo ni ikeyo jongwa yi, ipa sere, ni lono ti mbara yi soro. Ni torina, eni keni tofe gbongo lono luni, ni lati pase Jesu Christi ni. Lati pase Jesu Christi ni. Torina fangome yi Christi, mwa gbodo ma tetisi, mwa gbodo ma gbo kilu fe ba wanso. Nini uwe mima, tori po lono ti fe ase yi fong. Ni uwe mati nori ketade, ni ogun, ni ese ekano, ni oroki yara pada. Ni biti Jesu mwa wangim, awon meyan meta lo won ri Mose won ri Elija ikanu awon woli gba ni won si ri Jesu Christi de bi pe igba ti Peteru ati awon yuku re ti won ri awon eyan to je pe ti koja lo yi pelu Christi won wo pe ibe yen ma dara o Peteru ni bawo ni iba se doto e ja pa ago meta si bi ka ma kuro ni bi mo ka ma gbe ni bi lo ikan fun Mose ikan fun Elija ati ikan fun Jesu Christi bi o se npe ide jade lenu be ni olorun mu ki ikuku ko mu ati Mose ati Elijah kuro lo ba ku Jesu nikan aroko ni olorun pa o aroko ni olorun pa lati fi han fun awon eniyan pe igba kan wa to n ba awon eniyan lo lepase Mose igba kan wa to n lo awon woli eti Elijah du fun ni se to n fi n ba awon eniyan soro sugbon ni sese yi nigba sese yi igba ikeyin yi o eni na ni bo ni olorun se so we ma tori keta dilogun ese karun eyi ni ayanfe omo mi eni ti inu mi dun si gidi gidi e ma gbo ti re ti Jesu ni agbodo gbo loni oun ni olorun fi sajogun ninu gbogbo nipase re ni olorun ti da on gbogbo te ale fojuri ati nta le ri nu aye yi
2: e se pupo oluko wa fun eko na ti e ti ko wa wi pe majemu kan ni olorun fi n ba wa soro leni gege bi kristeni a si labe majemu lai lai mo sugba be majemu titun nipase Jesu Kristi gege bi e ti fi salaye fun wa eyin olugbo wa nro wa e je ki a mu awon kan yi lo olorun a ran wa lowo
4: Bibeli gege bi ase Olorun ni eto ti e tin tetin si lati ijo Kristi to npe ni ologun eru ni ilo Ibadan nje ni ohun ko te fe ba wa so tabi ibere e pe awon number won yi 0809 990 2877 0806 846 5946 0806 285 0696
2: e se pupo
0: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: Iye ni bi woli ati ojogbon olabamiji oye sola oyebo omo oba jesu yo ti ma ba wa soro oluwa eje ka teti sile nitori lati pase oro na e o di alaboko fun loruko jesu
1: ogo ni fun oruko oluwa
2: hallelujah
1: mo ni ki gbogbo ogo ko ma je ti olorun
2: hallelujah
1: amo gbe olorun ga fanfani mi ti mo ton lele ni lati ba awon alaye soro tori mo ka kwanfani ori ofe nla lo je fun gbogbo eyin olugbo yi bi a tin lo nu oro na gbogbo bi kibi te ba tin gbo mi e je ka teri ba fun adua ka gbadua si en to ni oro oruko jesu
2: amen
1: baba wo olorun wa gbe nga oluwa gba ope wa
2: amen
1: a nlo ninu oro re oluwa ma ba wa lo
2: amen jesu
1: oluso oro e ati onkawe ati gbogbo eti ti o le sai gbo wa lakoko yi olorun da wo agbara le wa
2: amen
1: lo pe oro na ka di alabuko fun
2: amen
1: ko go je ti olorun ugo ni fun oruko oluwa
2: hallelujah
1: jesu oluwa wa
2: amen
1: mo n ki gbogbo eyin daddy ati mommy ton gba mi lakoko yi mo gbadua ara one neyin
2: amen jesus
1: ife o ta o si ni se lori yin
2: amen
1: o ki eyin egbon ati aburo ni gbogbo bi te tin gbo mi anu olorun a daju lori yin
2: amen jesus
1: mo wa ki gbogbo awon tolorun ran ni se awon ojise olorun awon asoju olodumare mo gbadua a one subu danu
2: amen
1: oruko mi ni ranse olorun festus olabamiji oyesola woli oyinbo omo oba jesus anu ko daju lori yin
2: amen
1: koto di pe mo so akori oro na mo fe pe asi akiesi kan awon agbejoro awon lawyer ni enje be ise ti won oni ki won gba ejoro ju bo ni nkan se le ro lo kan ba yi danu kan ba yi ile elejo won lori e gba mi daada loni opolopo ejo mi ni iba ti so elomi so gbe won sugbon nitori pe awon eyan yi awon lo ni imo nipe won mo na ti won o gbe gba e je nso be akori oro temi o so wi pe agbara olorun lo le yi ife olufisun le lori agbara olorun nikan o lo le yi ife olufisun le lori arakunrin ati abirin won fi won na sun won fi osun nitori ati mu sese lori e tori ki mo won le jo lori e yen se n fi osun sugba emi mani ki so fun o pe agbara olorun nikan o lo le yi fe olufisun dale lori eh anu o daju lori e
2: amen
1: so sami dada
2: amen jesus
1: o ni anu yo daju lori e
2: amen
1: iwe esteri esteri ori ikefa ese ikefa de ikewa ti ba se pe yin ba ni bibeli lodo yin eyin na sisibe mo soro labi akori to so wi pe adaro olorun nikan to le yi ife olufisun le lori eseri ori kefa we eseri ori kefa ese kefa de ikewa re
2: beni amani si wole wa
1: beni amani si wole wa
2: oba si wi fun pe
1: oba wi fun amani pe
2: kini o se fun okunrin na
1: eh idawo to dojuko olufisun ni yewo bo yesu ma bi an na le re pe kini iru ogbe wo ni ka sa en te wa fi sun yi ki la se fun okunrin na yes
2: eniti inu oba ba dosi lati bu ola fun eje a ma ni ro ninu okara re pe ta ninu oba le dosi lati bu ola fun
1: e ba wi pe
2: ju emi ti kala mi lo
1: olufisun a fe ma ori ara gege bi en to yege gege bi en to gbon gege bi en to yeye amani oba ti ibere yen si ka gan lo ye ko ba obola fun ka gbe gegege ka bi esi oluwa ta ni iba to wa ye bi o se mi eyin ara mo gbadua olufisun re ko ni jare
2: amen
1: emi mimo olorun yo da lebi
2: amen jesus
1: agbara olorun yo yi ife oka re lori
2: amen
1: e ma gbo
2: amani si da oba lohun pe
1: amani si da oba lohun pe
2: okunrin na ni ti inu oba dosi lati bo ala fun je ki a mu aso oba ti oba ma wo ati esi ti oba ma gun ati adi oba ti ma gbe kori re wa ki a si fi ewo ati ese yi ni owo kan
1: e ma gbo
2: ninu awon ijoye oba ti o lala julo ki won fi se oso fun okunrin na ẹni tí inú abádùn sí.
1: Ẹyin náà kíyèsí mo mọ̀ wípé inú Amani ó máa dùn, inú rẹ̀ ó máa dùn pé gbogbo orú nǹkan yìí decoration yìí èmi gangan ló máa tọ́ sí. Hallelujah.
2: Hallelujah.
1: Ọlọ́run kì í wò bí èèyàn ti ń wò. Ọlọ́run ló mẹ́ni tó yẹ o. Ọlọ́run ló mẹ́ni tó yẹ. Mo gbàdúrà gbogbo ìrìn àjò tí ò ní mú kí Ọlọ́run kó gbé ọ̀ níjà, Ọlọ́run ó gbà kúrò lọ́wọ́ rẹ̀. Ọlọ́run ló máa ń yí ìfẹ́ ọ̀tá dàlé lórí. Bẹ́ẹ̀ni, mo ń gbọ́ yín.
2: Kí o sì mú gẹ́sẹ̀.
1: Kí o sì mú gẹ́sẹ̀.
2: Láìgbóró ìlò.
1: Láìgbóró ìlò.
2: Kí o sì máa kígbe níwájú rẹ̀ pé.
1: Ẹyo.
2: Báyìí ni a ó ṣe fún ọkùnrin náà. Ẹni tí inú abádùn sí. Láti bu ọlá fún.
1: Láti bu ọlá fún. Àánú Ọlọ́run ó dà lórí wa.
2: Àmì.
1: Ọlọ́run ìyanu yóò tì wá lẹ́yìn.
2: Àmì.
1: Ẹ́ wọ́n á mú láìgbóró já, wọ́n á máa kígbe tẹ̀lé, wọ́n á fún ní yì. Amani, ó ti ń wó fẹ̀fẹ̀ pé ṣé kò ń dẹni yìí náà nu nítorí wípé ọ̀tá ló jẹ́ sí Mordecai. Yes.
2: Nígbà náà.
1: Ni
2: ọba wí fún Amani pé. Yára kankan.
1: Yára kankan.
2: Mú ẹ̀wù àti ẹsẹ̀ náà. Bí ìwọ ti wí. Kí o sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Fún Mordecai. Ará Júdà ni. Tí ń jókòó ní ẹnu ọ̀nà ilé ọba. Ohunkóhun kò gbọ́dọ̀ yẹ nínú ohun tí ìwọ ti sọ.
1: Ẹ̀yára. A ní ìfẹ́ olùfisùn rẹ̀ agbára Ọlọ́run yóò yí lé.
2: Àmì Jésù.
3: Ipá Olúwa ti yọ nílẹ̀ lọ́wọ́ ewu. Ẹ̀mí àwọn wòlíì ti gba nílẹ̀ lọ́wọ́ ìyá ti gbé wòlíì Festus Ọlábámijì Òyìnbó ọmọ ọba Jésù wọ̀ láti túdè láyé onígbò dípò ènìyàn. Okùnwó ló di ọmọlẹ̀ tó fi rọ́nà àbáyọ. Ọfà wo ló wọlé sí ọlọ́ra tó fi dẹrú oníṣègùn. Ọwọ́ nínáwó agbára ọlọ́rọ̀ ní gbogbo Tuesday láago méjìlá ọ̀sán sí mẹ́ta ní fellowship of the Cycle Gospel Church Amúlòkó ọ̀nà Karambàdàn. Bẹ́ẹ̀ bá ti ń bọ̀ ní Tuesday ọ̀sẹ̀ yìí, bẹ́ẹ̀ bá ti dámúlòkó, ẹ bèrè ṣọ́ọ̀ṣì bàbá Òyìnbó lọ́wọ́ anybody. Wòlíì Festus Ọlábámijì Òyìnbó ọmọ ọba Jésù. Àtọ̀pọ̀ránṣẹ́ Ọlọ́run alààyè ni ó wà níkàlẹ̀ láti fìfàmì lórí yàn tú déṣù. Ìpàdé àkókò nínáwó agbára ọlọ́rọ̀ ní Tuesday ọ̀sẹ̀ yìí láago méjìlá ọ̀sán. Bó o bá lè wá, ọ̀nà àbáyọ là lórúkọ Jésù.
1: Ní Tuesday tí Yorùbá ń pè ní ọjọ́ ìṣẹ́gun. Ẹ jẹ́ ká fi sọ́kan. Ẹ jẹ́ ká jọ mi ìtẹ́ Olódùmarè nínú ìjọ Fellowship of Disciples Gospel Church lámúlòkó lọ́nà Àkànrá. Bá a bá ti dé ọjà amúlòkó gbogbo ibikíbi tí a ti ń bọ̀. Nítorí pé títì tá à ń ṣe lọ́wọ́ ọ̀nà tá à ń ṣe lọ́wọ́ ti palẹ̀ gbogbo pátákó atọ́ka mọ́ o. Ẹ̀yin ẹ sá béèrè ṣọ́ọ̀ṣì bàbá Òyìnbó lọ́wọ́ ẹnikẹ́ni. O ẹ̀ ní ìdí àti gbọ́báìkì kankan. Ẹ ní ìdí àti wọ mọ́tò kankan ẹ bá ṣáàtì dámúlòkó. Ẹ jájọ pàdé láago méjì lọ́sàn-án. Kájọ gbàdúà sí ẹni tó ń gbọ́ àdúà nínú májẹ̀mú tí ò ní ewé tàbí gbò kankan nínú. À ń pe ọba, à ń pe ìjòyè, à ń pe àwọn aláṣẹ, à ń pe gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ tó ń fẹ́ máa káwọ́léwọ́, à ń pe gbogbo àwọn oníṣòwò tó ń fẹ́ kán fi re wọn sí àpínlẹ̀ tiwọn. Gbogbo ẹ̀yin èèyàn tọrọ yín rú lójú. Ẹ máa bọ̀, ẹ jájọ gbàdúà. Àwọn ò ní dẹ́bọ kankan fún yín o. Àánú ò dájú lórí yín.
2: Amen.
1: Bó bá wá fẹ́ rí wòlíì Ọlọ́run, wòlíì Òyìnbó yìí, tètè dé láago mẹ́jọ, wòlíì eléyìí kò ń ṣe ìtì ọ̀dẹ́bọ fún ọ. Ó ti lé lógójì ọdún báyìí tá a ti ń ṣiṣẹ́ yìí. Kò sẹ́ni tó lè fàbùkù rú ẹ̀kàn wá. Ọlọ́run ló ràn mí. Àánú yóò dájú lórí ẹ.
2: Àmì Jésù.
1: Ẹ̀yin ara, mò ń sọ̀rọ̀ lábẹ́ àkórí èyí tó sọ wípé agbára Ọlọ́run ló lè yí ìfẹ́ olùfisùn lé lórí. Olùfisùn rẹ lórúkọ Jésù, ìfẹ́ rẹ̀ sí ọ, Ọlọ́run ó yí lé lórí.
2: Àmì.
1: Wé Dánìẹ́lì orí ìkẹfà ẹsẹ̀ kejìlélógún dé ìkẹẹ̀dọ́gbọ̀n.
2: Ọlọ́run mi ti máa ń gẹ́lì rẹ̀.
1: Ẹ máa pàkàwé.
2: Ọlọ́run mi ti máa ń gẹ́lì rẹ̀. Ó sì dí àwọn kìnìún náà lẹ́nu.
1: Hallelujah.
2: Hallelujah.
1: Torí pé wọ́n fi Dánìẹ́lì sùn lójijì, ó bá rẹ̀ nù owó kìnìún. Ẹ̀yin tẹ́ ẹ mọ ọ̀rọ̀ yẹn tẹ́ ẹ ti ka abala yẹn rí, yóò yẹ yín dáadáa. A lè fi gbogbo ara sọ gbogbo ẹ̀ nítorí àkókò. Ṣùgbọ́n Dánìẹ́lì bá ara rẹ̀ nínú ihò kìnìún. Àwọn ọ̀tá rẹ̀ tí wọ́n fi sùn, ohun tí wọ́n ń retí ni pé kí kìnìún jẹ́ láàyè. Ṣùgbọ́n Dánìẹ́lì sọ wípé Ọlọ́run ti rán àwọn áńgẹ́lì rẹ̀ láti pa àwọn kìnìún lẹ́nu mọ́. Gbogbo ohun tó sọ rẹ̀ di kìnìún. Gbogbo ibi tí wọ́n ti lọ fẹjọ́ rẹ̀ sùn ti en ti ni n to to si o ni ko oku beyen ti en ti ni n to yi o ni ko ma pa lara ti en ti ni ta won fe fi se dajo re ni pe o ma se ri mo oruko oluwa ni mo so emi mo yo yi ife won
2: da ame jesus
1: yes
2: si won ko fi le pa mi lara
1: eh
2: gege bi ati ri mi lai lese
1: gege bi ati ri mi lai lese ke se gbogbe se gbogbo ti en be lewon ni en daran se ro pe gbogbo ti en be lati mo le awon olopa ni en daran eh olufisun e woye awon keferi eyan yen nigbati en ba fe ki igi owo we ti en fe sepe fun wa wa fi gbin die igi dere kokoku lowo eleyi ti o fi da igbe duro igbe omo ran ti e ko si ni lagbara kankan aha ngba na ni o wa igbe o wa ran lo o wa sepe fun gi yen igi o wa wo we gbogbo en ti n fi osun yo jebi lori oro
2: ame
1: on ti ota olufisun fe ko sele si oyen ori re la yo ti ri
2: ame jesus
1: e gbo mi daada loni danieli odese ko se won kan wa nkan kankan lo se mandi won kankan wa nkan kankan fi sun le lori ah ota ri o jebi
2: ame jesus
1: yes
2: niwaju re
1: niwaju re
2: ati niwaju re pelu
1: ati niwaju re pelu
2: oba
1: wo oba
2: emi ko si si on buburu ka
1: se buburu ka
2: nigba na ni oba yo gidigidi
1: oba yo gidigidi
2: o si pase pe
1: o si pase wi
2: ki won ki o fa daneli jade kuro ninu yi o
1: ah mo gbadua gogo obi to lu fi sun lo ta o si bo ti n gbo mi ni bikibi to ti n gbo mi yen eni to ni gogo agbara lori ite yo pase
2: ame
1: yo pase ilekun a de si fun odani
2: ame jesus christ
1: daniel so asoye o wi awijare pe oba ko si nti mo se se fi fi mi sun mo fi de ronu okini bibeli wi pe oba wa pase pe oya e fa jade ninu okini yes
2: be ni asi fa daniel jade kuro ninu yi o
1: ayo
2: a ko si bi pa lara lara re
1: yes
2: nitori si o gba larun re gbon oba si pase pe ki a mu awon oko mi won ni wa
1: awon okunrin ti an fi sun won ni ki won okun awa o daniel ti jade nu okini o ko fara pa o ko sa pa kankan lara re bi an ti reti mo wi ireti ota yo ja sofo
2: ni ame jesus christ
1: be ni
2: ko
1: fara pa won wa ni kan pon okunrin yo awon olufisun daniel won ni ki a pin wa yes
2: ti o fi daniel sun won si gbe won so sinu yo kini
1: won gbe won so sinu yo kini kan na wa ri bi ti ri
2: awon
1: awon
2: ati awon omo won
1: atawon omo won
2: ati awon aya won
1: atawon aya won
2: ki won ki o to de isale yo awon kini n bori won won si fo egogo won tutu
1: ani agbara olorun ni mo yi fi ota da le lori kan to kan okunrin ye kan ti e to de sale ho bibeli wi pe awon kini o hey won fu egun won tutu mo gbadua fun o pe anu yo daju lori ere
2: ame jesus
1: mo fe pe number mi mo fe gbadua fun e ja pade ni woye ojo mejo kan na lori agbagbe yi number mi akoko 08033818272 08033818272 number mi keji 08058282 8010 emi ni won gbe eje ka gbadua oruko jesus
2: ame jesus
1: ife ota agbara olorun ko yi dare lori
2: ame
1: ife ota mi ife ota re agbara olorun yi le lori
2: ame
1: be ni ko ri
2: ame
1: a o si ya yo se jesus oluwa wa
2: ame

sí sórí nọ́mbà yìí 00338182 tàbí 08058828010 tàbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wa nínú ìjọ Fellowship of Disciples Gospel Church tó wà ní Amoloko lójú ọ̀nà Àkànlọ́ Nìbàdàn. Ó dá wa lójú pé Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì yóò yanjú ọ̀rọ̀ tiyín náà lórúkọ Jésù.

si yo fẹ́ o. Sonia tomato sachet. Oh, Sonia, mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ̀ dòdò, o ki, o dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yòó. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ

0: asa beyan lowo loro bi kokon yokoto bala fi o basiko da abi so wa da ni airo rusun ara tita sagun sagun eyan me dagba bu kokon ma re koge koge eyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan eyan gogo ki bata o sesin bo lesin eyan kon ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lori si risi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole kon ma kun ma le se dede ara ma gbe pe pe pe aro ma legun igbese kan ma nkia ni pataki kata de gbe igbese ni kia kia kedo wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin da lamu ero gba lo le nbe faye o lati ma be arun sapa ma si kan si toni toni aba healthcare egbe le baba lam adesina gomina ipinle oyo tele ni felele nbadan e ka le se mo jo yin lola complet iwo road ibadan telephone 08033715988 08033715988 enter tajo ale lomo toni toni
1: Kò sí ayọ̀ tó dàbí ọdún ilé yá. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí, owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: SELARIE Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: La la la la la gelu FM jagaba gogo retio

0: da olorun re mo da olorun re mo ni eto iwasu to ki olorun wa fun gbogbo eniyan lati enu iranse oluwa aje rere Matthew igbekele oluwa mosebi oluso agutan ti ijo no your god chapel awa ni +7 and 8 ayoka layout ni ile funfun balawu egbe algon hospital opopona to wa leyin ibadan grammar school malete ibadan akoko tun ti to lati gbo eto da olorun re mo oro fun gbogbo eniyan lati mo olorun lati enu baba wa ninu oluwa aje rere Matthew igbekele oluwa mosebi ki olorun ki o bukun yin bi e se n tetin si oro na
1: titi ayeraye ifarahan ati idahun si adura lo mi itesiwaju lati ma yan olorun logo titi ayeraye igba baba yin pe ase olorun osise orere je wa tesiwaju oko ti e ba se to ba layo ninu re to bo pe oni mo si oloye si a ma tesiwaju bi ba ni mo gbadura mo poro olorun mo ibuku ba ma di pupo ayo ma ni pupo abu ma ni pupo mo ma ni pupo to pe mo ri ifarahan re ti idahun adura o mi tesiwaju fun mi lati ma yan olorun nigba gbogbo nitori pe igba ti mo ba olorun rin o ba eni mi pade o pese fun mi o pese alaafia o pese imo o pese oye o pese ogbon o pese agbara nínú òfin pẹtumẹ́rin tí mo bẹ̀rẹ̀ báyìí láti rí ẹ̀rẹ̀ jẹ́ yí pé ohun tí a ń ṣe ó ṣe ìtẹ́wọ́gbà fáwọn ènìyàn wọ́n rí ìbùkún ọlọ́run nínú rẹ̀ wọ́n rí ìmọ̀ ọlọ́run nínú rẹ̀ wọ́n rí ìgbékalẹ̀ ọlọ́run nínú rẹ̀ yí pé ẹni tó rí ìfarahàn ọlọ́run tó bọ́ ọlọ́run nílé yìí wọ́n rí pé láì sí àwẹ̀ àti àdúrà a lè tẹ̀síwájú nítorí pé nínú àwẹ̀ àti àdúrà gbọ́ ọlọ́run ni èsì máa ní ìfara ìtẹ̀síwájú rẹ̀ ó jọ fún mi láti máa yin baba lógo yíwó bá béèrè kó sẹ́ra rẹ̀ kó bọ́ ọlọ́run rẹ̀ ní ìwà mímọ́ nínú òtítọ́ nínú ìfẹ́ nínú ìgbàgbọ́ aláìlábàwọ́n nínú òye títí ayérayé ìgbà tó bá sẹ́ra ó dọ́rọ́gbọ́n ni ó dọ́lóye ni àìsẹ́ra ẹni ká bọ́ ọlọ́run ní ká jìnà sí ẹ̀ṣẹ̀ láìfira bàṣẹ́lẹ̀ ni wọ́n ní ọyàn lógo nípa tara ni ṣe nípa tẹ̀mí yìí lógo tí ọlọ́run pé orí ìfarahàn ìgbà tó bọ́ ọlọ́run ni àláfíà yí ọká ọgbọ́n yí ọká ìmọ̀ yí ọká òye yí ọká ọ̀wọ́ ló wà lára rẹ akéde ogolo.

0: bẹ́ẹ̀ni ajẹ́ bẹ́ẹ̀ni gbẹ́kẹ̀jẹ́ bẹ́ẹ̀ni yíyẹ tẹ̀ ní baba yóò ma bẹ́ẹ̀ni wa pàdé kòrísókòrísókò sọ́tẹ̀ ìgbà tí mi ìyájú sí àrùn aṣíwájú ìgbà tí mi ìyájú sí ìyàwó níyàwó ìgbà tí mi ìyájú sí ọba ìlú ìgbà tí mi ìyájú sí àwọn aládùúgbò òtí gbénú mi ní sàbọ̀nà mi tí mo sì ní èrè rẹ̀ pé òtítọ́ ni ọ̀rọ̀ ọlọ́run pé kí n má fi gbó fún títí ayérayé torí pé ìbọ́ ọlọ́run rìn tí sára ẹni ojoojúmọ́ ni ìyanu ṣẹlẹ̀ ojoojúmọ́ ni mò ń pọ̀ sí ojoojúmọ́ ni làákàyè rẹ̀ pọ̀ sí ojoojúmọ́ ló dẹni rà padà sí lọ́sùn nítorí pé ẹni tí gbénú rẹ ó fi ògo rẹ hàn ọ̀rọ̀ náà tó gbà tó pamọ́ ní òkàyà rẹ àrí ìjẹrìísí rẹ pé ó tọ́ láti máa fi gbogbo olúwa máa ní kẹ́kẹ́ gbogbo olúwa ó yé mi nítorí pé olúwa yìí bẹ́ẹ̀ ni ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ sí jẹ́ bẹ́ẹ̀ kọ́ kì í tọ́ ní kì í dá ní èèyàn ló lè fún ẹ̀tọ̀ mú èèyàn ṣùgbọ́n ọlọ́run kò sẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run bó bá ṣe sọ́kọ̀ ìpayà sí ló ṣe ìyàní ọlọ́run ló ṣe rọrùn ọgọ ọlọ́run ẹlòmọ́ lára ẹ̀ abá fèyí fúlú wa nítorí pé ìfarahàn rẹ̀ ó mú mi tẹ̀síwájú nínú ayé mi pé ìgbà tí mo ṣẹ́ra tí mo yára mi sọ́tọ̀ mo rí àgọ́ ara mi yàtọ̀ a ti ṣe òtítù ìmọ́lẹ̀ ti wá ọgbọ́n ti wá òye ti wá kí ni ìwé psalm 34 verse 1 wí psalm 34 verse 1.
1: Èmi yóò máa fi ìbùkún fún Olúwa nígbà gbogbo.
0: Èmi yóò máa fi ìbùkún fún Olúwa nígbà gbogbo.
1: Ẹ̀yin rẹ̀ yóò máa wà ní ẹnu mi títí láé.
0: Sọ́tọ̀. Èmi yóò máa fi ìbùkún fún Olúwa nígbà gbogbo. Ìyìn rẹ̀ yóò máa wà lẹ́mi títí láé. Ìmọ̀ máa sọ pé tí a bá pọ́ ọlọ́run rìn ó rí fàhàn dára tí ó mọ̀ pé ó tún lọ ṣe léyìí ọgbọ́n mi kọ̀ ìmọ̀ mi kọ̀ òye mi kọ̀ ìgbà tó òwe ẹsẹ̀ ẹlẹ́ṣẹ̀ sáré tó jọ̀wọ́ kan fún ọlọ́run tó sì bí ọlọ́run ẹ̀mí mọ́ yóò máa ro sókè ni yóò máa mọ gbó sí ni yóò máa mọ níhàn sí èmi ò máa fi ìbò fún Olúwa nígbà gbogbo àárọ̀ ni ọ̀sán ni alẹ́ ni ìgbọ̀jọ́ òru ni jẹ́ pé ẹ̀mí tí gbénú rẹ ó bẹ láàyè síbẹ̀ ọlọ́run ó bẹ láàyè síbẹ̀ ó ń ṣe tuntun nígbà gbogbo ni oníṣẹ́ rẹ̀ jẹ́ ìrìnàjò tí mo lọ sí mo bọ̀ láti àlàáfíà ìgbà tí mo sì mojú láti àlàáfíà oníṣẹ́ rẹ̀ jẹ́ èmi ò máa fi èyìn èmi ò máa fi ìbùkún fún Olúwa nígbà ìbùkún kí n jẹ́wọ́ rẹ̀ ìgbà mo ní farahàn rẹ̀ ìbùkún tí mo ní gbà pé Olúwa ẹ̀yin lẹ́ṣẹ̀ yìí o ẹ̀yin lẹ́ṣẹ̀ yìí o ayérayé ọlọ́run ìyanu ẹ̀yin lẹ́ṣẹ̀ yìí o bàbá níwọ̀n ìgbà tó bá sára tó bá sáfẹ́ ẹ̀ṣẹ̀ ó lè máa fi ìbùkún fún Olúwa nínú ọgbọ́n nínú ìmọ̀ nínú àlàáfíà kò sàtúwà sí ọsàn nítorí pé ọ̀rọ̀ tó pamọ́ ó mọ̀ pọ̀ sí nínú gbogbo èmi ò máa fi ìbùkún fún Olúwa nígbà gbogbo ìyìn rẹ̀ yóò sì máa wà lẹ́nu mi títí láé ta ló dá mi sí ta ló mú jẹ́ ènìyàn ta ló mú dé ipò tí mo wà yìí bí ba ṣe ọlọ́run jésù ló mú dé ipò tí mo wà yìí agbára mi kọ́ agbára olúwa ni agbára mi kọ́ agbára jésù ni wíwọ aláyé mi lónìí o agbára mi kọ́ o kò síbi tá a lè sápamọ́ sí níwájú ọlọ́run ní òun láwà níwájú ọlọ́run bó bá ṣe jẹ́wọ́ rẹ̀ ló ṣe rí farahàn rẹ̀. Ìfarahàn ni ló mú ìbùkún wá. Èmi ó máa fi ìbùkún fún Olúwa ní ìgbà gbogbo. Tó o ṣe òkè ńlá. Èrò Sátani ó sọdá sán. Àbá Sátani ó sọdá sán. Èròkérò ó pu àníyà. Ìgbà tí èrò tó pé àwọn àti Sátani níyà. Àwọn tí ò gbọ́rọ̀ sí àṣẹ lọ́run àwọn ìdáyé tó dé bá wọn. Ṣùgbọ́n ìgbà tó kígbe pé tí ọlọ́run gbẹ́nu rẹ ìbùkún ayérayé ó ti dé bá ọ. Oní àlàáfíà. O kọ́pọ̀ ìyàwó sókè. O kọ́pọ̀ ọmọ sókè. O sọ̀rọ̀ tí ọjọ́ lọ ẹ̀mọ àwọn ọmọ ẹ̀ òsọdà sán. Nítorí pé ẹni tí o gbàgbọ́ ó fi bùkún fún ọ. Onífarahàn rẹ̀ ó tọ́ láti fi bùkún fún. Nígbà tó rọrùn nínú mọ́lẹ̀ ìyàwó máa rìn nínú mọ́lẹ̀ ọmọ rìn mọ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó bá bẹ̀rù nínú àṣẹdodo ọmọ bá ìyàwó máa rìn nínú àṣẹdodo jígí ni ìwà wà. Ìwà fi hàn ìṣẹ̀wọ́ fi hàn kò sí lọ́ọ̀lẹ̀ sá pamọ́ sí lọ́jọ́ kan làṣírí òtù. Ṣùgbọ́n bó bá ṣẹ́ra bó bá bọ́ lọ́rùn rìn tàbí fẹ́ mọ̀ ìwà tàbí lọ́rùn kan ló mọ̀ kó tó gbé mọ́ mímì mò ń pa àtàdé kò sí ẹtí mo sọ fún mo yára mi sọ́tọ̀ gbé gbàgbà yẹ má wọ́nì kó tó mọ̀ pé mo ń pa àtàdúrà ohun tó ti bẹ̀ jáde mo jẹ́wọ́ rẹ̀ pé ó tọ́ fún mi láti máa fi ìbùkún fún Olúwa ní ìgbà gbogbo. Kí máa fi ìbùkún fún Olúwa ní ìgbà gbogbo? Ó pa àdá àtàbà mọ́ ní ìrìnàjò gbàgbọ́ dé tí mo dọ́lọ́ jẹ́ ìdí ìtẹ̀síwájú mo dìgbà ọgbọ́n mo dìgbà ìmọ̀ mo dìgbà ìkìlọ̀ àti ìfúra bí ti bá dédé àtàwọn ọmọ gbàdúrà gbàwẹ̀ ìgbọ́ràn sí àṣẹ náà ó mú kí n máa rántí pé ó tọ́ fún mi láti máa yin ọlọ́run lógo kí n máa fi ìbùkún fún Olúwa ní ìgbà gbogbo kí n máa fi Olúwa nítorí pé ó ṣàánú àánú tí mo rí gbà wípé mo pa ìlànà ọ̀nì mọ́ mo jìnà sí ẹ̀ṣẹ̀ ó gbà mí nígbà tí Sátani ti lépa ìgbà tí Sátani lépa àwọn aṣíwájú wa nínú ìgbàgbọ́ Ọlọ́run yọ ọ nínú ogun ayé ó yọ ọ nínú ìdààmú ó yọ ọ nínú wàhálà ọ̀pọ̀lọpọ̀ láti rí bí ayé ti kẹ́gàn tó ṣùgbọ́n Ọlọ́run ó dọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ Ọlọ́run la kò lè mọ́ a lè má gbàyànjú ṣùgbọ́n kò ṣeé ṣe pé ní ìfarahàn rẹ̀ pé ó tọ́ sí mi láti máa yìn lógo nígbà gbogbo tí gbogbo lówó bóyá pé owó tẹ wà ṣé mo lófin lọ́mọ́ olófin nù hàn lófin lálàáfíà tí mo ṣẹ́ tí ojú ọlọ́pàá dára nígbà tí mo sọ wọ́n lọ pé ọlá ipò tí fi ṣe gbẹ́rẹ́ kó lọ́wọ́ má fi fún mi ó yé mi nítorí pé ìgbà tó bá tọ́ ọlọ́run tó bá tọ́ wàá gbàgbà ti ṣe ọlọ́run wà á tọmọ ìdíkejì mọ́lẹ̀ ìwà gbọ́dọ̀gá dé ọlá tí onílọ́dọ̀ ọlọ́run ọ̀wá sọnù onítọ́lọ́dọ̀ ọ̀wá sọnù abáàdà bàtùsùkà wáàni.
2: Dá Ọlọ́run rẹ mọ̀ ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ New York God Chapel ni a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán a wà ní +7 & 8 Àyọ̀ká layout ilé funfun Báláú ẹgbẹ́ Argon hospital òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn grammar school Mandete Ìbàdàn ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook àti Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wò wá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ New York God Chapel a wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn 2745 and 8 p.m. àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo mẹ́sàn òwúrọ̀ sí méjìlá ọ̀sán fún ìjọsìn tó níbùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà, ẹ pé bàbá wa nínú Olúwa Ajíhìnrere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa ọmọṣẹ́ bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6268. Dá Ọlọ́run rẹ mọ̀, ìpàdé tún di ọjọ́ mẹ́jọ.

0: human on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Waves Limited. S Lira Kakiri Bobo Bitwatin Taja to Jojulowo. Office address Iwani. Lot 3. Light and Craft Building. Bashorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abrahama Desoya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters. Navdaki Jolote.
1: Lagilu FM 96.7.

0: ohun gbogbo lọwọ ori gbogbo rin ajo eda lọwọ eledumare bo se wọ lọhun ni sola eda kun eja fi ara balẹ gbọ rin ajo ti a fe gbe kale yi o ejo saturday wọ́n dáhùn pé jọ sátidé láti kọ́kọ́ mẹ́nuba ọ̀rọ̀
1: mẹ́nuba díẹ̀ lọ́jọ́ sátidé
0: ọmọ tó pé ọmọ tó wà yóò sì pé
1: ọmọ kan ọmọ tí wọ́n tó gbá tí wọ́n rí ràn dáadáa
0: kò rí ràn o aláàánú ara samaria gan wọ́n ń pe wúmọ̀ yẹn ní
1: samaritan
0: ni wọ́n ń
1: pè
0: ní wọ́n ti sọ ló kọ samaritan ó fi ilé fọ̀nà tiẹ̀ sílẹ̀ ó ṣàlàyé fún anjọ monday lórí ètò lórí ibi ayé lọ ṣàlàyé ó fi ilé fọ̀nà tiẹ̀ sílẹ̀ o wa lo joko tomo olomo ti o men ti o mo eye to su o lo joko ti hospital ko lo le mo be ni so tin ji lori oro omo olomo ona lo gba waju gbeyin ti won fi romo ngbede usage igba to ti do monday ni lo ni won ti so fa won pe won o discharge omo won bi to ba wu ko won mo gbe lo nijọ monday ọmọ nigeria ọlọ́run ni fọjú àánú yín o
1: àmì o
0: lágbára ọlọ́run ìran ìran iyè lẹ máa fojú yín wò ẹ ṣe mo dúpẹ́ o bá a ṣe sọ́tán ni monday tọ kò tó àánú tẹsẹ̀ bọ́ ẹni wọn ó discharge ẹ ẹ̀mí gbàgbọ́ ọmọ sọ́njọ́ náà ẹni ẹ̀kan ẹ lọ discharge wo òkòtó àánú ẹgbẹ́ rẹ lọ ṣe arrangement bẹ́ẹ̀ ṣe lọ wọ́n bá ti discharge ọmọ òun ẹgbẹ́ ẹ mọ̀ gbé nsọ ní skyline bó lẹ ṣe rìn.
1: Bẹ́ẹ̀ náà la rìn lọ́jọ́ náà bí a ṣe kúrò níbí báyìí la gba UCH lọ́jọ́ monday pẹ̀lú sàràfà dínà láìtàn àti gbadébọ̀lá wọ̀nyí ṣùgbọ́n tá a débẹ̀ ìgbà tá a ti kúrò bí ẹ bá ń ṣe ń lọ ni wọ́n pè wá pé bàbá kan ti yọjú o pé ó ní òun ni bàbá ẹ̀ ọlọ́run ṣe o
0: pé bàbá ọmọ tí
1: ó ní báwo lo ni bàbá ọmọ yẹn pé àwọn tí ń wà náà so àbúrò ọmọbìnrin samaritan yìí òun náà máa lọ gbóúnjẹ fún wọn so òun ti dé ọ́fíìsì òkòtó àánú ìgbà tí ò bá wa òun ti gba UCH lọ òun gan ló pè pé òun bàbá kan bẹ̀ tó sọ pé òun ni bàbá ẹ̀ o ọlọ́run ṣeun la bá gbéra la dé UCH lọ́jọ́ náà wọ́n tiẹ̀ ní pé bí ọmọ yìí ṣe rí bàbá yẹn pẹ̀lú pé ẹsẹ̀ yẹn ò ṣe é dìde kò ṣe é gbé ó wá fọ́ṣà rẹ̀ dìde ló wá pariwo
0: lúwa o
1: so lady yẹn láti sọ pé òun kàn sunkún ni ọ̀gbẹ́ni kan náà tó náà wá bẹ̀ ṣe mọ̀ wọ́n wo ìgbà tá a sá débẹ̀ nígbà tá a rí bàbá ẹ a rí pé bàbá ẹ gan ní ìdí ìtọ́jú a rí pé bàbá ẹ gan ní ìdí ìtọ́jú so bàbá wá wọn bàbá ò tiẹ̀ mọ wọn náírà dání so mo ní sẹ́yìn ẹ̀ gbọ́ pé wọ́n lọ́mọ ní accident ní ló ń gbọ́ kó kàn ní kó sá wàá wò náà ni
0: kó wàá wò
1: náà
0: ní UCH ọmọ owó yẹn náà ní UCH
1: so gbà tí wọ́n sáfì discharge ẹ̀ lọ́jọ́ yẹn a ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà pẹ̀lú àwọn ìnáwó pẹ́pẹ́pẹ́ kan so ìgbà tán dé discharge agbe pẹ̀lú bàbá ẹ̀ ó di skyline ìgbà tá a ti ń lọ làgbọ́ pé ó dá o tẹ́ ẹ bá débẹ̀ àwọn méjì náà wá tẹ́ ẹ bá débẹ̀ ẹnìkan sá ni o sún tí wọn lè fi sílẹ̀ ní hospital ìyá òyà tó ti ń sún sí láti monday kò mẹbí ẹ̀ kò mara òun náà sì ní àwọn ọmọ tiẹ̀ ìyá òun gan òun gan ti ń sick so àwọn àgbẹ̀ ni wọ́n ti wọ́n kọ́ ti síra wọn bàbá wọn lòun lè dúró ṣé wàá fi sílẹ̀ ní hospital láìsẹ ẹni tó máa dúró tì ní ńlá ti lọ ọmọbìnrin yẹn tiẹ̀ yarí mọ lọ́wọ́ lọ́jọ́ yẹn pé ìgbà lẹ́ fi sọ̀rọ̀ báyìí wọ́n ya sọ́mọ ẹ̀láwọn tó ń wò mọ́rí tó ń sún ti láti ṣe ẹ̀yìn kọ́lẹ̀ bí ní ẹ̀ mọ̀ òyìn ṣe bí abíyá mọ́ bàbá ẹ̀ sáà ṣe sùn ẹ̀ náà ni a sá dé àwọn offices bíi méjì mẹ́ta tó yẹ ká dé wọn sá discharge ẹ̀ fún wa so labadẹ gbé wi lọ́jọ́ náà ó di skyline bá a ṣe dé skyline àwọn náà sọ pé ọ̀gá ti pe àwọn o dókítà gan ti dúró dè wá so bá a ṣe débẹ̀ wọ́n dìde sí i pápápá wọ́n dé admit ẹ̀ lọ́jọ́ yẹn.
0: Olúwa ṣeun bá a ṣe ń ṣètò lọ́wọ́ monday ni mo ti pe doctor ní ẹ jẹ́ kó máa bọ̀ igba ti awon na we explain ti won lati se lori e debe te gbo mo le nlo pe oro million bo lati fe ri a se so lori eto ati pe awon partners wa lori oko to anu gbogbo awon olugbo ejo o bo la se fe se o o to se donru oko to anu bayi o a to ti gbe mi de hospital o igba ti o fi dale olohun seun owo bi owo ti korajo to bi 200 and kide kan pe mo se sare so yen si akoto hospital no pe e dakun e sa si mo sise lo a ma be awon eyan e ma sise lo ejo e ke ba tojo won lese ti yi seyin egun ti ron
1: o ti kan se bi to se ibi ibi oke bayi lo ti kan so to je pe ko se pe won kan le POP lasan won ma operate e ni won de ni pe ninu alaye ti won se ni hospital na won ni ona emiji na ma operate e won ma de irin mo ninu won tun ma de irin mo nita
0: ah
1: ko se pe boya ti won kan se POP si lasan
0: ah
1: so arabirin to duro ti yen nigba kan se fin duro ti won ti ya x-ray se kankan so je ko rorun lati mo bi ta nlo ba se de hospital
0: eyun ni ojo Monday Tuesday isele to wa sele ni Tuesday ashi ashi aloja lo abi ba ba loja ta pada de e wa gbo bo se nlo ta lo yele to adesori omo to so nki e seun
2: Balẹ̀ bagẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo peter yóò kó bí àwọn 50 peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àyà 50 peters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajá Lagos to be our distributor call 0704 318 3929 50 bitters NAFDAC Ijolo

0: Wenger pẹ̀lú Jason Idongogon.
1: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣé àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́. Jitalex International ni. Jitalex International bí ròlì lágbára. Lílé ìṣẹ́wọ̀gbẹ́. Dídádúró digbí. Láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International. Lọ́pọ̀ kó yọ̀kú. Lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester. Pure water machine. Ice block machines. Gaari processing machines. Popcorn and palm oil machines. Chalk mold and nylon machines. Jitalex International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalex ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank. Akínyẹmí Bus Stop Ring Road Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email adimula.1@gmail.com. Jitalex International. Ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
2: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ràá lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe, tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus. Australia, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ràá lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and

0: ilé iṣẹ́ JLK Empire ń kí gbogbo mùsùlùmí kú ọdún iléyàwó. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùnún lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK 8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn. Ìlàlẹ̀ àmọ́ Inshallah.
1: Javis PL Eye Care Foundation ló ń lọ́gun tán wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságo ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti ràánú gbà láìsí nira owó. Kí ló tún dúró ṣe? Oríran gara. Kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank, Charity Council Building, Ìyànà Àgbàlá Bus Stop, nítòsí olówó tí ń fowó sanú Shopping Complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Àgọ́ mẹ́sàn-án àròsọ àgọ́ mẹ́rin ìrọ̀lẹ́. Fún bèèrè àtàlàyé, pé 090

0: ògbé tí tó ń gbọ́ mi lákòókò yìí mo kí ọkùnrin mo kí obìnrin àìsàn tí ó gbóògùn ọlọ́run ní fisẹ́ nìkan kan yín o orúkọ tèmi ni bàbá eégún
1: tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú liberty stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá eégún wà olójú
0: ọlọ́run ọba ò ní gba ojúlọ́wọ́ gbogbo wa o tí wọ́n bá ní ojú ń yọ̀ yẹn lẹ́nu nǹkan kan ló ń fà á bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò nẹ́run ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nírú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà bóyá àwa máa rí bí kurukuru àbí kó máa rí bí èéfín bí èéfín àbí kó máa rí bí ọyẹ́ bí ọyẹ́ o rírà tẹ́lẹ̀wọ́ rẹ o dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira ẹlòmíì ò lè rìn lálẹ́ bí náà mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀ bó ṣe ń jásí kòtò ni ó máa jásí gegelete ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́ ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ ni o dá òsánmọ̀ yàtọ̀ fún alẹ́ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri níṣẹ́ ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọta gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì ó máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀ ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ rárá ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́ ẹlòmíì ò rí nẹrí nǹkan tó fẹ́ jẹ ẹ máa ní jẹ́ńjẹ́ ọ̀tá yín ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ẹ máa ní rógun ẹkún bẹ́ẹ̀ yẹn bá ń sun ẹkún àṣunjù a máa ṣàkóbá fún ìrìnà ẹwà ìfúnpá.

fojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa. A ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni. Tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní. Àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú. Àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ. Bóri bá ti ń fọ ni láfọjú ó lè ṣàkóbá fún ìrìnà wa. Bẹ́ẹ̀ lomi bá jí láàárọ̀ níṣẹ́ ni ó dàbí wípé kurukuru bojú ọjọ́. Tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmí ò lè lọ ibì kankan mọ́. Níṣẹ́ ni ó dàbí pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmí níbi ìrìnà tiẹ̀. Ìrìnà tẹlòmí tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀. Ẹlòmí ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́. Tẹlòmí tiẹ̀ ṣe lásán bóyá ọfà sakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fùtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú. Tó ò fi rìnà mọ́ beranlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá Egun tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa. Wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta. Ọ̀pọ̀lọpọ̀ eyín bàbá mi eyín ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́. Ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ́lọ́run àdúrà ń gbà nílé iṣẹ́.

0: gbéradínlẹ̀ wa bí ojú sí bàbá igun olóòtú ojú àìsàn níbò mímọ́ra kí n fa aláìsàn wí tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ àìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé báyìí o ẹ délẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọn náà bá délé iṣẹ́ bàbá igun ọmọ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: bàbá igun tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá igun wà olójú.
0: ní iléeṣẹ́ bàbá igun àwọn ò kí ń kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn ò kí ń kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú òògùn lọ́dọ̀ ọlọ́run àdúrà yẹn gbà o sì lè pè mí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 àní wọnú òkùnkùn.
2: Lágelu FM jagaba gbogbo rétíò máa rún wọn jù.
3: mo kí gbogbo etí tó ń gbọ́ mi àìsàn tí ò gbóògùn adániwáyé kò máa nífi sí ẹnìkọ̀ọ̀kan wà orúkọ mi ni àrólé ọbádára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀ mo ti wà ní ibi àfihàn tewétegbò àlàáfíà èyí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà liberty stadium tó wà ní ososani òkè àdó ní ìlú ìbàdàn mo wà ní stand number 5 ìsọ ẹlẹ́ẹ̀karùn-ún stand number 5 bàbá ojú nìmọ́lé ara tí gbogbo ayé a tún máa pè ní bàbá ojú bá mi kalẹ̀ mo gbàdúrà fún wọn tó ń gbẹ́ mi pé ojú gbogbo wa yóò bá kalẹ̀ o kí la fẹ́ bára wa sọ òun náà ni ọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà yóò bá wọn a máa ní ojú lọ́ba ara àtẹlẹsẹ̀ ní ọba ọ̀nà ìwọ tó bá pọ̀ nípènijà kan nínú ojú rẹ wá yọjú sí olóyè ọbádára bàbá ojú bá mi kalẹ̀ mo wà ní ìsọ ẹlẹ́ẹ̀karùn-ún stand number 5 stand number 5 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 09048868653 09048868653 tó ìwọ tó ń gbọ́ mi tó mọ̀ pé onípènijà ojú tó bá jí láàárọ̀ mú ọwọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á mú ọwọ́ òsì kó fi bojú òsì kó là á kó wá wo ipò tí àìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbójú yìí ń hun ẹni àbójú yìí ń sálẹ̀ àbó tiẹ̀ ń rí ọ̀hún wìnìwìnì àbí wọ́n tó tiẹ̀ rí nẹ́rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ àbí wọ́n tó tiẹ̀ jẹ́ pé tí wọ́n bá tẹnẹ mọ́tò báyìí ìṣe ló máa jásí kòtò ó máa jásí gegele ẹlòmíì ò dáyàtọ̀ mọ̀ láàrin àárọ̀ láàrin ọ̀sẹ̀ láàrin alẹ́ ẹlòmíì tí wọ́n bá tẹ́sì mẹ́sẹ̀jì sí lórí fóònù kò ní lè rí nàrí ìka ẹlòmíì ò lè ka bíbélì bẹ́ẹ̀ ẹlòmíì ò lè ka alukurani oríṣiríṣi àìsàn ní máa ń fa ìpèníjà kéèyàn ó má rìnà déédéé alákọ̀ọ́kọ́ bẹ̀ ni kéèyàn nínú ẹ̀rọ àjàkáòkò ẹlẹ́wù gbẹ̀dú a máa ṣàkóbá fún ìrìnà èèyàn kòkòrò inú ẹ̀jẹ̀ a máa ṣàkóbá fún ìrìnà èèyàn kéèyàn máa ṣe ẹ̀yọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ bí ẹ̀mẹrin bí ẹ̀márùn-ún kílẹ̀ ò tó mọ́ gbogbo àwọn nǹkan yìí ó lè ṣàkóbá fún ojú ẹni bákan náà ìfúnpá gíga tó bá ń bẹ lára ẹ̀yẹ̀ ó lè ṣe àkóbá fún ojú ẹlòmíì ọfà fòtá ọfà sakatú òun ló kó sẹ́lòmíì lára ni ọ̀bá rìnà mọ́ wọ́n ti ẹ̀nẹ̀ ka sẹ́lòmíì níbi ìrìnà rẹ̀ ni lọ́ba lajú ìkalẹ̀ kò fi rí ìkẹ̀kẹ̀ mọ́ tó bá rò pé ó ní gbogbo ìpèníjà àwọn àìsàn ojú tá à ń sọ yìí bóyá kí nǹkan funfun kọ́ wá léwó tó ń tó síbi àárín ojú rẹ̀ kí wọ́n máa sọ fún ọ pé àìsàn ayọ́kẹ́lẹ́ fọ́jú ni ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ni àbí kó máa tiẹ̀ sọ pé àìsàn kátáráàtì lónìí ni àbí tẹ̀ríjọ́m èyíkéyìí àìsàn ojú tí bá ń dọ̀ láàmú láti bí 20 ọdún ni 40 ọdún ni àbẹ́ tiẹ̀ ti wá ṣiṣẹ́ abẹ sí o rí nẹ́rí nkankan máa bọ̀ wá bá mi níbi ìpàtẹ àlàáfíà etí ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà liberty stadium òkè àdó nílùú ìbàdàn lọ́dọ̀ àrólé ọbádára bàbá ojú nìmọ́lé ara ìsọ ẹlẹ́ẹ̀karùn-ún ni mo wà ó stand number 5 stand number 5 àbí kó pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048868653 09048868653 catherine gbogbo iwo to ba ni penija oju to ba tin bo wa sodo mi mu agbon eyo kan e to lomi ninu dada ko mu dani tori pe bomi se nwo nu agbon ko si eda kankan to ye boju lo si se la ti ori na kedere ko ni ya awon ota re tori pe opolopo ti nwa si le ise wa ti wo ti wa dupe elodumare o je ki wo nu wa dupe ni to ba ro po ni penija aisen oju boya ori na ri kan to sumo ni ori na ri kan to jina se oni abo ori bi oye ni ori bi efi ni aboju ti e ti ma ndiu abo ma nsane abi wo to ori na ri kan to sumo ori kan to jina se o le da belika o le da kuranika ah wa yoju si arole obadara baba oju ni mole ara ni star number 5 stand number 5 pelu ogun olohun ti ro kan nbe ta jogun lohun baba wa ti ro inu won pe ni ti ro koju omole kedere bi awon agbalagba ba le won ari na kedere bo mode ba le ari na kedere wa yoju si mi ko wa gba ti ro abalaye yi o si ayewo ni ile ise wa lofe o si gba kadi wa pelu owo perete to ba si debi ipate ta nse lowo lowo iwo so pe o nlo sodo arole obadara stand number 5 ko ma te monu pe stand number 5 abi ko ti e wa pero ba ni soro yi 090 488 688 53 tun bale kan si 090 488 688 53 iso ele karun ohun ni mo wa fun eyike ya ise oju ti ba ndo laamu to ti nawo si nawo si ti baba lo ah iru olorun ni o ma si iru eyan po laye to ba wa dodo mi laarin ojo meta pere iwo na mo wi pe olorun fe nikan se ju enikan lo I ma reti yin o stand number 5 ibe ni mo wa o dabo
2: la gelu efe jagaba gogo retio ma run won so
4: gbogbo àwọn èèyàn tí wọ́n láǹfààní àti wá sọ́fíìsì bàbá ìbàrùbá ọba isanra tó wà ní ẹ̀yìn ilé bàbá adédìbú ládojúkọ people's girls grammar school tó wà ní mọ̀lété ìbàdàn ni wọ́n ti mọ̀ wípé tá a bá sọ pé a wà níbi ìpàtẹ ìṣègùn tewétegbò àlàáfíà kan àti káwọn ó débẹ̀ o àwọn tí wọ́n sì ti gbọ́ nípa rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ fáwọn tí ò tí ì gbọ́ nípa rẹ̀ ṣé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ àìsàn túmi sílẹ̀ kí n fi ẹ́ sílẹ̀ lórúkọ táìsàn ń jẹ́ bàbá ìbàrùbá ọba isanra a ti wà ní ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́ ní liberty stadium tó wà nìbàdàn second gate ni o tẹ́ ẹ bá sì fẹ́ rí wa stand 11 ìsọ̀kọkànlá gbọ́ mi dáadáa o stand 11 ìsọ̀kọkànlá ẹ nílò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti béèrè béèrè àbí fẹ́ mọ àlàyé ní kíkún 080 33 88 10 08 tàbí 070 18 21 11 11 bàbá ìbàrùbá ọba iṣan ara kò ní nǹkan méjì tá à ń tọ́jú lọ́dọ̀ wa ojú ọ̀rọ̀ tó jẹ mọ́ iṣan àti inú ara lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àpẹẹrẹ sì ni àwọn èèyàn máa ń fojú fò tí ó fi wá di àlàbọ̀rùn tí ó dẹ̀wù bó bá ti di wípé o ò lè rìn gérégé ẹsẹ̀ rẹ̀ ń lọ tìkọ̀tìkọ̀ àbí ó dàbí ẹni wípé kò sẹ́jẹ̀ ńbẹ̀ tó ń kú tàìtai àbí kó máa gbọ̀n rìrì àbí ó ti di wípé tó o bá ń rìn lọ ó ń dàbí ẹni pé òun tẹ òkúta àbí nǹkan míì mọ́lẹ̀ àpẹẹrẹ iṣan ni o tó bá ti di wípé o jókòó fún ìgbà díẹ̀ àti dìde sì wá nira àpẹẹrẹ iṣan máa ní ọ̀rẹ́ wa tó bá ti di wípé ò ń rìn ó ń mí gúlegúle ó sì ń pariwo àyà ní gbogbo ìgbà àpẹẹrẹ iṣan ni o nígbà tí ẹlòmíì bá sùn lálẹ́ bí ẹ̀ẹ̀mẹjọ ẹ̀ẹ̀mẹwàá ni yóò jìtọ̀ lóru kílẹ̀ owó tó mọ́ eléyìí kù díẹ̀ káàtó nígbà tí ẹlòmíì bá ń pariwo etí pé ó ń hó àbó ń pariwo pé apá kan orí àbí iwájú orí àbí ẹ̀yìn orí ń fọ́hùn ní gbogbo ìgbà láì ṣiṣẹ́ agbára kan ó yẹ kó ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú orí nu bẹ́ẹ̀lòmíì bá dìde báyìí tó bá ní kóhun ó dìde lẹ́yìn ìgbà tó jókòó díẹ̀ ojú rẹ̀ yóò sú wì bí ẹni pé ilẹ̀ sú tàbí kó máa rí kùrùkùrù nínú ojú eléyìí ò da rárá ó já sí pé àwọn iṣan kan tó ń gbé ẹ̀jẹ̀ wá sínú ojú ló ti níṣòro ẹlòmíì rèé ó wọ́ sí mi lọ́wọ́ láàárọ̀ ó wọ́ sí mi lẹ́sẹ̀ lọ́sàn ẹlòmíì ti sọ àwọn bàbá àti màmá rẹ̀ di liability nítorí wípé wọ́n ń yọ ọ́ lẹ́nu bẹ́ẹ̀ kìí ṣe gbogbo arúgbó n ló gbọ́dọ̀ máa kérora ẹsẹ̀ apá àbí ẹ̀yìn ọrùn lára àwọn orí tẹ́ ẹ lè ṣe fún wọn ni kẹ́ ẹ tọ́jú wọn lọ́nà ìwé àti egbò lọ́dọ̀ bàbá ìbàrùbá.
5: stand 11 ìsọ̀kọkànlá gbọ́ mi dáadáa o stand 11 ìsọ̀kọkànlá.
4: second gate ní liberty stadium nínú ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́ níbẹ̀ la wà o ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló di alábùkù ẹni ẹ̀tẹ́ àbí ẹni tí ò já mọ̀ kankan nítorí pé kò lè ṣe ojúṣe gẹ́gẹ́ bí lọ́kọláya lọ́dọ̀ ìyàwó rẹ̀ eléyìí náà jẹ́ nǹkan kékeré tá a fi ewé àti egbò àwọn bàbá wa tá a fi tọ́jú ẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ti pe ni agan tabi ti won pe ni akọ ibepe e ma wora yin ni ran e je ka dide lowo kan na ka wa sodo baba ibaruba oba isan ara e pe number wa ta ba ni awon oro kan abi meji te fe ba wa so ke to yoju si wa 08033881008 ati 07018211111 baba ibaruba oba isan ara ko ni fi yin le fun yaje o eyin na ni ke wa dide wi abayi ka jojo soro ka jojo fi kun lukun ka le ba mo bi to ku si ta ti toju yin elomi won ma nfa wo moto bi igba ti o ba je wi pe won fe gbe apo e wa ni Liberty Stadium second gate stand 11 iso kokanla stand 11 ni baba ibaruba oba isan ara wa o alaafi ara wa ko ni gbon danu bu bi elubo a ne ka woroko bi awo gangan a si ni te woroko bi opa alu ami nikan ko ke dide nle bayi ke ma bo ni bi ipate tewetegbo to nlo lowo ni Liberty Stadium second gate stand 11 te mo pe isan ara o da gege bi waya to n gbe ina lati bi kan si bi kan elomi a ma lugbadi latara awon nkan ta je abi awon aini mo to abi ijogun aisan lowo awon ti won bi awon ti won bi ni iru eleyi na ni ona abayo bi isan yen ba ti wu ni bi kan abo ti di ona to ye ki eje abi omi ara o gba koja yo di isoro igba yin lo de pe kini kan rin kaakiri ara elomiran igba na ni o de wi pe kini kan ta ni lara gege bi atakupa igba na ni o de wi pe elomiran ko le yi orun seyin tabi ko le den to n bo mo lookan boye eyan meta abi meji igba na lo ma de pe ti elomi to ba sun ati dide nile re yo lagbara pupo elomi ko ni le kunle lati gbadua awon mi o ni le riran lati kalkurani abi lati ka bibele abi lati eti kawe rara isan lo se alakoso gbogbo ara patapata idini yi ti baba ibaruba se wa oba isan ara ni won pe wa o ti le ni ogoji odun ta ti nfa wo yibo je nbo ti o se fo 08033881008 ati 07018211111 stand 11 lawa ni Liberty Stadium second gate a mo reti yin
6: o ba le bagere o wole pelu steez gbogita yo mo bi awu distributors ja
7: Lagilu FM 96.7
8: la Lagilu FM jagaba gogo retio

0: ejo eyin yan wa lori Facebook e ma binu o se wa be le ni amo lohun ti se ati pada sori Facebook eyin te ba wa lori Facebook e ma ri ojo ti aloba omo yi ni hospital e ma ri igba ti won gbe lo si igba tan gbe kuro on usage tan gbe lo si hospital lohun eri ohun ti e gbo nsin itakuroso to sele laarin wa tori ngba to di mo bere si ni worry awon okutuanu mo ni ki won ma link ngba won na ti gbe omo yen lo pe kan ma link pe kini boni oro ede hospital bo lo wa o pe
1: mo ko pe baba yen
0: baba omo
1: suba ti mo wa pe mo ni a e wa gbe omo e de pe on wa number ohun ori ni kankan o da bawo ni bo lo mo wa awon fe ya esue mo ni a esue ti wa ni hospital ka le ba pe ni to ba pe ba ma ni lati gbe lo won fun ni esue ti won ya kankan won wa sa pe bi pada kan bi sa da tin soro o sa pa fun mo fi wa fun yin labo pe baba e mo pe baba yo mo se n soro yi ko mo je pe won a fi ya je omo tori ninu
0: iro ko ma je nti mo nro re on sele
1: ninu irori wa igba ta lo gbe omo yen ni hospital a wo pe on ri firifiri ko ri na daada ni a wa wo pe ti won ba si
0: e mo son monday na pe
1: ti won ba se daaye kan pe a tun gbe fun baba mali a ba wo oju e a si wo bi ni omo eyan a se ya sugbon to awa kola bi
0: o ẹja wa nkan fidile ẹja farabalẹ ẹyin tẹ wa lori Facebook e ba wo ọmọ yẹn lẹ ma ri lori Facebook yẹn itakuroso to waye laarin emi ati ẹbi tori ọkọ to anu omo pe ma pe ni time ti mo pe ọkan mi kan gbọgbẹ na ni lana mo ba ki phone mọle pe kin te bere welfare omo ti won gbe lo then ka ronu ngba ta ti send owo ita send si hospital ka ronu bo la se assist ni hospital bi ti won gbe lo lohun enta jo sore se o firu di kini ibo ni o ti wa nbe enta jo so mo fe ke feyinti ke gbo te ba gbo tan a wa pada soro lori e
2: yes sir
3: and then be o mo won ti pe yin lat office bawo lara omo te gbe lo
2: are wa okay
3: then ibo le gbe lo gan hospital le gbe lo abi bi te ile toju adugbo
2: amura ke x-ray
3: tele
2: ah
3: e ma waste owo lori x-ray e be ba wa se won da nkan na e ma wa lola bi
2: te ba
3: wa won ko x-ray fun and te ba wa won ko x-ray tan ti ya fun yin
2: owo moto ga tan tan pada gan aya ni mi si mi yi ti mo pada wa le n ya to ti wo lo mi mo ti ni mo ko da wa mu pade mi ngba ti mo dubo ti mo de sire family la ati ti won ti o jade si mi nigba yen so mo ti wa jade mo ni kan wa ba mi lohun fun ni monso ti mo don kan so wi pe tawo ba ro mo ko sa gba kan kan lowo awon won ni ko di wo moto lati wa ba de awon mi lowo emi na si mo ti kan le pelu won ba ti mo dani ti ye won so mo go to mo go de le to de te mi ati change your city ti ti ta lo language ati ni ani ni se lo wa ta change your city ti ta gbe lo owo to ku lo mi ko ko je un de to n ko ma ni ye ta bi ni o je nde nígbà mo ṣe ń pe ilé ní kí n máa gbé bàálù náà ni wọn tẹ nínú.
3: àwọn tán ní kẹ máa gbé bọ lé ṣé wọn lówó tí wọn á ná lé lórí.
2: abẹ́ẹ̀kan
3: fẹ́ lọ fi àdé ọmọ yẹn bẹ́ẹ̀ ṣe gbé lọ.
2: ẹ ń bá mọ̀ kó n fẹ́ ràn lọ́wọ́ kó yọjú.
3: ẹni tó bá mọ̀ kó n fẹ́ ràn yín lọ́wọ́ kó yọjú. táwọn fámìlì yín wọn sọ bẹ́ẹ̀.
2: bẹ́ẹ̀ àti fámìlì ti ẹgbẹ́ ló tẹ̀lé jù tọ́nà sọ fún mi tẹ́lẹ̀ pé ń bá wọn wọ́ ọmọ ni pé bẹ́ẹ̀ mo fi sowó.
3: Family táwọn wo ṣe family ìyá ẹ̀.
2: Ìyá ẹ̀hẹ́n.
3: Ṣé ẹ ní nọ́mbà ìyá rẹ̀ lọ́wọ́?
2: Nọ́mbà ìyá wọn wà lọ́wọ́ mi.
3: Ẹ ṣe nọ́mbà ìyá wọn sórí nọ́mbà tí mo fi ń pè yín. Ẹ ṣe nọ́mbà ìyá wọn. But ọmọ yẹn a fẹ́ ṣíjú àánú wo ni? Ṣùgbọ́n nígbà tí ẹ ti gbé kúrò ní àkàtà wa, a ní ìlànà máa bèèrè ṣe ìgbẹ́ ṣe ń tọ́jú ẹ̀ sí bẹ́ẹ̀.
2: Ó di dandan, ó di dandan, bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń bèèrè lọ́dá o. Ṣàpè bí ìṣúra bá nìkan ló dàbí.
3: Ṣé ọ̀dọ̀ fámílì ìyá ẹ̀ ló wà báyìí àbọ́dọ̀ fámílì àbọ́dọ̀
2: ti yín? Ọ̀dọ̀ tèmi ló wà báyìí. Wọ́n sì ti wá bẹ̀ẹ̀ láàárọ̀ ti wádọ̀ wa láàárọ̀ yìí.
3: Àwọn fámílì ìyá ẹ̀ ti wádọ̀ yín láàárọ̀ yìí.
2: Bẹ́ẹ̀ni.
3: Ṣé ẹ
2: bá tọkùnrin nìkan lè ṣe? Káfí bàbá nìkan náà láàdìlé lórí, ìyá náà gbọ́dọ̀ dúró. Bí mo ti wá bẹ̀ yẹn àti ìyá rẹ̀ náà lọ yẹ ká jọ wá. A sì pè wọ́n pè wọ́n pè wọ́n pè wọ́n ẹnìkan kan ọ̀wá. Àgbà tí mo tó gbèrè ilé lọ́dún mọ̀lọ́kàn kan náà tó wà yorùbá náà. Àwọn ọdún báyìí ní ẹsẹ̀ dáhùn náà bá lágbára àwọn ọmọ sáré rẹ̀ kà. Nígbà mo tó ń tán pè lẹ́ẹ̀kan gan sí mo tó pè wọ́n. Wọ́n ní nǹkan bá fẹ́ẹ́ bẹ̀rẹ̀ àwọn lọ́wọ́ ló ń tọ̀ wọ́n. Wọ́n ń tọ̀ yọjú. Ìtọ́jú tí máa ní mo lówó mọ́tò lọ́wọ́ ẹ̀rọ ọmọ pa torí mọ sí ẹnì tí mò ń gbà ágún mo gbà ní ìsọ̀rí mẹ́rin lóṣogbo ni kódà lónìí ìjọ ìgbà lọ́ọ̀mẹ torí ìjọ méjì tí mo lò ń bẹ̀rù tí mo ń jẹ́ ọmọ kọ́ wá ìfowó tí ó kejì àná náà ìfowó òní yìí ni wọ́n wá mú mi onítọ́jú ọ̀kan mọ́ sí ni mo ní ọmọ mi ní ara rẹ̀ ìyá táwọn wá ká àwọn táwọn wá mo ní àwa gbọ́ ní usage on the 2-2-2-5 just a few to count that would be that thing wa so the way pe mo lo so ni erin be mo so ni awon ah na mu lo amotekun gan tan ni tin ba won wo mo ti awon fun jo meje jo keje won ko la ni o jare ni set se ko wa wo
3: ninu sketch inu sketch wo lo ti jade
2: inu sketch and set and 100 and 30 inu n lo
3: o jade
2: awon kan ri elo na oko re ati oko mi pe baba olokada yome yen loreke igba mo deju se won ni awon ro pe o reke ibadan lawon pe awon mo pe o reke kikire ni won ni o fe se re pelu ariran daadaa won lo fe se re wa si ibadan ni won ti wa kolu won so go fi kolu won ni kódà kan tó jẹ́ kí ìdíje wọn gbọ̀rọ̀ lọ́rùn mi dáadáa bí mo ti dọ̀dọ̀ rẹ̀ náà ni màmá mi bá lẹ̀rù mọ́ mi rán ebí nǹkan òun tó àrùn yàgbá ojúṣe abáyé mi ní mọ́ gbé bẹ̀ mọ́ gbé tọ̀ torí àwọn ń lọ sí ibi táwọn tó wá pé jẹ́rìnà di mọ́ndé báwọn ti ń gbèbẹ̀ láti fi jẹ́ mẹ́jọ wọ́n mẹ́jọ ò rè àárín ìgbà kan ṣe sí tan nígbà tí wọ́n bá tó bá ń gbé dé usage lóbìnrin ti bẹ̀ pé láyé òun ìjà ní òwò lómi ò ní lọ òjì yìí ní àtàn láwọn ìgbé wá sí usage ìyá ìwà sí ìjà ní òwò ní òwò ti jẹ́ ẹgbẹ́ ọmọ mi ni mo wá débi ilẹ̀ pè mí fún wá wò ẹ sì wá jẹ́ mi òwò wọn bábà mi táwọn ọmọ ẹgbẹ́ lọ jí sẹ́ńlẹ̀.
3: ta lórí o jà yín òwò.
2: obìnrin kan wà mẹ́tò dúkìlà ẹnìkan ọkùnrin obìnrin méjì.
3: ṣé ní
2: usage obìnrin tí òun yà àwọn ẹgbẹ́ mọ́tò àwọn ẹran gbá wọn mo ní ẹ̀sùn ajámi òun padà sí ibi mo ti wà ní ìyọjúṣẹ́ nígbà tí pé èmi mo ẹ̀mí ò fẹ́ mọ bímọ bí òun yẹn ti wá pé ẹ̀mọ lù mí bí bọ́bá ìparabalẹ̀ fún ìjọ náà ẹ̀mí ní ṣáì síbẹ̀ bọ́bá ṣáì wọ́n bá rí mọ́tò oríta ìnáwó bá gbé ní mọ́tò ìnáwó bá lọ sí anoda suit anoda suit yẹn wọ́n làwọn ti dá dọ́tọ̀ ló ń fi yí àwọn ọmọ lọ́ńtà wọn wọ́n bá jẹ́ mi síbẹ̀ ọmọ tí mo mú dání owó tó kù mọ́ mi kó lé lọ́wọ́ wọ́n jẹ́ ń tọrọ oúnjẹ ń bẹ̀. tí wọ́n fẹ́ràn yẹn lọ́wọ́ yẹn lè pọ́n yẹn lùdú nígbà ọkùnrin pọ̀ ní ọ̀yọ́ mọ́ ní táwọn ọ̀bàrọ̀ ọmọ àwọn àwọn òṣèlú travel wọ àwọn kankan ká pé nígbà mo tún rí nǹkan mọ́ gbogbo àlẹ́ mo ní kí mo gbogbo àlẹ́ kò sówó ọkọ̀ ga kí mo gbogbo àlẹ́ bẹ́ẹ̀ dọ́kítà sọ pé kí ẹ̀yin gangan jẹ́ yà bàbá àti ìyá ìfi bàbá nìkan ló sàbí wọn ìyá náà ń bẹ̀ abẹ́ ìyá ló ti jáde ìyá sì ń wó mọ́ bàbá pé o ti komo nte yemi
3: abe iyawo lo te sodo biya re lo ngbe ni se bodo yin lo ngbe
2: o mi ni ngbe iye lo bi o n ti mo so ni pe iya lo bi omo baba loko be be aso nu mefa ni ti bo mo si nodo mo ti tojo omo la 12 years ta dede lo mo jade ngba mi o le pe iyawo le lodi o le tenu tolu si ngba ni mo ko baya o ri re ko pe pe to dada ko fori mo tẹ pé ìgbà náà wọn ọlọ́pàá ọmọ àwọn ọdẹ ní ọba ni gbé wá lé níbi àgbò kan ní ìsìnkú padà lọ tó wá sí ń jọ yẹn àwọn wàhálà ló wá ní ó wà ní usage mọ́tò gbà ní usage àwọn fèsì àdéhọ́dọ̀ yín ìrántọ́dọ̀ wọn ẹ̀rọ tí wọ́n wà bẹ́ẹ̀ tó láwọn gbé nígbà tí mọ́tò gbà ẹ̀lẹ́ fẹ́ sì rìn lọ́wọ́ kò lè ọ̀rọ̀ síìtì ní 1 million wọ́n ní 4 million sí ètò tán rẹ̀ se ndanjo mo mu wo mi le mo se ti mo gba gan e si to ye ri dai tin ba si ya si nba ma de ile mo ku ara ile ni mo gbe ko to ba ti ri mo na mo so pe a se word a won di mo en pa anu la mo se o word go mo le da kene ko mo bo la ti ni mo la won do mo to mo gba fun jona ko ko ba ya wo mi na se ni ko tin ko pa lo wa won so le da e jo ta ni mo lo ara re ni laye o be ni na tí n bá kúrò níbí ní ìsinmi ìta ló ní òògùn tí n bá dé fún mi jí ọmọ ìgbé mi ẹyin lẹ́pẹ́ à ọmọ mi náà sì ti nà òògùn ọmọ ọmọ mi lóhun.
3: ọ̀là bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí níbo ló wà báyìí. níbo ni ọmọ yẹn wà báyìí mo ṣe ń bá yín sọ̀rọ̀
2: yìí. ìkírè yìí ìkírè yìí
3: ni ọ̀sán pàṣẹ. àníbo ló wà ṣé ilé yín ló wà ní àbí ọ̀dọ̀
2: ọ̀la ní ọ̀fẹ́ tó yà sí àwọn ọ̀rọ̀ ní ọ̀fẹ́ ẹ̀sù rẹ̀
3: ọ̀la àní kẹ́ ẹ má wèsì owó fún ẹ̀sùrè wọ́n ti ya ẹ̀sùrè tẹ́lẹ̀ ẹ̀sùrè yẹn wà ń bí tí o tó ti rí ìdí kìíní.
2: hello
3: hello hello adesoyi omotosan lo nsoro
2: lati gbogbo
3: ilu ugbo ni won ti wa gbo mo
2: question mark seyin le lomo to gbe ni adan romo won won gbe e si nikan to mo gbe to
3: won romo won won gbe won romo won won gbe
2: yes
3: omo won se ti ti moto ba pa omo yen sibe ti won o ri won gbe abi ko ni be ti
2: gbo you know let me pay car what you told me no say e say dem e pa ni ati won mo won ni won gbe.
3: Kí ló rán pẹ̀lú yín gan? Kí ló rán bàbá tó ń sọ̀rọ̀ bóòlẹ̀ ṣe jẹ́ sí bàbá ọmọ?
2: Àmọ́ mo gbọ́ ọmọ ní ọgbà mi, ẹ jẹ́ ẹmọ́ bínú. Tí n bá wa gbọ́ ní ọmọ pé kí ló rán jì mí, ẹmọ́ bínú.
3: Ṣé
2: ẹ bínú sá?
3: Look at this man.
2: Look at this man. Tọ́ ọ̀rọ̀ lọ sí ọdún ẹ̀yìn ìrẹ́pọ̀mẹ́ntò bá wí. Nonsense. Fáwọn bàbá wa ní pẹ́ sí pàṣẹ.
4: Ṣé ẹ bá tún pè mí láyé yín? Ibi tẹ́ bara yín àdá. Ẹjí ọmọ gbé. Ẹjí ọmọ mi gbé.
3: Ẹjí
4: ọmọ gbé. Ẹjí ọmọ gbé.
0: Ọlọ́run ló ní kí n mọ̀ sí nítòsí bàbá òun. Wọ́n bá gbá lóòka. Wọ́n sọ wọ́n láwọn ó pa mí. Kankan pa ọ dànù.
1: Oògùn burúkú wà lọ́wọ́.
0: Ìkiri àpò ọmọ ewu.
1: Oògùn burúkú wà lọ́wọ́.
0: Sáfà ó ń dà.
1: Oògùn burúkú wà lọ́wọ́. Mo ní oògùn burúkú wà lọ.
0: Ẹ mo mọ tí ń ṣe fún ọ. Ìrọ.
1: Lésù ipa fẹ́ẹ́ ṣe oore.
0: Ẹ rí ilé ayé ẹ wo bí mo bá dé o. Ẹ wo tí mo fi ń gbà o. Èyí tó kò tó àánú gbà bọ̀ lọ́dún.
1: Lọ́nà kiri inú o.
0: Onírèké lápòmù sáfà. Àtúntẹ̀lé onílé ṣé kiri lóníròkè wà ibẹ̀ ń wò ti pa míhun ẹ ní kọjá bí n bá kọjá eré burúkú ni mo sa kọjá lábẹ́ bíríìjì ọ̀dọ̀ yín bàbá ni wọ́n pọ̀ ẹ mọ̀ pa mí o ẹ lè dá mi pa àfi tásìkò mi bá tó tásìkò mi ò bá tó ẹ̀dá kan ò lè pa mí iṣẹ́ tọ́lọ́run mi àjẹyè ẹ̀ní jẹ ibi tá a bá dénú ẹ jẹ́ kí n gba
1: kò sáàyè mọ́ rárá.
0: Ṣé lè gba ìpè lórí ẹ̀ ní báyìí?
1: Ọjọ́ ti lọ pátápátá. Ẹja gba ìpè. Bóyá yọ̀ọ̀kan àbí méjì.
0: Ẹja gba yọ̀ọ̀kan àbí méjì ẹ̀ dákun. Hello.
2: Ọ̀dọ́ mi Adéṣe ọmọ tọ́jú.
0: Bàbá.
2: Ẹ̀ka lẹ.
0: Wọ́n ní wọ́n pa mí ni o.
5: wọn ò lè rí ipa.
0: Wọn ò lè dáhùn pa mọ̀mọ́ inú náà mọ̀.
1: Igba ni wọ́n pa wọn ipa wo.
0: Láti gbọ́ ọ̀rà. Igba ni wọ́n pa ẹnìkan ipa wo.
5: Wọn ò lè da ipa.
0: Wọn ò lè pa mí.
5: Bẹ́ẹ̀ni oore òní sun iṣẹ́ lórúkọ Jésù.
0: Àmì.
5: Iye ò sọ pé kẹ máa tẹ̀síwájú lórí yín o.
0: Mi ì lè dá dúró à ń tó burú jù báyìí lọ ti ṣẹlẹ̀ sí mi rí.
5: Ìgbà wọn mọ ni wọ́n sọ̀rọ̀ yẹn.
0: Wọ́n ti pè mí tí mo ti kú rí tí mo tún jí padà.
5: Inú mi wá dùn pé ọmọ àdúgbò yìí náà ni wọ́n. Ẹ̀sùn ẹ̀jẹ̀ ká gbà pé bó
0: ṣe yé wọn
5: mọ nìyẹn sà.
0: Ẹ ṣeun ẹ ṣeun.
5: Ẹ pẹ̀lẹ́
0: sà, ọ̀yá mi Adé gbe ẹyọkan tó kù náà ni 09123708675 ẹyọkan tó kù náà nìyẹn a máa sọ̀rọ̀ lẹ́yìn ètò ni gbogbo tó kù ẹdín bá ti gbẹ́ ẹyọkan yìí ilẹ̀ ti wẹ nẹ́kínì.
1: Hello
0: yes mami
5: ọlọ́lọ́ ni
0: láti bo ìwo olódò ọba.
5: Bẹ́ẹ̀ni, orí ò ní sún yín ṣe o.
0: Wọ́n lápò mú wọn ni wọ́n mo lè pa ọ́.
5: Bí wọ́n bá para wọn lóku, oko tó a bá sọ ọmọ pẹ̀lú ọpẹ́ sọ ọmọ ni.
1: Ẹsẹ̀ ìyá mi.
5: Ikú yóò lè wá látọ̀wọ́ èèyàn, orí bẹ́ẹ̀ ṣe ni ẹ máa ṣe o.
0: Tọ́
5: bá yé wọn, tọ́ bá máa ń gbọ́ rédíò ni wọ́n bá mọrú ẹni tí wọ́n bá sọ̀rọ̀. Wọ́n ò
0: gbọ́
5: rédíò. Ẹ̀wò kò ní sí kò ní rẹ̀ yín o.
0: Àbímà ẹ ṣeun. Ibi àsokọ́rẹ̀ o. Jọ má gbé nkankan mọ́, má gbé kọ́ọ̀kankan mọ́. Ẹni tí ó bàbá mi sọ̀rọ̀ ẹjẹ́ ó dẹ lẹ́yìn aago méjìlá lọ́la. Ibi àsokọ́rẹ̀ owó tá a ti fi sílẹ̀ ní kíní ìgbèsè tá a jẹ́ ń bẹ̀ pọ̀ ju gbogbo ohun tá à ń sẹ́ndì ń lọ. Àmọ́ èmi àti dókítà ti jókòó àti sọ̀rọ̀ àti fine tune ìta mú jáde ń bẹ̀ ayọ̀ náà sì ni àmọ́ ní sọ lórí atẹ́gùn báyìí ńgbà tá a bá ṣàṣeyọrí ẹ̀ tán a mọ̀ sọ. Àmọ́ ta pò mú case closed. Adé Sóyè Ọmọ́tọ́ṣọ́ ebi mo bá ní àjòdè kẹ́nìkan jókòó báyìí ọjọ́ yìí ti lọ kò sọgbọ́n tá a dá ẹ kàn mọ́ ti ju ara wọn báyìí ó yá pápápápápápápápápá n tó wà lọ́rùn mi ti fẹ̀ gan-an. Ẹ fúrẹ́ bọ̀
1: bàbá ẹ kalẹ́ sà
0: jámù yẹn kúrò
1: ẹ kalẹ́ gbogbo ilé tẹ́ ń gbọ́ mi. Orúkọ mi ni Joel Onyema táwọn èèyàn mọ̀ sí ẹ fúrẹ́ bọ̀ gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ sì mọ̀ mí. Ilé iṣẹ́ tí mo wá ṣojú ni Multistream TM Limited.
0: Mo rá wọn tróótró.
1: Ẹ turi.
0: Kò gbé pọn bí ti ga.
1: Yóò
0: di ẹ. Kò gbé pọn bí ti tẹ́lẹ̀.
1: Ó ṣe múra bọ̀ ni. Ṣẹ́ri ẹ rí pé láti ìgbà tí mo ti ń wá sí orí ètò yìí mi ò mẹ́nu kúrò lórí orúkọ iléeṣẹ́ pẹ̀lú egbògi wọn tá à ń pè ní Ginger Herbal Extract. Ṣẹ́ri iléeṣẹ́ bẹ́ẹ̀ ni iléeṣẹ́ wà iléeṣẹ́ tó wà. Ìtumọ̀ ni pé ẹyẹ tí ó máa doríkodò.
0: Bí
1: àdán. Wọn ò tí ì bí.
0: Àfi tí ẹ jẹ tí ó pẹ jẹ.
1: Abẹ́ẹ̀ni. Ṣẹ́ri èmi ń sọ fún ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní alẹ́ yìí pé iléeṣẹ́ tó pé bíyàn bá báwọn ọdọ̀ òpọ̀ yẹn àkọ́kọ́ ni pé ìyẹn alálàáfíà ẹlẹ́ẹ̀kejì ni pé ìyẹn atúndì ọlọ́rọ̀ pẹ̀lú ètò tí mo wá lálẹ́ ìkọ́ yẹ kí n wá torí ibìkan mo ti ń bọ̀ ṣùgbọ́n torí
0: àwọn ṣẹ́ru kíní mi náà iná mú.
1: Ṣẹ́ri torí àwọn àtọ́ pé wọ́n máa ń wà wàwí káàkiri ṣẹ́ri ẹ̀yin tẹ́ bá ti fẹ́ bọ́ kúrò ní ìṣá àtòṣì tẹ́ ní ojoojúmọ́ ẹ̀ráyè ó ń torí ẹ̀nà mọ̀ṣọ́ wáṣọ́ fi sẹ́mínà sí ọjọ́ Sunday lọ́sọ̀ọ́ kí ni mo ṣe ń bẹ̀ tẹ́ bá ti ń bọ̀ ní ọ́fíìsì wa lọ́la tó wà lókè àdó ní aago méjì ọ̀sán ẹ̀yin tẹ́ ti ń gbọ́ mi jíjá tá à ń sọ yìí ó ṣiṣẹ́ fún gbogbo
0: iṣẹ́
1: confam ni ẹ̀yin tẹ́ ti ń bá tẹ́tí ń ra ìlọ́tẹ́lẹ̀ òótọ́ dédé yìí ẹ wá ra ìtọ́jú òótọ́ ọ̀rọ̀ lẹ́yìn náà ilé iṣẹ́ tún náà wọ́n á tún rọ̀ yín lọ́wọ́ kẹ́yìn náà máa rọ́wọ́ mú lọ sẹ́nu.
0: Owó tó máa ń jáde yẹn gan ló ó má ta
1: sẹ́rí oko méjì ni tí ò bá máa sówó ń bẹ ẹ ní máa gbóhùn mi kíyàn jókòó ti ọ̀gá wa Adé Sóyè Ọmọ́tọ́ṣọ́
0: kí
1: ṣọ̀fẹ́ so ohun tó túmọ̀ sí ni pé ilé iṣẹ́ máa ń gbéyàn kúrò ní ipò àìní kó wá di ẹyin tí ń fúyàn ní ọ̀la Sunday. Èmi àtúnṣe sẹ́mínà ní ọ́fíìsì mi tó wà ní òkè àdó ibẹ̀ láti wá kọ́ yín bẹ́ ṣe máa lo jìǹjà yìí fún ìlera yín fún àlàáfíà
0: ara bẹ́ẹ̀
1: ó mátà ó ń gọ́ ní kókó.
0: A ní náwó tipátipá o.
1: Mo máa ń sọ fún ẹ̀yin tí tẹ́ bá ti ní bí ọ́sà tẹ́lẹ̀
6: boya e wa ni osa ngbo ba ji laaro kutu e wa lo sare lo mu oso e wo bi ngba te n se ra ni o te ba de bi seminar lo la gbogbo e la ma n sale le kurere leyin na a wa tu wa coin ona de na o se ma gba ma rowo ni friday o ma so fa hun ke lodo wa te ba tin gbo jimo loyin odo wa lo nje jimo loyin tori friday la wa n gbo owo ki de se wo iwa nkan je owo to ni tumo now ago major so la ni ma se seminar office wa ki la won anfani teri te ba nbo lola ofe ni seminar amo jinja ta anso ta tun paru e lati bi odun meloko seyin yi e tu la anfani lati lo lofe tori won ni ibi towo bayi lati ma du obe olagbara olohun gbe yen leyin na eyin na to ba fe di pe emi na fe ma rowo owo temi n pe yin si ki so owo te fi odun marun se lai so owo koko te ba bere lose yi to ba di friday to nbo te ba le se ntun mo ni ke se e ma rowo now to ba di lola e la anfani ati lo jinja lo fe elekeji ni pe te ba se 30 da ko mo ile ise ah oda pe osu ni osu won se ile ya bi
7: beni
6: oda
7: irowo re nle ya
6: oda bayi ni en te ba ti nbo lola te ba fe da ko mo ile ise emi a tu fun awon ko ni ebo owo ti wa mu lo le lola
7: ebi ati mi na
6: se ke fun awon to ba da po ni o nitori won ni omo to ba si pa ni ye en gbe o kin se nto ba lo kawo ko to lo joko ma rojo ya rara te ba ti fe se orire na e ma bo lola olorun se emi na ma ro yin lowo te enough tete moke ago me lo ra se seminar ago major so 2 o'clock ni oso office wa ni loki ado te ba ti mo lati mo le te bi ngba te lo soke bola te ba kojo ojo ke ore siwaju die e ti ri lepo ap la po oto yen bolo mi lepo e ko so da so di keji e ti ri signboard tun ko jinja simi complex ibe lo office wa 2 o'clock ni ago meji oso ki se ago meji la ago meji oso la se seminar now number te pe si o na ni whatsapp number mi o na le pe si sugbo e ma pe mi ni aro la ma wa nso si o ago oso ni kat ma pe mi o na ni whatsapp number mi
7: o tun lo so si ni
6: ah anu anu lo le mi je
7: ni je number e da number
6: 090 260 9 0 7 4 1 ajan tumu 090 260 9 0 7 4 1 oga wa ora ku mo gbo ora pe e ti ma gbo award ko like pe
7: amen in Jesus mighty name
6: bo se
7: renu
6: ah ora ire ago mejo so la ko ora yo se die
7: amen
6: ya no asele
7: amen amen amen won fun mi 70,000 kan de oni yo ju 70,000 e frebo
8: Aluye Okwinyo Sariola Sariola lori pe a fe jeyan ṣugbọn eto oro aje paka so ati wa ro je wa di nkan iwon ba awon to ja ni won lo oyinbo lori ati yo idile won kuro ninu ise ohun iya boya le mo pe lolo bayi awon orile de kan ra won sise iru ise to se yen gan ni won we ni to mo nipa e ti yo si na gbowo goba ilohun eko whatsapp number yi sile 0706653 3758 0706653 3758 tabi plus 974 3115 6226 TM Multi-Concept Services Limited won ma fa ni se wa lorile ede meta ototo orile ede akoko ni Qatar ikeje ni Kuwait iketa ni Oman yàtọ̀ sí pé ìdẹ̀rùn níṣẹ́ láwọn orílẹ̀-èdè ọ̀hún ìpèsè ilé wà fáwọn tó bá ṣe tán láti ṣiṣẹ́ irú ìpele àwọn òṣìṣẹ́ wo wa ni wọ́n nílò láwọn orílẹ̀-èdè tá a dárúkọ yìí ìwọ tó bá mọ̀ọ́kọ̀ wà dáadáa àbí wọ́n mọ̀ọ́kadà wà dáadáa tó sì ní driver's license iléeṣẹ́ ń dúró dẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Kuwait tó jẹ́ pé bó o bá bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wọn ó wá kéré jù lóṣooṣù ó máa rí bíi 450,000 naira lówó náírà ara wọn tó mọṣẹ́ sí dáadáa tí wọ́n lè rí jù bẹ́ẹ̀ lọ máa rí tó 1,000,000 naira lóṣù bẹ́ẹ̀ ni olóyìnbó á pé work smart don't work hard gbogbo egun tó ń lò fi wọ́kọ̀ láti lọ sóṣogbo iṣẹ́ full day wa taxi àgbọ́kadà káàkiri ìgboro tó jẹ́ nígbẹ̀yìn owó oúnjẹ ló ń yọ tún gbé ìgbésẹ̀ yìí sí ibòmí wo onígbìyànjú lórí rainwater o owó péréte nílé-iṣẹ́ TM Multi-Concept Services Limited wọ́n fi bá ọ ṣe tó sì bá ara rẹ lórílẹ̀-èdè Kuwait pẹ̀lú ìrọ̀rùn ẹ̀wà gbọ́ gbogbo ẹ̀yìn oníṣẹ́-ọwọ́ ti ṣe ẹ̀yìn jẹmọ́ construction àǹfààní wà fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí láwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta mẹ́nuba Qatar, Kuwait, àti Oman. Ṣeṣe plumber ni wọ́n ṣe, electrician, àbí bricklayer. WhatsApp number yìí ni kó máa ṣáà tí bá ṣe ń sọ̀rọ̀ yìí 0706653375807066. 0706653375807 tàbí +97431156226 +97431156226 iléeṣẹ́ TM Multi Concept Services Limited yóò bá yín ṣètò físà àti ticket lówó péréte tó sì jẹ́ bẹ́ ẹ bá ti ń dọ̀hún iṣẹ́ ti ń dúró dè níbẹ̀ láwọn iṣẹ́ tẹ́ Mario kéré jù ₦1,000,000 lóṣooṣù àǹfààní lè gbèsè wà fún yín o ẹni tí ò bá lọ kì í dé ìwọ náà gbé ìgbésẹ̀ yìí lónìí kó o bọ́ nínú iṣẹ́ kó o dọlọ́rọ̀ dọlọ́là bákan náà àǹfààní wà fún ọ kó o bá lè kọ́ èdè gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bíi títà wọ́n nílò english teacher láwọn orílẹ̀-èdè táwí yìí o 0706653375807066653375 tàbí +97431156226 ẹ̀wà gbọ́ orílẹ̀-èdè wo ni wọ́n ti fojú sọ́nà fún láti lọ kàwé káàkiri àgbáyé darapọ̀ mọ́ iléeṣẹ́ TM Multi Concept Services Limited tí wọ́n bẹ ṣètò study visa nírọ̀rùn láti lọ kàwé lórílẹ̀-èdè tó bá fẹ́ ìwé òbí tó ti wo bí nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè yìí tó ń pé ìyà tó jẹ́ ní ò gbọ́dọ̀ jọmọ́ mi nínú ọ̀nà tó le gbà láti bọ́ nínú ẹ̀ ni kó o tètè taari ọmọ rẹ kọ sọ́hun kó máa lọ kàwé ńbẹ bákan náà èyí tẹ́ ẹ bá fẹ́ lọ fún ìrìn àjò afẹ́ bóyá ní Qatar, Kuwait, àbí ní Oman ẹ kàn sí wa ìrọ̀rùn ló bá dé ní TM Multi Concept Services Limited bẹ́ ẹ bá ti ń dọ̀dọ̀ wa a ó ṣe àlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ gbogbo ìgbésẹ̀ àtọ̀nà tẹ́ máa gbà kò fi máa já sí rọrùn a kì í káláṣe ti kú iṣẹ́ o ẹni tó bá ṣàṣeyè làákí gbé ìgbésẹ̀ lónìí kí wọn náà lè tayọ odórílẹ̀-èdè tó ti máa

ní Kuwait, Qatar, àti Oman. Mo wá lọ ṣiṣẹ́ kò sì máa gbowó gọbọi. Agaga, ìwọ tó mọ̀ nípa iṣẹ́ site, engineering àbí construction, bóyá plumber, electrician àbí bricklayer ni wọ́n. Ó sì jó nímọ̀ nípa ìlera ni wọ́n. Láwọn iṣẹ́ tí wọ́n ti pèsè lé kalẹ̀ fún ọ. Báwo ló ṣe rí? Kí wọ́n náà máa gba ó kéré jù bí 450,000 naira lówó Nàìjíríà lóṣooṣù. Adìyẹ kì í fi ibi tí ẹ ti ń jẹ wọn ra wọn o. Má sọ àǹfààní yìí nù. Kò fi mú ìdílé tiẹ̀ náà kúrò nínú iṣẹ́ òun ìyà. CM Multi Concept Services Limited wà ní 39.

0: Dante.
1: Iyàrá ìkẹ́kọ̀ọ́ WhatsApp group. Àwólọ́wọ̀ Olúmídé ti ń fi àǹfààní sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti má le fi àyè sílẹ̀ fún wíwo fídíò tàbí art. Ìyẹn fídíò ìpolówó dànù láì gbowó lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Torí ó yẹ ká wo fídíò wo art pẹ̀lú data wa ká máa gba owó gọbọi ní dọ́là dọ́là lóṣooṣù. Ọ̀fẹ́ ló bá dé. Ó yá o, oríire dé. Kò lè mú kí ẹ̀yin náà máa pàṣẹ ìrọ̀rùn nínú owó látara dídarapọ̀ mọ́ yàrá ìkẹ́kọ̀ọ́ WhatsApp group. Àwólọ́wọ̀ Olúmídé kìkìdá kẹ́ ẹ ní data nìkan ló bá dé. Ẹ wá gbọ́ o, fún ti pọ̀pọ̀ ṣinṣin ọjọ́ ìbí ambassador Olúmídé Àwólọ́wọ̀ nínú oṣù May ta wà yé 50% discount promo wà fún ẹnikẹ́ni tó bá darapọ̀ mọ́ yàrá ìkọ́ni náà pẹ̀lú sísan ₦7,500 yàtọ̀ sí ₦15,000 tó wà tẹ́lẹ̀ fún registration. Lẹ́yìn oṣù May owó náà yóò gbérasọ kúrò ní ₦15,000 tó wà tẹ́lẹ̀ lọ sí ₦25,000. Bákan náà nírú rẹ̀ míì yóò tún ṣẹ́ríyọ tó jẹ́ ₦4,500. Sèfù nọ́mbà yé kó máa tẹ àtẹ̀ránṣẹ́ sí ní WhatsApp 08188029071. Happy birthday to you, sir. Congratulations.

0: Skyline gbìyànjú fún mi gan. Kò possible. Ọ̀lẹ̀lẹ̀ tó bá ti wọnú ẹ̀kọ́ kò tún jáde mọ́. Owó ìta ti san síbẹ̀. Tí wọ́n ń tọ́jú ọmọkùnrin lọ, owó yẹn ò ṣe gbà mọ́. Mo jẹ wọ́n gbèsè tó pọ̀ tẹ́lẹ̀ òkútọ́à. Àkáǹtì òkútọ́à nù ṣe mọ̀ pa ní fáìlì. Ìta ti jẹ́ ń bẹ̀ millions. Ó ti wọ millions. Wọ́n bá wa ṣe operation. Wọ́n bá wa ṣe kinní kan ànírówó pé wọ́n ní. So ń wà ní mo wá kó owó ètí. Mo wá ń bá dọ́kítọ̀ sọ̀rọ̀ pé bó la ṣe rìn. Ó ń wà positive. Mi ní sọ ìrìn àjò yẹn fún yín báyìí. Màá sọ létà tá a bá ti gbéṣẹ̀ tán. Kò ní pẹ́. Ó lè jẹ́ Sátidé tí ń bọ̀. Ó lè jẹ́ Sátidé tí ń bọ̀. Màá sọ bí tá a bá rin àjò dé fún yín. Àmọ́ àwọn ará ìkiri apòmù tí wọ́n ti gbé ọmọ lọ, ọlọ́ọ̀bọ̀n tọ́jú ọmọ ń bẹ̀ o. Ọlọ́ọ̀bọ̀n tọ́jú ọmọ, mo ṣe pítì ọmọ yẹn tó. Ọlọ́ọ̀bọ̀n tọ́jú ọmọ ń bẹ̀ o. Wọ́n gbé kúrò lọ́sípítù, wọ́n sì lọ gbé ilé. Àbí tí ń rò lẹ̀ ń rò ni. Àbí wọ́n ń lórin àjò ọmọ yẹn fún nǹkan kan ni. Mi mọ̀. Ó wọ̀n kó máa jẹrà síbẹ̀. I don't know. Ó dùn mí gan. Àmọ́ dídùn lọ́sàn ó so níbi tí rí àjò ìdé. Àwo lọ́wọ́. Àwo lọ́wọ́.
1: Àwo lọ́wọ́.
0: Ṣé mo rí dọ́là gbà?
1: Ẹja ńlá bọ́ sómi.
0: Ara táìmù ẹnìyẹn o. Wá mini ti lọ.
1: Ẹja ńlá bọ́ sómi.
0: O ti ń lọ 2 minutes.
1: Tèrèrè.
0: Ok, ó kú 3 minutes. 1 minute ló kù. Sign off.
1: Ok now, kọ nọmba yìí lẹ̀ 08033596070. Tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run, tó sì nígbàgbọ́ nínú rẹ̀, tó nígbàgbọ́ nínú pé Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ èèyàn ló máa rán wá, tó dẹ̀ wá ṣe bẹ́ẹ̀ tó rán Olúmìdí Awolowo tó rán sí ẹ. A ti ń lọdún kan àbọ̀ báyìí. Tí mo ti darapọ̀ mọ́ ètò yìí lórí rádìo. Kò sì sí pé ọlọ́pàá pè tàbí wọ́n ní ẹ wá gbà lọ speed ní police station. Kò sí ń bẹ̀. Tó bá sì wà ń wò pé scam ni, a jẹ́ pé ogun ìdílé mọ́mì dádì ẹ̀gbọ́n uncle ẹnìkan ló ṣì ń ṣe ẹnìyẹn. Ìwọ gangan logun tó ń jarẹ̀. Lásìkò tó wà yìí, tó o bá ti ní any extra sources of income tó jẹ́ pé tó o máa fi rówó yàtọ̀ sí iṣẹ́ tó yàn láàyò lójoojúmọ́. Ohun tọrẹ ẹni o. Nǹkan tó ń bọ̀ 2027 ò tíì mọ̀. Ti 2026 gan ò tíì tán. Òhun ni mo ṣe ń pè ẹ́ pé lọ́sọ̀ọ̀sẹ̀ lójoojúmọ́ lóṣooṣù wípé nǹkan tó mọ̀ ọ́ ṣe yẹn convert ẹ̀ sí nǹkan tó máa dowó fún ẹ. Látara pé o mọ fídíò wò ogun àfọwọ́wọ́ àtàfọwọ́fà bó ṣe ń wọ sókè òun ló ń wọ sílẹ̀. Bó ṣe ń fà sókè òun ló ń fà sílẹ̀. Ìwọ kàn rẹ́rìn. Àpọ̀pọ̀ yẹn ń sinmi gan. Àbọ̀rígẹ́ yẹn òun dẹ̀ make owó ń ra lé ń ra mọ́tò ṣùgbọ́n ìwọ inú ogun ẹ̀ ló tún máa fi lọ ra dátà. Nǹkan tó wá mọ̀ ń wò yẹn máa bọ̀ nínú gúrùpù Olúmìdí Awolowo. Gúrùpù lèmi ń polówó nínú gúrùpù mi. Business pọ̀. Mo ní business tó yẹ pé tó bá fi fóònù ẹ sí àpò ṣòkòtò bó ṣe ń fẹsẹ̀ rìn ni app yẹn máa calculate iye step tó gbé.
0: Èmùgbọ́ tó ń sọ fún Máyọ̀wá náà sí. Mo ti ní ìran ṣòkòtò fún.
1: Tó bá ti lè fi sápò ṣòkòtò ẹ, iye ẹsẹ̀ tó bá gbé.
0: Ìran ṣòkòtò. Òhun ni mo ṣe. Kò sí tí ò lè sọ dowó bó ṣe wà yẹn.
1: Òhun ni mo ṣe ni ó da fún àwọn tí wọ́n ń kiri.
0: Ìran ṣòkòtò ló ń ṣiṣẹ́.
1: Pa fún yúgọ̀tì. Àwọn tó ń kiri ọjà kiri. Àwọn tó ń ti wí bàrò kiri tó ń ta phone accessories. Ṣùgbọ́n tẹ bá pè wọ́n mẹ̀kúnù ni ọ̀tá mẹ̀kúnù. Àwọn náà máa ní ẹ̀fẹ́ gbà wọ́n. Ọ̀fẹ́ ni gbogbo business tí mo gbé dání yàtọ̀ sí yìí tá a máa bẹ̀rẹ̀.
0: No, káwọn èèyàn ó lè gbọ́ àlàyé nọ́mbà tí.
1: Ọ̀fẹ́ ni èyí tá a máa bẹ̀rẹ̀ lọ́tùn-ún lálágbára Ọlọ́run. 4500 ló máa ná ẹ. Iṣẹ́ tó dẹ̀ ní láti ṣe ni pé kò mú èèyàn mẹ́rin wọlé. Complete your level 1 ó tán. Àwọn tó mú wọlé yẹn wọ́n ti dalágẹ mọ́. Àwọn náà kan mú èèyàn mẹ́rin mẹ́rin
0: tí wọ́n wọlé.
1: Networking. Ẹ̀sà tán bá ń sọ̀rọ̀ pure networking kò sí ẹlẹ́mìí ẹ̀. Mo lè fi gbogbo ẹnu sọ. Ó dá mi lójú tàdá. Nǹkan tí.
0: Anyway, ẹ fi nọ́mbà ẹ sílẹ̀.
1: 08080 33 59 59 60 70 70. Dípò 15,000 tẹ́lẹ̀ nítorí pé oṣù ọjọ́ bí mi náà ni Thursday ni mo ṣe birthday.
0: Ọjọ́ bí mi. Ọ̀pẹ̀ mi ni mo wà ní.
1: A wà ní.
0: So se ka fo isuru ka joko
1: seju awanu awe ni
0: awe ta ni mo ti pa ramulanu lati jo ki number le
1: so 7500 she ni ori ofe yen bayi
0: ni number yen
1: ti osu yi ba ti tan 25000 ni mo gbe
0: number yen
1: lati darapo mo group mi lo ko lo send di lagelu si WhatsApp number yi 08033596070 lagelu ma so story o ma so pe o gbo mi lori radio ma bere lo wo radio wo lo ti gbo mi to
0: ki
1: se bi nikan 08033596070 WhatsApp message
0: thank
1: only
0: you. Thank you baba e je ki awon eniyan o mo yin
2: oruko mi ni Muslimuddin Alamode Yakin ti o bayi mo si afa la lopon
0: e dakun kin le mu wa gege bi imoran ti o je anfani fa awon eyan wa
2: ti mu wa fa awon eyan ni oro nipa bi alijanu se mo yo awon eyan lenu
0: to bo la se mo pe alujanu yo eyan lenu
2: ba se mo pe anjanu yo eyan lenu en to re ba tin tasi tan wi oro suno omo tin soro yawo oro e tin tasi to yato ti gbogbo eyan tawon eyan na ri pe oro yo bara mo mo iru eni be alijanu lo yo lenu
0: ti a ba ri eyan tin da soro tin sa paper sa kankan e da ko se alujanu na ni o yo lenu
2: nigba mi o mo janjanu tori pe orisi meji ni e to je tarun opolo wa bi awon mo to mu kolo bi awon ti won se afato latara pe to le kolu opolo ti o bo opolo je iyan na wa loto so mejeji na la ntoju sugbon e to le je talalijanu ninu isesi e ri pe yo yato ninu isesi ti ko mo da soro bi ki o mo foso re bi ki o mo we en to ti dagba to ti to yawo nile ti o ni we ko ni foso ta ma ni o foso yo ni ko ti ya bi ko mo sun to je pe won gbiyan ko ni je ko ni jamun yo sun loru o le sun lasan sugbon loru ko ni sun lasiko to je ka won yan sun won ni sun e mo da won yan lamu
0: ti eyan ba njenu wuje wuje ti kan da soro ti o se kankan iyen ti ni owo alujanu ninu nu
2: nigba mi a mo lo wa alujanu nu nigba mi a si mo janu opolo sugbon iyato laarin mejeji tan ba ti gbe dodo awa mo so mejeji na la ntoju
0: e gbo awon kan mu ele kan wa nijo oni mo ni ki won pe number yin pe omo won to nse gangan gan won si pe number yin nigba ti ma ri eni to ni eyin bi ose bidi mo ri pe ara re ti yato si bi won se mo wa do na se o mo ya ba na ni
2: telemi a mo ya bolon ba se ni ki nkan ye se si ni telemi a mo ya ale lo mi to lo ose meji ti o gbadun elemi osu kan elemi le osu meji osu meta sugbon bolon ba se fe si ni koda ti le to lojo marun ri
0: Se awon ti won wa mo imokumo ta mo mo imokumo kankan yen e ma ri ona abayo si lodo yin
2: Olorun
0: mo
2: ni ka ran won na toju pelu ondo Olorun
0: ka ni omo mi ti wa mo to ti fe bo sori ki wo Olorun mo
2: lo ni sababi na Olorun ni ka ni ti gbadun
0: Se awon nkan mi wa na te sin se to ni lori abi loro alalujanu ati onigangan gan de nikan ni
2: So oro anjenu oro to po ni anjenu amon fa ifori ti won wa oju to eti gbogbo gbiyanju ni won se won ni riyanju anjenu amo farariro arariro ti o lagbara to je pe koda won ni riyanju gbogbo arariro ni oloko ni lo anjenu amo sababi e anjenu amo sababi ke yan ma ronun sun gbogbo ayo sun won ni sun oriro ti ni daru ko ni sun o mo ti lan to so fun mi pe won o sun fo di odun meji o di odun meji olohun o sun fo di odun meji olohun yaju le bayi nuti lo ma se loru olohun mo wa nkan si ni oriro ti ni daru tori pa anjenu ni dalamu ibi san oju re lo duro si ko ni je osun to ba diju bayi ko ni sun ati rawon mi na to je pe anjenu ti won o fe won ni left man rawon obirin ti o wo 40 30 40 years 50 years ti o ni loko yo si fine
0: ti won si fokunrin lo ti o sa pe ohun o ni fi
2: o yo ti e ma ba won okunrin se to ba ku dede kan yoju le won na ni won ni ri fe to ba debi pe a fere na ni won ni ri fe
0: alujanu ni yo le
2: anjenu ni o fe ni ko si ni je lomi o bo n fe ta ti pade imo ye ru e to lo si pada gbadu awon tan loko ko da ta lo bi marriage won pelu anu olohun
0: e du na eni to wa to ti loko to wa pepepepe ti o ri omo bi eyin na to ma nda si e to ma ni maran
2: do ni ko ba o sababi ko ma ro omo bi to ba pa nje lo se ba bi ko mo ro mo bi gbogbo ogun ta ba lo fun ko le sise afi tan ba pada toju re dilan to e kan gba toju e
3: e dakun e ba mi dakun number yen fa won eyan kin wo le mo bi tin wo pe si
2: so number mi 08 2527 5864 08 2527 5864
3: le kan si baba
2: 08 2527 5864
3: e seun o ko yin le kan si
2: oruko mi ni musliudin alamoli yekin gbogbo aye mo si afa lalopon
0: to agbe seta agberele ni ojo thursday to nbo yi ni baba mali o wa last to ma fi lo fun leya so gbogbo eyin te ba fe ri baba mali lojo thursday yi baba mali o wa ni kale so ba si dojo monday abere oyin yo wa ninu ks ojo monday ona ni won se seminar jinja titi okoto anu ojo tuesday gbogbo awon to ba wa ni adugbo apata odo ona kankan ni waju olupo central mosque as abere oyin na nbe so to ba de ti di ojo saturday to nbo thursday at saturday baba oloyin o wa nbe baba mali no wa nbe to ama lo le ni ta to pada ni jo mejo la se le du mare ta weekly mi je omo to so loruko baba mi kirun agunbe onile obi o tun di jo mejo e seun.

0: ṣe lójú iná lè wúra ohun àgbẹ̀dọ̀ ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú datmal ds jẹ́nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú atẹ́mítà àti lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọ́dọ̀ gbénu ọkàn kan ìwọ̀ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà ó ń fi alágbàtà káàkiri nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di olówó láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bára ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o.
1: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa káta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùnwó lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní first floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ó yingin. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK 8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn ìlàlẹ̀ àmọ́ inshallah.
2: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
3: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò àpèrè Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
4: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò àpèrè Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dẹ́ni fọ̀làjọ́la lọ́jọ́sí nígbà tálàájì dákán wálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ ń wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ̀ ń fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyì tó là ó má ti dí mọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
3: Alhaji Àyàfọlọ́run ó dé.

0: Ogunlabi Ọ̀pọ̀lọgun, Gentleman on the Body System, Ogun Tarigi, Àkànṣe Bitters, ètò bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀ yáàyà. 50 Bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe ná mára. 50 Bitters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà. David, ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ àyígbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 Bitters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán. Níbikíbi, níbi gbogbo àti nígbàkúgbà. 50 Bitters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basoro, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, NAFDAC Ijolote.
1: Aya mi abeke olowo sibi ewo njije lasiko yi
2: olowo ri mi alani o sa mo pe mi abeke ade ki foro nje wa sere
1: benti eri
2: asiko mazavita ti to
1: alani ore mi o de lo nje olokele mazavita ni yi.

0: oúnjẹ olókè lè ta fojúlówó yẹ fún àgbàdoṣe ó kún fún ojúlówó èròjà viber vitamins àti minerals tó fi mọ èròjà lysine ó fẹlẹ lọwọ kò ní gluten nínú ó wà ní 1kg 5kg tó fi mọ 10kg àṣẹ láti iléeṣẹ mass foods industries limited
1: ẹ tún lè rí ra ní emma flow shop ní grace building opposite ap filling station jagun bus stop tàbí kẹ pé 08062512086 àti alhaji 10 shop ní akérèmí jagaban ultra modern shop bodija ibadan telephone number 08130942495
0: oúnjẹ olókèlè mazda vita ayo gbogbo ilé.
2: Ìrìn àjò umrah láti ṣàlékún imani kálíbà jẹ ayéjìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà ní July 30 ìfowókọọlẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọọlẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọkọ sì tún wá ní umrah December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure bus stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ní aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní aljanna travels ìrọ̀rùn ni visa umrah pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní aljanna travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ní umrah lílọ.
3: Kò sẹ́ni tó lù wá òní ṣeré fún ojú wa ló fẹ́ sí.
4: Ìyẹn fẹ́ni tó bá máa ti ń sẹni o. Bí kánbalẹ̀ kọ́lé láyé, tálákùn ojú sikẹ́lẹ́ bẹ́ lọ tó sì nílé tẹ̀ lókè èèpẹ̀. Ẹ̀dá tó wó bá rogún sí lọ́wọ́ tó jogún fàájì àti sẹ́kárí mi. Kọ́mọ́ gbàgbé pé bíríkì méjì ìgò kan ni o. Àbẹ́ẹ̀mọ̀ owó tí ń bá fàájì lọ òkèrè.
5: Oní tèmi, 1,000,000 naira tó promise mi lánàá kọ.
6: Bèbí mi, mo ti dì í lẹ̀ fún ẹ. Ẹrù rè é.
4: À pẹ̀lú atọ́tọ́nu mi sí ọ. 1,000,000 naira owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kí ni wọ́n fẹ́ fi ṣe bàdé fóbìnrin? Àìlákàṣe ṣe ìgbésí ayé rẹ o.
6: À ìgbésí ayé rí mi lọ́la ni mò ń gbé. Àsọ̀rí mi ò pé.
4: Orí rẹ pé o ló ní mọ̀ràn gidi ni. Níbi tá a yẹ lajú dé. Tóní kálukú ti ń ra éka éka ilẹ̀. Dáko kọ́lé iṣẹ́. Àròyé kò sóúnjẹ lílù. Oúnjẹ wọn ni Bọ̀sún King. Tóró lébẹ̀ tí fi ń talẹ̀ léka léka. Fún gbogbo ẹni fẹ́ fi dáko. Fẹ́ fi kọ́lé iṣẹ́. Fẹ́ fi sódò ẹja sìn kan sìn. Bẹ̀rẹ̀ látòrí plot 1,000 acre, 2,000 acre, 3,000 acre, 4,000 acre, 5,000 acre, 6,000 acre, 7,000 acre, 8,000 acre, 10,000 acre àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ló ní lu jìlú ló nílẹ̀ sí káríkárí. Ẹ̀wẹ̀ bọ́ọ̀ralẹ̀ bọ́ọ̀talẹ̀ bọ́ọ̀ralétalé. Kàn sún wọn ní Chris Bob Building Mobi Bus Store Odo Ọ̀nà Àpáta Ìbàdàn. Tẹlifóònù 070-6281-7806 tàbí 070-7103-6974. Kàn sí Bọ̀sún King kò dùn nílẹ̀ bónílé jaburata.
7: Ohun agbábọ́ọ̀lù ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ìlú.
8: Bàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
9: Ẹran jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní mọ̀lẹ́tẹ̀.

0: Ibadan. Lẹ́yìn ilé Ibadan, Bade Ribu gangan. Adojuko People's Girl Grammar School. 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
1: Lagilu FM 96.7.
2: Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí Ọlọ́run bá ṣe tán àti tú sílẹ̀ ń tó kọ́kọ́ máa ń fi sí wọn lára ni ká dìde kíá tàbí ká pe àwọn èèyàn ṣàkíyèsí ní tá à ń kófìrí nínú ara wa. Bàbá Ìbàrùbá ọba iṣan ara kò sí nǹkan méjì tí à ń ṣe nílé iṣẹ́ wa o tó kọjá ká ṣètọ́jú ohun tó bá le kọlu iṣan ara èèyàn tí ó fi so nítọ̀ ní dìdàkudà gẹ́gẹ́ bí wọn ò ti bí láti kékeré. Gbogbo àwọn èèyàn tí wọ́n bá máa ń wá sí ọ́fíìsì wa tó wà ní àdojúkọ People's Girls Grammar School lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn ni orúkọ wa kò ní jẹ́ àjòjì sí. Bàbá Ìbàrùbá ọba iṣan ara ni mò ń kín ilé kan sí. Kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ kọ́kọ́ fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iná nítorí ẹ nílò rẹ̀ láti bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò. 08033881008 tàbí 07018211111. Gbogbo ẹni tí ó bá rí wa lákòókò tá a wà báyìí àwa náà ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú Liberty Stadium tó wà nìbàdàn. Second gate lẹ́gbà wọlé o, stand 11 ìsọ̀kọkànlá sì ni ẹ máa bọ̀ tààràtà. Bẹ́ẹ̀ bátìrì tí wọ́n kọ Bàbá Ìbàrùbá ọba iṣan ara ní stand 11 ìsọ̀kọkànlá ọ̀dọ̀ wa nù ẹ bá wa ń bẹ̀. A ti gbé ẹ̀rọ ìgbàlódé wa lọ́wọ́ tí a fi ṣàyẹ̀wò tí ó sì tọ́ wa sọ́nà sàn án ibi tí àìsàn bá lùgọ̀ sí lára yín. A ò tọ́jú nǹkan míì tó ju iṣan ara lọ o. Mo wá ń bọ̀ ná. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ló já sí wípé n tó ń bá wọn jà lágọ̀ọ́ ara nìkan ni wọ́n máa ń mọ̀, wọn kì í wo nǹkan tó ń fà á. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bá ń rí àpẹẹrẹ, àpẹẹrẹ kọ̀ọ̀kan yóò ṣàpèjúwe nǹkan tí ó ń ṣeni lágọ̀ọ́ ara. Ojú sísú ó yàtọ̀ sí kí kùrùkùrù ó máa boni lójú o. Ojú wò bàìbàì ó yàtọ̀ sí kí ojú máa húni o. Àwọ̀ká ara ó yàtọ̀ sí làkúrègbè o. Lọ́sanlọ́san ó yàtọ̀ sí fasanfasan o. Gbogbo nǹkan tá a sọ yìí lórí iṣan náà ló wà fún. Nítorí pé iṣan ara wa ń kọjá láti ibìkan sí ibìkan, eléyìí tó yẹ kó dùbúlẹ̀, eléyìí tó yẹ kó nàró, eléyìí tó yẹ kó gbé omi, eléyìí tó yẹ kó gbé ẹ̀jẹ̀, eléyìí tó yẹ kó satọ́kùn oúnjẹ àti ìgbọ̀nsẹ̀. Ṣùgbọ́n nígbà tí wàhálà kan bá ti ba nípa kòkòrò tó ti wọnú ẹ̀jẹ̀ ọmọ ẹ̀dẹ̀ ènìyàn, àbáwọn nǹkan tá a jẹ, àbí àwọn ìdọ̀tí tó ti gbára wa wọlé, àbí a ti lo ara wa sí, ní òdì pé àwọn sàn yìí wọ́n ń káko, wọ́n ń dí àbí wọ́n ń wú àbí wọ́n ti ẹ̀já láwọn bòmíì. Ewé àtegbò mà kájú rẹ̀. Bàbá Ìbàrùbá ọba iṣan ara kò pa nọ́mbà rẹ̀ tì, kò pa orúkọ rẹ̀ tì, bẹ́ẹ̀ ni kò pa ọ́fíìsì rẹ̀ tí o. Ibi tá lò náà la lò. Orúkọ wa náà là ń jẹ́. Àwọn tó sì ń wá sọ́dọ̀ wa mọ̀ pé òótọ́ ni. Bó bá di pé èèyàn ń tọ̀ lẹ́ẹ̀mẹrin, ẹ̀márùn-ún, ẹ̀mẹfà, ẹ̀méje, kí lè ò tó mọ́. Ó ti ní nǹkan lára àfi tó bá fẹ́ mọ parọ́ lókù. Tó bá ti di pé èèyàn ń rìn, ó ń mí gúlegúle. Nǹkan kan ti wà o. Tó bá ti di pé èèyàn ń rìn, ó ń rẹ̀ láti inú wá. Ó nílò àmójútó. Ẹlòmíì ò lè rìn àfi tí wọ́n bá ń fà á lọ́wọ́. Yóò máa fi sọ́tún, yóò máa fi sósì gẹ́gẹ́ bí ọmọ àgùntàn òjọ́ tí wọ́n ṣẹ̀ bí tó ṣe bí ẹni fẹ́ ṣubú ni o. Ẹlòmíì àyà rẹ̀ a máa ga, yóò sì máa dùn tó bá fọwọ́ kàn. Iṣan pẹ̀lú tó ṣiṣẹ́ dénú àyà wa. Ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò máa rìn tàbí kó mọ̀ dàbí ẹni pé ó ń ta tàbí kí ẹsẹ̀ wúlò ní kó fà lọ́la. Ẹsẹ̀ ẹlòmíì yóò sì máa pa àpò bí ìgbà tí ejò bá fẹ́ bọ́họ. Ẹlòmíì rèé ẹsẹ̀ kan péré ni ó máa gbọ̀n tí ẹsẹ̀ kejì ò ní gbọ̀n, tí ọwọ́ kan ó máa gbọ̀n tọwọ́ kejì máa dúró. Apá kan orí yóò máa fọ ẹlòmíì, etí ẹlòmíì yóò máa hóye. Ẹlòmíì kò sì ní lè mí dáadáa mọ́ tó bá lè ṣe nǹkan kékeré. Gbogbo nǹkan wọ̀nyí ni àǹfààní wà fún láti tọ́jú. Ẹ̀yìn ríro, ẹ̀yìn ọrùn, èjìká, ìgúnpá, orúnkún, itan àbí ọrùn ẹsẹ̀ ni tẹlòmíì o. Tí wọ́n bá ń sọ pé làkúrègbè àìsàn ni o. Tí wọ́n bá ní àwọ́ká àìsàn ni. Bó bá ń sọ pé lọ́sanlọ́san àbí fasanfasan àbí ẹ̀gbọ̀n rìrì àbí jàkùtẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àìsàn ni gbogbo ẹ̀. Gbogbo eléyìí ló yẹ kó gba àmójútó. Bàbá Ìbàrùbá ọba iṣan ara mọ̀ nípa rẹ̀ dáadáa. Láti ilẹ̀ yìí dókè òkun orúkọ wá sí pàtàkì o. Bí ẹlòmíì bá gbọ́ wípé wọ́n ń ṣe lọ́kọláyà látijọ́ tó ti délé ayé, kì í lò kọjá ìṣẹ́jú méjì àbí ìṣẹ́jú mẹ́ta o. Ìrọ̀ o, dandan ni kí ìwọ náà lè sojúṣe rẹ lọ́dọ̀ ìyàwó àti ojúṣe rẹ lọ́dọ̀ ọkọ rẹ. Eléyìí ni yóò sọ ẹ́ di èèyàn pàtàkì. Ọ̀rẹ́ mi o, Bàbá Ìbàrùbá ọba iṣan ara ti wà ní Liberty Stadium, Second Gate, Stand 11, ìsọ̀kọkànlá, 08033881008 àti 07018211111. 11. Ero gbalode nbe nile ta fi setoju yin ta fi bere to da gege bi amona abi atona alaafi ara wa koni gbadanu gu bi elubo baba ibaruba oba isan ara isan ati n to je mo la wa n toju o amo reti yin
1: la la la la gelu efe jagaba gogore ti o

0: Bàbá ògbétí tó ń gbọ́ mi lákòókò yìí, mo kí ọkùnrin, mo kí obìnrin, àìsàn tí ó gbóògùn, Ọlọ́run nífẹ̀ẹ́ nìkankan yín o, orúkọ tèmi ni Bàbá Égún.
1: Tí mo wá láti àjàṣe ẹkú tọnu, tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò, àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú Liberty Stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà. Tọ́wọ́ bá ti wọnú ọgbà, sọ pé star number 12 ló ń lọ, ẹ kọ́lẹ̀. Star number 12 ni Bàbá Égún wà olójú.
0: Ọlọ́run ọba òní gba ojúlówó gbogbo wa o. Tí wọ́n bá ní ojú ń yọ̀yàn lẹ́nu, nǹkan kan ló ń fà á. Bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò mẹ́rin ní ara, tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀, tàbí ìfúnpá gíga nírú ara rẹ, ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà. Bóyá àwa máa rí bí kurukuru, àbí kò máa rí bí èéfín, àbí kò máa rí bí ọyẹ́, o rírà tẹ́lẹ̀wọ́ rẹ, o dá 1,000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira. Ẹlòmíì ò lè rìn lálẹ́ bínú ẹ mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀. Bó ṣe ń jásí kòtò ni ó máa jásí gegelete. Ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́, ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́. Bẹ́ẹ̀ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan. Àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ̀ ni. O dá òsánmọ̀ yàtọ̀ fún alẹ́, ọmọ ló ń fa ẹlòmíì káàkiri. Níṣe ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọ́ ta gàgá síbi ìrìnà tẹlòmíì. Tẹlòmíì ó máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀. Ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀, kò fi rí nǹkan kan mọ́ rárá. Ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́. Ẹlòmíì ò rí nẹ rí nǹkan tó fẹ́ jẹ. Ẹ máa ní jẹ́ǹjẹ́ ọ̀tá yín. Ẹkún àárọ̀, ẹkún ọ̀sán, ẹkún alẹ́, ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí, ẹ máa ní rógun ẹkún. Bẹ́ẹ̀ yẹn bá ń sọ ẹkún àṣíjù, a máa ṣàkóbá fún ìrìnà wa. Ìfúnpá

0: ojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa àti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ bórí bá ti ń fọ ni láfọjù ó lè ṣàkóbá fún ìrìnà wa bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ kí n ṣe ní ọ̀dà bíi wípé kùrukùru bojú ọjọ́ tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmí ò lè lọ ibì kankan mọ́ ìṣe ní ọ̀dà bíi pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmí níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmí tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀ ẹlòmí ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ tẹlòmí ò tiẹ̀ ṣe lásán bóyá ọfà sakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fòtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú tó ò fi rìnà mọ́ gbéra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá Eégún tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa mọ́ pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹni fọ́ lójú inú ẹni fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ eyín bàbá mi eyín ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ lọ́hùn àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Eégún ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà tí wọ́n kalẹ̀ tí wò fi rí nǹkan kan mọ́ tọ́dé ilé iṣẹ́ bàbá Eégún ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lò mi wá ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o àìsàn tí ò gbóògùn ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú òkun ayé o ìwọ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ gbéra lẹ̀ wá yẹjú sí mi bàbá Eégún tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́ ọlọ́run fara ní mí gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe é nínú àìsàn ojú tó ń yọ ẹ lẹ́nu gbéra ńdílẹ̀ wá yọjú sí bàbá Eégún olóòtú ojú àìsàn níbo mímọ́ra kí n fa láìsàn wí tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ láìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé báyìí o ẹ ńdílẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá Eégún ọ mọ̀ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Eégún tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá Eégún wà olójú.
0: Ní ilé iṣẹ́ bàbá Eégún àwọn ò kí ń kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn ò kí ń kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbó lọ́dọ̀ Ọlọ́run àdúrà yín ọgbà o sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 àní wọnú.

0: alágbàbẹ̀ ó di àdá tán. Nígbà tí a dàdá tán atẹ̀kọ̀ létí ó tún di agbọ̀nà aké wọlé. Láti aké agbàbẹ̀ awọ ṣàpán. Àwa wò ń gbà tá a dé ṣàpán, àwa wò pé ṣé ká gba ọ̀nà òtòkú? Ṣé ká gbọ̀nà òtòkú àbí ká gbọ̀nà bàrà? Agbọ̀nà bàrà. Adébàrà a tún tẹkọ̀ létí ó di ọ̀nà tótóró. Láti ibẹ̀ ó dìtòkò. Lẹ́gbàá mọ Líṣàbí. Ilé bàbá wa àyìnlá ọmọ wúrà Egun Mọgají Aji Costly Anigilaje. Èmi àti ọmọ wọn jọ sọ̀rọ̀. Kí la jọ sọ ẹ gbọ́ lálẹ́ yìí. Ẹ ká alẹ́ mà. Ṣé ẹ̀ ń gbọ́ wa?
1: À ń gbọ́ yín kété.
0: Kété lẹ̀ ń gbọ́ wa lálẹ́ tì ní. Ẹ ṣe lọ ni ojú òní tì yín. Ẹ káàbọ̀ sórí ètò. Lágelúlẹ̀ wà yìí bàbá Ìbàdàn. Ibẹ̀lẹ̀ wà tẹ̀tí ń gbọ́ wa 96.7. Ibẹ̀ náà lẹ ti ń gbọ́ wa. Lóní pápá ẹjọ́ ta ni à ń bá sọ̀rọ̀ yìí o.
1: Ibà ayé ayé ibà mo ṣe bá ayé owó ìbẹ̀yìn ìyá mi àgbà ìbẹ̀yìn tó láyé. Ibà ayé ibà èèyàn mo ṣe bá ọlọ́run ọba ń bọ́mọdé bá tìjú báyìí ó gba ayé pẹ́. Ìbọ̀ gbàrà ló kó sí ò ṣàkójú bí o. Àlímọ̀ èmi ṣe kà ọmọ nígi lágbé. Olórin tó ń ṣe kọ́ńdú àbùkù kó ló àwọn
0: ẹ̀rọ
1: ẹ̀kalẹ̀ àlímọ̀ ìtàlà ọmọwúrà òun lè ń bá sọ̀rọ̀.
0: Alájà àlímọ̀ ṣàdíà àyìnlá ọmọ wúrà là ń bá sọ̀rọ̀ yìí. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i. Ẹ fúnrin wọlé inú mi sí dùn tí n ṣe díẹ̀. Alájà ẹ ti fúnrin wọlé. Inú ogun ọmọ Nàìjíríà dùn wọ́n ti mọ̀ báyìí pé ọmọ bàbá wa Egun Mọgají Aji Costly ọmọ là ń bá sọ̀rọ̀ yìí. Lórí pápá a máa fẹ́ mọ ọmọ ìlú bó tiẹ̀ ni bàbá wa àyìnlá ọmọ wúrà.
1: Àmìkìlá jẹ́ ọmọ Yusufu nípínlẹ̀ Ìbàdàn lálẹ́
0: gàràrà. Káì ó lágbára pọ̀.
1: Àbí bàbá mi àyìnlá tó ń jẹ́ Alhaji Wahid Àyìnlá ọmọwúrà àbí ní ìlú Abẹ́òkúta.
0: Nílùú Abẹ́òkúta Ìtòkò
1: Lábẹ́òkúta àbí ní Ìkọpa àbí ní Ẹnẹ̀rẹ̀ àbí ní Aṣàbí Ìtòkò ní gbogbo obìnrin Ìkọpa ilé Olúpa ọ̀ Ìtòkò Ẹnẹ̀rẹ̀ ó so gbogbo wọn pọ̀ ibi tá a ti ṣu Àyìnlá jáde nìyẹn.
0: Ìyàwó wọn wá ń kọ ọmọ ìlú ibo náà ni ìyàwó wọn.
1: Àrí ẹgbà yìí pọ̀ nínú àwọn ìfẹ́. Ẹgbà ló pọ̀ nínú àwọn tó wọ́n fẹ́.
0: Ẹ ń sọ ẹgbà yìí pọ̀ o.
1: Omi náà dẹ̀ ti wálé mo ti kọ́ mu torí gbogbo ọkọ lágbègbà.
0: Ẹ máa bá a fẹ̀gbá ẹ náà sí díẹ̀díẹ̀. Èdè ẹ̀gbá máa ń dùn pọ̀. Ẹni pé gbogbo.
1: Ní ìjẹ́ bí wọ́n bí mi sí ni àtàpá àti tan ni ẹ̀gbá wa n kò dẹ̀ lè jẹ́ kí n má fòkàbọ̀ ìgbàlódúmọ́.
0: Kábíyèsí ẹni gbogbo àwọn ìyàwó wọn ẹ̀gbá ọmọ ẹ̀gbá ni gbogbo wọn.
1: Báwo kò kí ṣe gbogbo wọn o àmọ́ lè tó pọ̀ jù ẹ̀gbá ni
0: wọn. Ìyàwó wọn máa tẹ́ bí mélòó ná àwọn ìyàwó wọn. Ẹ kò ní sọ.
1: Mi ni sọ. Àṣà kì í ṣe ẹyọkan wọn kì í ṣe méjì.
0: Wọn kì í ṣe kan wọn kì í ṣe méjì tí bàbá fẹ́ adúpẹ́. Bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa Lágelú FM 96.7 ìbẹ̀lẹ̀ wa tẹ́ ti ń gbọ́ wa ọmọ bàbá wa Iyùn Wahid Àyìnlá Yusuf ọmọ gbogbo olówó lẹ́ ń gbọ́ báyìí.
1: gbogbo lowo
0: gbogbo lowo le ngbo bayi
1: gbogbo ja
0: gbogbo na lowo omo le ngbo bayi eyin ni akobi won ni abi ka le mo ibi ta nlo ni pato
1: oro lale be yen ko ripo mo ko ripo mo rara yo ki sa akobi mi de ki sa bi gbeyin
0: oto
1: malis mo se gbogbo number 12
0: ka kabiyesi oduwo ni oduwo pato ni baba se first record won se le ranti
1: ari ojo na ti pe o e won ti se awon awo kekeke o to di pe o dodindi le na fini te mo bara ko le rin
0: ti o bara ko le rin
1: be ni won ti se awon awo kekeke kan o to di pe o wa se nla jade amodun na ti pe
0: o ti pe agba wipe Aji Costly Egumogaji ati baba Adewole Oniluola won jo nija kekere kan nigba kan se le ran wa leti se le wa ton mole si die ki lo faja
1: tori igba yen igba baba somo ni
0: baba si omo ni
1: ìjà bàbá sọmọ nítorí àwọn yorùbá máa ń sọ pé ìdí bàbá lọmọ bá rìn
0: ṣe
1: understand bàbá Adéwọlé jẹ́ bàbá fún àyìnlá mo lè sọ pé àwọn ni wọ́n ṣe àtọ̀nà pé ó yá wa ṣe kínní àyìnlá ní ẹ̀bùn orin bàbá Adéwọlé ní ẹ̀bùn ìlú
0: onílù ọlá
1: bẹẹni wọn ní ẹbùn ìlú àmọ nítorí ìdí kan àbídí kan tẹyìn mọkànlé mi mọ ntẹmi náà mọkànlé yìí mọ àmọ níbi tí wọn ti fẹ bẹrẹ sí ní kọrin yẹn bàbá Adéwọlé yìí ó yẹ kó jẹ ẹni tó máa máa kọrin àmọ bàbá ò ní kíná ti ń pè orin ìgbìyà wọn yàn láyò àwọn náà wá ṣe àtọ̀nà bíi pé àyìnlá ìwọ máa wá kọ kò ṣe pé wọ́n mọra àmọ́ nígbà tí wọ́n fa bàbá Adéwọlé kalẹ̀ pé wá ṣe lé wá ṣe lé tó àwọn agbábà mi ò lè ṣe é àwọn kan ní ọmọ kan wà níbì kan tó máa ń kọ̀ ọkùnrin kiri tó máa ń àyẹn ọmọ níbo ni ọmọ wúrà ibẹ̀ ni ọmọ wúrà yẹn ti jáde ìyá ẹ̀ ni ó ń jẹ́ wúrà ni ẹ̀yà àyìnlá ló ń jẹ́ wúrà
0: kì í yá àyìnlá ló ń jẹ́ wúrà
1: ọmọ wo ni ọmọ tó máa ń gbagolo tó máa ń ṣe gbá tó máa ń ládùúgbò yẹn ọmọwúrà òun ni ọmọwúrà ni ibẹ̀ ni gbogbo yẹn ti ń pariwo ọmọwúrà tí wọn kì ń pariwo ọmọ yìí sí ọmọbáyọ obìnrin àwọn obìnrin rògo lọ́wọ́ ẹ̀yìn èèyàn kó tó sọ gbá orúkọ ìyá náà máa dá
0: bẹ́ẹ̀ni
1: tó bàbá Adéwọlé ni ó ṣe atọ́kùn pé kí àyìnlá máa bọ̀ ṣẹdẹmọ àyìnlá náà dẹ̀ sọ bàbá mi jẹ́ nìkan tó ní respect ó sọ nínú orin ó ní Adéwọlé pé ọ̀gá àwọn ni ṣe understand ọ̀gá àwọn ni àwọn náà ṣokùnfà pé yára ṣe kínní táwọn dẹ̀ fi ń gbégbèsè tómi ìdẹ̀rù pé lóòótọ́ èdè ayédè sẹ́yìn ó fẹ́ ṣẹlẹ̀ kò ṣe pé àyìnlá ló tàpá sí ọ̀rọ̀ wọn bí kò ṣe àwọn tí wọ́n ń gbé olórin jáde àwọn tó ń gbórin jáde láti gbárí ivy music ẹ̀mí àwọn yẹn ni wọ́n sọ pé olórin ni àwọn fẹ́ bá bíò kò kì í ṣe onílù ṣe mọ̀ pé ó dàbí nísìnyí ibi irú èmi sì kẹ́nìkan ló ń fẹ́ sáìn ni
0: pé
1: mo fẹ́ kọrin fóònù fẹ́ ṣe rẹ́kọ̀dì fóònù kó nílù mi wá ní pé bá ṣe jẹ́ ń ṣe ni ọmọ ọdún wọn ṣe jẹ́ ń ṣe láti lẹ̀ ṣe understand kí kò gba inú àyìnlá láti sọ pé ẹ̀yìn bàbá Adéwọlé kọ́ torí òun ti mọ̀ pé ọ̀gá àrùn ni bàbá àrùn ni àwọn náà ṣe mọ̀ àwọn òyìnbó ò gbà ẹni yìí ìwọ tó nǹkan ni làwa mọ̀ àwa ọmọ onílù because ó lè dọ̀lọ́ lọ́la kó nílù ẹ kúrò kó tún mú nílù mi bàbá ò ní bàbá máa fẹ́ dúró lórí pé lóò tó bá jẹ́yìn náà ṣe mọ̀ àtijọ́ ní bá ṣe ń ṣe tẹ́lẹ̀ láti lẹ̀ kẹ́lẹ̀ kọ́kàn dé from nowhere kó wá sọ pé àwọn fẹ́ da nǹkan tá à ń ṣe yẹrú pé àfẹ́ ṣe báyìí tó bá ti ṣe báyìí pàṣẹ́ntéèjì tèmi lé kọ́ra ni wọ́n yí padà kò sọ gbọ́kí jà má dé but alhamdulilayi ìjà yẹn ó parí kò ṣe pé wọ́n gbé bẹ́ẹ̀ lọ wọ́n tún jọ padà sí iṣẹ́ yẹn padà.
0: ẹ jẹ́ ká sáré
1: jù.
0: yeah. Eje kasare jo soro npa e soro npa royalty loni papapa leyin ti baba sha laisi orin baba o si nta o record baba si nta gidigidi gani awon royalties to ye ko to si awon ebi omo Nigeria ma fe mo le ni boya o ndodo yin abi ko ndodo yin e sa
1: o ẹ̀rọ ńlá lọ bèrè yẹn o ọ̀pọ̀lọ ní pé ò ń bá débi èrò kán fòó bẹ́ẹ̀ ni
0: kán fòó
1: ọ̀pọ̀lọ ní bẹ́ẹ̀ ni ó tún máa yẹ ọmọ Nàìjíríà jù bẹ́ẹ̀ lọ.
0: Ìgbésẹ̀ wo lẹ wá ń gbé ṣé bó ṣe máa rí náà nìyẹn bàbá ṣiṣẹ́ lẹ̀ mọ́
1: bàbá rí màálù tí ò ní rù mí ọlọ́run ló ń bà lé ṣe
0: kábíyèsí
1: èmi ò jẹ́gẹ́ bí ẹnìkan bá fẹlé wọn ní pàlímọ̀ tí bá fẹlé wọn ní pàlímọ̀ káàdé lè kọntínú láti dákẹ́ tí ọba dákẹ́ tààrẹ àbá dákẹ́ wọ́n ṣe ń sọ pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan o àfi ọmọ tí ò bá jẹ́ tí ò bá ṣe ọmọ ọkọ ló máa fẹ́ pé òun rí nǹkan tó wọ̀n ní ṣe understand wọ́n ṣe ń sọ pé tó bá yá nísìn pé àti pé àyìnlá ò tiẹ̀ tà mọ́ èmi kan pọ̀ tí mi lọ́mọ pé bàbá ńlá ńlá kí wọ́n ti pèpè jìnà sí wọ́n gidi gan ó ń ṣe ní tí ọ̀pọ̀lọ́ ní pé bá débi rò
0: kóhun
1: fòó ajogun fásitì òun ò fẹ́ pé ń tó ní fádà
0: tó
1: ẹjọ́ ká fi bẹ́ẹ̀ lẹ̀.
0: ká fi bẹ́ẹ̀ lẹ̀ ó lágbára o. All right, Lagelu FM 96.7 lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ bàbá wa Waheed Ayinla Yusuf Ayinla ọmọwúrà lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ wọn bìn lẹ̀ ń gbọ́ wọn lọ́wọ́lọ́wọ́ yìí that's Alhaja Limotu Shadia ọmọwúrà Anigi Laje ma ẹ kábọ̀ sórí ètò ilé ẹ̀kan sí ó ní mo ń wo fíìmù kan láìpẹ́ yìí nínú fíìmù yìí arí bàbá tí wọ́n ń jà lójú agbo mo wá wò pé ṣé ó sì possible a máa fẹ́ gbọ́ lẹ́nu yín bàbá yín ni irúfẹ́ ènìyàn wo gan ni egun mọ̀gájí àyìnlá ọmọ wúrà irúfẹ́ ènìyàn wo gan náà jẹ́ gan ẹ ṣá wò.
1: ọ̀rọ̀ ńlá rẹ̀ bèrè yẹn ìyẹn náà tún wà lórí pé ọ̀pọ̀lọ́ tún ní tó ń bá tó débi ìlú náà kọ́ tó ó tún máa fọ́ ọ̀pọ̀ kò ní ìfòdélẹ̀
0: kò ní ìfòdélẹ̀ ẹ ṣáà wò.
1: sẹ́rí bẹ̀rẹ̀ bàbá mi adéwọlé onílù ọ̀la kọlọ́kú bá mi fọ̀rọ̀ kẹ́ gbogbo wọn èyí ni pé àwọn kan ní mo kéré sí àwọn ọ̀tọ̀ tí mò ń pa àmọ́ tó o bá gbéṣẹ́ kan dání tó fẹ́ ṣe ó ti dandan kó o mọ àpàdé àlù díẹ̀ èmi ò fi gbogbo àwọn bàbá yìí sílẹ̀ nígbà kankan ọ̀dọ̀ wọn ni martin ló ń gba gbogbo àwọn ọ̀rọ̀ tí mò ń sọ jáde ọ̀rọ̀ tí n bá sọ ẹnu adéwọlé ẹnu atẹ́ni ẹni gbogbo àwọn bàbá oríṣiríṣi àwọn bàbá ẹ̀ òun ni mo ti ń gbọ́ kí ni mo bá rẹ ni pé mi ò tí ì gbọ́ rí níbi tó sọ pé bàbá mi àyẹ̀dúnlágbé ti jà kó síbi tèmi délé ní yìí ọlá àbàtà ní bọ́ńdò ṣan ọlá bàbá ọmọ ní mọ́mọ́ yan wọ́n máa ní àwọn ọmọ àyìnlá ni lọ́tọ̀ ọmọ mi ò tí ì gbọ́ rí tó sọ pé àyìnlá jà lójú agbo òsínlẹ̀ àtọ́lẹ̀ yẹn ṣẹlẹ̀ omi gẹ́gẹ́ bí ẹnìkan mo wà nínú ẹni tó wà nínú àwọn tó ń jẹ́ kan lọ gbà ó yẹ lọ gba ọ̀rọ̀ àyìnlá bí ẹgbà níbi ẹgbà níbi àmọ́ nítorí pé wọ́n ọjà tó ní kálukú fẹ́ tà wọ́n ṣàmà fẹ́ kó tà mọ́ọ̀dà àwọn nǹkan kan wọ́n ṣe láti lè jẹ́ kó tọ̀ọ̀kì àwọn èèyàn pé ṣé kan yìí ṣẹlẹ̀ lóòótọ́ tẹ understand láti lè jẹ́ kí báwo mo ṣe lè kú tẹ láti lè jẹ kí ọjà tà èmi a máa sọ ní gbogbo ìgbà láti ìgbà tí mo ti dáyé di bí mo ṣe ń sọrọ yìí mi ì tí ì rí ẹni àwọn tọ́jọ́ yọ wà láyé àìtọ́jọ́ ṣe kékeré bí ò jẹ́ kan ajẹ́ méjì tó ṣì máa wà láyé tó lè jẹ́rìí pé mo wà lágbo ẹ̀ níjọ́ kan tó jà ṣíkẹ̀ mọ́ bẹ́ẹ̀
0: bẹ́ẹ̀ ni
1: so wọ́n ní pé alimo kìíní kan igbákanwó kan nǹkan tí èèyàn tó bá fẹ́ kọ́ nǹkan nípa àyànà wọ́n ní transformer làyìnlá oníkálukú ń tààpọ̀ yìí tó bá fẹ́ tààpọ̀ nǹkan wá ṣe wọ́n ní wọ́n ń tààpọ̀ ẹ̀ lọ́tún ló sì ní ọlọ́run ajẹ́ orí tààpọ̀ pẹ́ ọlọ́run ajẹ́ kan orí tààpọ̀ pẹ́ tó bá wá fẹ́ tààpọ̀ ẹ̀yàn tí èèyàn yẹn bá ṣe òun ló máa sọ kò ní ṣe pé nítorí pé èèyàn fẹ́ tajà ẹ máa wá ṣe nǹkan tí ó tàbùkù gbá onítọ̀hún inú ó ṣe kọ̀ntínù láti máa sọ because ele ìta sọ yìí àìmọye bíìlì tó máa pọ̀ ní gbòòrò tó máa sọ pé gbá kan tó bá rò tó ọ̀rọ̀ tó bá sọ ọlọ́run lè bínú síyàn ọ̀rọ̀ tó sì jọ wàlà tó sì jọ ṣe ṣe bí adéwọlé ẹ̀yìn adéwọlé ṣì fi bí eight years ọ̀ nine years ju àyìnlá lọ wọ́n dẹ̀ kú níjọ 97 àyìnlá fún ní 48 àwọn tó sì jọ kọjọ wà láyé nígbà tí gbogbo nǹkan yẹn tó ṣẹlẹ̀ àwọn ó sì máa wà tán tí kùtán lè sọ pé lágbo tèmi lọ nígbà kan báyìí ló ṣẹlẹ̀ àwọn kò sẹ́ni tó bọ́ta tó sọ bẹ́ẹ̀ níbo ni àwọn ti rí púùbì ẹ̀
0: níbo wọn ti rí
1: púùbì ẹ̀
0: bẹ́ẹ̀ ni
1: à ń bá ìbọn náà ti rí àmọ́ ṣe ní mẹ́ńtá yóò jẹ́ kó gbádùn ó sàn ṣe ní tí àìlégbàgbé tí wọn 44 years ló pé tó ti lé sùn tí gbogbo àgbáyé tí ọba máa gbà sí tó bá di ẹyí tí mò ń bá ṣe program lọwọ ni máa ti fi fóònù mi kú silent ó lè jago méjì òru lẹnu ní ìmá jí mi àmúmọ ọgbọ kínú àti àyìnlá ní ní láìpẹ kínú kan kí ló ṣẹlẹ tí wọn bá máa jiyàn kó máa jiyàn ó lè dorúkọ yẹn ó lè ti yálẹ bẹyìn.
0: bẹẹni.
1: ẹ jẹ́ ká jẹ́ kó máa sọ kó máa kóníkà ikú sọ pé ẹlẹ́kùn kóníkà kó máa sọ ìtẹ́lẹ̀ bá mú lónìí ọ̀tọ̀ ní the canary ẹ̀yìn kí wọ́n ti ń pèlú ọ̀rọ̀ lọ́mọ agbé tẹ́lẹ̀ àti tú ọ̀rọ̀ ìlà the canary ni orí àlètú sórí ẹ̀tàn.
0: àlètú tán kábíyèsí.
1: ẹ ẹ dá àlètú kọ́ ọkọ máma jiyàn máma jiyàn lójoojúmọ́ ni tó o.
0: ẹ ṣe gan ni ẹ lè darapọ̀ mọ́ wa lórí facebook wa. ẹ lọ darapọ̀ mọ́ wa lórí facebook wa lágelu fm 96.7 lágelu fm 96.7 òkè gájò òkè bàbá àbàdàn ìbẹ̀lẹ̀ wà báyìí tẹ́ ti ń gbọ́ wa. ẹ bẹ́ẹ̀ bá ní ìbéèrè tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ ọmọ bàbá wa àyìnlá ọmọ wúrà ẹ lọ ju ìbéèrè yín sórí facebook wa. ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún 1980 ìràwọ̀ ńlá kan ó já ìṣẹ̀lẹ̀ tó mi gbogbo nàìjíríà ó mi gbogbo nàìjíríà tìtì pàápàá jùlọ gbogbo ilẹ̀ yorùbá ó mi tí ò ń ṣe díẹ̀ ọjọ́ mọ́ni gbàgbé lọ́jọ́ náà ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún 1980 àyìnlá ọmọ wúrà fi ilẹ̀ ṣaṣọbúra ẹ̀yìn lẹ́bí wọn ẹ̀yìn náà lẹ lè bá a tàn mọ́lẹ̀ sí dáadáa torí controversy speculation sì ti pọ̀ jù olóòka kan òka yẹn kò gbọ́dọ̀ kan jẹ òka yẹn èèyàn gbọ́dọ̀ fi gbá yà téèyàn bá fi sọ yà ẹni ẹ máa lọ ni ẹyin lẹ bí wọn ẹyin náà lẹ lè bá a tàn mọ́lẹ̀ sí dáadáa báwo ló ṣe ṣẹlẹ̀.

are still a look if time go permit us for the election. Mọ́tí wípé bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn agbé King Sunny Ade àti Fela wá sórí ètò yìí. Fela lu Sunny Ade tí í ṣe díẹ̀. Fela ló jáwé olúborí ní ọjọ́ tá à ń sọ yìí. Láwọn ọmọ Nàìjíríà wípé ẹ jẹ́ kí Fela àti bàbá wa Ebenezer Obi kánjọ pàdé. Wọ́n jọ pàdé o. Ebenezer Obi àti Fela wọn jọ pàdé. Àmọ́ Ebenezer Obi fi àgbà han Fela. Ṣé ẹ rí bó ṣe ń lọ? Fela lu King Sunny Ade. Bàbá wa Ebenezer Obi wa lu Fela. Àti àwọn ọmọ yẹn tá gbé ko Fela mọ́ báyìí. A mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìbò àti yọ bàbá wa Orlando wò kúrò. Kò sẹ́ni tá a gbé wá sétò yìí tí Orlando lù pa. Kò sẹ́ni náà. So a ti fún wọn láwọ̀d ká fi wọn sẹ́gbẹ̀ẹ́. Gbogbo àwọn tán dẹ́ lù bí kán lù wọ́n tó ẹ̀mejì ẹ̀mẹta back to back. Bí ọgbọ́n ọmọ Nàìjíríà àti àwọn olólùfẹ́ ètò yìí wá wípé ẹja fi àbá wa Orlando ọwọ́ sẹ́gbẹ̀ẹ́ kan báyìí. Kò sẹ́yìn tó lè bá wọn fà á. So báyìí àti ẹ̀wà máa ń tí Fela lè tó lè kojú Fela mọ́. Ìyàn lábala kan.

0912370 8675 number tech pesi niyan 0912370 8675

0: Hello, the caller.
1: Hello, Ekalesao. Hello.
0: Karauliu.
1: Hello.
0: Karauliu.
1: Mr. Davis, no sir, Davis is funny.
0: Hmm.
1: Lati Kila.
0: Lati Kila. Omo boni ni. Ni Bogan. Okuku.
1: Okuku ni odo the local government of Shosi.
0: Ah.
1: Mi rere lo bi mi o.
0: Ta le ni rere igan.
1: Baba mi na pe ni general.
0: Ka. Lokuku.
1: Retired teacher ni.
0: Hmm.
1: Gbogbo ọjà bayi lo ba so pe omokomo to ba wo nu ọjà yen to ba kuro ni lo school to lo ọjà to wo uniform wo nu ọjà ah se ba
0: eh
1: wani ọjà yen o kini yen o ide wo ni o omokomo to ba debe o ko ka ba mo lojo yen
0: ka
1: Olorun tun wa fun baba mi ni ebun o ko se ago de piara ni won o wa lo gbagba to ko se yen enu se yen no wa so fi mo awon se wa ran la won ni school ni 1970 ore won kan wa to je alaje o lo si meka awon television ton ma nwo yen ton ma nwo to ma lese lerin yen ton ma nwo oju eyen ara wa son o pa television yen je won pe kakiri won orise papa mi lo koko se to ti ba lo to television yen
0: wow
1: ago tutu se na de ko
0: o
1: na se ma pe won ni general nothing all things electric
0: general
1: loku
0: general
1: wow general
0: se le ranti ohun mani ohun mani gbagbe kan ti won so fun yin te gbagbe
1: be ni won ni ka ma ranti omo eni ti wa wa
0: mo ni gbogbo igba ke ma ranti omo eni te nse
1: be ni
0: ẹni rere ló bí yín
1: ẹni bàbá ò
0: ẹ ṣe gan ni sà
2: ọmọ gbajúmọ ọmọ lọwọ àárẹ ẹdọ
0: ó dàbí pé
2: ọwọ agbórí ààyè mi
0: ṣálẹ̀ ìdìbò lálẹ́ yìí
2: ọmọ lọwọ àárẹ
0: nǹkan àti nǹkan kan ó ń ṣe kíni
2: ọmọ lọwọ àárẹ
0: ó ń ṣẹlẹ̀ bákan àti bákan àti mọ̀bọ́yá dìbò lálẹ́ yìí àbá ní dìbò ọmọba Anthony Bodunrin ọlọ́gẹ ti gbogbo ọ̀gẹ ẹ̀ka alẹ́ o ẹ bá ń kí pin fún mi nọ́mà dáadáa. ọmọ oníjẹ̀ṣà pin fún mi nọ́mà mo kíyìn o.
2: ọmọ màmá ọlọ́pàá tẹ ọwọ́ láti bí ẹ o ẹni rere ló máa bí ẹ o níta.
0: Professor David Adewuyi kẹgbẹ́jọ worldwide. Ẹ̀ka lẹ́sà o ẹ̀sìnkú dédé àsìkò yìí.
2: Àwọn ọmọ ọ̀dọ́ ọjọ́ o.
0: Àmọ́ nílà ọ̀rọ̀ gùn.
2: Ọ̀dọ́ mi.

0: ọmọba deroju ainde ruwa ma ba yin dele ni ma ba yin deruwa serere
1: jese okuleye o ma lo wa re jara ejo alaja wo ma loro
0: hello the caller
2: hello
0: yes sir oma
2: anson pious
0: yes memo wule
2: eku eto
0: yeah
2: ani ore lo bi ni o
0: sa wo
2: abilekun akorede dasola latago mo ti so fun pe agbole lakapo lojudi odi olo ni a ti de mi oko wa nbe lologun eru ya na ekerin baba temi alias won ma je otorun tengbo
0: an gbo yin ma
2: otorun eni re lo bi mi o lagbole ya mi foko ni ni o oma foko laja
0: foko laja
2: foko lo ni le agojo lo ni le
0: eh
2: beni eni re lo bi mi o
0: eni re lo bi
2: atotun atosi ibadan ni ni o
0: un
2: o le idea
0: ibadan ni oluyole
2: beni o adura yin ogba
0: ami eni re lo bi yin atotun atosi eni rere lo bi won hello the caller
3: hello mbawo
0: bale monoton chief doctor joseph okun adjp alapo mosiwo e ma wo le
3: olohun ajaja ajaja oni jo
0: ami ami ase
3: olohun ajaja aye oni jo
0: ami ami
3: o dagba o ko pa wo
0: ami ami ami
3: o fe leji jovi
0: ami ami ami
3: yo da fo kale
0: ami ami
3: o ti da tiri na eni re lo bi na o
0: e ja wo daada
3: ati baba ati baba baba ati ya aya ibadan ni o ti bi
0: ibadan na ni
3: labiran ni baba mi
0: labiran legbe labiran legbe bere nbi
3: legbe bere ruka
0: be ruka be ni
3: ibe lati bi baba mi ibe si ni o ti bi baba mi na iya mi ni ode aje wo ti bi iya iya mi iya mi oja go ìwà ni wọn ká lọ
0: tó lágbára o
3: oríkì ilé wa
0: ẹ yá wo máa san máa san
3: ògbólú ọwọ́ ògbólú àjẹ́
0: ẹ ti gbàgbé
3: ọgbà ń gbàgbé nǹkan bí ẹgbẹ́ láyé ìdí mọ́ yágbà lédè o kẹkẹ o ti wo oríkì yẹn dáadáa o
0: ẹ ti gbàgbé ẹ
3: àgbàǹdé
0: máa lọ wádìí ẹ máa kì í máa kì í nígbà tá a ṣe 90 láìpẹ́ yìí
3: ma
0: láìpẹ́ yìí a máa palẹ̀ mọ́
3: lágbára
0: ọlọ́run ìtàn bọ́lẹ̀ ẹ túbọ̀ fẹ́ lójú díẹ̀
3: kí ìfẹ́ lójú díẹ̀ sí.
0: Kó lè yé wa síwájú àti wájú sí.
3: Ṣé bàbá tó fi ṣiṣẹ́ sàmúẹ́lì aláo okùnadé wọ́n jẹ́ kan ní àwọn tó kọ́ gba ẹ̀sìn ìgbàgbọ́ ní ọ̀dọ̀ wọn lọ́dọ̀ wa ní ìrírí. Ẹyin abàlà ń ṣèjọ́ àdàn ọ̀bọ̀ tó ti dìrí nínú ìsìn alálùbọ́sà lẹ́yìn ìrírí tó ìgbẹ̀yìn ló ti rí bàbá mi. Àwọn bàbá mi wọ́n jágun wọlé ni láti fẹ̀. Láti lé ìfẹ́.
0: Kábíyèsí.
3: Ṣé àwọn tí ẹ jẹ́ bàbá àbàdàngbà yẹn ẹni wá fún wọn nílẹ̀ níbi tá a wà ní ìsìn. Ibẹ̀ ni wọ́n ti wá ni wọ́n ń dáko. Àwọn káwá gbà tí wọ́n ra wọ́n ń jẹ àlùbọ́sà. yóò fi wọn lupa wọn lọ sí rí àlùbọ́sá rà ẹ lọ àwọn aláwọ̀ tí ń sàlùbọ́sá ní ìgbẹ̀yẹ yóò fi wá tó wá di alálùbọ́sá
0: alálùbọ́sá ó pé tí
3: àwọn ẹ̀kọ́ láyé ẹjọ́ ṣé ẹ tí wọ́n pè ní ìṣẹ́wọ́nìsì ọjà ni ó kọ́ wà bí over 100 villages tọ́wà tó bí ìyá mi alápò wọ́n ti lọ alápò wọ́n ti wò
0: alápò mọ́ sí wò
3: ó jẹ́ balógun ìṣẹ́wọ́ yẹn ó kò gbéra lù sí ipò wálẹ̀ orókú ó sì sọ tẹ́sẹ́ kì í nínú àwọn òun lọ́wọ́ jẹ́ pé wọ́n ṣàdẹ́sí ẹ wá wo gbàdúrà fọwọ́ yìí àdúrà kẹyìn torí wọ́n ti dàgbà ó wá ní wọ́n lá ní wà ní wọ́n pè mí ọ̀fẹ́ lọ́wọ́ wò mí wọ́n lá ní ọ̀fẹ́ lórí mi wò mí wọ́n lá ní ó ní wọ́n ló jòyè lẹ́yìn mi gẹ́gẹ́ bí ọ̀jọ̀ kankan ṣoṣo lọ́wọ́ ìyá mi ọ̀gbọ̀n ọ̀gbà wọ́n ní wọ́n tó wá ti ń jẹ tó wá ti ń jẹ ìyẹ̀wò ọ̀pá wọn ni ó ti lè jẹ́ wọ́n pa ẹyọ kan tuntun tó ń rí yìí o
0: kábíyèsí
3: tó ọmọ òun òjò yìí wá ti déta lórí wọ́n dà wà lówó ó òjò yìí kẹ́tọ́ o
0: wọn
3: ò yọ ọtí ẹ̀dá tó ń ṣe ìyá tá a jò sí ìsìnlẹ̀ wọ́n rà wá dẹ́ kú gbogbo ẹnu kan náà ni wọ́n sọ pé èyí wọn gbọ́dọ̀ jẹ òye yẹn
0: ó wá sí ìmúṣẹ
3: kò sí ẹyọ kan tí a dá wá tẹ̀rẹ́ tó takò ó takò lábẹ́nu ni kò sẹ́ tó tó jáde
0: kò sí
3: alálùbọ́sà tí ó sì jẹ ti bàbá mi torí ara alákọ̀wé ti wò ní wọ́lẹ̀ wọ́lẹ̀ wọ́lẹ̀ tán
0: bẹ́ẹ̀ni
3: ìyá ni kò sì kọ́ mọ́ nìbàdàn kéèyàn joyè ní ilé ìyá rẹ̀ tọ́níwà rẹ ní bí a rí ohun àdúgbò fẹ́ èmi ò kówó níwà rẹ ọ̀tàwọn èèyàn fẹ́mi lóye ìdìbò àwọn ọ̀pẹ́
0: ìlú fẹ́mi lóye
3: ìlú fẹ́mi lóye ní ọ̀dálẹ́yìn ni ajé ń lọ jẹ́ ní ọ̀bá mi àwọn náà ń bà mí ìwọ́n lè bí ẹ̀mí alálùbọ́sà ọkọ̀ọ̀kẹ́ ó ní gbẹ̀gbẹ̀dẹ̀ bí ogún ìyá alẹ́ kankan bí ogún bàbá ilé ìyá tí wọ́n wá jẹ́ bí ó tù mí lára
0: ó tù mí lára
3: wọ́n bẹ̀rẹ̀ lọ́rùn
0: a
3: sì rí nù lẹ yorùbá náà tá a ti rẹni tó jẹ ọba nílé ìyá rẹ ẹwà ní ká wọn tán nínú ibi láàrin ìbàdàn rẹ tó jẹ wálẹ bí tó jẹ fún jẹun dàjẹ nílé ìyá rẹ tó dẹwà dọwà ṣe ilé olólù lóde ajé ìyẹn ni ó ti rí ìyá tó bí ìyá mi òde ajé òde ajé olólù wọn ti rí ìyá ìyá mi so ọjà agbó ni wọ́n ti rí bàbá tó rí àjọ ti rí alákòwé tó
0: ẹni lórí
3: ẹni lórí ọjọ́ délé ni à ń pe ago ilé yẹn
0: ọjà agbó ọdẹ délé
3: ilé ọjọ́ délé ilé wa ní ìsàwálẹ̀ tó ti jẹ́ anoda arm of extension of the family là ń pè ní tọ́gbà lójú lórí ayẹ ni àwọn ẹgbẹ wa tí ọmọ owó ti fẹ di olùbàdàn báyìí kọlọ ń jẹ kẹyìn olùbàdàn ọpẹ kọlọ ń sì jẹ kó olùbàdàn wọn lè tiwa náà
0: lórí
3: ayẹ ni àtijọ jẹmọra wa ìyẹn tó jẹ òṣì olùbàdàn ní
0: ìsìn
3: tó owó ṣe
0: jẹ
3: nìyẹn
0: àtìlé
3: ìyá
0: àtìlé bàbá
3: àti àtòkè àtìlẹ̀ àtàní ọmọ ọ̀bàdàn tọkàntọkàn gidigidi ni mí ǹjẹ́ bàbá mi ní òfin kankan kọ́ mi tí mo sì ń lòdò ní tí ìbá wà ní ìṣòro a ní kéèyàn wọn farada
0: máa farada
3: kéèyàn wọn farada kọ́mọ ṣàfù kọ́mọ ṣàlọ torí ìṣòro
0: kó
3: sáwọn owó náà igbó wá dí tó bá ti ń wàdà lọ tó bá ti ń sọ tó bá ti ń sọ tó bá ti ń sọ tó wá yá ọwọ adébí tó ń lọ
0: kábíyèsí
3: bàbá mi á ní kéèyàn pọkàn tán ìṣòro owó ṣàfùṣòro náà wáyá ìṣòro yìí fún ẹ ní ọlọ
0: nígbà
3: tó wà sí lọ́rùn lẹ kò fi ọlọ́rùn lẹ wọn ní òfin lọ́rùn lẹ ó sì fi ìfẹ́ rí ìfẹ́ ọ̀rẹ́ ìfẹ́ àdúgbò ìfẹ́ aláṣẹ ìfẹ́ aláṣiṣẹ́ ó fi kọ́ wa kéèyàn ṣe ẹbí kéèyàn ṣe ọ̀rẹ́ kéèyàn ṣe agitation kan ga teyan ni o do baba mi o ti ko
0: eni rere lo bi yin
3: eni le se ke won yan ko lu gbo to wa ni o do baba mi o ti ko so eni rere baba mi eni rere iya mi
0: beni beni ah eni rere lo bi yin
3: so
0: e se gan ni
3: ah
0: ẹ ṣe gan ni
3: wa ran ti o ko ba ki ra mi le se dawa to ti
0: le se ti
3: eh eh ko wa ki ra mi fun
0: agba oni tan lori ile
3: ko mo mu ro ko mo mu ro wo le
0: o ti mu re le ma lo mo di se wo sile eni rere lo bi yin ami sa alapo mo si o chief doctor joseph okun ade jp agba oni tan lori ile o alapo mo si wo ilu femi loye ka gba yin o dale o

0: lọ wa
1: pe a ni dibo lale pelu ba se n ba lo yi tori pe awon eyan pe ti se die. Hello the caller. Hello.
2: O tun ko se ti mo ti jade o. Eni ere lo ma bi ni olowo.
1: Beni.
2: Ayo sa subike. O tun ko se ti e ti jade. Eni ere lo ma bi ni o. Gbogbo apatapata ni I Life Club.
1: Bẹ́ẹ̀ni.
2: Ilade ló ní Ìbàdàn. Ẹni rere ló bí gbogbo wa lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni, àwọn tó.
2: Gbogbo apatapata, ẹni rere ló bí gbogbo wa. Àwọn bàbá mi, àwọn ìyá mi gbogbo. Ẹni rere ló bí wa o. So ẹni rere ló bí èmi náà ẹ̀wọ̀.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọ̀rọ̀ mo ti wá o. Ọ̀rọ̀ ìmọ̀ro. Ìlú yẹ ìgbọ́ yọ ọgbọ́n máa yéèyàn máa nà. Ọmọ lọ́wọ́ ìjẹrọ ẹdún ọ̀rọ̀ mo ti wá o ẹ̀kún ètò
1: ẹ̀ṣẹ̀gan ni thank you ma ó dẹ̀ pé lálẹ́ yìí bí kásáré ṣe ìbò kásáré dìbò ráńpẹ́ láàrin Haruna Ṣọlá àti ìyáwa Comfort Omoge they were both born in the same 19 ẹ̀ máa kí n tu torí ó lè jẹ́ joker nígbà kan Mike Ntu o lohun ti o fe da pe o wa unique laarin awon meji Haruna Ṣọlá ati iyawa Comfort Omoge o kan wa to wa very unique about them. Okay, asare dibo loni ranpe tori pe arojo muso lo asiko ti lo e jan gbe pe yi eto keyin labala ire eto keyin labala ire eni re lo bi.
3: Hello. Ẹkú ètò.
1: Yes sir.
3: Ẹ̀rẹ́ ló bí wa o.
1: Ẹ ṣá wo.
3: Orúkọ bàbá mi ni Olúfẹ́mi Àkàndé. Ọmọ ọjà àgbo N5/100 ilé Akínrẹ́òye.
1: Ẹ ti fi àdírẹ́sì sí.
3: Ààyè Akínrẹ́òye lọ́jà àgbo.
1: Ẹ máa wulẹ̀ ẹnìrẹ́ ló bí yín.
3: Ẹnìrẹ́ o. Wọ́n kọ́ wa ká mọ ṣe dáadáa nínú ìlú. Ká ṣe rere kórúkọ wa ò ba lè dára. Orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ.
1: Bẹ́ẹ̀ni.
3: Ẹni rere ló bí mi o, ló bí gbogbo wa o.
1: Ẹ ṣe gan ni. Ẹ ṣe gan ni ojú òní tì yín. Ẹ ṣe gan ni. Alright, a fẹ́ kan lu abala tó kẹ́yìn lórí ètò ìbáyìí. Abala léyìí tó kẹ́yìn lórí ètò òun la fẹ́ kan lù báyìí. Haruna Ṣọlá àti màmá wa Comfort Omoge ẹja dìbò mo rí pé yín ẹja fi ogbó ẹ̀ sílẹ̀ tí dọ̀sẹ̀ ti ń bọ̀ torí àsìkò ó láìkìlì kó yẹ pé 1:00 ago kan ní òròke lálẹ́ yìí tí ń bá rí signal by 1:00 tí signal yẹn bá green a jẹ́ wípé a tẹ̀síwájú àmọ́ tí signal yẹn ò bá clear tán tó bá jẹ́ red a jẹ́ wípé ago kan láṣekíni ní òrókè.

0: jẹ gbogbo àti ìkálẹ̀ lálẹ́ yìí ìkálẹ̀ londo state ìlú tuntun àwa ń lu tuntun lálẹ́ yìí láti ok ẹja gbà sí báyìí ẹja tún ṣe báyìí ok.
1: Egúdé gúdú ìbá o òyèrè ìbá o nílẹ̀ yóò.
0: Ta lọ ga lálẹ́ yìí Aruna Ṣọlá àbí mọ̀mọ́ wa
1: ìwọ́lùkọ̀
0: Comfort Mugger
1: ìbá o

0912-370-8675. Our team Ben Weibo plus 234-814-249-1006. Mama Comfort Mugget.

0: bá a di lórí pápápá torí pé àrọ́jọ́ musolókun. Àrọ́jọ́ musolókun a ṣe lórí pápápá. Ok, all right, ẹ já wọ ẹni tó wà ń bí. All right, hello, the caller, the first caller.
1: Akọ́sílẹ̀.
0: Ah, baba Akọ́sílẹ̀, ẹ máa wulẹ̀ sá.
1: Haruna Ìfọ̀lá, mo di ìbò mi.
0: Talẹ́ di fún.
1: Haruna Ìfọ̀lá.
0: Haruna Ìfọ̀lá lẹ̀ ń di fún. Ẹ ṣe gan ni sá. Thank you. Thank you. All right, I have another caller here. Let me see. Ẹja wo bẹ́ẹ̀ ni ìtumọ̀ òkè ti wọlé. Hello.
2: Hello.
0: Hello.
2: Hi life.
0: Enjoy your life.
2: Ẹjẹ fẹ́ dìbò mi torí ká mi jọ sọ́kù. Orúkọ mi ni Adéyẹmọ Najim Akin Babalọ́jọ́ Àdó.
0: Bẹ́ẹ̀ni.
2: Mo dì fún Haruna Ìfọ̀lá.
0: Two votes for Haruna Ìfọ̀lá. Hello, the caller.
3: Hello.
0: Hello, sir.
3: Ọlọ́ṣundé láti
0: Ìwòrò. All right, talẹ̀ ń di fún.
3: Ìjọba ẹ̀ta.
0: Yes, sir.
3: Bẹ́ẹ̀ ṣe pé àwọn yìí kò tún náà fún wà lọ́sàdé. Ẹ̀bá mú.
0: All right, hello, the next caller. Hello, you are on. Àwọn ìpè ń rélú pé o. Hello.
3: Hello,
0: sir. Hello, sir.
3: Ààrẹ o.
0: Yeah, kára o lè o.
3: Mo ti jẹ omi ẹni.
0: Orúkọ yín sá, ibi ló ti ń pè.
3: Láti kílà.
0: Ike.
3: Adébísí láti kílà.
0: Ike.
3: Comfort Omoge. Mama Comfort Omoge.
0: One vote for Mama Comfort Omoge. All right, hello.
4: Hello. Ọmọ ẹgbẹ́ ló lórí ẹbí kọ́ọ̀tì mi padà.
0: Ah, kọ́ọ̀tì ni o.
4: Ah, ó kàmí lára bàbá ní fọkọ.
0: Ẹ ti dìbò àbí?
4: Èrí ni ibo.
0: Ok.
4: Ẹyẹ kọ́ọ̀tì ẹ̀ ni.
0: Mi ò kọ́ọ̀tì ẹ̀ bóyá látọ̀dọ̀ yín ni. Orúkọ yín àti ibo lẹ ti ń pè.
4: Abigail.
0: Orúkọ yín ibo lẹ ti ń pè. Talẹ̀ ń di fún.
4: Kán lè láti bọ̀pọ̀.
0: Talẹ̀
4: wá. Ọmọ bàbá ọgbà.
0: Ok, a ní Haruna Ìfọ̀lá àti Comfort Omoge.
4: Omoge.
0: 2-2. Ẹ ṣe gan ni 2-2. Hello, the caller.
5: Hi, life.
0: Enjoy your life.
5: Enjoy your life.
0: All the time.
5: Orúkọ mi ni Sadéjáde láti Jákàtà Àpáta Ìbàdàn.
0: Ok.
5: Mo dìbò mi fún Haruna Ìfọ̀lá.
0: 3 votes for Haruna Ìfọ̀lá. 3 votes. Haruna Ìfọ̀lá. Ìpè ń rélú pè ni o. Ìpè ń rélú àti ọ̀rá mi ta tẹ̀mọ̀ báyìí. Ok. Ẹ já gbé yìí. All right, let's see who is here. Ìpè yẹn rélú pè ni o. Ẹ ní bínú. All right, the number once again 0912370 8675. Hello.
6: Hello.
0: Hello.
6: Ẹ ká
0: àárọ̀ ma o.
6: Ẹ ká àárọ̀.
0: Yeah.
6: Orúkọ mi ni Olúwatosí Látòjọ ni.
0: Ok.
6: Mo dìbò mi fún Haruna Ìfọ̀lá.
0: Four votes. All right, another caller. Hello. Hello, you are on.
7: Ọdọ ayọ àkójú ẹlá.
0: Okay. 3 votes for Comfort Omoge. All right, another caller. Hello.
8: Azubike.
0: Yes, sir.
8: Èrè náà fọ máa yóò ṣe
0: o. Bẹ́ẹ̀ ni o.
8: Àlàáfíà fún ètò.
0: Àlàáfíà fún yín, sir.
8: Ọmọ ọba jẹ́ gbajúmọ̀. Ọ̀làjẹ́gbọ́n aṣọ àpáta ká fàtà láti ilẹ̀ Ìbàdàn.
0: Bẹ́ẹ̀ni.
8: Mo kí yẹn kú iṣẹ́ pẹ́lẹ́ màmá ṣe. Ẹ jọ àbúrò bírọ̀dà mi Ọládẹ̀jọ́ láti Canada lórí prógrámù.
0: Mo wà àjọ ń chat. Àjọ ń chat dáadáa.
8: Ìjọba ọba adájọ́ ti bá sẹ́ńtà fi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Now mo dìbò mi fún Haruna Ìfọ̀lá. Àlàáfíà fún rédíò.
0: Àlàáfíà fún Haruna Ìfọ̀lá. That's 5 votes. Hello, the caller. Yeah, ìpè ń rélú
9: kù. Láti Ọlọ́ọ̀ṣọ́ orúkọ mi lórí Arótì rẹ̀. Láti Ọlọ́ọ̀ṣọ́ nítorí mo dìbò mi fún bàbá ọmọ wa Comfort Omoge.
0: 4 votes for Comfort Omoge. All right. Ah, olagbara. Okay, let's see who is here. Hello.
10: Hello, sir.
0: Hello, ma.
10: Yes, sir.
0: Yeah.
10: Ekaro, sir.
0: Ekaro, ma.
10: Orúkọ mi ni Deborah Akinkunmi.
0: Okay.
10: Mo dìbò mi fún Mama Comfort.
0: 5-5.
11: Olórí ẹgbẹ́ wọn ni.
12: Ẹgbẹ́ Bàmáde Okun o, ìlú Ṣogbo, ọ̀làlá ni wọ́n pátápátá.
0: Ẹ tún lè lọ máa dì lórí Facebook wa Lágelú FM 96.7.